0: lọ́jọ́ tọ́sí àkọ́bìnrin òní jẹ fọ́ọ̀ nínú ìyà ọba mi àránká gúdù gẹ́ kì í wojú kó tó ṣe ni lóore ọba mi aṣẹ́rú ló bá sì fi ìwọ̀fà jọyè gbogbo ilé pariwo gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. My name is Masofakeye Mani Baba Alabiyamọ. Àkọ́bí rẹ ò ní bojú rẹ jẹ́. Lọ́ni mo fẹ́ sọ lórí ànúẹ́tì tó máa ń yí ìpín àkọ́bí padà. Ànúẹ́tì tó máa ń sọ ẹni ẹ̀yìn dí ẹni wájú. Ànúẹ́tì tó máa jẹ́ kí ẹni wájú lu ànúẹ́tì ẹni wájú lóòótọ́. Ànúẹ́tì tó máa jẹ́ kí ẹni wájú tú ọ̀rọ̀ sọ láàrin mọ̀lẹ́bí. Fẹ̀rẹ̀jẹ́ wò tán Dáfídì. Láàrin àwọn ọmọ bàbá rẹ̀ ó ní àbí kẹ́yìn. Ṣùgbọ́n nígbà tó tó àkókò tí ànúẹ́tì máa sọ̀rọ̀, tó máa tó àkókò tí àánú máa pè jáde láti inú gbọ́. Wòlíì Sámẹ́dẹ̀bù òróró ẹni wájú sí orí ẹni ìkẹyìn ni wọ́n sọ ẹni ẹ̀yìn dí ọba lórí àwọn ẹ̀gbọ́ rẹ̀. Màmá òróró ẹni wájú tó gbẹ lórí àkọ́bí rẹ̀ tó wá jẹ́ kí àkọ́bí rẹ̀ máa gbègbè sí ayé ẹrú, tó wá jẹ́ kí àkọ́bí rẹ̀ máa gbègbè sí ayé atọ́rọ jẹ, tó wá jẹ́ kí àkọ́bí rẹ̀ máa ṣe tọ́ka sí láwùjọ, tó wá jẹ́ kí àkọ́bí rẹ̀ dé ẹni ìwọ̀sí níwájú àwọn àbúrò rẹ̀, tó wá jẹ́ kí àwọn àbúrò rẹ̀ máa lọ orúkọ ọmọ lórí tí ọ̀dẹ̀ lè ṣe kankan. Lọ́ni mo lu ànúẹ́tì bí irú èyí tí Sámẹ́lì lò mo dà sí orí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó máa ń gbé ẹni àkìtàn sí orí ìtì ọba mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tí ń sọ ẹni tí ayé ti gbàgbé di ẹni tí ayé ń yá sí mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó máa mú àkọ́bí rẹ̀ jáde kúrò ní aginjù tó jáde sí gbangba wọ́lẹ̀ mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó máa jẹ́ kí wọ́n máa bọlá àkọ́bí rẹ̀ tọ́lọ́ mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó máa sọ àkọ́bí rẹ̀ di bàbá àti màmá mọ́ àwọn àbúrò rẹ̀ lọ́wọ́ mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó máa kéde àkọ́bí rẹ̀ sétí olóore mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó máa jẹ́ kí àkọ́bí rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ láwùjọ mo dà sórí àkọ́bí rẹ̀. Ànúẹ́tì tó ní jẹ́ ká máa yẹra fún àkọ́bí rẹ̀ nígboro mo dà sórí àkọ́bí rẹ̀. Lẹ́ni oyè àkọ́bí rẹ̀ gbà ànúẹ́tì oríire, ó gbà ànúẹ́tì àṣeyọrí. Olúwa ṣe àwárí àkọ́bí rẹ̀.
1: Let's talk about the importance of rest. Even

What you want to my Anna, Yapumwa? Yapotia drum, bye. And we are

Thank you.

Gracias.

Dankos.

I'm going to go to the house.

ojúmọ́. Wọ̀nyí ni àkókò ìròyìn tó súyọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbémàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàrin Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lẹ́yìn tí ó mọ rí sí àyẹ̀wò ọlọ́kìnrin ni mí lórí àwọn nǹkan ìdíkokò mọ orílẹ̀-èdè yìí. Lẹ́yìn tán dẹ̀ ń retí àgbéjáde ìlànà láti dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọlọ́dún márùn-ún. Ìjọba àpapọ̀ ṣíṣọ lójú àwọn ọkọ̀ akérò tó tóbi ọgọ́rùn-ún níye tó ń lo iná lábẹ́ ètò ìrìnkèrindò ìrètí ọ̀tún láti lè mú ìdẹ̀rùn dé bá lílọ bíbọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti láti mú ìgbélárugẹ dé bá ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́. Iléeṣẹ́ ààrẹ ti gbójú agan sí ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, ìyẹn Atiku Abubakar, lórí ọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ ń kọlura wọn lórí ipò rẹ̀ lórí yíyọ owó ìrànwọ́ orí epo, pẹ̀lú àlàyé wípé onírúurú èsì àti àlàyé tó ń jáde láti ọ̀dọ̀ rẹ̀ àti àwọn olùrànlọ́wọ́ rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ló ṣàfihàn rẹ̀ wípé wọn ò ní òye tó tọ́ nípa ìlànà ọ̀hún. Ìjọba àpapọ̀ ti ṣèfilọ́lẹ̀ owó tó tó bílíọ̀nù kan dọ́là, eléyìí tó jẹ́ ààbò aráàlú láti lè gbájúmọ́ gbígbé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kù díẹ̀ káàtó fún kúrò ní ìpele ìrọ̀gbọ̀kúlé bọ́ sí ipò léyìí tí wọ́n ti ní ànító àti àníṣẹ́kù. Iléeṣẹ́ ààrẹ ti kéde èròǹgbà láti ṣe àyẹ̀wò àti àtúngbéyẹ̀wò sí àwọn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ òkè òkun àti ìbáṣepọ̀ lórí ètò ẹ̀kọ́ láti lè gbájúmọ́ kíkówólé ìrólágbára àwọn ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà lèròǹgbà láti gba àwọn ìwé ìrìnnà àwọn àrè lẹ́yìn tí wọ́n wá sí orílẹ̀-èdè ọ̀hún látàrí ìrìn àjò afẹ́ àbí fún okòwò, ṣùgbọ́n tí wọ́n gbà láti lè dúró pẹ́ nípa fíforúkọ sílẹ̀ fún ogun léǹde. Èyí ló pe kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní. Ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mágbẹ̀. Àyè wa láti kàn sí ara ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: baby. Wells Radio 89.3 FM. 200公共令和。
1: inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógrámù yìí, ẹ ó dẹ̀ mí bùkún. Àmì.

0: kama akirawa vipi ako juma audio dubi ni mugu tafe kan ni West Radio 89.3 FM to nfe de futa ro tuni oni ti se ojobo ojo keta di logun no osu kejo odun 2026 ojuma owo ojuma yi ojuma eje ojuma ise logun ojuma ni oje fun wa o ibanu je okero to bi oni je ti wa a ni ro ngbe sonu bi o se bi omo o lase olorun leni baba ti lo ta nbo abo lo daju lori wa aso ta wo sorun won ni fi da wa mo lagboro lo eledun mare ipe banu je oni du fun wa o eru tabi yamo etu oni gbe ka wa mo leni lagbara lo nkan ta wa je ta mu ta na ta lo ko ni won wa o a ni te batan ka ma wo be kire lase lo eledun mare e ka bo sori akotu eto agbeye woroyin agomagbe ni nkan ni West Radio 89.3 FM ikani kanga agbomagbe tokun fun omi ogbon imo ati oye ne ti olon fi diwa sole si opopona lafin avenue ni oluyole estate ni le ibada kama kiyin ni alara kiyin lalapa kiyin le warogo aga pe e kaabo sori eto agbeyewo royin agbomagbe laaro toni nibi tati mo lanfani lati gbo awon iwe royin ojojumo le wa yebeyebe awon iwe royin to ti jade leni to je pe awon kokokokokoko to je koko iroyin loju awon iwe iroyin to ti lanfani ati rote pon to ti funa leju la mo lanfani lati gbo yebeyebe laaro ni to de je pe ibi tawon iwe iroyin to ba ti nilo alaye ene lami to abaniyan na of Africa tamo lori ofe ati ba wa salaye e ogbona lale kan so ni be pelu mi ninu okulo e ba n ke awon Nigeria ko ojumo
1: e ko ojumo atokun e ko ojumo yan ara le ore yin ololufe yin olale kan so ni lo n kiyin laara yi
0: e seun bi ogbona lale kan so ni se n kiyin ko ojumo temi tope olawole omo baba chaplain MC Noodles ni oruko temi iweroyin punch wade toni o iweroyin vanguard ajo lanfani ati wa nbi ni iweroyin daily trust na o wa nbi iwe iroyin Nigerian Tribune mo mu wa o bakan na ni mo tun na wo gan iwe iroyin The Guardian e wa je kin mu lati oju iwe iroyin Vanguard to jade leni eleyi to je pe o duro loju iwe iroyin ta ba wo oju ewe kandilogun iwe iroyin Vanguard to jade ibe lati wo to je pe omo n soro bi pe ijoba apapo orile ede wa Nigeria won se akole nkankan o le to je pe ko to ko ka lona isuna mo ni deficit to je pe bi 2.18 trillion naira inama pe o ni bi idasimerin keta ninu odun 2025 e bayo ni ojo we karun de logoji iwe iroyin Vanguard to jade laaro ni loju we iroyin na ni mo tun ti lanfani lati wo eleyi le to ni se pẹ̀lú pé ayowó orí ìrànwọ́ orí epo àníyọ́ tí ń bá wọlé ìdápadà tí ń bá wọlé ìdápadà ó yẹ pé ní àtìkù àwọn ọ̀rọ̀ rírúurú iná ní pé ó tún ti jáde ní apá tiẹ̀ o tó yẹ pé iléeṣẹ́ ààrẹ fọ̀rọ̀ léde ní pé iṣẹ́ rí bó ṣe é ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó ń jáde ní igun àtìkù tó yẹ pé wọ́n ń takora wọn yìí ẹ̀gbọ́ ẹ̀yin wọn lọ́sẹ̀ ńlẹ̀ ohun ṣe tẹ̀lé ẹba ní ojú ewé kejìlélọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard tó jáde láàrò ní bákan náà ní ojú ìwé ìròyìn náà ni mo tún ti láǹfààní láti wo ìròyìn eléyìí ò tó jẹ pé ní ojú ewé karùn-ún ìwé ìròyìn Vanguard gan eléyìí ló mọ̀ fìdí ká o tó jẹ pé ó wá ń ṣe mí lọ́mọ ọláwọlé kàmíkàmíkàmí o ibẹ̀ náà ni mo ti láǹfààní àti fi léde kà á sí yín létí wípé bó tilẹ̀ jẹ́ pé owó epo rọ̀bì wípé ó mọ̀ wálẹ̀ lọ́jà àgbáyé ṣùgbọ́n o lórílẹ̀-èdè nàìjíríà ẹgbọ́ jálá epo ó mọ̀ sí wọ ó mọ̀ sí lé ní ẹ̀yìn igba náírà ó lé ní ẹgbẹ̀rún kan o tó jẹ́ pé onírúurú ọ̀rọ̀ ló wá láǹfààní àti máa jáde lápá ibẹ̀ o wípé lọ́jà àgbáyé eléyìí ti ṣe epo rọ̀bì wípé ó ti wálẹ̀ láti $94 wípé ó ti bọ́ sí bí 90.28 wípé ṣùgbọ́n owó epo lórílẹ̀-èdè nàìjíríà ìlọ́mọ̀ ń lọ sókè ṣe àlàyé tó ń jáde o wípé àwọn ibi tó epo ti ń láǹfààní àti mọ̀ jáde gan àwọn tó ń gbépo wọlé ní dẹ́pò wípé ó mọ̀ wo ti lé ní ẹgbẹ̀rún kan dẹ́pò náà ó ti ń wo 2000 lọ́ọ̀kan báyìí díẹ̀díẹ̀ o jẹ́ pé àwọn ọ̀rọ̀ onírúurú inú láǹfààní àti mọ̀ jáde lápá ibẹ̀. Ẹ báyìí ni ojú ewé karùn-ún ìwé ìròyìn Vangard léètò bóde láàárọ̀ òní. Ní ojú ewé kẹjọ ìwé ìròyìn Vangard ibẹ̀ tún leléyìí ló ti láǹfààní láti jáde ò. Ìpè gẹ́gẹ́ bí ilẹ̀ Iran bó ṣe láǹfààní láti fi kọ́kọ́rọ́ tó máa fi ti ọ̀nà tó ń pè ní òmùsí o. Ìpè yóò ṣe àkóbá fún oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà o. Ọ̀nà wo ni yóò fi ṣàkóbá fún oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà? Wọ́n ní lórílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì ilẹ̀ Amẹ́ríkà ìlú ṣe bẹ́ẹ̀ ìlú mọ̀ ń ṣèkìlọ̀. Ẹ báyìí ní ojú ewé kẹjọ ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Bákan náà ni ojú ewé kẹjọ náà ni mo ti láǹfààní láti wà lórí eléyìí tó ní ṣe pẹ̀lú oníná bílíọ̀nù léètò tó mẹ́rìndínlógún dọ́là ìyẹn $16 billion léètò jẹ́ ti ẹ̀ka ohun àmúṣagbára. Ìní Àtíkù bá sọ fún ààrẹ Tinubu ò wípé ẹgbọ́ ẹ mẹ́rin yín jáde nípa o. Ẹ báyìí náà ní ojú ewé kẹjọ ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Ẹjẹ́ ń tara ṣàṣàkí tó lọ sí ojú ìwé ìròyìn míì. Ní ojú ìwé ìròyìn Nigerian Tribune ni mo gbà lọ láàárọ̀ tòní o. Jẹ́ pé ibẹ̀ náà ni a tún ti wo eléyìí tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ pé ayọ̀ subsidy náà ni o ti àwọn iléeṣẹ́ ààrẹ. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọ́n sọ nípa onírúurú ìpòrúru ọkàn àti bí ọ̀rọ̀ ṣe yí wọn ní igun Àtíkù. Iná níbẹ̀ ní ojú ewé kẹwàá ní ìwé ìròyìn Nigerian Tribune léètò jáde láàárọ̀ òní. Ṣùgbọ́n ní ìta gbangba ìwé ìròyìn o ibẹ̀ ni a ti ń wo eléyìí tó jẹ́ pé àwọn tó jẹ́ adarí àwọn lẹ́ẹ̀kan ní àwọn ibi tá a lè pè ní igun gúúsù orílẹ̀-èdè Nàìjíríà àti àárín gbùngbùn Middle Belt iná máa ń ṣe bẹ́ẹ̀ tó ń sọ fún ìjọba àpapọ̀ ń pé ẹ rí àbá àbí èròǹgbà léètẹ́ ẹ ní lọ́kàn láti ṣe àwọn ibùdó ìdáranjẹ̀ sí olúlu ilé wa sí Plateau àti àwọn ìpínlẹ̀ mẹ́rin míì. Ẹ wo ẹ kó dánú ẹ dànù ẹ padà léètí wọ́n ń pè wípé kí wọ́n wá àwọn ibi léètó jẹ́ pé wọ́n ó sọ pé ebi o ibẹ̀ láti máa ṣe ìdáranjẹ̀ kán dẹ̀ mú àwọn ìwé òfin léètí òkín lẹ́yìn. Bákan náà ni wọ́n ń bèrè fún èsì ọ̀rọ̀ lórí pé bóògan nílẹ̀ ẹbẹ̀ bí ò ní ó ṣe fẹ̀ tó ibi tẹ́ lò ẹ kàn ní gbalẹ̀ sọ pé ẹ fi ṣe ìdáranjẹ̀ nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀gbogbo ẹ̀ ó wà ní ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ tòní. Ní ojú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ṣe láǹfààní láti wà tó jẹ́ pé ọ̀rọ̀ tún jáde o lórí ilé tó ní ṣe pẹ̀lú ti Àtíkù náà ni o. Tó ní pé tẹ bá sọ wípé ẹ ń sọ̀rọ̀ nípa kùdìẹ̀kudí àbí ṣíṣe owó kúmọkúmọ ní ti ẹ̀hún àmúṣagbára yín $16 billion ẹ rí yín nípa rẹ̀ ẹ mú jáde o. Ìyẹn ló wà ní ojú ewé 28 ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ òní. Ẹ jẹ́ kí n lọ sí ojú ìwé ìròyìn Daily Trust náà tó jáde lénìí o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń darapọ̀ mọ́ wa yìí wà láti darapọ̀ mọ́ ní ojú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ọ̀rọ̀ lórí pé owó ìrànwọ́ orí epo náà ni o léètò jẹ́ pé ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ tó sọ wípé lórí tírílíọ̀nù 19 náírà ìyẹn ₦19 trillion lórí epo ìyẹn owó subsidy pé tán bá fi lè yọ àbí tán bá da padà yóò mọ̀ ná orílẹ̀-èdè Nàìjíríà ní ₦19 trillion lọ́dọọdún. Ìyẹn náà ló wà ní ìta gbangba ìwé ìròyìn Daily Trust o. Ìyẹn láríkà ní ojú ewé kẹta àti ìkẹrin ìwé ìròyìn ọ̀hún. Bákan náà ẹ jẹ́ kí n lọ sí eléyìí ó jáde o ni pé ọ̀gbẹ́ni Ọlálékan Sanni wọ́n láǹfààní àti bá wa tàn mọ́lẹ̀ sí i. Ní ojú ewé 21 ìwé ìròyìn Daily Trust ni mo ti ń wo eléyìí o. Sọ pé ìjọba àpapọ̀ ná sọ pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ tọ́tẹ̀ ní lọ́kàn o láti ṣe bẹ́ẹ̀ láti gbé ìkankan jáde tí wọ́n pè ní solar power tariff o tó yẹ pé ní àwọn ibi tó jẹ́ iléeṣẹ́ ìjọba o a mú àkórí òun tó yẹ pé ọ̀gbẹ́ni Ọlálékan Sanni wọ́n bá wa yànnàn náà dáadáa o. Bákan náà ni ọ̀rọ̀ tún jáde ní ojú ewé keje ìwé ìròyìn Daily Trust o wípé ní òpópónà ní Niger wípé àwọn ìjàmbá ọkọ̀ tó ti wáyé ńbẹ̀ ó mọ̀ ti gbẹ̀mí onírúurú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ̀ sí tó àádọ́fà níye, 110 lives sí láàrin oṣù méje. Ẹ̀bà ní ojú ewé keje ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ òní. Ní ojú ìwé ìròyìn Punch náà lè tó jáde, níbẹ̀ ni àti wo eléyìí ní ojú ewé kẹta rẹ̀. Níbẹ̀ ni ilé-iṣẹ́ àbí àjọ EFCC lọ́mọ̀ ti sọ pé ṣe rí àwọn nǹkan lè tí wọ́n jí kó tó jẹ́ àwọn nǹkan ànímọ́nì tó jẹ́ pé ibẹ̀ lókè òkun àwọn ẹnikẹ́ni lè tó bá lè ṣe bẹ́ẹ̀ tó bá lè bá wa taná wádìí rẹ̀ tó bá lè jẹ́ ká mọ bí ó wà yóò láǹfààní láti gba ìdá márùn-ún nínú àwọn kinní ọ̀hún o. Ó wà ní ojú ewé kẹta ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ òní. Ìjọba àpapọ̀ iná sọ pé wọ́n ti fi òpin sí eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ilẹ̀ òkèèrè o. Wọ́n pè fún wípé kí wọ́n darí àwọn owó ọ̀hún sí àwọn ilé ẹ̀kọ́ lábẹ́lé. Ẹ báyìí náà ní ojú ewé kẹta ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ òní. Ní ojú ewé 29 ìwé ìròyìn Punch náà níbẹ̀ ni eléyìí tó ti jáde lórí eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni òṣìṣẹ́ aláàbò lọ́mọ̀ ti ṣe bẹ́ẹ̀ lọ́mọ̀ ti fi ẹ̀hónú wọn hàn lórí pé àwọn owó tó yẹ kán sọ fún bí owó àjẹmọ́nú látàrí ètò ìdìbò ọ̀hún pé wọn ò tí ì láǹfààní láti gbà ó. Ẹ báyìí ní ojú ewé 29 ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ òní. Dangote kí ló jẹ́ pé ó ti ń dín koko ní ojú ewé 19 page 19 ìwé ìròyìn Punch o wípé ṣe rí èmi o ìmọ̀ tari epo rọ̀bì mi ìmọ̀ mọ̀ tari rẹ̀ sókè òkun mọ̀ ní o gẹ́gẹ́ bí àwọn ilé tó ń kó wọlé sórílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń àǹfààní láti mọ pọ̀ sí o. Ìyẹn náà lẹ́ẹ̀ríkà ní ojú ewé 19 ìwé ìròyìn Punch lè tó jáde láàárọ̀ tòní. Ìwọ̀nyí àti àwọn àràbàdà ìròyìn míì lájọba láǹfààní láti gbé yẹ̀wò láàárọ̀ òní lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbómágbé ní ìkànnì West Radio 89.3 FM. Ẹni bá jí kó bá wa jí ẹni tó sùn ó wípé àgbéyẹ̀wò ìròyìn agbómágbé ti gbéra sọ nìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Ọgbẹ́ni Ọlálékan sọ ni ẹ̀kú ojúmọ́ lẹ́ẹ̀kan sẹ.
1: Ọ̀gá wa ẹ̀kú ojúmọ́ sá o.
0: Olúwa
1: ló ní iṣẹ́ tó ń ṣe.
0: Ẹ̀yìn ẹ jẹ́ ká mú látòrí àwọn tó fara pẹ́ okòwò owó ọrọ̀ ajé yìí. Kí
1: ṣùgbọ́n ìjọ mo fẹ́ jẹ́ kẹ́ má gbàgbé nǹkan méjì kan tí ó ṣe àwọn mẹ́sàn-án tí wọ́n á gbowó lọ́wọ́ lórí sólà.
0: Ẹ̀yìn
1: nìyẹn àti pé 19 trillion ní sọ́bsìdì máa ná wa.
0: Ẹ̀kọ́ jáàmù lórí sọ́bsìdì àti onírúurú ìpanu ọ̀rọ̀ tó ti ń wáyé ìpín lórí sọ́bsìdì tí Àtíkù ló owó dá padà.
1: Sọ́bsìdì.
0: Sọ́bsìdì.
1: Ẹ ṣe wa tọ́kùn bá ṣe ń bẹ̀rẹ̀ tó tò ní kọ́lọ́.

0: ojú ọjọ́ ìdìbò ti ń ṣú nàìjíríà ní àkókò bí ilé ìdẹ́rẹ̀ báyìí olóṣèlú a máa bí ti ẹ̀ jáde lóríṣiríṣi ni pé eléyìí máa ṣe tàwọn ni mi ò ní ṣe fẹ́rẹ̀ mọ kò sóṣè tó ṣe bẹ̀ sílẹ̀ tí ó ṣe pé ọbẹ̀ tòun ló dùn jù àwa la máa wò wípé ọbẹ̀ wo gangan ló ṣojú rẹ́gírẹ́gí tó pé òun ló fẹ́rẹ̀ dùn jù ní ọbẹ̀ táwọn ará bíi ṣe kalẹ̀ ìjọba tó wà lẹ́sìn sọ wípé sọbsidi ìyẹn pé epo tí wọ́n jù fún ọmọ nàìjíríà ẹ ká bá wọn gbé díẹ̀ nínú owó epo yẹn kí àǹfààní balẹ̀ wà fún láti rí kan fi owó ṣe ìjọba tó wà ń ta sọ wípé ìyẹn ti di àfisẹ́yìn tó gún fi ṣọ àtúkù wò pé nínú ìwòye tiẹ̀ wípé tá a bá ní ká gbé nàìjíríà sí ẹgbẹ́ ìgbà tí sọbsidi wà àti ìgbà tí kò sí sọbsidi wípé àrùn ojú kódà àrùn mọ́ni kò sẹ́ náà tí làákàyà rẹ̀ dúró re tí ò ní rí wípé nàìjíríà ti fi ó ti fara ti gànà lẹ́tọ̀ ti yọ sọbsidi tán ó dẹ̀ ni pé fúndìí èyí o òun ó dá sọbsidi padà ẹ̀jẹ̀ kọ́ sọ ní àlàyé kíkún mo ti ń sọ tipẹ́tipẹ́ nínú òkúlù yìí èmi fara mọ́ sọbsidi tó wù epo bá tilẹ̀ wọ́n ju 2500 lọ kìí ṣe pé nàìjíríà máa lé ní ọlọ́run yóò bá ni mi fẹ́ fẹ́ nu sọ̀rọ̀ òdì sí nàìjíríà ni tí jálá kan yẹn lítà kan tábìlì ju 300 náírà lọ mo dẹ̀ ti rí àwọn mẹ́ta tí wọ́n ní pé àwọn tó ń díje fúnpọ̀ ààrẹ ni o wọ́n ti pé mẹ́ta báyìí tí wọ́n sọ wípé àwọn á dá sọbsidi padà àtìkú sọ sowore ti aac àti aṣimọ láwẹ́pọ̀ àwọn mẹ́ta tó sọ pé a fẹ́ dá sọbsidi padà nìyẹn àárín àwọn tí mò ń wò nìyẹn torí èmi mọ ipa tí sọbsidi ń kó láyé àwọn orílẹ̀-èdè nàìjíríà.
1: ibẹ̀ kọ́ náà ti ń rówó fún àwọn gómìnà tó wọ́n tún fi ń pọ̀ sí.
0: àmọ́ bẹ́ẹ̀ níjọ́ tí àtìkù sọ wípé gbàrà ó máa dá sọbsidi padà ilé ọjọ́ yẹn ò alẹ́ ló sọ lọ́jọ́ tó sọ yẹn alẹ́ pátápátá ló sọ nǹkan lọ bí tó 10 lálẹ́ ló sọ̀rọ̀ yẹn lálẹ́ ilé ọjọ́ kọjú oṣù ó kéré tán èèyàn méje tó ń sọ ààrẹ fúnra rẹ̀ gan dá sí ààrẹ tó lágbẹnusọ òun gan sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wike sọ̀rọ̀ apc sọ̀rọ̀ àwọn mọ́tàlẹ́gbẹ̀ ààrẹ tó ń sọ̀rọ̀ wọ́n lé ní méjì pé àwọn má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ti ṣe tí ẹ̀yin fẹ́ ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o nǹkan tèmi fẹ́ ṣe nìyẹn ẹ̀yin kọ́lẹ̀ máa wá sọ̀rọ̀ èmi ni mo máa sọ̀rọ̀ fúnra mi ìlú dẹ̀ máa yẹ̀wò pé nínú nǹkan tẹ́yìn ń ṣe o àti nǹkan tèmi fẹ́ ṣe o ló pé àwọn kò sí oríṣiríṣi ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀ nínú ìjọba nǹkan tèmi kọ́kọ́ fẹ́ sọ ni pé ká ní bá ṣe bì kí tá a sí ọ̀rọ̀ ó ṣe owó sọbsidi kò ṣòwò sọbsidi yìí bá ṣe ń bì kí tá a sáwọn nǹkan tá a ariwo àti gbé ọ̀rọ̀ tí a ti gbé ọ yìí ni nàìjíríà ní débi tó dé yìí agbọ́n sì ń báyìí wọ́n ní pé ó máa ná nàìjíríà ní 19 trillion lọ́dún kan tí sọbsidi bá padà alákọ̀ọ́kọ́ ni wípé ta ló lépo gangan ìyẹn epo rọ̀bì tá a ti kú lọ́wọ́ máa bí fáwọn iléeṣẹ́ lépo tó ń fọ epo yìí o ṣe mọ̀ ọ̀rọ̀ àtìkù ni pé kì í ṣe pé òun máa gbówó jáde bí jonathan ṣe ń ṣe epo rọ̀bì ló wá máa fáwọn tó ń fọ epo lábẹ́lé àǹfààní yẹn ò sí fáwọn tó fẹ́ gbépo wọlé o àwọn tó ń fọ epo lábẹ́lé lọ́wọ́lọ́wọ́ nàìjíríà ló wá gbépo rọ̀bì fún láì dẹ̀ fi èlé ṣe orí ẹ̀ ṣe mọ̀ nàìjíríà ń ta epo fún wa bẹ́ẹ̀ ni wípé wọ́n ń ta epo fún àwọn ará singapore ìyẹn ìjọba àpapọ̀ nàìjíríà epo táwọn nàìjíríà fẹ́ lò no family for business ni ìjọba yìí ń ṣe kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí ìjọba kọ́ ló lépo ìlú ló lépo ṣùgbọ́n kí wọ́n sọ fún wa ni pé máa ná nàìjíríà ní 19.1 trillion ẹjọ́ ta ló lépo ta ló lówó ṣé ṣe àwọn nàìjíríà lépo tó lówó ni ẹ láǹfààní òtọ́ sáwọn ọmọ nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà kó jẹ́ 190 trillion lójúmọ́ tó bá jẹ́ nǹkan tó máa mú ìdẹ̀rùn bá àwọn ọmọ nàìjíríà ni bí ìjọba ṣe máa ṣe lẹ́kìn ìjọba máa wá káàkiri alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ǹkejì ni pé kò sí àní-àní bẹ́ẹ̀ jọ́tọ̀ ti ṣe kínní ní orí tìrẹ̀ sí ń ta àwọn ọmọ nàìjíríà àdé parọ́ àtijọ́ yìí ẹ ṣe pé ẹ̀gbọ́ ẹni ká faradà ṣẹ́yìn ń farada nǹkan àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ tá à ń gbọ́ tó bí ta bá gbọ́ bóyá nǹkan lógún ọdún là ń gbọ́ ló wá di ká máa gbọ́ wọn lójoojúmọ́ nínú ọdún kan era presidential jet nínú ọdún kan era presidential yacht ọkọ̀ ojú omi fáre nínú ọdún

0: kan náà escalade o ti domi bayi to kan ku kiri ni presidency ninu odun kan yen na egbe sunu budget ni je pe fe fi 1.5 billion naira ra moto fun yawo are nkan ti o sele ri nu iwe tan Nigeria se be pe ijoba subsidize ko la kisi bo so subsidy ijoba n gbe bukata awon to wa njoba tan kiri subsidy ni baba yin salary na san to ku awon le o san sin bayin won so kobo ijoba n gbe bukata ti won tan awon ni pe ka ma da bukata ti wa ran wa to lodi si la kaye ni nu ete ni o lodi si iwe ofin tan ki bura fun won pe ya lo ma dipo bye bye mu lo ma dipo tan mu lo ma da wu mu lo ma di gba mu kini yi dere bayi ko se anfani kankan fun Nigeria turo ti je ko owo nkan lo soke reke reke sugbon joba o mala toro wo ti po lowo won te ba ye owo yen wo o le po leti ju ti tele tele lo ṣùgbọ́n nínú nǹkan tó ń ṣe náà lọ́wọ́ ìjọba náà nǹkan tó lè ṣe gan ti já wálẹ̀ sìmẹ́ǹtì kan láti ẹnu tó ń ṣe bua cement abdulsamad rabiu olófẹ́ni ààrẹ sọ ó ní april 4th month of 2023 april 2023 ó ní wípé 4500 ní sìmẹ́ǹtì nílẹ̀ tó mọ́lé ní báyìí tẹ́yìn bá bùn yín sìmẹ́ǹtì báyìí 15,500 ní so tó wọ́n ìjọba gọ́bà lọ sí ilẹ̀pọ̀ mẹ́rin kí lè àǹfààní ẹ̀ fún wọn torí ẹ lọ sí owó lọ sí ilẹ̀pọ̀ mẹ́rin kàtẹ́fẹ́ ní lórí náà ó lọ sí ilẹ̀pọ̀ mẹ́rin kí wọ́n láǹfààní pé ó ga létí ṣùgbọ́n ìjọba rárá gbà sí torí allocation ti pọ̀ sí àwọn ọmọ ìlú ò rárá gbà sí torí allocation ò lọ sókè fún wọn mélòó ló ń ṣiṣẹ́ ìjọba fún àwọn tó ń ṣiṣẹ́ ìjọba gan times two lè fi ṣe ó lé díẹ̀ tó dẹ́dẹ̀ fẹ́ náà ta ó ti lọ síbi times four ṣe bí wà láti dé báwọn mẹ́rin wọn láti kò ṣe sọ pé tí n bá ṣe ẹ̀hún ó máa dá purchasing power padà sọ́pọ̀ àwọn ọmọ ìlú ọ̀rọ̀ tí ẹ̀rí kíṣọ̀rọ̀ tèmi pé owó máa ṣẹ́kù fún àwọn ọmọ láti lè gbélé ayé ṣeun rere pé kì í ṣọ̀rọ̀ pé kọ́ máa fi ní nàìjíríà tọ́lọ̀ bá yọ̀dà venza fún yín lé ní báyìí minimum wage rẹ̀ bó sínú venza kọ̀ọ̀kan bọ́ọ̀lù ẹ̀fẹ́ rúlà ní orílẹ̀-èdè rẹ̀ yẹn ànàbà àtúgbọ̀ nǹkan tuntun àtúgbọ̀ tuntun kan náà wọ́n ní pé federal government pé láti 2023 tíjọba ti máa pò wọ́n láwọn ti ná 600 billion lórí wípé àwọn tó wọ̀n rọ́wọ́ orí nàìjíríà máwọn ti fún wọn lówó
1: wọ́n sọ
0: ọ̀rọ̀ àná ni 600 billion tí ẹ bẹ́ mi dẹ̀rẹ̀ báyìí o mo sì àfijọ́ tẹ́nìkan pè tán ni pé ó ṣe chairman kan true chairman kan kò true chairman kan pé lẹ́yìn ìgbà tó wọ́n máa dé gan wọ́n ti fi gẹrun fún ṣé lánàá tí àjọ subsidy nǹkan tó ṣe àǹfààní fáwọn ọmọ ìlú tààràtàrà àwa fi ń gbowó fáwọn ọmọ ẹgbẹ́ ṣé ẹ kú rí bẹ́ẹ̀ ìyẹn ẹlẹ́dùn-ún kan alágbó tuntun àwọn ló máa ń sọ pé ká máa ná dọ́là àbí kọ́ mẹ́sàn-án sọ́kàn yẹn pé náírà là ń ná nàìjíríà o wọ́n gbé tuntun kan dé lánàá wọ́n ní pé àwọn ṣe àǹfààní $1 billion kan lọ́nà tí ó máa fi jẹ́ kí ayé rọrùn fún àwọn ọmọ ìlú ẹjọ́ ta lówó wà ń kàwé wọ́n ní ìyàwó ààrẹ ṣe ń ṣeré ní àbẹ̀ serious náà ní kinní kan hope kinní kan $1 billion ẹ̀yin náà ti gbọ́ $1 billion ní ìyàwó kí ipò owó ní ìyàwó ààrẹ dìmú lórí nàìjíríà àǹfààní àwọn nàìjíríà ẹgbà lọ́wọ́ wọn ni wọn wúlò pé kò dáa fún wọn ẹ̀wà gbé sọ́wọ́ tìyín nǹkan tẹ̀mí rí subsidy fún nìyẹn níbi tí dẹ̀dẹ̀ mọ́délé ní báyìí mo ti ń sọ máa dẹ̀ṣẹ̀ máa sọ gbogbo nǹkan ni mo fi fara mọ́ bí kan dá subsidy padà kẹ́dẹ̀ máa wò kí ṣe subsidy lórí epo nìkan là ń sọ pa yìí o ẹ̀wọ̀n ìlànà tí àtúkù ló fẹ́ gbà yẹn kò ní ṣe lórí petrol nìkan a ṣe lórí diesel a ṣe lórí kerosene a ṣe lórí jet fuel tó fi ń wa bàálù owó tó fi ń wọ ọkọ̀ bàálù sí owó tá a fi ń lọ ìlú òyìnbó tẹ́lẹ̀ ìlọ́po méjì ẹ̀ la fi ń lọ àbújá báyìí tẹ́wádẹ̀ bí àwọn yẹn náà wọ́n á lówó táwọn ará jet fuel ti lágbára inú krúdù ẹ̀ náà ti ń rí jet fuel náà ti ń rí petrol náà ti ń rí diesel tó bá gbé fún àwọn dangote refinery lówó tó kéré táyẹn bá fẹ́ fọ́ síta gbogbo tó máa jáde wẹ̀ láti kéré náà ni so ó máa wúlò fún aviation industry a wúlò fún college pé ẹ fẹ́ gbé nǹkan láti kaduna lọ sí kútùwẹ́ńjì tó máa fi trailer gbé ó máa wúlò ní àkótán lórí ọ̀rọ̀ yìí àkóbá tí ó ti ṣẹlẹ̀ sí nàìjíríà lórí ọ̀fẹ́yọ subsidy yìí kò kéré torí subsidy tán yọ kì í ṣe subsidy lórí epo bẹntiróòlù nìkan wọ́n pè kankan náà ní subvention tó máa ń gbé fún àwọn fásitì àti bẹ́ẹ̀ nílẹ̀ máa sọ̀rọ̀ tó ní sólà fún àwọn tẹ̀sọ́lẹ̀ nǹkan tí mẹ́sàn yẹn ó láwọn àǹfààní kan tó máa ń ṣe fáwọn fásitì àti àwọn ilé ìwòsàn gíga àǹfààní ọ̀hún ni pé èlé gangan ni ẹ nílò lọ́dún yìí o ẹ̀yin fásitì yìí àgbáríjọpọ̀ gbogbo yín nàìjíríà àwọn fásitì ìjọba àpapọ̀ wọ́n lè láwọn nílò ká sọ pé $1 trillion gbogbo wọn máa nílò ìjọba lè gbé $800 billion fún wọn èyí tó kù yẹn ẹgbàá lọ́wọ́ àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nǹkan tó fà á tí àwọn fásitì yẹn fi ń san owó kékeré nìyẹn tẹ́tẹ́lẹ̀ tẹ́ pé gbogbo tẹ máa sọ lọ́dún kan lọ́wọ́ 22,000 àti gbà owó àtàwọ̀ lọ́wọ́ 22,000 tó fi dórí association fee everything lọ́wọ́ 50,000 ìjọba ṣe dé gbàrà jẹ́ nǹkan tó sọ wọ́n ti àkọ́kọ́ fi mọ lórí páwọn ò ní sanwó fún àwọn fásitì àti ilé ẹ̀kọ́ àti ilé ìwòsàn mọ́ wọ́n ní pé owó tí wọ́n bá ń pa owó táwọn fásitì yẹn bá ń pa pé ìdá ogójì ẹ̀ kan máa san sí àpò àsùnwọ̀n ìjọba àpapọ̀ federal government nígbà táriwo pọ̀ asù pariwo gbogbo àwọn ará bí pariwo bí ayáyà parẹ́ ni rẹ́ò lè ṣẹlẹ̀ láwọn ìlú òyìnbó billions of dollars ní federal government wọ́n máa ń fún wọn billions of dollars náà fún wọn ní amẹ́ríkà ẹ̀yin ẹlẹ́ẹ̀fún wa mọ́ ẹ̀tún ní ká máa gbé 40% tí wọ́n bá fún yín bí wọ́n ti ń ṣerú ẹ̀ nígbà táriwo pọ̀ federal government ní gbòkè ká ní gbígbà yẹn fẹ́ nìyẹn ẹ má san kọ́bọ̀ mọ́ ṣùgbọ́n ṣíṣì àfún yín mọ́ òun ló wá fà á pé owó pé a ti fún ẹ ní àǹfààní láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa o ní fásitì ìbàdàn lẹ́nu báyìí tẹ́wé medicine ọ̀sán 40,000 tẹ́tẹ́lẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ mi sáré pé acceptance fee pé a ti fún ẹ ní ìwé oyege láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa nílẹ̀ tó mọ́lé ní báyìí ní UI 50,000 ni ẹ ti sanwó léèrè o ìyẹn ti dẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹpẹtẹ nìyẹn báwo ti fò sókè lọ síbi ìlọ́po mẹ́wàá ṣé ẹ̀ ń gbọ́ mi owó pé mo gbà láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín láti báyìí acceptance fee 50,000 ni owó tó ti ju school fee lọ́tẹ̀tẹ̀lẹ̀ ṣe rí pé nǹkan ti ṣẹlẹ̀ òun ló fà á tí ìṣe ìtòfin níná fún bí oṣù àwọn tí federal government máa ń fún àwọn fásitì yẹn wọ́n ti fa yàtọ̀ sí pé wọ́n wá fa wọ́n wá kúrò rán sórí band A ibi tí wọ́n ti ń san ₦68 tẹ́tẹ́lẹ̀ wọ́n ní kán máa san ₦225 láì dẹ̀ sí kọ́ bọ̀lá tàpọ̀ ìjọba ó náà ṣe ní ti ECH báwo ní ECH ni máa gba owó ju private hospital lọ tí ó ń ṣẹlẹ̀ láàárọ̀ ènìyàn ECH ti ń gba owó ju private hospital lọ tí gbogbo àǹfààní tí federal government máa ń ṣe fún wọn wọn ti gbà tán.
1: ẹgbẹ́ wọn torí ẹ ní sólà tí tàrí fún.
0: ẹ ṣe bàbá ẹkíní yìí wọ́n pè ní EP àbí nǹkan 2017 ni kíní yẹn ti bẹ̀rẹ̀ fásitì mẹ́sàn-án wọ́n dẹ̀ ṣe kíní yẹn sí pẹ̀lú bẹ́ẹ̀ jẹ́ pé buhari nígbà yẹn owó tó gbà lọ́wọ́ ó ń fún wọn lówó àtọ̀ sí pé ó ń fún wọn lówó owó tí wọ́n ń san lórí nọ́mbà yẹn ₦68 ni àwọn fásitì kan tún lọ sí ọ̀dọ̀ ìjọba pé ₦68 yẹn ò rọrùn pé kán jọ̀ọ́ kán bá wọn wá nǹkan ṣe sí ìjọba nǹkan tí ìjọba buhari ṣe ojú ẹsẹ̀ ó ní pé tó bá ti di bẹ́ẹ̀ kò sí wàhálà pé a máa ṣe àwọn àǹfààní kankan fún yín àǹfààní yẹn ni wípé a máa ṣe nǹkan tó pè ní solar farm fún yín ìyẹn ni pé ẹ fún wa ní ilẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ yín a tó solar síbẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ owó solar yẹn kan ni tẹ bá ti ra solar panel tẹ ra inverter tẹ ra battery kẹ máa gbádùn ẹ lórí ẹkùn yẹn pátápátá ẹ máa change battery battery bá ti ń weak bàrẹ́ dẹ̀ ṣe fún àwọn fásitì yẹn mẹ́sàn-án káàkiri nàìjíríà yúnà ìlàgbé jẹ́ àǹfààní ẹ̀ ìfẹ́ jẹ́ àǹfààní ẹ̀ kì í ṣe pé gbogbo school o ṣùgbọ́n àwọn ibi tó lágbára tó kàn rìn tẹ́bí kò rọrùn má sí náà ńbẹ̀ wọ́n fún wọn ńbẹ̀ bẹ́ẹ̀ ni lọ́bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àfipárá ni ìjọba yìí dé ló ní pé àwọn gíwá ilé ẹ̀kọ́ gíga kan alákòóso tó abẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n wọ́n máa ń ṣe ọ̀rọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ yẹn tẹ́ ò bá mo bí kí n ṣe lọ́jọ́ tẹ́lẹ̀ èèyàn akọlu jí wọ́n sọ pé nǹkan ọdún méjì sẹ́yìn ni kíní yẹn bẹ̀rẹ̀ tí yóò dẹ̀ rí bẹ́ẹ̀ 2017 2018 2019 láti parí gbogbo iṣẹ́ yẹn pé wọ́n wá kí ìjọba pé ìjọba ṣe o pé àwọn ṣì ń jàǹfààní iná yẹn ọlọ́lọ́mọ̀ọ́rẹ́ ìrìn àárẹ̀ táwọn yẹn náà rìn alákòóso lórí ọ̀rọ̀ náà wá sọ fún wọn wípé akoko enjanfa ni ofe lori e ti tan be gbogbo na ti kini yen ba npe si bayi awon ma mo fun unit by unit ni
1: abi si o
0: be de ma san ejo oto ni joba to se nkan o nse be ki anfani le wa fa awon ile eko ko to awon agbelo ma awon keko ba le dinku ayin be kini yen o ayin pele se o esun wa soke ejo sa bawo ni abi ki so be ona da to be ngbeyin beyin awon federal university o ni ma gba 1 million lowo mo fun sai kokan ijo la ni ba dibe yen to ayo ijoba ti yin ko le joko pe ki la fe se fa awon omo ru to ma janfani e lai san wo gogo e te bi gbo ri ti yin shato san to ru ni pe be le se ma fun pa eyin pin edin gbe ki lo de
1: Look
0: at every shaky nick, you show up where I were buying call. Oh, Rooney. Eki Luja Fanim, yeah, and those malakus do sorrow, yem. He let ye love with Jato be so lonesome, old number. If I been beating him. To buy your lonesome, old number, my daughter, but if I come up, you'll be as she was. Not a bit of a lonesome, old no leo. If you alone rock or seen you, Moto job alone low. So I'll be come on leer called Joba Master, will be leave you by you. Oh, no, alone, no.
1: A ṣeun ọgbẹni ọlálékan san ni fún àwọn àlàyé tẹ bá wa ṣe lórí àwọn ìròyìn ọhún bá ṣe ń yí sí àgbéyẹwò ìròyìn agbọmọgbẹlẹ láǹfààní láti gbọ ní ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbọmọgbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye wà ní ojú òpó facebook west radio 89.3 fm fan page west radio 89.3 fm fan page katoko ni ele to ni se pelu ti eto isuna ti oro aje omo ni pe gege bi ile iran bo se se be bo se di Strait of Hormuz pe yo sakoba fun ounje lorile ede nigeria iran la tun tin ko ounje wole bi
0: e ka ku lu oro yen america lo won ni kunra awon ati iran lo jo nfa nkan So won fe ki gbogbo awon abaye kan holi Iran lori.
1: Okay.
0: Ke kiran onje Nigeria o wa lati Iran.
1: Ayami
0: to ja pe. Ko si nkan je ni Nigeria bi Iran lo tin wa.
1: Sa tun kun je wo lati Iran.
0: To ba sele wi pe nkan kan wa to won ku wori lati apa abe yen labi na. Date ma se ba ni yen bo yo won nkan. Won ku wa lati apa abe yen. Iyen de re gan ba akoko abe na akoko abe Ramadan. Tama saba ko wa tama nta re bede be yen to ba sele nko to ba nle yi yum awon re ji afa ronu lowo lowo bayi ni ki soro dabi nu ka ijoba ti wa ni ka ba soro bi ba oni isu se ma wa le bo oni re se ma wa le bo le ba se ma wa le bo nka se ma wa le bo la ma la se wa
1: koda deficit ti inawo na itan ni ijoba apapo o tun se akole re 2.18 trillion naira ni top quarter 2025 wo ana wo lele tun se je pelu bo se nwole to
0: ko ye yin na okay iya to wa ninu actual deficit ati debt
1: okay
0: debt ni ibere ododun ijoba gbe budget estimate jade ninu estimate budget yen oto tun ni estimate fun income Oto ni estimate fun expenditure a for gbe wele wele gbogbo budget yo ati wo ta fe pa o ati wo ta fe ya o yi ta n reti re
1: okay
0: ninu ye ta n reti yi o ile ile fe pa bebe la be owo ti wa gangan to wole sapo ijoba eleyi la ma ya kun and bad omi to
1: agboye
0: mejeji yen ni jowo ma gege bi income pe owo to wa nle to se na ati te fe pa te fe ya meji lo di income ijoba ona keji ni pe ati te pa yen ati te fe ya yen se mejeji so to ye te lero pe ma na ni akoko yen to ba ti to ko si deficit ni ti deficit wa wa deficit lori owo te ya ni te ma da pada ki se pe budget budget yen ma finance budget yen ṣòro tó bá di pé ẹ fẹ́ yàwó ẹ fẹ́ pawó ẹ tó bá di bọ́jẹ̀tì finance ṣòro ti dé nìyẹn. Wọ́n sọ fún wa sí ìbẹ̀rẹ̀ pé ní third quarter 2025 pé àti finance bọ́jẹ̀tì o ó dín ó short revenue shortfall tó lé ní 2 trillion ló wà nílẹ̀ Nàìjíríà máa yàwó rẹ́kẹ̀rẹ́kẹ́ lọ́dún yẹn. Lábẹ́lé ni lókè ta Nàìjíríà máa yàwó rẹ́kẹ̀rẹ́kẹ́. Ìjẹ́ yìí mọ̀ wípé ní ọdún tẹ sọ pé wọ́n ní shortfall over 2 trillion ló wà yìí. Náà ni ọdún tó jẹ́ pé ní August yóò tó bá já mi rọ́kó tètè máa já báyìí. August last year ni ààrẹ sọ wípé gbogbo owó tó yẹ ká pa lọ́dún yìí àti pa ó ti pé. Ǹjẹ́ ẹ rántí ẹ̀rọ ìjọba yìí? Ààrẹ tuntun ọ̀rọ̀ yẹn sọ ní September 2025 lóṣù wà lára second quarter yẹn náà torí October ní third quarter bẹ̀rẹ̀ wípé gbogbo owó tá a fẹ́ pa ó ti pé.
1: Fọdún.
0: Kì í ṣe pé fún oṣù yìí o fún December. Wọ́n ló ti pé láti August September. October 1st broadcast ààrẹ. Ààrẹ máa fẹnu ara ẹ̀ sọ fún wa wípé owó ti pé ìyẹn ó sọ lọ́gọ́st ó sọ ní September ó sọ ní October pé gbogbo tó ń fẹ́ ná ní gbogbo January 2025 yẹn bó ti pé. Kódà ààrẹ tó sọ̀rọ̀ síwájú ààrẹ ní wípé àníyàwó mọ́ pàápàá jùlọ ní òkè ìta tọ́lé fi máa kulẹ̀. Ọdún yẹn ò kọlẹ̀ ààrẹ tó lọ yáwó ní Abu Dhabi. Ààrẹ ti yáwó ní Germany syndicate fund syndicate loan ìtajà alábẹ́lé yẹn ò ṣeé ṣí pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n ní bọ́jẹ́ẹ̀tì ọ̀pẹ náà ni ẹ ṣe wèrè lẹ́gbẹ̀ẹ́ wa ni. Ṣé ìkẹ̀rù borí wá ti yí sẹ́yìn gba pé ẹ̀kọ́ ló wà lọ́pọ̀lọ́ wa ni bọ́ ṣe pawó tó náà ṣe yáwó tó. Tax táwọn Nàìjíríà ń san lé níbẹ̀ kò ṣe máa ṣí wọn. Bí mo dẹ̀ ṣe máa ń sọ kò síjọba tó gbádùn tó jọba tó wà ń dà yìí. Ẹ dẹ̀ ń sọ̀rọ̀ kan fún yín kí n fọ̀rọ̀ yìí ká ọ̀rọ̀ yìí lẹ̀. Tí ìjọba bá pa mo ti sọ̀rọ̀ yẹn rí màá tó tún sọ kó wà lè yé wa dáadáa. Tí ìjọba Buhari bá pa $100 $47,000 ló fi pa. Tíjọba ilé bá pa $100 ó fi pawó tó ń lọ síbi $150,000 ni. Ìyẹn ni pé owó tó ń lọ síbi ìlọ́po mẹ́ta owó tí Buhari ń pa lórí iye kan náà dọ́là àyọ́ lè ń pa. Nígbà tí Buhari wà ń bẹ̀ káwọn ọlẹ́yẹ wò lé 1 million barrels là ń ṣe lóṣooṣù yẹn epo rọ̀bì kódà wọ́n fìgbà kan ṣe 800. Ilé báyìí 1.5 ni average tán ṣe 1.5 million ni average tán wọ́n ṣe. Tòwò tàbá dẹ̀ ìṣòwò yẹn sí náírà bí ìlọ́po mẹ́ta ti Buhari ni síbẹ̀ náà bá ṣe pàwọn yẹn tó nìyà ṣe ìjà Nàìjíríà tó ẹ̀tún wá sọ pé ṣé àwọn nǹkan tí ò gbọ́ rí bí kí bọ́jẹ́ẹ̀tì méjì mẹ́ta máa wà iná pírẹ́ṣàn lẹ́ẹ̀kan ṣoṣo àwọn kan tí yìí ṣẹlẹ̀ tẹ́tẹ́lẹ̀. Ṣé wọn sẹ́nẹ́tọ̀ kan sọ láìpẹ́ yìí sẹ́nẹ́tọ̀ kan láti ìpínlẹ̀ Kebbi ó lóun ò rí eléyìí rí o pé lẹ́ẹ̀kan ṣoṣo kí bọ́jẹ́ẹ̀tì mẹ́ta ààrẹ dẹ̀ fẹ́nu ààrẹ sọ́nà o ní ọdún tó lọ yìí o pé láyé kò tó ṣẹlẹ̀ wọ́n ní ìwé ìtàn Nàìjíríà pé kí bọ́jẹ́ẹ̀tì méjì máa kó wà iná pírẹ́ṣàn lẹ́ẹ̀kan ṣoṣo. Ààrẹ ló ṣe kódà ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ 2023 supplementary budget wọ́n bá wọ 2024 wọ 2025 bọ́jẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo 2024 2025 2026 lẹ́ẹ̀kan ṣoṣo. Ààrẹ ní pé nǹkan burúkú ni kò ní ṣẹlẹ̀ síbẹ̀ náà lè rí báyìí kò sówó náà ni àwọn nàìjíríà káwọn nàìjíríà ṣì ní sùúrù náà ni.
1: Ká tó lọ ṣẹ́ka ìpolongo ọjà ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé lórí fífi òpin sí àwọn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lókè òkun ìpawulẹ̀ rò pé eléyìí yóò ṣe sí àwọn ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga wa.
0: Ẹ ṣeun àtọkùn. Màá sọ ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó kàn mí gbọ̀ngàn mo lè má sọ kúlẹ̀kúlẹ̀ o ṣùgbọ́n màá sọ débi tí ó lápẹ̀rẹ̀. Ilé ìwòsàn ńlá kan ní ẹnìkan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó gbomi jí lójú èèyàn ni ṣùgbọ́n a máa gbé kalẹ̀ fáwọn èèyàn náà ni ọ̀rọ̀ ẹ̀mí ṣọ́jọ́jọ́ àdúgbò mi lọ sí ilé ìwòsàn ìjọ ìwà kan tó lórúkọ nílùú ìbàdàn
1: yìí.
0: Nǹkan tí wọ́n fi ń tọ́jú ìyá lóòótọ́, ó tó tọ́jú ìyá alábala kan. Ṣùgbọ́n kinní yẹn fúnra rẹ̀ tí kinní yẹn bá pọ̀ jù lára agbódì lára èèyàn. Ká tó fọ̀rọ̀ jùn ìyá dákẹ́ síbẹ̀. Ọ̀nà tí wọ́n ń gbà tọ́jú ìyá màmí náà yẹn, ọ̀nà yẹn ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà tó fi ń tọ́jú nǹkan tó ń ṣe màmí náà yẹn. Ṣùgbọ́n 1960 òyìnbó ti kúrò lórí kinní yẹn. Research and development. Àwọn ti gbọ́n wọn ti rí pé kinní yìí lóòótọ́ ó lè tí a bá ń ṣèyàn ó lè wo hásàn ṣùgbọ́n á gbé bí dìde bí a dẹ̀ bá ba ojú ẹ̀ jẹ́. Ìmọ̀ ìjìnlẹ̀ ìwádìí tó gan ti ọ ló débẹ̀. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè tiwa ẹ lọ wo gbogbo research institutes tó wà Nàìjíríà. Ẹnìkan ti ẹ̀ ń sọ ilé mi tí ìwádìí ẹ̀ délẹ̀délẹ̀ o ṣùgbọ́n ẹnìkan sọ̀rọ̀ yẹn fún mi bí UCH bí wọ́n fi bọ́jẹ̀tì UCH wọ́n fi ń ṣe constituency project Logun State. Ẹ̀rọ adó mi tó kì í ṣe pé UCH ò lè rúlà tọ́ bẹ̀lú bí tí ṣe research mi lórí but a ti rí oríṣiríṣi crane tó wà bàdàn bí tọ́ṣì kòkó kọ́ lọ́ máa ṣe solar panel ní Gombe Federal Cooperative College tó wà ní Enugu State kọ́ máa fi wọ́n renovate classroom ní Ondo. Kẹta ń fi àwọn research institutes tí wá ṣe nìyẹn. Àwọn kan tí wọ́n wà tó tí wọ́n máa ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ òkè o ẹ̀yin ọmọ ẹ lọ kàwé ń lo òyìnbó ìjọba lábẹ́ bùkátà yín a ti pa research yín bíbá yìí. Àwọn tó ń ṣe lọ́hùn àárán àwọn ọlọ́ba wọn à ń pe ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́. Àwọn kọ́kọ́ dẹ̀ wà tó jẹ́ pé àkànmọ́ ṣe mí báyìí ni torí pé àṣìṣe ìwádìí lórí ẹ̀ ṣíṣe pé làákàyè wa ò gbé ṣùgbọ́n ìjọba ò náwó sí. Àwọn tí làákàyè wọn gbé tí ìjọba dẹ̀ náwó sí tó bẹ́ẹ̀ àwa fúnra wa gan ọmọ wa gan ló ń ṣe tó pọ̀ jù mbẹ̀ kíjọba ran àwọn lọ síbẹ̀ kọ́ lọ ṣe àwọn kinní yẹn kán mú ẹ̀kọ́ yẹn wálé ó dẹ̀ jọ ẹnìkan pé láàárọ̀ ẹ̀ tó tẹ̀ fẹ́ di ohun aṣọ láàrin ìgbà tẹ̀ nìyẹn nígbà tá ń ṣe fún ìfẹ́ tí. Èmi ò fara mọ́ lóòótọ́ pé kíjọba ran àwọn ọmọ lọ síbẹ̀ yẹn ká mọ àlò àǹfààní tí wọ́n bá ti rí láti ẹ̀dà kan tó bẹ̀ ìjọba ló sanwó ẹ̀ kán fi máa ṣe ìbáyégbádùn ìlú òyìnbó náà. Ẹ lè jọ tọ́wọ́ bọ ìwé àdéhùn tó o bá ti ṣetán o Nàìjíríà máa gbé títí ẹ̀ kalẹ̀ o ìmọ̀ tó bá kọ́ bẹ̀ yẹn o wá lò ní bíbá yìí. Ṣùgbọ́n àwọn ìṣẹ́ tuntun wa fọ́ǹdù wọn ẹnìkan wọn máa padà bọ̀ ṣé kán kàwé tán certificate kan fi yan gúgúrú ẹ̀ kan fi yan bòlẹ́ ẹgbẹ́ títì ni wọ́n ràn wọ́n lọ́wọ́ bàtẹ́ yìí ò gbé àǹfààní ràn wọ́n lọ́wọ́ sílẹ̀. Ẹ ká wo nǹkan báyìí electric vehicle ó ti ń pọ̀ Nàìjíríà báyìí rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ kìí ṣe púpọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti ń dìde díẹ̀. Tẹ bá wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tuntun tó ṣiṣẹ́ ń táwọn developers wọ́n ti ń ta carport fún electric charger wọ́n ti ń ṣe mọ́lé tí wọ́n ń tà mọ́. Èèyàn mélòó ló lè ṣe mechanic mélòó Nàìjíríà yìí ló lè ṣe EVECO ló lè tún engine EVECO ṣe. Àti ṣe engine EVECO fúnra rẹ̀ mélòó la mọ̀ nípa ìta fẹ́ ṣe yàbọ̀ ìgbà fẹ́ máa tún ṣe. Ìwé ẹni tó bá kọ́kọ́ lè tún ẹni tó bá lè ṣe nǹkan lálẹ́ bó fẹ́ lè tún ṣe àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn kò tó yẹ káwọn tí ìjọba Nàìjíríà máa rán àwọn sílùú òyìnbó sí nìyẹn. Pẹ̀lú àdéhùn wípé a máa gbé kalẹ̀ sí bíbá yìí o ìmọ̀ tó bá kọ́ yẹn o bàbá máa lò ní táwa gbé ṣùgbọ́n sí báyìí wọ́n náà fẹ́ parẹ́. Skúù owó Nàìjíríà náà ti ń ṣe yìí vehicle tani pé Nàìjíríà làwọn máa ṣe scholarship fún àwọn. Skúù owó Nàìjíríà tó ń kọ́ bá ṣe ń ṣe yìí vehicle mò ń bèèrè ni o. Skúù wo ní Nàìjíríà yàtọ̀ sí pé wọ́n sọ jewelry di gold bar Nàìjíríà. Jewelry ìbéèrè náà ṣe náà wọ́n sọ gold di raw gold wọ́n wà láti mìíràn sọ di gold bar Nàìjíríà. Jewelry ìbéèrè náà ṣe necklace ìbéèrè náà ṣe tó jẹ́ gold Nàìjíríà. Bracelet ìbéèrè náà ṣe tó jẹ́ gold Nàìjíríà. Apply knowledge láti dé product jáde. Ẹni pé káwọn máa lọ sílùú òyìnbó mọ́ a máa pò yìí lójú kan ni. Ìmọ̀ náà fi ń gbélé ayé bí ọ̀rọ̀ ẹnìkan information lọ́mú yàn ń fò info lèyàn fi ń fò emi ba fara won ki joba ba ro ki kan ma se ben fe se yen imo pin si bi kan lo to ori ama wa sha pra pra o sudan awon to be na ori won oku o o ma se o ta oh god hello bikini koni exchange program Russia ati America le ni ba arin won ogun sugbon lododun awon mo to n kawe le America awon ko lo se Russia awon to kawe Russia awon ko lo se America e lo foju finle lo won ko te ba le se oro mi oye yin
1: agbaye
0: ewu won pe kini ni exchange program universities ma n se se awon sugbon ni bayi fiam awon to de n bi ofin buruku yi wa yi awon mo bebe inu ti won o kawe Nigeria o àmọ́ bíbí inú wọn ò kàwé nàìjíríà o ká wá fi owó nàìjíríà ká fi ran àwọn lọ́wọ́ kan fi lọ kọ́ǹkan gidi tó máa wúlò fún nàìjíríà ní rọ́pẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀rẹ̀kẹ́ nàìjíríà bọ́ sánú ọkọ̀ ẹrú tó wáyé ló dọ̀wọ́ ọlọ́run.
1: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kan sán ni ẹ já tújó eléyìí mọ̀ kẹ́bi ó tún ṣe láǹfààní láti wà ní ojúwé ìròyìn punch tó jáde láàrọ̀ọ̀ní pé ìjọba àpapọ̀ wọ́n mọ̀ ń lérò gbà wọ́n dẹ̀ ń bojú wo ẹgbẹ̀rún mẹ́jọ mẹ́gáwáàtì ní àwọn àtúntò lè tún lọ lọ́wọ́ lẹ́ka ohun àmúṣagbára. ó yẹ kéré náà kó tó jẹ́ kí iná mọ̀nàmọ́ná kó tó dúró déédé lórílẹ̀‐èdè yìí.
0: ẹ jù sá kẹtẹ sọ yìí ọdún wọn náà ti ń sọ ọdún wo ni wọn ti ń sọ alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ǹkejì ni wípé power plant wo níjọba yìí kọ́
1: láti gbé àwọn nǹkan báyìí jáde.
0: Èèyàn rere ni èèyàn burúkú ni ààrẹ tó lọ àti chief of staff nígbà yẹn ọ̀tọ̀láyé ààrẹ ọ̀tọ̀láyé chief of staff yẹn mo ní iṣu pẹ̀lú rẹpẹtẹ pẹ̀lú buhari ṣùgbọ́n ti mo ní pẹ̀lú chief of staff ẹgbẹ́ yẹn àwọn tó bá ti lọ mi fẹ́ máa sọ̀rọ̀ òdì sí wọn abá kyari tó gbé covid tí covid pa nígbà yẹn. Siemens ní germany ló lọ power plant ni wọ́n ń ṣe mẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀rọ̀ mi power plant ní nàìjíríà ní buhari fẹ́ ṣe nígbà yẹn pẹ̀lú siemens tí chief of staff lọ fọra kásá covid tó dẹ̀ bá bẹ́ẹ̀ lọ ìjọba tó bá ń talé ní báyìí power plant wọ́n ti ṣe báyìí ká fa ọ̀rọ̀ gan nílẹ̀ tó mọ́lé ní báyìí produce 6000 megawatts average 4.5-4.7 nǹkan bẹ́ẹ̀ là ń ṣe ọlọ́mọ yà kí ìgbéjà nàìjíríà ni ìjẹ́ yìí mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní installed capacity àti operational capacity ara àwọn àṣìṣe ìjọba tó ti lọ rèé tó dẹ̀ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n fi rọ nǹkan sí wọn ṣẹ́ra wọn lápò ni ṣùgbọ́n wọ́n tẹ̀sà rí àwọn nǹkan tó ṣe gbá mú installed capacity ni pé tábà lo nǹkan tó wà ńlẹ̀ o mẹgáwáàtì mélòó ní nàìjíríà lè pèsè èmi mo ń sọ fún ilé àárín mi àti inú kúlù yìí pé installed capacity nàìjíríà fún mẹgáwáàtì tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nàìjíríà ó lé ní 13,000 megawatt.
1: tó wà ńlẹ̀
0: ṣùgbọ́n ó nílò àwọn kankan méjì kó tó lè dùn wọn. alákọ̀ọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn thermal plant ni wọn gáàsì ni wọn nílò kò sí pipeline tó máa gbé gáàsì àti fi supply wọn. tí bá ṣe borí ẹni tó kọ náà borí ẹni wọ rìvásì ni òun kọ power plant òun kọ bó ṣe máa feed power plant yẹn ní feedstock yẹ nígbà tó máa jẹ láti fi sọ di iná ọ̀rọ̀ mi ò yé. ẹlẹ́ǹkejì òun kọ power plant link yẹ pẹ̀lú transmission lines tó máa lọ mọ́wọ́ grid kókó báyìí ni pé àǹfààní kan wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ìjọba kí ìjọba tó bá wà nàìjíríà láti lè jẹ́ ká triple ó kéré tán double iná táwọn ọmọ nàìjíríà ń gbádùn lọ́wọ́lọ́wọ́ báyìí. gbogbo àwọn plant tí ìjọba ti ṣe sílẹ̀ tí gáàsì ò dé díẹ̀ ẹ link gáàsì wọbẹ̀ ẹ gbé transmission cable wọbẹ̀ gáàsì yẹn fi máa pèsè iná transmission cable náà fi evacuate power tó bá generate tẹ́gbẹ́ láti 4,000 kí n kẹta wáyé àgbẹ̀mí ló 13,000 straight ni lẹ́yìn ìyẹn láti ṣe wá bẹ̀rẹ̀ sí ní sọ́gbọ́kì ẹ̀ka tó wá kọ́ additional power plant torí 30,000 fún nàìjíríà 250 million kò gbà rárá ṣùgbọ́n tàbí sọ 30,000 yẹn àwọn àlùfín 4,547 àwọn nípa lé 8,000 kí ló ṣẹlẹ̀ owo $1 billion tan gbe fun yawa re ko fi se hope kini kan so nu kan e fi se pipeline ko de bi awon kini yi e fi run transmission cables ko de bi awon kini ka kura ti 45 ka bo se 10,000 ka ni le ti yin le ni o en lo na 2 hours lori bi 4000 megawatt ti wa le 4 plus ti wa le 10,000 yen ina yin o lo se 6 hours ni ege ga dimo so
1: agboye
0: e to pe na ti nle yin o e lo 12 hours lojumo 20 hours yin ti sure ni si joba ba le lati se ni si ai le ronu lo nku ba won ara bi yi ni abi pe agun la won la fa ni fe kine fi na se tori awon ara bi mora won toju to ba da fani ti wa lejo ninu ayun ruta wa yi ko se na ele gbe are won de na 17 billion wo ba won fi gbe solar fa re ka ma ba to ku yin diwa ina tan ina de tan ya de olohun fi e ku ri be olohun telu yi opo nigeria wa la ma pirite to ba ka kire gbalaye to je pe desert region wa vegetational region wa gbogbo apa oke nigeria yen clothe alaoko eto abo se pataki e ko je ki to abo duro re ti o ba da solar bole reke reke Iran won ja won se gba won sawo nbe won ma se 600 megawatt capacity solar farm mani pelu ba se nja gan nbe ki lo sawa ta orun be de re bayi bi orun yi ga ba orun katina orun bo orun gbogbo apa be na ni kodato fi de kwara krote da solar panel re bo le re kere keke ma generate na bi alafise iyen niyan gbogbo ani Nigeria omi to wole lati Niger ni river Benue ni ai ikan wa ta di se lati aye alalumole kanji ina tan ba ya bi na tan lawon farm Nigeria lowo lowo bayi won ja fani na bo te je 4 hours per day ina beta December to lo gbogbo gas yen gas o de be kanji alalumole ti gbe ti gbe ti gbe o lo je ki na ma se to nse lowo lowo bayi e ba do mi to baba e se ru e ko po si dam po na pa bi baye dam po re kere ke nile hausa e ki power plant the hydro power plant bo na dam yi ke ma ja fani e lo si to ba lo kere lohun ti se gari se won ti futa ni abe se jowa ala koso to lo barabayo won ti be fun private company kan joba iye ta ta gami mo e ma ko awon kini rekere keke ma generate power ka kiri fun local communities in meyan de bi o ti e ju pe eleyi power plant eleyi local government marun lo ma gbe e se be lowo isale odo ni coastal region Nigeria Ategun ma fe sa ni di okun ni awon ile to ku nkan ti won gbe suru awon nkan be yen ni wind turbine kini yan ma ga lo meta bi fan bayi mo se yi Bategun se yi yen o pese na ni Bategun se yi yen o pese na ni Nigeria ni coal lenugu coal se pese na o Nigeria ni uranium ni kebi nuclear se pese na o sibe na kusina
1: se ka ni pe won mo pe awon kini o se se
0: won mo na se aso rock won mo na se aso rock asoro kolona joba won ti bo se latori march april odun yi solar nlo ni bo asoro mo mo na se se fun ran ro to ba ki mi ati yin ro lo se ko libe
1: ka tu ma lo ka kan ya ni ipinle osun lori eleyi ti awon lekan ti bere si ni so ni ruru oro lori eto idibo to waye ni ipinle osun gẹ́gẹ́ bí àjọ inec ṣe tanáwàdí owó kan lè tan ní wọ́n ná lórí ètò ìdìbò ọ̀hún 100 billion naira láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó kópa nínú ètò ìdìbò náà.
0: Agbára ọ̀rọ̀ wà kò ṣàgbára ọ̀rọ̀ lásánlásán wà nílẹ̀ pé ó gbọ́dọ̀ ná ju báyìí lọ fún ipò báyìí nínú ìwòye tèmi owó tán gbé sílẹ̀ fún àwọn òpò yẹn gan ti kéré ju kò ṣeé ṣe kò tọrọ nìyẹn. Kò ṣeé ṣe ibi tí jọ ibi tó fi yẹn ti ọkọ̀ bọ́ wá látàrí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn for president of Nigeria, 95 billion. 95 billion, she never presidency in Nigeria.
1: Koka.
0: O fe akawo state kanga. Ati je president.
1: Wa opolopo owo ina na fe rabo.
0: Oto ni owo rabo. Oto ni owo jingle. Akoko yin ri atun be se ka koko yin bayi eyan ni radio. Owo jingle aso se mo to je. Owo billboard mo to je. Owo poster, owo poster mo to je ko je. Owo rabo tawo. EFCC ati police e ma mu fun yan INEC ko. Ise INEC ni pe ko ti fun awon Nigeria ni anfani. Aje kan wa teka. Ka de kan kata Nigeria te. Awon to lo fun awon lowo nko royin okan INEC o pelu bi ofin. Police ati EFCC yen ba bi. EFCC la wa arrest yen bi 27 ni Ekiti election ni losu kan osu meji bayi. Ejo fun ti ko won lo court. Bi mi o ri mi mo ri fanran 15 pa. Kine kan for life. Oda ko party on. For life. The party yen fun ni 15,000. O lo ti dibo fun won. O de gbe sori internet re. Shanti mo. Je ka do mu yen ni. Shelumi ale dan re wo lola. EFCC ki shine ki EFCC. Oro kan wa tun fe so lori INEC ka to lo polowo oja. Election tin de o. Ni akoko ile election to ti lo INEC ti ma bi wo pe. INEC la won ti ro election. Fun je election don bo ye. Won la won ti ri owo. Tan ba de ri owo. Ba na fe prepare. E kan ti ma te ma to furo kole fun PVC. E kan ti ma te bi PVC mi ba. E de change address yin, won fun yin PVC oto. E kan ti ma te.
1: Oda.
0: A ti gbo koko. Ki joba ti fowo sile ki se ma lo nbe yan ka ba le reboot ni January to nbo.
1: E se o. Ah, je ka doke lohun ka gbo ikede ati ipolongo oja. Nigba ta ba de, a lori ofe lati se oju opo le fun yin te nbo wa le lati da si oniruru iroyin ta ti menu ba laaro to ni. Ema yuko nikani West Radio 89.3 FM. Ambo, eku kale.

0: ẹṣeun tẹ ṣe wà ń bẹ pẹlú wa lórí ètò àgbéyẹwò ìròyìn aago mágbẹ ìyẹn ní ìkànnì west radio 89.3 fm. ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wa lé láti bá wa dá sí àwọn ìròyìn tá a ti nà bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ tòní 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 33 34 893. Ẹ dẹ̀ lílo 0911 34 893. Hello, ẹ kú ojúmọ́ o.
1: Ẹ káàárọ̀ sá. Lẹ́jọ́ ẹ kú ojúmọ́.
0: Ẹ̀ṣin ó kọ yín o.
1: Orúkọ mi ni Adémọ́lá.
0: Láti ibùsà.
1: Mo ń pè láti odò ọ̀nà kékeré.
0: Ẹ̀ṣin o.
1: Ìbàdàn.
0: Ẹ bá dá sí.
1: Sẹ́rí. Kọ́kọ́ tí mo kàn ń wò nípa ọ̀rọ̀ tí olóyè sọ ní bá ń sọ̀rọ̀, ó máa ń dàbí àtẹ̀rẹ́ pé bóyá wọ́n dàbí màlẹ́ káàkiri.
0: Àgbọ́yé.
1: Ó máa ń dàbí pé wọ́n dàbí màlẹ́ káàkiri àwọn alátọ̀run wípé kan ṣàwà máa là wá lọ́yẹ̀ nítorí pé school of thought tí wọ́n tán tẹ́ bá wà mẹ́ta yìí ni a dẹ̀ máa dùn. Ṣùgbọ́n àwọn tó ṣèjọba lé wa lórí Nàìjíríà yìí àwọn náà ní àwọn tó ń gbá wọn ní ọ̀nà náà kan náà o tó máa dìfẹ́ǹdì kan tí ò ṣe é dìfẹ́ǹdì o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè dúró níwájú ìgbà tí ẹ̀yin ọ̀dọ̀ wọn báyìí bá ń sọ̀rọ̀ ẹ̀yin péréte la ní Nàìjíríà tó ń sọ àwọn ọ̀rọ̀ báyìí o ṣùgbọ́n àwọn tó pọ̀ jù làwọn tó máa ń sọ̀rọ̀ fún ìjọba torí pé wọ́n ń gba wọn náà tún ṣèṣì láwọ̀ wọn ṣùgbọ́n tó bá ń gbọ́ orúkọ báyìí wọ́n á máa fetí palaba yìí. Ṣùgbọ́n tó bá padà wá bá àwa tá a jẹ́mẹ̀ fún ìsọ̀rọ̀ báyìí wọ́n á máa bẹ̀rẹ̀ sọ fún wa pé ìjọba ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ ríran rí nítorí pé ẹ̀ lọ síwájú ẹ̀ lọ sẹ́yìn ni ìgbà tó bá yá nígbà tó ẹ̀mọ́ tó wọ́n máa ń dùn jù ni pé kí ìjọba yẹn bá wá parí ọdún mẹ́rin àbọ̀dún mẹ́jọ wọ́n á wá máa bẹ̀ wá pé ẹ̀yin ọmọ Nàìjíríà má bínú torí àìkóòsì wọn lé yín lórí. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ ló máa padà bẹ̀ ọlọ́wà ṣàmì gbogbo wa Nàìjíríà olóyè sọ ní ọlọ́wà máa ronyìn lágbára o.
2: Àmì àtẹ̀yìn náà ṣe iṣẹ́ gan
0: sáà.
2: Àmì àtẹ̀yìn náà ṣe iṣẹ́ gan sáà. Mo dúpẹ́ sáà o.
0: 0916 893 1000. Àwa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè mọ drop comment yín náà ń bẹ̀ o. West Radio 893 FM fan page. Hello. Káàárọ̀ sáà. Abọ̀dúpẹ̀.
3: Ẹ káàárọ̀ ẹ̀ ló.
0: Yes sir, a wà pẹ̀lú yín o.
3: Ọmọ ṣọ́ fún ìṣáwá fẹ́lẹ̀ wa.
0: Adúpẹ́ lọ́wọ́ náà, ẹ ṣeun sá.
3: Olóyè sọ ní.
2: Ọ̀nà ìbùdó wọlé bí.
3: Lágbà lọ́wọ́ Ọlọ́run, a máa dá sọ́tún ti padà.
2: Àmì o.
3: Lágbà lọ́wọ́ Ọlọ́run.
2: Àmì o.
3: A fẹ́jọ ní ìfẹsọ̀rọ̀ síkòdì àwọn rédíò.
2: Ẹ máa sọ̀rọ̀ tó dẹ ẹjọ́ o.
3: Kí ẹ mọ iṣẹ́ tó yà àwọn yẹn máa ṣe ní ìjọba ló ní ìjọba ò ní láti ralẹ̀ kọ́kọ́ ṣe mechanized farm ẹ mọ ife ẹ tí wọ́n tún pé 1 billion fún ìyàwó olórí èdè yìí.
2: Dollars.
3: $1 billion tabaṣe ẹsẹ rẹ ló ní ẹnà náírà.
2: Ó ń lọ 1.5 trillion sá.
3: 1.5 trillion kí náà ní ká fi ṣe.
2: Torí yín ni sá.
3: Wà láì kò tiẹ̀ owó ọ̀hún tiẹ̀ ẹ̀fẹ̀ kí mẹ́kúnnú ó dẹ̀ pé wọ́n kàn fẹ́ ṣe ìkádà ara ọmọ Nàìjíríà ni.
0: Ẹ ṣe o, àwọn ọmọ Nàìjíríà láàánú fi kádàrà wálẹ̀. 0916 893 1000 tàbí 0915 33 34 893. Bọ́dẹ̀ jẹ́ 0911 34 893. Hello.
4: Ẹ káàárọ̀ sá
0: o.
4: Mr. George ló pè láti ọlọ́gbọ́n
0: ẹ̀. Ẹ ṣe o, Mr. George.
4: Mr. Fani.
2: Ẹ kàn rọ sáà, dádì.
4: God bless you.
2: Amen, sáyé tí sá.
4: I hate people who provoke people. When somebody speaks, you lis ten to him. You consider what the person is saying before you start talking. Playing politics with people's life is not a good thing.
2: Mm-mm.
4: What is politics for? It's for the betterment of the masses of this country.
2: Mm-hmm.
4: But the people are now suffering. We are trying to correct whoever is in charge. Some people will come up and be saying things which is not acceptable to the masses. And we are the one complaining that we are suffering. You can see how people behave that makes even the leaders not to know what to do. And that is what just happened this morning. I'm very sorry that we still have people like that around.
2: It's part of the business, sir.
4: Yes. We are supposed to make him know the areas where he should go. But I was very shocked this morning anyway. Thank you for the good work you are doing. God will bless you.
2: Amen, amen. Thank you, sir.
0: Thank you, sir. Hello, Atiwale. Ekaro, sir.
2: Foundation. Yes, sir.
5: Àwọn tó wà nílùú ní Nàìjíríà nílẹ̀ pàápàá nílẹ̀ Yorùbá wọ́n ti mislead wọn. Through your analysis by public outside, not only in your station, a máa reorientate àwọn èèyàn ẹjẹ ìtàpẹrẹ kan sá. Ògùnbọ̀ analysis ẹ sọ nípa coals nípa megawatt cement tí Kyari sọ, Kyari ṣe. Some people still believe pe our government will make the same. One belief pe the only government who have power no more shit. Kilodata and work the abandoned things to finish the name that is center. To continue to see, take for example what is happening in the continuity. To ban shell that's okay. A coincide. Never lo be. Baba, mo fe bi question kan sa lenu da laaro yi ejo ki subsidy ton yo ni si won yo nsin ti o ni won fi ko to ni language da yen sa abi na fi gbe da bija si Nigeria cha ajoko abi na lere pa si subsidy da yin awon military no fi achieve do won to achieve. Because you can't be our head, if you can't do the most thing is return back to the subsidy. Subsidy is your current money, or not. But if you can't do it, you can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. You can't do it. I'm at any cheap price. That's Jack around the around.
0: Assure. You got to follow me now, Fanny. 0916-893-1000.
6: 0916-893-1000.
0: Hello?
6: Hello,
0: Ekaro. Ekaro, sir. Assure, sir.
6: Most especially the analyst. Yes. I appreciate Mr. Sonny Abi.
2: Yes, sir. Mr. Sonny, sir.
6: Roman, I am the each day. Timothy, go analysis. I did a very man to get a will listen to you and take to any correction. Oh yeah, that is the radio. I am the one. She must come to me. Me understand the show ye.
2: Yes, sir.
6: Yes, sir. And since that time, this gentleman has stopped saying it on this radio. Ah, in mobility, you presenter ni o le se ara po yo
0: ara lo gbe wa pade o
6: but bi oluwa se wa laye to sin je olorun olorun ni se ara po ni pa ibile le ko
2: amen atayin na sir
6: bo se wa serve omo Nigeria every day lati analyze nkan ti o ye awa omo Nigeria nipa ijoba to wa lori le di Ọlọ́run apia yi sile lati bo ti won.
2: Ami atayin sir.
6: Thank you and do enjoy the day.
0: O ko yin o ero wa le to so yin sir.
6: She sir.
0: Nice sir. Thank you chief sign. Thank you sir. Hello.
7: Hello.
0: E karo.
7: E karo.
0: E se o ko yin bo le tin pe wa yi.
7: Le gbadi bo lati wire.
0: Lati wire.
7: Mr. Kani.
2: Sir.
7: Ọpọlọ yóò ní ìjọba.
2: Àmì àtẹ̀yìn náà sọ.
7: Ìjọba ni ó bẹ̀ ni ó gùn.
2: Àmì àtẹ̀yìn náà sọ.
7: Wọ́n yóò ní tẹ̀yìn o.
2: Àmì àtẹ̀yìn náà sọ.
7: Ìdí atọ́kùn náà.
2: Àmì àmì àmì.
7: Ẹ rí sọ́bsìdì tí bàbá yìí yọ. Kíni o kíni nígbà tí kò ló fẹ́ tààtà? Kíni tí ń ta lára ń bẹ̀ láti pé kan pé kò mọ kò mọ yé ibi ọrọ̀ ajé ṣe jẹ́. Ṣébó ń sọ òun pò náà campaign jẹ tó bá fẹ́ ṣe ṣe nígbà tó ń campaign ní 2023 èmi lókè ní campaign kò sọ kókó tó fẹ́ ṣe níbi débẹ̀ subsidy is gone ó wá yọ tán ara ni gbogbo ọmọ nàìjíríà ìyá ń jẹ gbogbo òlú ṣé béèyàn ṣe é ṣèjọba nìyẹn ó wá ń sọ pé àfikún mọ̀tò ọrọ̀ ajé ṣe wọ́n tí wọ́n ṣe pé kínní kó náà sọ tó náà bá fẹ́ ṣe ara tati ku fẹ se lo sọ fun ọmọ Nàìjíríà yẹ
0: tó
7: ti yé ọ̀rọ̀ ló ti débẹ̀ kó dá padà kára tu mẹ̀kún náà.
0: Hello.
8: Hello.
0: Ẹ sábà kó lẹ́gbẹ̀ẹ́ rẹ́díò yín o.
8: Ẹ kú èso.
0: Ọlọ́run ló ń tò ó kọ yín o.
8: Aláràn ní pọ̀ òun láti bọ̀dé náà ìṣẹ̀lá mú.
0: Ẹ ṣeun bàbá aláràn.
8: Ilé iṣẹ́ ọjọ́ ìmọ̀ni Jona.
2: Àmì o.
0: Àmì.
8: Àkọ́kùn wa orí yóò dàrú.
2: Àmì.
0: Àmì
8: Ọlọ́run. Ṣé Jẹ́n campaign. Ní tí mo lè campaign fún ara ẹnu. Nígbà ló pa owó lọ́wọ́ tó sá. Ó tún gbọ́dọ̀ mí lè gbé fún wa. Sọ́ńdí ti jẹ́ yọ ní ìsìn ẹja kò torí ọlọ́run. Kí láǹfààní tó wà Nàìjíríà ti ń bẹ̀. Ó ní abáwá ní náà. Ìṣọ́ tó wà bẹ́ẹ̀ lónìí, wọ́n gbé po ní 200 naira láyé Buhari. À ń lépo ní 1,000 ní ìsìn. Owó lítà mẹ́rin. Owó lítà márùn-ún la fi ara rẹ̀
2: fẹ́. Mẹ́fà
8: so ṣé ẹnìkan bá ń bá ìṣàpè fagbé ọ̀sí sọ́jíjì wọn dà padà ṣeré bíláńtà wa ni ọ̀sẹ̀ ni rínú wọn ẹni tí ọjà ní nàìjíríà tí ọjà ọlọ́mọ mú wa fa
2: àdúrà
8: ní ká máa ṣe ọlọ́ta ọ̀nà wa nípa sọ́kọ̀.
0: Àmì o ẹ ṣe o. Hello.
9: Akojúmọ́ sà.
0: Ẹ káàárọ̀ sá o.
9: Ẹ pẹ̀lẹ́ sà.
0: Ẹ ṣe o. Ẹ
9: kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣe o.
9: Ẹ ṣe gan. Olé ìtàn ni.
2: Bàdá mi.
9: Ìmọ̀lẹ́ ayọ̀ ayọ̀rọ̀ náà Nàìjíríà.
2: Ọlọ́run lè ní orí bẹ́ẹ̀ sà.
9: Kànga gbọ́mọ̀tẹ́ wọ́n ti mú nọ́mbà mi bóyá mo ìṣẹ̀ṣẹ̀ wọn ni wọn ìdí kọ́ mi mọ́.
2: Ẹ̀ṣẹ̀ ni sà kò pọ̀ sí kàn má gbé kọ́ọ̀lù yìí kọ́ọ̀lù pọ̀ ni kò pọ̀ sí wa àlè dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn sà.
0: Pé pọ̀ ni.
9: Olé ìtàn ni.
2: Bàbá o.
9: Ẹ jọ ṣe rí ọ̀rọ̀ tó ń lọ́nu ayé to advise to President Bola Ahmed Tinubu kí wọ́n ṣe ìfẹ́ ẹnu àwọn aráàlú. Ìlú òtẹ̀rùn.
2: Bẹ́ẹ̀ni sà.
9: Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́sùn òwe ló ń pa fún ni. Ṣé mọ̀ kọ́rọ̀ owó kọ́ mọ́?
2: Bẹ́ẹ̀ni.
9: Lẹ́yìn ká lọ gba voter card wa. Ìlú lágbára ju ìjọba lọ.
2: Bẹ́ẹ̀ni.
9: Táwọn èèyàn bá lọ ohun tó ṣẹlẹ̀ lọ́sùn yẹn tó bá lọ rí bẹ́ẹ̀. President Bola Ahmed Tinubu kan ṣe di para tu ìlú.
2: Bẹ́ẹ̀ni.
9: Para tu ìlú. Wọ́n á kọ́wọ́ yẹn wọ́n ti gbé ṣùgbọ́n àwọn oṣù báwọn èèyàn mọ̀ bí tó ń lọ o.
0: Ẹ ṣeun.
9: Ẹ tó bá mẹ́ẹ̀kì àwọn èèyàn àti ìlànà èèyàn ń tẹ̀lé báyìí ojú ti ńlá o. Ọ̀rọ̀ awolowo ti ń bọ̀ wá ṣe o.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká tún fẹ́ lòun láǹfààní. Ẹ ṣe o. Hello.
10: Ọmọ champagne.
0: Bàbá.
10: Ẹ buṣẹ́.
0: Ẹ ṣe.
10: Olú ìkọ́ mi.
2: Bàbá.
10: Ṣé nǹkan tí mi mọ̀ ni pé subsidy ò ní bá ṣe huge scam. Ríṣi mo sọ bẹ́ẹ̀ ni pé ṣé àwọn pé láyé Jonathan àti Ngozi Okojewela. Ṣé àwọn pé oil boom wà.
2: Bẹ́ẹ̀ni.
10: Kí Ngozi Okojewela ṣe pé kán ṣèbówó.

0: Kilesi wa bi se bewe bai.
1: I'm going to ask a question, sir.
0: Nita ta won here, won se ko ni bi something. Nigba eh, ko de ti remove something. O de so ko ibum wa. So awon ile o de ko something. O ibum de ti wa. Iran de so ku fi se le gan, e ko won di e ko ti wa o di. O du mo le ko wa le fi. Then I want to support come out remove subsidy. Oh, everyone for me. Echo all cost inflation. $40 at the value of naira. All cost inflation. A lot of inflation. A lot of everything. Oh, so come out remove. So come out remove subsidy.
2: How about you? Yes, sir. Hello. Ati wale kato la sojo po Facebook.
0: Ekaro
2: sir.
0: Ekaro
1: sir. My chief Ekaro sir.
0: Hello, Timoki.
2: Yes, sir. Baba, adupe wo.
0: Olóye akíkílẹ̀ ọmọ ni ìlú láti lọ́kọ̀ àpàtà nígbàdàn yìí.
2: Ẹ ṣeun.
0: Ó kí í sí yàn. Olóye sọ ni ọpọlọ yóò máa ní jọba.
1: Àmì àtẹ̀yìn náà sọ.
0: Ìjọba bí mo mi ọgbọ́n yẹn kò ní gbẹ o.
1: Àmì àtẹ̀yìn náà sọ.
0: Lágbára ọlọ́run. Ṣé rí ẹwẹ̀ má yẹ kí a kanra wa jẹ? A lè sọ pé torí pé ẹni mi ni ká má tò sọ̀rọ̀ o. Tí wọ́n bá lọ, tí wọ́n bá gbé ìgbésẹ̀ láti ṣe ìjà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó máa rí bákan kí ilé parọ́ fún yín o. Kọ́mọ máa rò pé àwa la wà bẹ́ẹ̀, àwa la ní àwọn ọmọ Yorùbá ò lè kọ̀yìn sí ni. Téèyàn bá ti ṣe dáadáa, kò sọ́nà o. Ọ̀rọ̀ ká ṣe dáadáa báyìí ni à ń sọ ọgbà èyí o. Nǹkan kọ́ gidi ní Nàìjíríà o. Gbogbo ìtàn ṣe yìí ṣọ́pọ̀ tó bá yẹ pé fọ́sílì ṣe ń dá padà kọ́ ti á padà lórí gbogbo nǹkan tó yọ kúrò rẹ̀ síwájú kókó ìgbà tó bá yọ fọ́sílì tẹ́lẹ̀ máa tún ṣe kọ́ fún wa. Èyí rìfáínárì ẹ̀ ṣe ọdún náà ni ló fẹ́ pè é. Síwájú kókó pé wọ́n yọ rìfáínárì ẹ̀jẹ̀ ń yáwó. Ẹ wá lẹ́yìn ṣe kí máa kí ni kókó wa báyìí kí ló hàn lára wa báyìí torí Ọlọ́run.
2: Ẹbí
0: wá bẹ̀rẹ̀ sí pa gbogbo everybody.
3: Wọ́n sì ní ẹ̀yin àgbálẹ́ ní àìsùn ara ayé òjì àmàràjàrọ̀. Tó bá jẹ́ wípé bàbá wa ti ń bẹ́ẹ̀ ààrẹ yìí tó ṣe dáadáa torí mẹ́kúnnú ọ̀gádùn ìjọba rẹ̀ yà rárá bí ti wù ọmọ. Òun ló ń fà tí rí Àtíkù ní owó dà sọ́fídì padà. Àtíkù wọ́n sì ń wò wọ́n owó ọ̀rọ̀ tó sọ bí wọ́n ṣe máa ń ṣe wọ́n yìí lífkìn síkẹ̀ lómi gbogbo tí a bá ń ṣe yẹn àwọn nìkan ni wọ́n gbọ́ tán ni wọ́n mọ̀ tán. Ada ni mẹ̀kúnnú ọ̀gbádùn ìjọba ìrara mẹ̀kúnnú ni ara ni gbogbo sọ́fídì tí aláwọ̀n yọ yẹn wọ́n kàn ń lò fún àǹfààní ara tiwọn ni àwà wí wọ́n ní wọ́n ní a lọ báwọn gómìnà wa sẹ́mílẹ̀ bí ọ́fíìsì gómìnà tó gómìnà owó wàdà kí n tí bàbá yìí ṣe ó kù díẹ̀ káàtó kọ́dákun tó bá mọ̀ pé kó rìfáàdì yẹn mọ́ ń pa ọ̀nà kó dàbà pèrèntàṣọ́ọ̀nà ẹnu kókó dákun kó ṣe ń tọ́tọ́ faraàlú tó bá jẹ́ kó ṣe ń tọ́tọ́ fẹ́rí kí ọ̀pọ̀lọpọ̀ faramọ́ Àtíkù pé kó yọ kó dá sọ́fíìsì yẹn padà ọ̀pọ̀lọpọ̀ faramọ́ tó bá yẹ pé bàbá yìí ṣe dáadáa ni àwọn èèyàn ọmọ ìjẹ́sì Àtíkù ni pé ń tọ́sọ yẹn àwọn mẹ̀kúnnú gbádùn ṣùgbọ́n mẹ̀kúnnú ọ̀gbádùn ìjọba yìí rárá bí ti wú ọmọ o ẹlòmíì ò tí ì máa tí ó jẹ́ láàárọ̀ yìí nìsín débi pé yọ wà wò tọ̀sán àti talẹ́. Kọ́dà kún kọ́ bá ní tí wọ́n bá ní ṣe dáadáa àwa lè ní lọ́kàn ìní lọ́kàn lọ́tọ́ ní ìsìn ó ti kàn báyìí ní ìsìn ó wá ń fìyà jẹ aráàlú.
2: Ẹ ṣeun ẹ jẹ́ ká
3: kúrò ní àǹfààní ẹ ṣeun Nàìjíríà ọ̀dà.
2: Ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun àmọ́ lóore ẹ ṣe gan ni. Ẹ jẹ́ ká sáré lé ojú òpó Facebook á wà mọ́ àtẹ̀jíṣẹ́ tó wà ń bẹ̀. Ṣeun Ọládi púpọ̀ wọ́n kàn sí wa láti agbègbè Gbarẹ̀ Múnilẹ̀ Ìbàdàn àwọn náà kí wa kú ètò bákan náà Adédàmú Láòkun lọ́la náà kàn sí wa o. Tó jẹ́ pé wọ́n ṣàlàyé pé tó bá jẹ́ pé kán dá sọ́sídì padà ẹni yóò yanjú ìṣòro lẹ́yìn tó ń kojú àwọn orílẹ̀-èdè Nàìjíríà táwọn orílẹ̀-èdè Nàìjíríà tó ń kojú rẹ̀ lásìkò yìí ìpè kẹyà àṣebẹ́ o ìpè nígbà tí ò sí ẹbùn fọpọ́wá kankan lọ́nà fàwa rìfáínárì gbóhùn ló ń ṣiṣẹ́ lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn tí ààrẹ ti wà lọ́fíìsì. Bẹ́ẹ̀ sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba wa wípé wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti kó àkúnyawọ́ ní gbogbo ọ̀nà. Bákan náà Adéwùmí Kasim Adékàsí náà kàn sí wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Wọ́n ṣàlàyé o wípé eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lórí whistle blow.

0: tanantan ngbe ijoba tomo Nigeria ni o ipe se awo mo Nigeria ni ka ma mu won lo ibi ti awon to kodu ki a ijoba pamo si tan wa ipe to ba ri be pe ki ijoba ipe to ba ri be ijoba ti kuna ninu ojuse won niyan awon kan si wa lati agbegbe New Garage. Hello.
1: Hello, e ka ro e kuto.
0: E ka ro o ba pe o ko yin o.
1: O ro ko de nta fi sa le lati lo mi.
0: E se papa pa.
1: Mo ki o le san ni o.
2: E ka ro sir.
1: Opolo yin ni daru o.
2: Ami ajeyi na sir.
1: Be de tin e light wa lori Nigeria yi. Ah, fat. O n je ki opolo eyan ti daada.
2: Olorun ni.
1: E se amun je ba to wa ta Jesu. Mo ti wa gbo fa won, gbo awon aspirant won. Eni e wa n to ka akiri. So lati me ma je pa won yen gbojugbo asise won ko owo nikan awon yo ma wu so won ti so fe gba ko awon yen je ri pe owo nikan awon yo ma wu so bi ko gbo awon asise won to wa ni ijoba awon yen won ke ne ka fi juri sugbon kan mo tara won je ko te mo soro
0: ase o ase o
1: won ko mo na ki o ko
0: ase o
1: ase o ko lo ni daru
0: ami ami ase o ah bakan na loju oko Facebook abi dakun boluwa ti fe awon na kan si wa. Hello.
3: Hello, sir. Where's radio? Konga, I'm over Mumagbe. Where's radio? Bohu Lungebe. Ibeni, I want to buy me or India Diva. That's no photo I want about here. Don't show a little to. That's a good way to see and break a leg. Who got this to a follow him? That could be a big
2: way.
3: Don't look me. Eh ma dupe lowo Olorun.
2: Bẹ́ẹ̀ni sir.
3: Agba Olorun igbiraga oni ni ko mi gun yi.
2: Ami o, ami sir.
3: E ba kilo je yin special adviser fun ijoba gan. Gbogbo awon bi ti e ka e ka gbogbo ti o ti o ti won work fun wa ti won nawo ijoba ti won nawo ilu yi lori. Awon ibi to ye ki won ti ma gba ogbon ni.
0: Asun.
3: Fa pe are ni to le gbe kan are lara. Ìgbìmọ̀ mo ti bèrè nígbà kan pé ṣé ẹ ní àwọn ìgbìmọ̀ tó yẹ pé ẹ ń pàdé pọ̀ kí ẹ ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè láti pé ààrẹ kó lè mọ nǹkan tó ń lọ. Wọ́n ò ṣètò nǹkan bó ṣe yé ara gbogbo ara gbogbo èèyàn ló ń ké á ń pariwo pẹ̀. Ọlọ́run kó gbà wá
0: orílẹ̀-èdè bákan náà ní ojú òpó Facebook kí n sáré kẹsẹ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ka tó máa dágbére ìlọ́jẹ́ pé abídákun bolúwa ti fẹ́ náà àwọn náà ṣàlàyé wípé àmọ̀ nǹkan tá a ṣe o nígbàtí àsìkò bá tó ní ojú òpó Facebook Adédàmílọ́lá Akin Adé àwọn náà kàn sí wa wọn ni pé bó jẹ́ U-turn la pé àbéèrè bó yóò wù tá a bá lò fún wípé ìbéèrè rẹ̀ wípé ó jẹ́ lè tó rọrùn wípé ṣé yíyọ owó ìrànwọ́ orí epo ṣó mú ìdẹ̀rùn dé bá ayé àwọn orílẹ̀-èdè Nàìjíríà bí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iná jẹ́ pé wọ́n ti rògó wọ́n ti ràkà wọ́n là kaka o pẹ̀lú bí nǹkan ṣe gbówó lórí lórílẹ̀-èdè yìí wípé a nílò adarí léè tí ò ní etígbọ́ àti àyàgbàṣe sí àwọn nǹkan tó ni aráàlú lára. Adéròǹkẹ́ Akórèdé Ọládélé náà kàn sí wa pé dídá owó epo àwòrànwó orí epo padà wípé yóò mú ìrọ̀rùn dé bá àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni o wípé kó yá rí bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ìyẹn ni ó jẹ́ kí ara ó tu gbogbo ènìyàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé àwọn jó lóko wà bí nǹkan kan pé oníkálukú yóò lè mọ̀ bí ó ṣe ṣe ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà o wọ́n la onírúurú àwọn nǹkan kọjá. Oníyanṣe ọlọ́bẹ̀ẹ́ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá wa jẹ́ ẹ ṣeun ẹ kú àìbínú. Ọ̀gbẹ́ni Ọlálẹ́ kan sọ ní ká tún máa lọ bá fún àwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn.
2: Ìmọ̀ràn mi ò tí ì jẹ́ǹjì o ìlú yìí àwa la ní ẹ báyìí ká gbàgbé ẹ̀ sáwọn aráàbí lọ́wọ́ tán bá ṣe dáadáa ká kí wọn tán bá ṣe dáadáa ká dà padà lọ́wọ́ wọn.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálẹ́ kan sọ ní. A padà wá láago mẹ́wàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà náà ni a tún láǹfààní láti mú wa o. Lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní ẹni tí ó jẹ́ àlejò wa ni Iná Lájí Akinlóye Àdìsá lẹ́yìn tó jẹ́ ọ̀jìmì nípa sísọ̀rọ̀ nípa ètò òṣèlú tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn olóògbé Abiola Ajimobi tó jẹ́ pé kan gbogbo tún ni àlejò wa jẹ́ ò nínú ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n lé ní Atúlá àǹfààní láti gbàlejò lórí ẹ̀rọ ìyẹn Kọ́mírèdè Owólabí Àjàsá lẹ́yìn tí ṣe gómìnà ẹgbẹ́ àwọn òṣèré Tanfan ni ipinle Ogun le ti mo lanfani lati ba wa so nipa igbesi aye ologbe Alhaji Taiwo Hassan Ogogo to ba di ago mewa ajo lanfani lati jo se lore to ijoko ojogbon laaro ni e ma yiko ni ikanni West Radio 89.3 FM temi dope Olawole omo baba Chaplain MC Nudus lo n dagbere fun sa die lo pe ke ni ojo rere o.

0: kule ina la nkara le erin wa oni tiro ona o ba tojo meji meta ta ti rira eko ati lona ngira ara waju mo kiyin pe kule o irona mo tun se yin pele pe ka bo laaro tuni atuti de wara wara bi eji ale ade wara wara bi eji owuro atuti de papa apa bi eji aleta ide ide ta wa de yi ani koloko maroko ide ide ta de ani kolodo marodo pe ba tin loko te nlodo eyan se agbe radio yin lowo ni o tori ba meji ko tori pe eto ijoko ajogbo tuti gori ero agbagbe ikanni west radio 89.3 fm ni o mo kiyin lalara o mo kiyin lalapa mo kiyin lile waro go aga mo taide iba pede iba pede iba gbogbo pede pede to ti pede kin to ma pede eku ojumo ojumo owo ojumo yi ojumo eye in lojumo ni o je fun wa ibanuje o kere to bi o ni je ti wa o a o ni ro ngbe sonu bi o se bi omo gbogbo wa ba da wole ni o mo yori si re gbogbo gitelegbeje ba fowo baba ededun ni dun gbogbo wa ba ti fowo le yo yori si re ni o e kaabo sori akoto eto joko ojogbon nikan ni west radio 89.3 fm e kanin kan ga gbo magbe mo ni o ati mo ba se ma se lori eto ijoko ojogbon awon oro to le se pelu orile ede nigeria na lo kan wa to fi je pe orile ede nigeria yo se de o le dun gbe orile ede nigeria yo le dun wa yo le dun fun wa ta wa nbe lowo lowo yo le dun fun awon iran to nbo leyin wa to fi je pe we make this country a better place even more better than we met it iyen gan in la foju sun wa iyen gan ni gbogbo ere ta nsa iyen gan ni gbogbo kirakita wa ti o ja sinmi igbo digba torile ede nigeria ba to dobe to je pe ile america gan yo mo wo nigeria pe bo na sese ngba yen na ni la wa no to sinmi to je pe omo eleran oni jegun omo alaso oni wakisa omo onile oni so abe bridge abi nkan mo so ye orile ede nigeria igba to ba to dobe to dun gbe teyan nilo 50 million to ri mu onilo 10 million o ri mu o fe jeun o je nkan to wu o ati bebe lo iyen gan e la foju sun wa awon olori wa awon adari wa kan ye fi wa korojo kan ye fi wa paro powo e fe lo ipo e ni tori yin ni tori yin mo ti fe lo o iya to nja won eyan mi ti poju mo fe lo soju won mo fe lo soju won nile asofin mo fe lo soju won ni senate tori ti yin mo je fe lo gomina to yin ti yin mo je fe di are e wa debe tan e gbagbe wa e wa mo fi aje wa awa ta gbe yin debe awa laderan yin se o ajo se laaro toni ko le ri bo se ye ko ri ko le lo bo se ye ko lo ko le dun bo se ye ko dun lo ko gbo awon alasi ati apase kan ni west radio 89.3 fm be la tori oludasile to fi dori awon ogaleka kokan ila nkiyin pe kaabo sori akoto eto ijoko ojogbon laaro toni baba won le se nbe pelu mi ojogbon wale egbe wu mi baba won nation ba ki awon nigeria ko ojumo baba won nation
1: Eko ojumo gbogbo le Eko ojumo ode odun bi sara le aha mo mo para yin le lagbara lowo Olorun e o ni ri ngbe sonu bi o se bi omo
0: amin o
1: Olorun Eledumare yo mo wa pelu yin
0: amin
1: e o ni si je e o ni si mu e o ni si na e o ni si lo e o ni si lete be ni yo ri ase orungun oruko temi ni ambassador wale egbe wu mi baba one nation eto ti bere na nu oya ẹja jọpọ ẹkẹlu
0: ẹṣeun baba one nation gẹ bí baba one nation ṣe ń kiyin pé ẹ kú ojúmọ tèmi tọ pé ọlá wọlé ọmọ baba chaplain mc noodles ní orúkọ tèmi ọmọ àjà ní mọ ẹlẹjọ ní mẹni pẹtù àròdò abẹjagboro lómi ìyẹn ìlú pẹtù òjèṣà sí ti akéré finú ṣọgbọn ni mí o a sọrọ gbogbo tìrítìrírí a sọrọ gbogbo tìmọtìmọ ẹyin ló jẹ ẹlẹdùnmarè lèmi tí ò lè fọ láéláé olú ọmọ rèé láàrin àwọn pèdèpèdè ẹrù jẹjẹ lọmọ láwọlẹ o ọmọ wọ lómi lómi gboro tètè àfijú elédè lèmi rápáláwọlẹ lẹdẹ fi gbogbo ara ṣe dé yorùbá mo pè dègbówó èdè lọwọ elédè fi rán mi lédè ní gbàgede gbàgede mo rán mi lédè mo ní kó bá rí déédé mo jẹ ló jẹkédé ẹnu mi pegede kó yàtọ sédèkédè torí ajẹdé ni mi ti felegede ṣoge pèdèpèdè táwọn apèdè fúgíràbá pèdèpèdè ń tẹlé èdè ẹnu ẹ fi pèdè ẹ wọ pèrè ẹ fi tẹdí láàárọ tòní ẹ tún já jọ ṣe o lónìí lórí ètò ìjókòó ọjọgbọn a láǹfààní àti gbàlejò méjì àlejò àkọ́kọ́ tá a gbà yóò wá láago mẹ́wàá orí ẹ̀rọ ìpè láti pe ẹni tí í ṣe gómìnà fún ẹgbẹ́ òṣèré àwọn òṣèré orí ìtàgé tampan ìyẹn ní ìpínlẹ̀ ogun ìyẹn comrade owólabí àjàsà tí ó gba ayé mọ̀ sí ọlọ́pàá ló jẹ́ pé a mọ̀ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ìgbé ayé olóògbé alhaji taiwo hasan ogogo tẹ́ ẹ bá gbàgbé inú ọ̀sẹ̀ tá a lù náà mọ́ra wọn yìí ìní alhaji taiwo hasan ogogo ló dágbére fáyé ló lè jẹ́ pé ikú rẹ̀ dún ní jọjọ́. àtonítíátà àtolórin àtagbóhùnsáfẹ́fẹ́ inú indọ́strì kan náà la wà ẹtatẹ́nà ní gbogbo wa a wá gbọ́dọ̀ torí pé tèbó ní tíátà làwọn káwá gbà pé kò kàn wá nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkankan ò gbọ́dọ̀ máa lọ lágbélé olórin ta ní kò kàn wá lágbolé ìgbóhùnsáfẹ́fẹ́ àbí nǹkan mo sọ yìí òun láfi gbàlejò ẹni tí í ṣe gómìnà tampan láàárọ̀ ni tó jẹ́ pé wọ́n mọ bá wa sọ̀rọ̀ nípa ìgbésí ayé alhaji ogogo àti wípé àwọn ìgbésẹ̀ wo ná ń gbé láti dáàbò bo àwọn ọmọ ẹgbẹ́ òṣèré wọn tó fi jẹ́ pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yóò ní ṣẹlẹ̀ mọ́ kò tẹ́ wa lọ́rùn kó jẹ́ pé àwọn tí ń múnú wa dùn ká máa pàdánù wọn àní kúkú àìtọ́jọ́ láṣọlọ́ elédùnmarè àní kúkú gbóná la gbọ́rọ̀ ọlọ́run bákan náà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí a tún mọ gbàlejò ẹni tó jẹ́ pé ìkàn gbogbo ní nínú ẹgbẹ́ òṣèlú apc ó dẹ̀ ti jẹ́ olùrànlọ́wọ́ fẹ́tọ́ ìròyìn fún gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn olóògbé abiola jumabi onímọ̀ ni nípa àwọn ọ̀rọ̀ tí ń lọ láàrin ìlú ìyẹn public affairs analyst ìyẹn iná lajì akínlóye àdìsá àwọn náà ó jẹ́ àlejò wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ ní tá a bá ti kú lọ́dọ̀ owólabí àjàsá a lọ sọ́dọ̀ iná lajì ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí bàbá wọn lè ṣe ń bẹ́ ń kalẹ̀ ẹ jẹ́ ká kọ́ máa ṣe bẹ́ẹ̀ wo àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà náà ká tó mọ lọ sí ọ̀dọ̀ àwọn àlejò wa bàbá wọn nation.
1: tó mo kúkú ń jẹ́ o.
0: ẹ jẹ́ sáré rìn pápápá torí àwọn bíi afẹ́yà sí ká mú látorí ààyò sọ́bsidì ààyò sọ́bsidì àtìkù ó ní tóun bá ṣe bẹ́ẹ̀ tó bá fóun láǹfààní àti di ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n dáwọ́ òrànwọ́ tí ààrẹ tinubu yọ lórí epo wọ́n dá padà onírú àwọn ọ̀rọ̀ ló ti wá ń jáde látọjọ́ yẹn láti agbọ́n ti ààrẹ wípé ọ̀rọ̀ tátìkù sọ yìí ó túmọ̀ sí pé kò nímọ̀ nípa òṣèlú ni ó onírúurú onírúurú àti onírúurú ọ̀rọ̀ ló ti ń jáde ńbẹ̀ níwòye tiyín gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n níwòye tiyín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà bàbá wọn nation ṣé ìgbésẹ̀ tátìkù lòun ó gbé yìí ṣé ó ṣeé ṣe àkọ́kọ́ ẹ̀kejì ǹjẹ́ tó bá gbé e ṣé kò tún nípa wa lára nǹkan tán ti yọ tẹ́lẹ̀ tí gbogbo nǹkan ti gbẹnu sókè ṣé tó bá gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ṣé kò tún ní jẹ́ kí nǹkan tún gbẹnu sókè sí ṣé ó ṣeé ṣe kí àwọn nǹkan tó ti wọ́n lálá tó rọ̀kè lórílẹ̀‐èdè nàìjíríà ṣó mọ́ ń wálẹ̀ bí ṣé àwọn nǹkan tó ti lọ sókè lè wálẹ̀ àti pé ṣé ó túmọ̀ sí pé kò lóye nípa nǹkan tó sọ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ti sọ.
1: ẹ ṣe mo ki gbogbo omo Nigeria le kan si mo ki wa ku afomo niyan se se ri oro ti atiku so I gbe yowo e ti won yowo owo ranwo ku lori epo nitori pe ko reflect dada lori irinajo awon mekunu ati awon ti won dibo fun won ti o nipa dada lori won lo sokun fa nkan ati ku so se mo pe ti nkan ye ba peak to je pe to lori telemu lo ngbadun lori lede Nigeria mo gbo nkan ti are Singapore ti o nse fun awon ara ilu re in fact ti yen ba ngbo gbogbo nkan ti are yen so mo fe so fun yin pe iyan fe le so pe lojo kan ko n ti e lo sori lede won orilede na pe abi ko n lo mo jaye to ba ni ori ofe ati lo to je pe gbogbo igbaye gbadun ati bi o se mo fa bi won se fe mo fa won omo kekeke be ni owo ni sori sori bo sori odo to je pe awon ti onise lowo gan lorilede yen won ma ma gbadun ni debi pe eni to wa tun wa pa to tun wa nsise ojo e mo wi pe kini ekun lo ba kun wa to ba ye pe are orilede Nigeria bi won se yo subsidy yen awon igbadun ti a lero pe a fe mo ti omo Nigeria an expect yi pe ka mo gba nje je mo wi pe Atiku gan ko ni le menu ba arin yen tori pe awon eyan gan ko to so kan le lawon yo ti ma so fun wi pe wa alakunrin o tun fe da wa pada seyin sugbon en to fe mu en to mu Atiku so eleyi na ni pe iyowo ranwo ti won so pa won yo ko reflect lori awon mekunu ori awon eyan kankankanka awon ti anjo loselu awon ti anjo lowo awon ni olowo mi gan na o ti e ko reflect inu aye e abi olowo to ra moto sinu ile to ye pe ewo epo kan sa dede gbenu soke to ku onigba ti won ti e ti so pa won yo wo ranwo abi lo la nta epo nigba kan 97 naira ini Jonathan fi jale epo kan sile e wa wo akoko ta wa wa yi o ti n lo bi egberun gbegberun pon bayi le to ye pe o fi han wi pe iyo wo ran wo ngan akoba lo tun je fo orilede Nigeria lowo lowo iyen fun mekunu lowo lowo nitori pe gbogbo nkan ta tun wa gbenu le ta npe kelu gan gbogbo nkan lo wa pada won se mo pe eto oraje Nigeria ori epo n lo ti bere te ko ba ti gbenu soke gbogbo ọjà yòókù máa ń gbẹnu sókè ni.
2: Tó jẹ́ pé yíyọ owó ìrànwọ́ orí epo ló ti jẹ́ kéèpo gbẹnu sókè.
1: Ló jẹ́ kó gbẹnu sókè. Bẹ́ẹ̀ ni yíyọ owó ìrànwọ́ yẹn ló ṣe àkóbá bí nǹkan ṣe. Ìjọ day one tí ààrẹ wa tẹ́wọ́ gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fẹ̀rẹ̀ ní kinní yẹn fò. Tó kúrò ní bí 500 náírà tí ó wà lọ́wọ́ Buhari.
2: Tókútú ẹ̀ jẹ́gbẹ̀ta gan ni gbígbà yẹn gan tán ń ṣe ìpolongo ìbò wípé wọn bá sọ́ọ́dẹ 200 naira ẹ̀rántí wọn bá sọ́ọ́dẹ 300 naira àgbè wálẹ̀.
1: Ní tó ṣe rí ní ti promise sí ààrẹ wa ṣe ń gbà náà nìyẹn ìyẹn ààrẹ wa tó wà lórí àpèrè lọ́wọ́ báyìí ààrẹ Tinubu wípé lábẹ́ bó ti lè wò ó rí gbogbo nǹkan yóò ṣe kí ni o.
2: Yóò wálẹ̀.
1: Yóò wálẹ̀. Ogun tí wọ́n gbé ti Jonathan gbà yẹn. Tí wọ́n gbé tì í nígbàtí ó fi wà lórí àpèrè ó wá dàbí ẹni pé ogun tí wọ́n gbé tì í àti wá ń rí bí ọ̀tẹ̀ tàbí nǹkan tó yẹ pé ẹ mọ̀ pé nǹkan tẹ́ni ṣe dá lẹ́wà lẹ́fi because ẹ mọ̀ pé Jonathan fẹ́ yọ owó ìrànwọ́ ńgbà yẹn tán fi gbé ta pé Nàìjíríà wọ́n fẹ́ ba Nàìjíríà jẹ́ ni o wọ́n fẹ́ kí Nàìjíríà di once upon a time ni o. Wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ńgbà náà. No òun yẹn wá kò lórí àpèrè tán gbogbo nǹkan tó wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí fọ ó ń fojú hàn yìí pé ààrẹ Jonathan gan afẹ́ tó lè máa kàn sára
2: sí pé angele tún ni pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
1: ìdí nìyí tó fi dàbí ẹni pé

dápadà tó ń bá láǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí bá ṣe ń darapọ̀ mọ́ wa, ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ènìyàn láǹfààní láti gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Òpópónà Láàfin Avenue la kalẹ̀ sí ní Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ tí ń gbọ́ wa yìí, a wà lójú òpó Facebook o, West Radio 89.3 FM fan page. West Radio 89.3 FM fan page. Ìní ẹ̀tí láǹfààní láti lọ máa gbọ́ wa, kẹ máa wò wá ní àárọ̀ òní. Láìpẹ́ láì jìnà, a lọ sí ọ̀dọ̀ àlejò wa àkọ́kọ́, ká tó lọ sí ọ̀dọ̀ àlejò wa kejì ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká dúkè lọ́hùn-ún, ká mú ìkéde àti ìpolongo ọjà kan. Nígbà tá a bá padà dé, àwa àti àlejò wa lẹ́la àǹfààní àti ìpàdé. Ẹ má yí kó, ẹ kú kalẹ̀ o, à ń bọ̀.

0: Wọ́n kí yín ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n fún ti àárọ̀ tòní. Gẹ́gẹ́ bí mo ti ṣe fún yín nílérí lẹ́ẹ̀kan wípé àlejò mi àkọ́kọ́ lórí ètò yìí lénìí ni Comrade Owólabí Àjàsá, lẹ́yìn tí wọ́n ṣe gómìnà ẹgbẹ́ òṣèré Tampan ní ìpínlẹ̀ Ogun. Alàgbà Owólabí Àjàsá, ẹ kú ojúmọ́ o.
1: Ẹ kú ojúmọ́ o, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa lórí ètò, mo kí yín púpọ̀, ẹ kú ojúmọ́ o.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n kọ́ máa kí yín wípé a kú ara fẹ́ra kù, a dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn ti Alhaji Taiwo Azan ti gbogbo ayé mọ̀ sí Ògògó. Ìròyìn ó jẹ́lẹ̀ tó bani lọ́kàn jẹ́ tí ó dunni jọjọ. Lágbọ́rọ̀ Ọlọ́run, àníru ẹ̀ mọ́ o, àníri àkúfà láṣẹ ilé Elédùmarè.
1: Àmì.
0: Ẹ jẹ́ ká kọ́ mú láti irú èèyàn wo ni Alhaji Taiwo Azan Ògògó, àti pé àwọn ẹ̀kọ́ wo ilẹ̀ rò pé ó yẹ kí àwọn ìwé àwọn ọ̀dọ́ kọ́kọ́ nínú gbèsè ayé bàbá yìí.
1: Ẹ ṣe púpọ̀. Alhaji Taiwo Babatunde Azan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó ọmọ Kúlódò. Wọ́n jẹ́ èèyàn dáradára. Wọ́n jẹ́ aṣíwájú àgbà tí máa kó ọmọdé mọ́ra. Ìgbà tí àwa wá sídìí iṣẹ́ eré orí ìtàgé tá a wá kọ́ṣẹ́ yìí, bàbá ni wọ́n jẹ́ sí wa. Wọ́n kó wa mọ́ra. Wọ́n máa ń gbà wá lámọ̀ràn ní gbogbo ìgbà. Ìgbà tó dẹ̀ tún di wípé aláǹfààní àti tún dàgbà díẹ̀ sí nídìí iṣẹ́ yìí, tó di pé àwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe sinimá àgbéléwò. Tá a bá ti pè wọ́n síṣẹ́, wọn kì í dá wa lágara. Àsìkò tó bá yẹ tó sọ fáwọn máa dé, tá a pè wọ́n sí pé kí wọ́n dé, àsìkò yẹn náà ni wọ́n máa dé. Wọ́n ṣe dáadáa pẹ̀lú ọmọdé, wọ́n ṣe dáadáa pẹ̀lú àgbàlagbà. Pàápàá nínú ẹgbẹ́ òṣèré ti Tampan, aṣíwájú ni wọ́n jẹ́. He was a member of board of fellow nínú ẹgbẹ́ Tampan. So wọ́n ṣe dáadáa. Ẹ̀kọ́ tí mo lè sọ nípa ohun tí àwọn ọ̀dọ́ tàbí akin ẹlẹgbẹ́ wa tí wọ́n lè kọ́ lára wọn nígbà tí wọ́n wà nílé ayé wà nínú àwọn kan tí mo ti sọ yìí, wípé ìwọ tó bá jẹ́ aṣíwájú, tó fẹ́ jẹ́ aṣíwájú lọ́dọ̀ àwọn ọ̀dọ́ tàbí lọ́dọ̀ ọmọ kékeré, o gbọ́dọ̀ máa ṣiṣẹ́ àgbàlagbà, kó máa fún àwọn tí wọ́n jẹ́ followers ẹ, àwọn ọmọlẹ́yìn ẹ, kó máa fún wọn ní ọ̀rọ̀ ìyànjú ní gbogbo ìgbà, kó máa gbà wọ́n lámọ̀ràn, kó máa sọ oríṣiríṣi àwọn experience ìmọ̀ téèyàn ti ní láti máa fi dá wọn lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe rèé, ẹ má ṣe eléyìí. Ó máa ń jẹ́ ohun tó dára tó. Torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ń là wá kọ́ látara olóògbé Taiwo Azan Ògògó. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun. Dé kí n wá fi eléyìí kún wípé àwọn ìgbésẹ̀ wo ni ẹ ti gbé gẹ́gẹ́ bí gómìnà àti pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ Tampa ní ìpínlẹ̀ Ogun láti kàn sí mọ̀lẹ́bí olóògbé láti pẹ̀tù sí wọn lọ́kàn? Gbogbo ẹ̀kọ́ lowó, wọ́n ní pé owó fúnni gan kò téèyàn. Lóòótọ́ a rí fọ́nrán níbi ètò ìsìnkú wọn tó jẹ́ pé ogunlọ́gbọ̀n àwọn òṣèré ni ẹ wà ńbẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wo lẹ ti wá gbé láti ṣe àtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí wọn?
1: Ẹ ṣe púpọ̀. Ọjọ́ Sunday ní ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ tó kọjá yìí ni wọ́n jáde láyé. Gbogbo akitiyan kí lórí ètò ìsìnkú wọn tó wáyé ní ọjọ́ Ajé ní ọjọ́ Monday, òun ni a gbìyànjú ẹ̀ tó fi di wípé wọ́n gbé òkú wọn wá sí Ìlarò lẹ́yìn tí wọ́n kú, tó ń ṣe ìlú wọn níbi tí wọ́n ti bí wọn ní Ìlarò ní ìpínlẹ̀ Ògùn bí. So nígbà tó dẹ̀ di ọjọ́ Ajé ń yọ Monday, gbogbo wa náà láti lọ la kọ́wọ́rì títí kan ààrẹ ẹgbẹ́ wa Ọ̀túnba Dr. Bọ́lájí Amúṣán tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Latin láti ìpínlẹ̀ Ògùn bí, àti àwọn tí a dìjọ ń tukọ̀ ẹgbẹ́ náà, gbogbo wa la kọ́wọ́rì lati lo seto osinku leyin ti a de seto isinku yen kan gbogbo wa na la tun yoju si awon molebi won awon yawo won ati awon omo a de ba won soro a console a petu ti won ninu awon ti awon oga wa baba wa ti won le ba won so won ba won so gege bi awon ton tun bi asiwaju wa baba wa omoba jide ko soko ajo wa nbe ni Olayinka Quadri ajo wa nbe ni abe laarin gbogbo apata nla wa nibe ati awon loko loko ati awon agbagba egbe nla jo wa nbe ta de yoju si won ti aki won a se won pele awa je ko mo wi pe ohun to ba je eto ati ojuse gege bi omo egbe awa nu a gbiyanju lati se ni ojo Monday yen la so yen leyin igba yen na nla de ti nsise lori bi eto ojo kejo fidao prayer bo se ma waye ni ojo aje njo Monday ni laru bakan na eto yen na tin lo lowo lowo bayi to de ma waye bakan na la tin gbe igbese ti won de ti yan awon igbimo ti won ma tuko bi eto ẹyẹ ikẹyin ti ẹgbẹ oṣere ta ma n pe ni artist day and night ta fẹ ṣe fun wọn igbesẹ n lọ pe o ṣee ṣe ko jẹ to ba di asiko 40 days wọn n la ma ṣe iyẹn nilu ilaru ti a bi wọn si naa ni ti ẹgbẹ naa adẹ ṣe ẹtọ atojuṣe wọn fun awọn mọlẹbi bo ṣe tọ ati bo ṣe yẹ ẹ ṣeun.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, gómìnà. Fún àwọn àlàyé lè ti bá wa ṣe yìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá bèrè léyìí pé ṣe mọ̀ pé kò sí bí ìṣẹ̀lẹ̀ yóò ṣe ṣẹlẹ̀ tó yẹ pé lọ́nà kan àbò míì tá à ní rí ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀ nínú irú eléyìí tó wá ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ wo ni ẹgbẹ́ Tampa ń kọ́ lórí àlàáfíà ìtọ́jú ìgbáyégbádùn àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ wo lẹ̀rí kọ́nú ẹ̀.
1: Ẹ ṣe púpọ̀ bó tilẹ̀ jẹ́ wípé bóyá kí n sọ wípé òwe Yorùbá ni àbí ewì àtẹnudẹ́nu ìyẹn ò yé mi dáadáa ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú ni wípé kí wọ́n tó bírù wa náà ti máa ń sọ wípé àìsàn la máa ń rí wò tó bá ti di tọlọ́jọ́ kò sí nígbà kan lè dìbò díẹ̀ lórí ìtọ́jú ara kọlọ́run kó fọ̀ kí ó fọ̀run kẹ́ ọ̀dà wa ògògó tó dolóògbé wọ́n wà nínú ẹni tí wọ́n ń tọ́jú ara wọn dáradára táwa fúnra ara wa mọ̀ sí táwọn fúnra ara wọn wà nínú ẹni tí wọ́n máa ń gbà wá ní àmọ̀ràn lórí wípé tẹ́ ẹ bá ti ṣàkíyèsí pé nǹkan kan ń ṣe yín ẹ má fi ṣe ti egbò lé o ẹ lọ sí ilé ìwòsàn kí wọ́n ṣe àyẹ̀wò tó péye fún yín. Gbogbo àwọn nǹkan yìí ni ọ̀gá wa ògògó máa tún wá ń gbà wá ní àmọ̀ràn ṣùgbọ́n ni mo ṣe sọ wípé àìsàn tó máa gbẹ̀mí wa kọ́lọ́njọ́ kó má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nìkankan wa. So ẹ̀kọ́ tá a tún kọ́ ń bẹ̀ táwa náà dẹ̀ tún fi ń kọ́ àwọn ọmọlẹ́yìn wa àti àwọn ọmọ ẹgbẹ́ wa ni wípé kí oníkálukú máa lọ ṣe àyẹ̀wò àwa sì ẹ̀tún wá ń jẹ́ kó yé wọn wípé kì í ṣe ìgbà tí ara kò bá yá nìkan lèèyàn tó máa sọ pé òun fẹ́ ṣe àyẹ̀wò. Ó yẹ kí èèyàn máa yọjú sí dókítà ẹ̀ olùtọ́jú ara kí èèyàn máa yọjú sí wọn lóòrèkóòrè láti máa jẹ́ kí wọ́n báyàn ṣe àyẹ̀wò sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ara wa láti dènà àìsàn káìsàn tó bá fẹ́ wá. Ọlọ́run Olódùmarè a máa fi ìṣọ́ àti ààbò ẹ̀ gbogbo wa o àìsàn káìsàn àìsàn aburú kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa o. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun o, gómìnà. Comrade Owolabi Ajasa, kí n tó máa yọ̀ǹda yín torí àwọn nǹkan míì tẹ fẹ́ àtẹ̀ǹdì sí. A lè mọ tẹ̀síwájú báyìí láti mọ lùsí àwọn tó ń múnú wa dùn. Àwọn nǹkan wo ni àwọn nǹkan tẹ́ ẹ lè fẹ́ bá ìjọba sọ pé bí ìrànlọ́wọ́ fún àwọn amúlùúdùn amúgbòrodùn yìí tó fi jẹ́ pé wọn ò ní máa kojú àwọn ìpèníjà báyìí tá a fi ní máa ṣe bẹ́ẹ̀ pàdánù wọn lóòrèkóòrè.
1: Ẹ ṣe púpọ̀ àfikún ni màá bẹ àwọn ìjọba wa ma rọ wọn kí wọn ṣe àfikún dáradára àti ìrànlọ́wọ́ ètò ìlera sí si, torí pé nínú ẹgbẹ́ òṣèré tiwa ti tampan ká dúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ aṣíwájú wa pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe ìjọba national tí adarí gbogbo wa tí ó jẹ́ ọ̀túnba dr bọ́lájí amúṣọmọsálátì àti gbogbo àwọn tí wọ́n dìjọ ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ní national kó tó kan àwa ti kéréje ní ìpínlẹ̀ ìpínlẹ̀ torí wọ́n gbé ètò insurance scheme wọ́n gbé kalẹ̀ ìdófòwò ìwọ̀rẹ́fì mọ́ kí ni ẹ̀ dáadáa so insurance ṣá wọ́n gbé kalẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ náà ti ń jẹ àǹfààní ẹ̀ rẹpẹtẹ bí nǹkan bá ti fẹ́ gẹ́lẹ̀yàn bí àìlera bónítọ̀ wo ṣe lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò sára ẹ̀ irú yẹn ti ń lọ ṣùgbọ́n à ń bẹ àwọn ìjọba à ń rọ̀ wọ́n kí wọ́n túbọ̀ jẹ́ kí ká kó túbọ̀ pọ̀ dáradára sí kí wọ́n dẹ̀ gbìyànjú láti ṣe fún àwa tá a jẹ́ òṣèré náà dáradára láti lè máa ní oore ọ̀fẹ́ kí wọ́n máa reduce owó fún wa tá a bá ti fẹ́ lọ fún àyẹ̀wò ara wa ṣùgbọ́n kó má jẹ́ wípé àwa òṣèré nìkan ṣó báwa bá ń ṣe eré orí ìtàgé tá à ń ṣe sinimá àwọn kan náà ni wọ́n máa wò wá so mo ń fi àsìkò náà sọ fún ìjọba wípé kì í ṣe òṣèré nìkan ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí o gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti tí wọ́n tún wà lókè òkun táwọn náà ń wá sílé ni mò ń bẹ ìjọba lé lórí wípé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n jẹ́ kí ètò ìlera kó túbọ̀ yíká kó kárí kí gbogbo wa lè jàǹfààní láti lè díwọ́ àìsàn kù láwùjọ nítorí kò sọ́gbọ́n káìsàn má wáyé ṣùgbọ́n èyí tó máa kọjá ẹ̀mí wa ni kọ́lọ́run jọ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ẹ ṣe púpọ̀.
0: ẹ ṣeun kí á tó yọ̀ǹda yín kí ni ẹ fẹ́ sọ fún àwọn mọ̀lẹ́bí olóògbé ẹgbẹ́ tampan àwùjọ amúlùúdùn lápapọ̀ àti àwọn tó jẹ́ olólùfẹ́ olóògbé Taiwo Azan Ògògó.
1: Tí mo lè sọ bẹ̀rẹ̀ látorí àwọn mọ̀lẹ́bí o ni wípé kí àwọn mọ̀lẹ́bí kí wọ́n pé wọ́n kú ara fẹ́ra kù ni bí gbogbo wa ṣe ń kíra wa náà kí wọ́n dẹ̀ ṣe ọkàn gírí àkọọ́lẹ̀ ìdáláyè ìpínlẹ̀ tàbí bákan náà àwọn èèyàn wa tí wọ́n nífẹ̀ẹ́ ọ̀gá wa tó dolóògbé Alhaji Taiwo Azan Ògògó a rọ gbogbo wọn wípé kí wọ́n jọ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí bọ́lọ́run ṣe sọ wípé ó máa ṣẹlẹ̀ ló jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká wá ṣe sùúrù kankan wà táwọn olóyìnbó máa ń sọ wípé unquestionable ni tọ́lọ́run bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe kò sẹ́nikẹ́ni tó lè bíléèrè ká gbà á gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run ṣe fún wa Ọlọ́run ló fún wa lógògó Ọlọ́run náà ló gbà ká tún sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni ṣùgbọ́n kó oníkálukú ó mọ́kàn wípé bọ́lọ́run ṣe ní ìrìn àjò òkùnkùn kó máa jẹ́ nìyẹn ẹ ṣe púpọ̀.
0: Ẹ ṣeun gan o comrade Owólabí Àjàsá tí wọ́n ṣe gómìnà fún ẹgbẹ́ tampan ní ìpínlẹ̀ Ogun láṣẹ Ọlọ́run ọlọ́ba wa tẹ Alhaji Taiwo Azan Ògògó ṣe afẹ́fẹ́ rẹ̀ àdẹ̀ ní rírú ẹ̀ mọ́ ní agboolé amúlùúdùn láṣẹ ọlọ́ ẹlẹ́dùnmá rẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run ikú àìtọ́jọ́ ní pawá o láṣẹ ọlọ́run ẹ ṣe gan o tí a pè yín tí ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o lágbọ́rọ̀ ọlọ́run ẹlẹ́dùnmá rẹ̀.
1: Àmì
0: ẹ ṣe gan sa ẹ ṣeun.

0: ẹni ti ṣe gómìnà fún ẹgbẹ́ òṣèré tíátà ti Tampa ní ìpínlẹ̀ Ogun. Comrade Owolabi Ajasa ilẹ̀ láǹfààní àti gbẹ́hùn lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní. Lọ́dẹ̀ bá wa sọ̀rọ̀ nípa ìgbé ayé olóògbé Alhaji Taiwo Azan tí gbogbo ayé mọ̀ sí Ògògó. A kí tó padà sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n, ẹ jẹ́ kí àlejò wa kan tó ṣẹ́kù, ẹ jẹ́ káwọn náà wọlé, káwọn náà darapọ̀ mọ́ wa. Tó fi jẹ́ pé a láǹfààní láti ṣe gbogbo ẹ̀ lálàáfíbọ̀ láàárọ̀ òní. Àlejò wa kejì ni iná Lájí Akinlóye Àdìsá, léyìí tó jẹ́ pé ẹ̀kan gbùngbùn lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n. Àti wípé àlejò mi kejì, wọ́n ti fìgbà kan rí jẹ́ olùrànlọ́wọ́ lórí ètò ìròyìn fún gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn olóògbé gómìnà Abiola Ajimobi. Ẹ káàbọ̀ sórí ètò yìí o.
1: Ẹ mọ̀ káàárọ̀ o, olóòtú, a kí gbogbo ọmọ Nàìjíríà. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bàjẹ́ o.
0: Àmì.
1: Ilé wa ọ̀nà wa kò ní dàrú.
0: Àmì.
1: Ọlọ́run bá wa ṣe.
0: Àmì o, àmì, àmì àti àmì. Ẹ jẹ́ kí n kọ́ mọ́ kí yín wípé a kú bójú ọjọ́ ṣe rí káàkiri. Ẹ bá ń kí àwọn ọmọ Nàìjíríà náà wípé bí ẹkọ́nọ́mì ṣe ń mì, bí gbogbo ẹ̀ ṣe ń mì yìí, ẹ bá ń kí wọn náà kán kù farada.
1: Ẹ a kí gbogbo ọmọ Nàìjíríà a kú farada síta yóò lápọ̀là. Ọlọ́run dẹ̀ bá wa ṣe. Mùdùmùdù ètò ìjọba àwa arawa, Ọlọ́run jò kárí ilé, yóò jò kárí oko.
0: Àmì, àmì. Ẹ jẹ́ ká wò ó lórílẹ̀-èdè Nàìjíríà kákọ́mú látòrí ìjọba àpapọ̀. Ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ pé ẹ̀yìn náà jẹ́ ìkan lára wọn. Wọ́n ṣàlàyé wípé ìṣèjọba Ààrẹ Tinubu ti ń bẹ lórí àlééfà yìí pé ìṣèjọba ti ń mú àtúntò dé bá orílẹ̀-èdè Nàìjíríà ni, tó jẹ́ pé ó ń wá àwọn nǹkan ọlọ́jọ́ pípẹ́ long term yàtọ̀ sí àwọn ọlọ́jọ́ kéréje kéréje léyìí tó jẹ́ pé yóò wá yóò tètè lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà náà lọ́n dẹ̀ ṣe ń là làkọjá pé oúnjẹ wọn, owó ọkọ̀ wọn, owó iná wọn, ìtọ́jú ìlera gbogbo ẹ̀ mọ́lé ẹ̀kọ́. Àwọn nǹkan ìdánilójú wo ilẹ̀ ní sọ fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà tá a fi lè sọ pé àwọn rìfọ́ọ̀mù yìí ó ń ṣiṣẹ́, àbójú wo lẹ fi wò ó?
1: Ṣẹ̀rí kọ́lọ́ sànù wa ni, kọ́lọ́ bá wa ṣe. Ṣẹ̀rí Nàìjíríàns tábì náà jẹ́ kan nù wa. Àì sábà yọnú sí nǹkan tó dáa. Ntí ò dáa gbèrè tún tẹ́ wa lọ́rùn. So n la fi wò báyìí pé tẹ́ ẹ bá wo gbogbo àwọn ìlú tí àwọn èèyàn wá ń pariwo, America, London, Canada, àwọn náà ti ní wọ́n ti fojú lásìgbò báyìí rí. So títa ríro la dẹ̀ ń kọlà. Kẹ̀ẹ́ ṣe pépéyá ìjọ kan tí wọ́n ìjọ tí ọmọ tó rù ọjọ́ kò ṣe bọ pé yóò kó lè sanra pé ọmọ ẹ ti rùjò ọyẹ́yẹ́ ẹja mọ fún lóúnjẹ ẹja mọ fún lóúnjẹ kó lè sanra ọjọ́ kan náà. So fúngbà díẹ̀ ni gbogbo tá ń là kọjá ẹ̀. Tẹ́ bá dẹ̀ flashback sẹ́yìn tá a bá wo bí ogún ọdún sẹ́yìn kálá wo bí ọgbọ̀n ọdún sẹ́yìn. Ní ọgbọ̀n ọdún sẹ́yìn níwòye tèmi, ayé ológun ní gbà kùdìẹ̀kudiẹ tó dẹ̀ wà gbà yẹn gan. Táwọn yẹn bá ń wò ó, irú àwọn òbí tèmi tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba ń gbà yẹn, pẹ̀lú kí wọ́n ń gba sálárì wọn ò jẹ́ wọ́n lówó oṣù. Ṣùgbọ́n kí oṣù tó di on the 15th kó tó dá méjì, owó ti tán. Kódà ìgbà tí àwọn olọ mọ wá ní tí wọ́n ó gbé tànú ilé pé kí la tún lè ta láti fi roúnjẹ nígbà mi. Láìsí pé wọn ò ṣiṣẹ́ ìjọba federal gan wọn tún bá ṣiṣẹ́ nígbà yẹn. So a tún máa ń lọ sí sọ́ọ̀mẹ̀lì ní wòrò ní Rodifẹ̀ Road. A lọ mọ kí fún sawdust. Kìíní ní ibi sọ́ọ̀mẹ̀lì tó wà níbẹ̀, ká lọ mọ kí síbẹ̀, káwọn èèyàn lọ mọ gà níbẹ̀. Kódà ó tún jẹ́ stage gangan, a tún mọ fẹ́ mọ tíìpù àwọn èèyàn tí ń ta ni. So la fi rí pé ta bá wo àwọn nǹkan ìgbésẹ̀ kọ̀ọ̀kan, Nàìjíríà wà níbi tá a ti ń wà sẹ́yìn. Ibi ọgbọ̀n ọdún sẹ́yìn, ìdàgbàsókè ti ń dé bá wa. Ẹ̀rọ bá ti sọ̀rọ̀ tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí ní ọgbọ̀n ọdún sẹ́yìn kò sí tí ń débẹ̀ àwọn ilé olówó lẹ́sìn rí ilé olówó kan bẹ́yẹ lónìí níbi àdúgbò àbí local government kan tó jẹ́ pé àdéhùn ọ̀gá àwọn èèyàn lọ́mọ tó ní pé mo fẹ́ bọ́mọ mi sọ̀rọ̀ ní rébo níbi kan ní gbàṣàwò development ti ń dé díẹ̀ díẹ̀ tẹ́ bá dẹ̀ wò ìjọba tó wà lóde lórí ọ̀rọ̀ subsidy tán yọ àwọn kan ní ẹ ebi ń pa wá o ebi ń pa wá o ẹ tó dẹ̀ sọ̀rọ̀ tó ní ebi ń pa wá ebi ń pa wá ó jẹ́ tó ti jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin fún ọdún mẹ́jọ tó tún jẹ́ speaker níbẹ̀ ó ti di amẹ́jì ó dẹ̀ jẹ́ minister fún ọdún mẹ́jọ ó jẹ́ gómìnà náà fún ọdún mẹ́jọ tá a bá ro gbogbo ẹ̀ papọ̀ ó jẹ́ 24 years tó ti lò nínú ìjọba democracy tó pé inú agbára gan ló wà kó inú ìjọba rí ìwọ ló wá bọ́ síta tó wá pariwo pé we are hungry ìjọ tó ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ yẹn ilé ìgbafẹ́ tó lò ìgbà kan wọ̀ ti bẹ̀ yẹn wọ́n ló wọ̀ ti close to bíi àwọn kan ní 100 billion ìní ilé ìgbafẹ́ yẹn wọ̀ ti téèyàn bá fẹ́ rẹ́ǹtì ẹ̀ gan ó gbọ́dọ̀ jẹ́ irí owó ìjọba tó ń kó ń kó tàbí tó yẹ pé òun gan kó jẹ́ bíi òṣìṣẹ́fẹ̀yìntì adigunjalè ilé olè lọ gbarú ibi tó fi lọ ṣe ìjókòó ìkónilẹ́nujọ papọ̀ báyìí ni la fi wò báyìí pé tọ́lọ́ ṣàánú wa.
0: ó tó túbọ̀ sí pé bó ṣe bóun ṣe wá ń pariwo pé ebi ń pa wá ebi ń pa wá ṣé ebi ò wá pa wá ṣé kò sébi ìlú ni.
1: ebi ṣebi sáwọn tó ti ẹ̀gbọ́n tí mo sọ sáwọn tó ti fi àwọn tó ti jí owó òlù pónpó tán ti fẹ̀yìntì àwọn adigunjalè nílé ìjọba tán wá fẹ̀yìntì tí pé wọ́n step aside ná. Bẹ́ẹ̀ ìjọba tó wà ní ta ò tí ìrántí wọn. Èyí tán ti lù ń pónpó gan kárílù ìdáni. Ó yẹ káwọn EFCC, ICPC. Ẹ já mọ bí tó ti rówó. Kìí ṣe pé nǹkan bí àwọn ọ̀dọ́ kan wà tí ó ń wà ní EFCC báyìí nìsín tí wọ́n gbé jáde lánàá. Ara àwọn ọ̀dọ́ tó ẹgbẹ́ náà máa ń sọ pé òun fẹ́ dìbò kankan ní gbàṣàwó. Ó dànù ẹgbẹ́ Ọ̀yọ́ ń pè ọ́ ló ti jáde pé òun fẹ́ dìbò. Ẹ pò gan lẹ posters everything. So ìgbà tán dẹ̀ rí wọ́n rí pé jìbìtì paraku ni. Kódà ń ta dámọ̀ dáadáa náà ni fẹ́ pé inú ìbàdàn bíbà yìí olóyè gan ni. So la fi wò báyìí pé kìí ṣe kí àwọn èèyàn máa bèèrè kìí ṣe pé anybody kan gbowó dé èmi lókàn ẹ̀yìn kìíní kan kí láti máa ṣe bọ̀ rẹ kí ni bo lo ti ń bọ̀ ibo lo ń lọ àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn babaláwo kán bá wa change ọ̀rọ̀ yanjú wọn nílé ìjọsìn wọn kán já máa ṣe tó tọ́ nígbà tó tọ́ nígbà tó yẹ lásìkò tó yẹ oníkálukú bá ti wò báyìí inú yóò dà favour kò sí láti abroad àti òkèrè ló ti wá favour is not from abroad it's from above tó ọlọ́run ti dá ibi tó rí dání sí làgbé nàìjíríà kákan mọ fàdúrà ràn wá lọ́wọ́ ni pé òkè o bó ni ọlọ́ba fún nàìjíríà ṣe o nàìjíríà ò mọ tẹ̀síwájú o ṣùgbọ́n ẹ̀fẹ́ àwọn ará àbàdàn àtàwọn akọ̀kọ́ èpè la máa ń gbé ní nàìjíríà ṣe àti àwọn olórí wa gan tí nepa bá múná lọ gan èpè o lámọ̀ọ́ṣẹ́ ẹ ní ìsìn a rí pé iná ìjọba ti múnádóko báyìí ní ìsìn èmi ò máa dúpọ̀ tí o pé àwọn èèyàn improvement yẹn ti ṣẹlẹ̀ mọ́ àwò báyìí pé ṣé ní tinubu sọ pé tí iná ò bá stable ká mọ́ dìbò fóun ó mọ̀ tí ń bọ́ṣẹ ó ti ń mú ó ti ń ṣẹlẹ̀ iléèwé àpapọ̀ bí lautech gbé lautech ṣe wà by first degree and all my master's degrees tí mo ní lautech gbogbo owó tí mo san gbà yẹn ni ìròbó yìí tí mo fi parí ni ìròbó 100,000 ìgbà tó mi tuntun 3.0 tán láwọn bẹ̀rẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ aláàánú mẹ̀kúnnú làwọn àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwò kí wọ́n tó déjọba 80,000 naira ní lówó oṣù lautech ní 2019 bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí nìsín 750,000-800,000 ní kọ́ọ̀sì lautech báyìí kẹ́ẹ́ bá fẹ́ ṣe nursing gangan
0: àwọn tí ìṣe lautech náà kọ ui náà.
1: Kò rí bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ̀rọ̀ mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ Adékunlé Ajásí State University ni mo wà ní 500 level mo ń ṣe political science lọ́wọ́
0: báyìí
1: láti ṣe àkàkùn owó iléèwé mi is 100,000 naira late registration is 120. So mo ṣe 500 level mo wà báyìí pẹ̀lú ògbọ́n ọlọ́run parí kọ́dún ètò parí. So ìkéyè ṣe bẹ́ẹ̀ ìtẹ́mìkan ro náà ni pé ìjọba kọ̀ọ̀kan ni máa ń wo pé bó ló ń ṣe fẹ́ fara ni àwọn èèyàn bó ló ń ṣe fẹ́ rí àwọn èèyàn jẹ bó ló ń ṣe fẹ́ ṣe gbá ṣàwo. So lèmi fẹ́ fàṣìkò yìí ran gómìnà wa gan pínlẹ̀ ọ̀yọ́ gan kán ti dákun kán ṣàánú ọ̀rẹ́ aráàlú náà pera wọn mẹ̀kúnnú orí ń ta wọn ọmọ tó bá fẹ́ wá lautech báyìí nìsín ibi tí ní kò ṣagbára
0: nẹ́fọ̀n ni yóò lọ gbà.
2: So e pele arakunrin wa eko ataro e ku ise na e ku ise egbe egbe ogbogbo yin o lagba lowo lo ta ba wa fe so nipa oro ilu Adams Osie Omale o so oro kan nigba kan ri pe enikeni to ba ti jo egbe to ba ti wonu egbe APC o ti di asemolu nipa pe gbogbo ese re to ba ti se awon ti forijin ki lo se okunfa idi re sha le se so pe yi lo se okunfa idi re to fi je pe gbogbo awon gomina won fi nwa si won fi wonu egbe APC lo ikini nu ekeji ki le ni oro te fe so lori yaya belo ati ganduje nitori pe lati ajo ti ojo ti pe wa lati ni reti pe ki nkan kan o jade nbe to fi ma clement ni vile e ri pe won dowo bo a gbo nkan kan pa e mo bi oro ba si tin ri be o dabi eni pe a encourage awon ti won ba fe po si ori apiri lati mo se joba ni ki lo de ti ijoba EFCC ti igba aye Olusegun Obasanjo fi yato si ti igba taye Muhammadu Buhari to to wa fi yato si ti igba are wa to wa lapere bayi e ba wa dan gbogbo ibere yi
1: we seri on Olosanu wa yo je ki ilu ko gugo ko lamilaka
0: amen
1: seri oro ti Osiomole so ni bayi se oro ngba mi o da bi talking drum mi ba se nse iforo wa ni lenu wo bayi ti awon kan ba fe tun so pe intin olaja kin loye so re o won izila kan yo ku nbe tabi kan fi ku tabi kan fi le so e to try lati so ngba yen ni pe egbe oselu progressive o ai saba accommodate janduku ika po ba dese ni oba nge that is why we are progressive. I wanted so pe pe ya nigba yen pe pe ya kini ni joba APC o laye president Muhammadu Buhari I need two former governor kan ran le won and former senator to le won ko ti e je pe ngba ti joba Muhammadu Buhari o fi pari won fun awon kan ni state pardon won fun amnesty kan kan to de ba mi nu je po pe e ja mo ko kini ilana rere sile pe te ba ti fun awon kan ni state pardon te fun won ni amnesty de pe fe ki awon to n pada bo lati wa take over alefa joba pe ko si wahala te ba ti ji owo to to owo e mo be se te pe fun gan boye won odun 15 lo e kan lo ton ba ti lo odun kan abi odun kan abo o mo bi wo tu se lo ririn bi wo se fun fun won ni amnesty abi pardon gan gan ti ofin to ba le to lami lata to wa nlu ipe iwo to ba jale o mo propose wi article kan ni ba yajimobi pe kan jo kan ba propose any house awon contractors kan ba gbe se ona fun abon gbe se ijoba apako ise ise to papo mo lu fun kan ma je ka ko ruko won ma ko ruko company won mo kan ko ruko family won pe family yin bayi bayi lo se ona yi o oyodun bayi lo lo ti o fi last yin to ba ti yele yin gba o kan ijoba kankan abara ilu kan ma ri ilu yen o awon kan ma ri family yen o gege bi odaran pali taba won to ba ti jale ri kan ti ji owo ijoba ri kan ti lu ponpo kan ma ba wa se bi billboard kankan pe family bayi o eni bayi jade family yen o adigun jale ni o ofan ni o so tori awon ibaniloko je yen ba ti npo o ka du ko mo wo pe o awon family o mo pe jo nitori olodun ise ijoba to wa mo lo bo ko baba wa je o won bu ko baba baba wa ti o baje ni ori kini o mo je o tori e baje o so mo o gbe pelu woye yen o ka du ko le se toto nigba toto nigba to ye so bi mo de se ba yin soro bayi gbogbo awon to je fake agency fake ni kan ka ijoba to wa ijoba Obasanjo te daruko yen baba awon tan se ngba yen political witch hunting gbogbo awon ti o support to ta mu won ina make sure pon fi dende iya je tan fi won sesin aye
2: duro nibi te duro mo fe bere bere kan se nigba ti are Olusegun Obasanjo wa nbe a ri pe oloye Sunday Afolabi okan ninu awon campaign director nigbati baba n se campaign fun pe o fe gori apere ni eh ori pe gbogbo igba yen ko ti e ti si nkan ton je to tan se nu ibadu to sise nigba na e ori wi pe o sise yen dara dara awon gbogbo awon to je pe won ko wo olu je won se bakan bakan gbogbo won ni won mu to fi mo former inspector general of police
1: tafa balogun
2: gbogbo won patapata ni won mu ninu ofin to je pe ninu egbe gangan si ni awon to je pe won ti Obasanjo mu gba yen awon ti o fugun mo lorun lori pe iwa baje te ba ri te ba ran ti dipri alamasiya bakan na ni ke oruko Joshua Dariye gbogbo won patapata ni won mu ninu gba na ko so ko da ko lo nu egbe mi ki lo wa se tokun fa ti APC lowo lowo to wa lori apere to je pe ati e wa gburo kankan dabi alara rara rara ati ara ki won mu won ni gbekun
1: bi mo se n ba yin soro bayi pelu fact ti mo ni access lati check internet no table APC member kan ko to wa convicted lati former minister of power Saleh Mahmood on the APC governorship lo ba on governorship ticket ni Taraba state one of the allegation kan o wa ni atimole bayi fun 33.8 billion former minister of power ni aye Buhari te ba wo Joshua Dariye former governor of Plateau state member APC ni won lo na ko 1.16 billion je o de join APC na 2016 ko so ko se ko ba wo convict anybody former governor na Jolly Iyame Taraba state governor o don join APC ni 2022 pelu e na ko si join APC na o ke won o dawo pada 1.6 billion won lo ko je won lo se flip bag gan gan but eyan o si je ku be awon ise adigunjale abi won se pe ti ni tem Mohammed Dakingari o ma accountant general Kebbi state o na o join APC APC member ni mo se ba yin soro e won da e won 70 years ku pe ino ba lo on de o na wa ko owo ji owo na ni so le mi ki wo bayi pe on ke se pe o me egbe kan ini o ni le won abi everything aw ijoba to wa lode yi ke se ijoba ti mo fe fowo ra kini lori better edu ibatan ri pe kude wa ni ministry won ni o lo rokunle but in temi kan fe ro awon judicial process wa na ni pe ibi tan ba ti wo pe kude wa bo na se ma ba tete fast track ejo gbogbo adjournment ti nikankini kan gan yen before kan to gbe wa evidence gbogbo kan ma ri eyan kan re eyan ko ji iban kan ba kini lowo e wa ni alleged kini kan gan gan da won lakuna to wa nu ofin wa gan wa lara to nko ba wa nlu so ke se pe APC je be kan se pe yo ma wa fowo ra kan lori tori pojo mo member APC o ti di sent ni to se o mo le nso ngba yen e mo toro ba ti poju ngba mi olomo ja si wi ni pe awon ko ba ti join APC o bi e pe yan give born again ni abo di pe okay o ti pada ko ni jade mo ko ni wuwa ifowo ra mo ini to
2: bi igba to ba ti leyin to ba ti gbe
3: ibi to wo
1: yi born again
3: to ni wa nbe
2: sa mo gbe lo
3: oda ojogbo ludayo
1: bebe mo
4: oro ti won so yen gogan lemi ko te fe wi pe loro kan sa ta ba ni ka gbe ìṣèjọba APC ká gbe sórí òṣùwọ̀n ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan sìn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìṣèlú APC ní tilẹ̀ tọlọ́run ṣé ó yẹ kí àwọn ọmọ nàìjíríà ò tún dìbò yan ẹgbẹ́ yín lẹ́ẹ̀kan sí tẹ̀yìn gọ́gọ́.
1: Ó yẹ pọ̀ ṣẹ́rí títa ríro làkọlà gẹ́gẹ́ bí tí mo ti sọ pọ́lísì tíjọba bá gbé jáde ìláwó.
4: Àwọn pọ́lísì yìí ó ń múnira bá àwọn ọmọ Nàìjíríà.
1: Ẹjẹ explain kò ń ṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ fi ìnira kan wá ni.
4: Àmì.
1: In tó ṣẹlẹ̀ ni pé tẹ bá wo ayé ẹ̀mí Sanusi Lamido Sanusi Okonjo Igbeala gbogbo wọn ló pariwo ngbà yẹn pé Nigerian economy we are training what we cannot swallow. Téèyàn bá dẹ̀ ti ń train we in a situation whereby someone is training what we cannot swallow. The life of that person might be circumcised. Èyí ó máa kòkó lónìí tá a bá lọ ń pera wa ní ìta àtó. Gbogbo gangan tí wọ́n ń ṣe bá ṣàwó. Tí ẹ bá ṣe àwọn policy reform tó wà ń ta báyìí. Pé a pure water gan 1,000 naira. eyan le ma le fi rapi water ko lo ma je ki eko owo wa ko dabi owo Zimbabwe dollar aba won owo ilu te pe nkan ti se won te pe 1 million 10 million Zimbabwe dollar gan bread ni o fi ra te pe ko tun ka gan so ile bi fi wo bae pe ke dakun ne fund ti joba introduce won mo ma introduce lati fi mu idekun ba aralu ati omo mekonu ti o le ran mo lo le wede o de ti wa tele but tori pe ilu yi ko ti ba se ma manage policy ni awon owo ton ti ri pa awon eyan ti lu ngbongbo ton ri gba pada won de ka da pada si ne fund omo ko bi mo se ba yin soro bayi Oyo State which is Lautech alone ni so poli badon ni so awon other state own kinini bad the lawyer state o Lautech ni kan ti gba close to 2 billion naira ninu owo ne fund kina de fi se ni pe awon omo akeko ni temi mo won da owo lososu won fun 20,000 bi owo pocket money owo
3: le o ko yo ti to 2 billion
1: no ko ni sare ku pa ko be as at august
2: no 2 million lan so ko le je billion lan so
1: 2 billion naira
2: 2 billion
1: 1.6
2: amo Lautech ni kan
1: 1.6 be ni fun as at august last year won ti gba 1.6 billion
2: se ta amo Lautech ba de wa bo sori ton ba bo sita ton ba
1: ma send the letter thank you letter si registry department thank you say thank you sine fund so as at august 2025 once he disbursed 1.6 billion pending application that's one left ni as at august last year and then see odun kan ago then here by ka to wa so pe okay o as at august last year 1.6 billion naira only ne fund ti fi sanwo ile iwe awon omo akeko Lautech mo je alukoro fun Lautech awon to ti keko jade nbe so nti mo so mo ni fact lowo ni so nti mo want lati bring out ni pe ti e ba se policy yen pe owo subsidy tan yo sugbe mara won awon bi subsidy se wa tele mo tun ni imo lori e die o ni pe awon le epo to e pe elomi ti lowo mori bond àwọn kẹ́pọ̀ 1 million litre wọlé o àwọn kẹ́pọ̀ 10 million litre wọlé o èlò ló bá dé oyè báyìí ló bá dé ìjọba olè ó yẹ mọ́ wọ̀rí pé 100 naira ló bá dé wọ́n fún 150 naira ń bẹ̀ wọ́n fi subsidize ẹ̀ kán lè tà ní price tán tà yẹn so wọ́n wá rí pé gbogbo ní àbáyé african countries àwọn ibẹ̀ náà ń kẹ́pọ̀ lọ àwọn ẹlòmíì gan ilé epo wọn ti liquidate táyé pọ́n sì ń gbowó lọ iná fi wò báyìí pé okay kò sí every system corrupt àwọn olówó mọ lówó sí ni tálíkà ó sì mọ tálíkà sí ni ayé fàmílẹ́ tẹ̀ ń tutọ́ pé kò ní dáfọ́mọ olówó ni wọ́n mọ ṣe bó la ṣe fẹ́ ṣe fẹ́ pé ọmọ mẹ̀kúnnù náà yóò lè ní access sí ètò ẹ̀kọ́ ètò ìlera tó péye pé òkè ẹjẹ́ àṣẹ báyìí even pé a bá wo àwọn ìlú tó ti làmìlaka kò sí ti ń jẹ́ subsidy lórí epo wọ́n ń yọ subsidy lórí health o lórí àwọn nǹkan mi o lórí epo transportation system wọn ó ti wà well structured ni la fi wo báyìí pé láti kọ́ bu kùdìẹ kùdìẹ kò sí tó ní kí subsidy máa lọ látàyè jonathan náà ti fẹ́ yọ ń gbà yẹn fẹ́ torí pé ìjọba jonathan gbà yẹn àwọn lọ́kọ́ló ń kígbe pọ̀ ń bẹ̀ then àwọn èèyàn trust wọn wọ́n ní trust issue pé ìjẹ́ tẹ́ḿbà jẹ́ òkàn mi ni ló pọ̀ jù ń bẹ̀ yín làwọn èèyàn fi gbàǹgbà yẹn bẹ́ẹ̀ bá pé radio station àtikú tó ní òun ó dá subsidy padà ó kọ́kọ́ ní kò lè rí bẹ́ẹ̀ mọ́ àní ó dá sáwọn ọmọ ológun tí wọ́n ti times two salary wọn àwọn òṣìṣẹ́ ìjọba tán ti fún wọn ní bonus báyìí àbáwọn ọmọ iléèwé tẹ́gbọ́ inú owó subsidy náà ti ń sanwó subsidy ìrùn náà fi ń sanwó iléèwé wọn owó nefund yẹn ṣé nílẹ̀ sọ fún pé a ní lè san mọ́ o torí ipa ti dá subsidy padà pé ńlá fi wò báyìí pé fún ìdàgbàsókè and then ìjọba tó wà lóde kì í ṣàwọn ìjọba tí bí ń pa pé
3: mo ní
1: lọ́ra rẹ̀ sí látòkò
3: mo ní lọ́ra
1: rẹ̀ sí ilé ọ̀nà àjẹ́ o kì í ṣe kọ́ àwọn ìjọba tó fẹ́ gba circular road.
3: Ẹni sùúrù èèyàn kan bẹ lójú òpó.
2: Ẹni sùúrù wọn fẹ́ bèrè
3: bèrè kan lọ́wọ́
5: yín. Ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀. Ẹ ti wọlé o. Ẹ lè pè wá padà.
2: Ẹ má bẹ̀rù níbi tẹ́ ẹ bá rọ̀ dé kó má torí àsìkò. Wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹgbẹ́ yín tó jẹ́ pé tí wọ́n ti fi ìwà jẹ bánu kan. Bóyá tí àjọ tán ní ẹjọ́ jẹ́ pẹ̀lú àjọ EFCC ṣe ń gbọ́ mi. Now
1: àgbọ́yé
2: àwọn ọmọ ẹgbẹ́
3: yín ẹni kò dà. Àwọn èèyàn wá ti pọ̀ lójú òpó. Hello.
6: Aba champion.
3: Ẹ mọ̀ káàárọ̀.
6: Abasido.
2: Hey, Chief Gola.
6: Ṣé ọpa?
2: A dúpẹ́ lọ́wọ́.
6: Mr. Olùsọ̀yà àti.
4: Yes, sir. Olùsọ̀yà ẹ ṣeun gan.
6: Ẹ kúṣẹ́.
4: Yes, sir.
6: Àlejò wa, ẹ kábọ̀. Ẹ pẹ̀ lẹ́sà.
7: Ẹ ṣe ẹ rásà.
6: Yes, sir. Ẹ máa gbọ́ mi o. Ẹ sọ̀rọ̀ kan Nelson Nelson di. Àkọ́kọ́ kò ṣe o substitute ní Nelson do. Ó tọ́ ní kí àwọn EFG fúkamọ́ la gbọ́ kan náà fi ṣe Nelson do. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ tó ṣèjọba lórí wa yìí. Ṣé owó Nelson ló fi lọ sí nígbà tó ń lọ sí? Then awolowo tó já síwájú Yorùbá, òun ò rówó lọ sí ìpọ̀, ó kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ sílẹ̀ ṣẹ́ dẹ̀wà nígbà táwọn èèyàn ti tán. So onísìn táwọn ẹ̀ bá ṣe tán níbo ni wọ́n ti ríṣẹ́. Afta ó ṣe mọ̀ pé kí ni òun ṣọ̀fẹ́ Nelson yìí ò ṣe ọ̀fẹ́. Wọ́n ní kán dá padà without interest ní ìrírí after 2 years tó má parí. Níbo ni iṣẹ́ ẹ̀ wà báwọn ò ti dáwó yẹn padà?
3: Ìbéèrè rẹ o.
8: Yes. Ṣé rí fún ẹjẹ́ kí n clarify kankan o. Ní throughout the world, even America ní London, àwọn tó bá ti débẹ̀ rí. Basic education in lójọ́fẹ́ o. Kìí ṣe pé university education o. Àwọn ọmọ wa tó ṣe nursing medicine níbí báyìí. Tán bá ti ń parí, ẹ rí i pé wọ́n mọ̀ pé wọ́n UK, wọ́n mọ̀ pé wọ́n lamẹ́ríkà, kán máa bọ̀ kán máa bọ̀. Owó subsidy tíjọba ti fi sí orí ètò ẹ̀kọ́. Ìlófà tó yẹ pé with 3000 naira ẹ parí ẹ mọ̀ sọ owó iléèwé Federal University. Bẹ̀ẹ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí náà. Most Federal University subsidy níjọba ṣe ń yọ ń bẹ̀ o. Tẹ bá wo gbogbo breakdown OAU UI, ìtàn máa ń ṣe ni pé internet fee, faculty fee, development fee, kò síbi tẹ́tí rí pé wọ́n kọ basically pé owó school ní federal institution lélẹ̀. And tẹ bá wá ní Nelson di pé owó tán fi jí kó padà, iná fi ń ṣe pé kì í ṣe owó subsidy. Owó subsidy ló wọ́n fi bẹ̀rẹ̀. Excess tó ṣẹ́kù ń bẹ̀, ó ti ní iye percentage tó ń yọ nínú owó subsidy tó ń lọ fún Nelson. Bẹ́ẹ̀dẹ̀ ṣe ń sọ pé Nelson yìí pé owó èlé ni owó kinní kan ni owó gbèsè ni irọ́ o. Kò ní interest kankan lórí. Ọdún mẹ́wàá tó yẹn bá ti parí. Wọ́n ò rí iṣẹ́ tán bá ti bẹ̀rẹ̀ iṣẹ́
3: wọn kan. Ẹ gbọ́ kan tẹ́lẹ̀ àlejò wo tẹ́lẹ̀ omi tó fẹ́ sọ. Ẹ ṣeun. Hello.
9: Hello sir.
3: Ẹ ṣe o.
9: Mr. Adeniyi ló ń sọ̀rọ̀ sà.
3: Láti bò.
9: Láti ológun ẹrú.
3: Ológun ẹrú. Ẹ ṣeun. Ìbéèrè yín o.
9: Ẹ jọ̀ọ́ alàgbà wa kẹgbẹ́ wa ẹjọ́ ẹbí ẹjẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ìwọ tó ń sọ̀rọ̀ owó sọ́sídì. Nígbà tó wo sọ́sídì tán fi tán ń lò bẹ́ẹ̀ yẹn, eléyìí tán wá lọ ń yá àwọn tírílíọ̀n tírílíọ̀n tírílíọ̀n tán lọ ń yá nǹkan tán fi ń ṣe.
3: Kí nìkan tán fi ń ṣe nígbà tá a wá
9: jẹ́ṣẹ́ kò wó kalẹ̀ lẹ́yìn sọ́sídì.
3: Àwọn
9: owó ìwé tán wá lọ ń yá, tán lọ ń yá owó, tọ́rọ ṣe nǹkan bí kí ni nǹkan tó fi ń ṣe?
3: Ṣé
9: ara owó sọ́sídì náà ni wọ́n gbé fún ìyàwó ààrẹ ni wọ́n gbé fún ìyàwó ààrẹ ní $1 billion look at $1 billion. Ṣé ara owó sọ́sídì náà ni wọ́n gbé fún ẹjọ́ ẹgbà ìbèrè lọ?
3: Ẹ ṣeun, ẹ ṣeun. Wọ́n ní nígbà tí sọ́sídì ti wà kẹta ti ń yọ sọ́sídì kí ló dé tà tún ń yáwó kiri. Ẹ jẹ́ ká gbé eléyìí mọ kí ẹ lè dáhùn ẹ̀ papọ̀. Àwọn èèyàn wa ń pè láàárọ̀ yìí. Ká ní pé ẹdìdì wá sí inú kulu ni. Hello. Àmì o. Ẹ ṣé o. Ẹ dákun ẹ pè padà ẹ dákun. Hello. Ẹ ti wọlé o. Ẹ ti wọlé o. Hello. Ẹ láǹfààní àti pè wá padà ẹjọ́. Ẹyin bàbá ẹ mọ bọ́rọ̀ yín bọ̀ ẹ dá àwọn ìbéèrè wọn yìí kí ló dé tà ń yáwó lẹ́yìn sọ́bsídì o.
8: Kò sí ìlú tí ò kì í yáwó. Kán lọ wo àwọn ìlú tó lámìlaka. America kò sí ìlú tó yáwó tó wọn. Development dẹ̀ wà níbẹ̀. Bíbo dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yìí if not for tí ẹ bá ṣe sọ́bsídì tán yọ 27 states láyé President Buhari ìní òrùlé owó san. Láyé Jonathan 17 states ìní orí sálárì àwọn òṣìṣẹ́ san as at when due. Ìlò bí Afusa, ọ̀bá Afusa tán pé Arẹ́gbẹ́sọlá lọ́sùn half salary iná san gbà yẹn due to pé wọn ò rí àti maintain. But ìtẹ̀mí ó kàn ń rọ àwọn ìjọba wa náà ni pé kán dákun kán jọ bí owó ṣe dé ìjọba ẹsẹ̀ kùkú. Local government empowerment.
7: o gangan ni me popo ko si ru ti e yawo ife kan e te pa kan fe yawo fun ini e mu jade ke ja mo nton fe bi se
3: oda hello
7: ti allegation ton fe bi kan ti
10: e ka wa re
3: e ka ro
7: ba di evidence
10: Adeunke lati muslim
3: e se won wa Adeunke
10: e ku eto so
3: e se o
10: lori ti me fund yen emi o really support e from the on start ori ta mo mu kan ba wa jade ku ki la sure ti pe wọ́n rí iṣẹ́ àwọn tá a ti graduate ti gan tí kì máa ṣe pé side business tá a gbé ṣe ta fi ń survive pé kìíní kò sí kẹ́ńtà tó irú owó bẹ̀rẹ̀ gan ó yẹ kọ́ tẹ̀kọ́ pèsè employment opportunity tó pẹ́sẹ̀ sí wa àti pé kò yẹ ká tún máa gbọ́ pé ìṣèjọba yìí yáwó ìgbà tí wọ́n mọ̀ pé ss wà pé tó owó yẹn wà fi ń ṣe loan tó kàn ó ṣe wọn really help lórí ọ̀rọ̀ náà fund ìgbà tọ́mọ bá lọ sí school tó kárí tán tó wá iṣẹ́ tó wá ṣẹ̀ṣẹ̀ wà ń dá gbèsè owó tó ti fi lọ school tó ṣẹ̀ wà ń dá padà tó kò yẹ kó bí bẹ́ẹ̀ ṣe fún.
3: Ẹ ṣeun ẹ ṣeun igbó ẹja padà farabalẹ̀ wo ọ̀rọ̀ yìí lóòótọ́ ẹja gbé tẹgbẹ́ òṣèlú tì tó bá jẹ́ pé owó ilé ìwé ò wọ́n àwọn jù mí ní yáwó lọ lé ìwé nígbà mo lọ federal poly ọ̀fà gbogbo ìwé mo kà láti nd dé nd mi 90,000 tán ìsìn bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ wọ nd 1 first semester wà máa ná bí 150 tó bá jẹ́ pé owó òun rọrùn ní tòótọ́ ànímọ̀ yáwó kí ló dé tẹ́ ẹ̀ fi wò pé ìjọba tó wà lóde ìlò tó jẹ́ pé ẹgbẹ́ yín ní ṣàkóso ẹ̀ wọn ò ṣe wá wọ̀rọ̀ kan fi ṣàdá yàtọ̀ sí pé ká jẹ gbèsè ok.
7: Ẹ jẹ́ kí ẹ explain kankan.
3: Ọ̀dà.
7: Tí bá sọ pé wọ́n yáwó ọ̀nà yáwó throughout the world ìlú gan-an ti education ti bẹ̀rẹ̀ student loan wà káàkiri àgbáyé even tó yẹ kan ṣe Nàìjíríà ni ọmọ tí ò bá ti mọ ìwé tí ò múná dóko tẹ́ pé ìwé bí ò tí ìyé dáadáa wọ́n ti wá ni àwọn òbí ẹ̀sánwó kí ìjọba mọ ìyá lówó. Because ìtọ́ wà ńlẹ̀ ni pé òkè o ìjọba tó gbé lànà sílẹ̀ láti yá yín lówó kò sí interest kankan bẹ̀. Tí wọ́n bá lọ fẹ́ ni pé kò ẹ tiẹ̀ mọ́ sanwó gan ẹ̀rẹ̀ lómi tí ó mọ̀ wá ṣe bí wàá jàǹdùkú nú léwe kò ní concentrate bẹ̀rẹ̀ tó ti mọ̀ pé òkè o tó ń bá parí owó dòwó padà o yóò tún lè jẹ́ kó concentrate lé lórí lẹ́nu ìgbà owó ìjọba gan ìrọ̀rùn ló máa ń bá dá gbogbo àwọn olówó Nàìjíríà pátápátá kò tí èyí tí ò yáwó so kì í sowó gbọ́múlé kìíní kan tó máa ń dárúkọ.
3: Ọ̀dà ẹja gbé pé
7: farabalẹ̀ concept láti ti kàwé ni àwọn tó dẹ̀ ní
3: pé èèyàn bẹ lójú òpó èèyàn bẹ lójú òpó
2: ẹnìkan wà lójú òpó fún yín.
11: Alágbàtà.
3: Ẹ wọ́n ń gbọ́ yín.
11: Ẹ má bínú sá o ṣé gbàkẹ́yìn lọ fi ṣe wọ́n yá ẹ̀yìn yáwó lẹ fi lọ fún mi sá. Ẹ ló sá.
3: Ṣé owó lẹ́yìn yá lọ léèwé tí ń ṣe nẹ́fọ̀nd lẹ yá.
11: Èló lẹ sọ gbàkẹ́yìn lọ sùkúl èló ni ẹ sọ nígbà tá owó lọ́wọ́ wa fẹ̀ tèmi máa wú lọ́wọ́ o. Ó fún ọkọ̀ owó òróró lọ sùkúl ó ṣọ́ọ̀bù láti lọ sùkúl ni o bọ̀ nígbà tó ń ṣe tán wà wípé ẹ̀yin ọmọ mi ẹ máa lọ sùkúl ọ̀fẹ́ ó dẹ̀ fún wọn ṣẹ́. Ok ẹjọba ṣáàrí arákùnrin tó ṣèjọba lọ́wọ́ yìí tó máa ní mo nífẹ̀ẹ́ yẹn láàárọ̀ ọjọ́ mo fẹ́ jáde ìdúrà mo nífẹ̀ẹ́ ni mo ìṣèjọba wọn ò pè é anybody ò pè é anybody ẹ má jà kanra wa ẹ má jà kanra wa ẹ má bẹ́ẹ̀ jòbọ̀.
3: Ẹja gbé pè yín mọ ẹja gbé lè mọ kẹ lè dáhùn ẹ papọ̀ hello ẹ ti wọlé o.
12: Ẹ̀rí ẹ̀lú ẹ̀gbọ́n jẹ́ bí mo ṣe sọ lọ́lẹ̀ ẹ̀ta.
3: Ẹ ṣeun.
12: Ṣé ẹ rí inú Alágbíà Jákin lóye ọmọ ẹgbẹ́ APC ni wọn ò sì fún Ìmbẹ́sáì lọ́kọ́ kó roko sọ́dọ̀ ẹlòmíì ọ̀dọ̀ ara ẹ̀ ni ó roko sí àwa mọ àdúrà kí lóye dáadáa ẹnu ẹ̀dùn bí ó ṣe máa sọ nìyẹn ní tí mo bá fẹ́ bí léèrè sí ni pé gbogbo owó nígbà tí ààrẹ ń campaign kí ló tiẹ̀ fi campaign fọmọ Nàìjíríà náà ju pé èmi lọ́kàn lọ ó débẹ̀ first gate ó débẹ̀ ló yọ subsidy a wà wí wọn ni a lọ máa bá àwọn gómìnà wa iṣẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ohun tó yẹ kí aráàlú mẹ̀kúnù fi gbádùn kò sí ọ̀gá tí mẹ̀kúnù fi ń gbádùn bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ká lọ sí local government ààrẹ àti kí justice of federation àbí kí náà tí attorney general of federation wọ́n gbé àwọn gómìnà lọ sí supreme court. Supreme court ní kí owó allocation àwọn àjọba àbílẹ̀ kọ́mọ lọ sọ́dọ̀ wọn tààrà. Àwọn kálọ̀ máa bá àwọn gómìnà kí ló dé fún wọn máa sanwó yẹn direct inú àkáǹtì àwọn local government. Tó fi ń di ó tó jẹ́ pé jákàkà sí náà ń san sí àwọn gan náà ń fìyà jẹ aráàlú. Àwọn náà ń fìyà jẹ aráàlú.
3: Ẹ ṣeun ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun.
12: A kàn fẹ́ kó bá ní irú ààrẹ kó jẹ́ kí ara ó dẹ̀lú nítorí pé wọ́n ń torí pé ààrẹ fẹ́ lọ second time ó wá láwọn ń ṣe nǹkan báyìí àwọn ti amáàkì nǹkan báyìí wọ́n ti ẹ̀ka báyìí tala lu ti lo tun le tun le dibo fun wa yo lodun mejo re yo po nbe o ugbon kon lati pe ti joba mi ba de gogo nta won na fi pamo won wa je o
3: ese o
12: oro ti o se omo le so e wo bi ina daja isaju e se modify e to tun gbe joko lona mi o ye ko ri be
3: o da won la won mo yin daada bi pe enu yin dun eh eba fcc
8: eje fcc si ta awon to kokoko beere ta se ri awon yo mo ni awolowo free education tan so e igba ti mi pelu woye temi an soro bi oro ti tin lo bi almost 50 something years
3: okay
8: iwa mo fa try lati bring out na ni pe nigba yen gan na it is ko se ko si ti je completely free education basic education awolowo mu wa owo koko nkan kan ba yen na won fi sibe 275,000 in the capacity lati ticket up fun baye. Just 275,000. Ninu 275,000 yen ko de awon to ba fe lo university scholarship lo fi lo. Exemptional student pe awon eleyi akande omo. Inu mo de se ba yin soro bayi na net fund won pe nkan ni test fund. Test fund yen gan lo sustain all tertiary institution ni Nigeria yato si private. Awon private gan bebe pe kijoba apapo tun ko awon mo won ni ro

0: àwọn university kan wà tẹ́gbẹ́ bí àwọn mi commander bí polongo 11 million 12 million university tí a ti kú gan dá sílẹ̀ gan fẹ́ pa àmọ́ bí tán ti rówó ó ń wà lára university tó fẹ́ jẹ́ pò ló wọ́n jù ní nàìjíríà ètí bàbá ọbásanjọ́ náà dá sílẹ̀ òun náà ló fẹ́ wọ́n jù so téèyàn kan bá wò báyìí pé òun wá wò pé kó lọ aṣeléṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kì í ṣe charity organization kì í ṣe theological school kì í ṣe ilé-ẹ̀kọ́ tani pé torí ìmọ̀ kíní ni àwọn èèyàn máa ń gbọ́ ìmọ̀ látorí ìtẹ̀ lórí ìtẹ̀
1: ọ̀dà ẹ̀já gbé pé ẹ̀já gbé pé ká tó bèrè mi
0: hello
1: ẹ ti wọlé o
2: ẹ ti wọlé o
1: ẹ kààrọ̀
0: interest loan free
1: ẹ ṣe o.
3: Yes, about the education session. Ẹrù ẹgẹ́ káwọn èèyàn kúrò lórí ẹ̀. Bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo nìyẹn, bó ṣe ń ṣẹlẹ̀ náà ní lópin rẹ̀. Tí ayé bá rọ̀ wọ́n ní rògbùn wọn ni máa yáwó náà kàwé náà. So owó sí wọn gbogbo ẹ̀. Kọ́ nǹkan tí ó rẹ̀ fáwọn èèyàn sọ̀rọ̀ lórí. Fáwọn náà ṣe mí kọ́ wá. Tí nǹkan tí mẹ̀kúnù àgbàdo ń gbọ́ ló yẹ ká sọ̀rọ̀ lórí. Eba education yẹn kó ṣe rí gbogbo nìyẹn. Ẹni tó bá lè yàwó kó dúró sílé.
1: Ṣùgbọ́n bàbá ó ti kú òun bẹ́ẹ̀. Nǹkan tí mo fẹ́ bèèrè ni pé àwọn ibi tẹ́ ẹ sọ wípé wọ́n ti ń yáwó kàwé òun. Ṣé bí bọ́ ṣe ń yáwó kàwé iṣẹ́ dájú pé àti ń bá yáwó
2: máa ríṣẹ́?
1: Ẹni tí ò yáwó gan-an tó jẹ́ pé kò rí nǹkan kan tátúwálẹ̀ tó tún wá jẹ gbèsè ẹja gbélé kí àlejò wá dáhùn gbogbo ẹ̀ papọ̀. Ẹ
4: káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀ sà, ikú ètò mo kí gbogbo ìfẹ́ wà nù lẹ́ńbẹ̀ yẹn. Ẹ kú ọ̀rọ̀ lu yóò ṣe é ṣe lágbàálọ̀ yóò dá. Ọlá Mustapha ló ń pè láti Ayégún Ọ̀lẹ́ Yorùbá. Mo kí àlejò wa iná lájà àdìgbà ìfà àti mo mọ̀ pẹ́nu wọ́n dòdò sọ ṣùgbọ́n ẹ mẹ́jà kanra wa jẹ. Omi bẹ lámù Nàìjíríà o. Èmi ò mọ bí àwọn èèyàn wà yìí ṣe rò nǹkan tó ti kọjá sẹ́yìn ká tó di pé kálukú kan máa sọ tó bá wà nílẹ̀ presently. Ó yẹ ká wo bí ká ti ń bọ̀ náà. Ó pọ́síbù táwọn bàbá yìí kan ṣèjọba lọ́wọ́ òkú táwọn ti kan. Fine. Wọ́n lọ sí school ọ̀fẹ́ nígbà yẹn tó tọ́. School ọ̀fẹ́ nìyí tí mo bá ń sọ̀rọ̀ yìí náà lọ. Fún àwòlọ́wọ́ mo lọ. Gbọ́n àwọn Nàìjíríà nígbà yẹn. Ẹ wo adú ọjọ́ tí ìjọba ológun fi ṣèjọba Nàìjíríà. Ẹ wo òkú kan gbé wa dé nígbà náà. Ẹ wo nǹkan táwọn alágbára bá ń lẹ̀. Àwọn tí wọ́n tún gbéjọba lé lọ́wọ́. Ẹ wo nǹkan tí àwọn tó kúta lógún gbéjọba lé lọ́wọ́. Ẹ wo nǹkan bá Nàìjíríà sí. Ibi tó dé ní ìsìn omi àmú Nàìjíríà ti kó ti ń ṣẹ́dá lẹ̀. Ẹni tí ọ̀gá gbọ́n padà síbẹ̀ tí ó tó ráàmù tó tó. Ó yẹ ká fi sùúrù gbé. Ó yẹ ká fi sùúrù gbé. Ẹ jẹ́ ká sọ̀pọ̀ ìjọba ẹ̀. Ọlọ́run ó jẹ́ kó
2: láti yọ ìyá. Ẹ má ti lọ. Ẹ rí pé ní ayé bàbá wa Muhammadu Buhari change ni nígbà náà. Ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ nígbà náà ni pé ká fi sùúrù ṣe torí pé wọ́n sọ pé ẹgbẹ́ PDP nígbà náà ọdún 16 wọ́n ṣe nǹkan kan. Ìgbà tí wọ́n wá débẹ̀ ní ayé change gbogbo nǹkan ó tún jẹjú pọ̀ nǹkan tó ń increase sí. Ìgbà tí a tún wá bọ́ sí next level ẹ máa gbọ́. Ẹ ṣe àpò ó yẹ kíkíní yẹn ẹ máa gbọ́ ó yẹ kíkíní yẹn ká máa rí pàtì ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ok ìgbà tó tún di next level a tún wọ next level yẹn tún wá high ju ayé change lọ.
4: Ó tún wá high ju
2: gbogbo a sì sọ pé ok ká máa
5: pa. Ó high àbò worst.
2: Pé ó worst ju sorry pé ó worst ju ayé change tí.
4: Ayé tala kọ̀ọ̀kan
2: lọ. Tó gbé wa lọ. Ó tún wá kódà ara tọmọ orílẹ̀-èdè mẹ́kúnlẹ̀. Náà wọ́n ní àfọkànbalẹ̀ fún eléyìí náà ni ṣé ń gbọ́ mi. Gbogbo ọmọ Nàìjíríà wá àfọkànbalẹ̀ pé àmọ̀jú pé o kìíní kan gbà táwa débẹ̀. Nǹkan tó ti yí padà o.
4: Ẹ jẹ́ ẹ jẹ́ ẹ máa wá gbọ́. Èmi ẹ ṣe olóṣèlú. Gbogbo àná làjọ wà Nàìjíríà. Kódà tó ń ṣe ni ó ń ṣe ní gangan lọ́wọ́ báyìí tó wo bí òun ṣe mánéjì inú ilé òun fúnra rẹ̀ yóò mọ̀ pé mi ò ní tán ìbọ̀dà. Ìjọba ṣòro ṣe àwọn tó sọ̀rọ̀ àǹdì ìjọba yìí gan lásán. Ọgbọ́n ni bàbá tinubu fi ṣe é gan so nǹkan tó ṣe buhari ò bá ti sọ náà.
2: Sùúrù ló ká tó bá ṣe ẹ̀ṣẹ̀ kí wá fún
1: ìṣòro kẹ́ṣọ́ lọ. Ẹ̀ṣẹ̀ èrò pọ̀ lórí èkó ìjọba èrò pọ̀. Ẹ ṣeun.
5: Ẹ yẹ ká lè jò
1: wá.
6: Mr. Bayobanjẹ láti ilé ìrọ̀lẹ́ ni.
1: Ẹ ṣe o.
6: Èyí tó pọ̀ jù náà rọ àlejò yìí mo gbọ́. Mo kí ni àwọn àbáṣáde ọ̀nà.
2: Ẹ ṣe o.

0: Bon, la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la ville de la wọ́n sọ̀rọ̀ yìí sí ìsá wà ní ìbàdàn yìí kí ìjọba tó ìjọba ilẹ̀ tó wà ń bẹ̀ ìpèsè bèrè wọ́n pe kí nìkan ní subvention tó máa ń fún àwọn schools yẹn tó máa ń fún àwọn teaching hospital yẹn wọ́n yẹ five UCS lọ sí lẹ́yìn kò sí ná ẹ lọ sí UCS lẹ́yìn náà owó tí ìsèjì ń bá gbé private mọ́ ẹ wo UI bẹ́ẹ̀ yẹn owó tá a máa ń san ní school ó ti lọ sí times ten iye tí wọ́n sọ kíjọba yìí tó dé. That is the point. If you come out from here, I want to pay a quarter of law almost in the city. If you have to pay no fund, tell for me, a lack of coin, you're not going to be job by them, the job by them, I'll pay no fund. If you want, you will not be a job by them. You will be a job by them. You will not be a job by them. You will not be a job by them. You will not owó tó ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ṣẹ́ sáwọn èèyàn ti ẹ̀rọ àjọ tí wọ́n lọ sílé kíkíkí bí mi ìwọ̀n lọ ní kan yẹ jáde ẹ̀yìn wá yẹ owó jáde látàpọ̀ ìjọba ẹ̀wá lọ ṣe èkó kàlàbà níbi kíkí bí wọ́n fàtílé níta ẹlẹ́mú wá láti èkó atlantic tó jẹ́ olùṣọ́ ti yín ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ ọ̀gá tẹ bá jáde sí tàbílẹ̀ yẹ́rẹ́ fún gbálá lọ́rọ̀ yẹn U.S. government rather federal government ti gbé ẹ̀fún ọ̀nà ọlọ́dún kan $1.5 billion fún ẹlẹ́jẹ̀ yìí àgbáríjọpọ̀ àwọn tí kò bá kó ló gbé fún ẹlẹ́ iṣẹ́ tí bí káàkiri wọn máa yẹ ní oókè àtẹ̀kọ̀ fún lówó tààtà ẹ̀ máa kó wọn pé wọ́n jí o lẹ́yìn pé ìtọ́sí àwọn nàìjíríà ń dàgbẹ́ bí oṣù àìsọ́tò ìbò ń dà òjọ́ ra wọn àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn sì ń náwó tó lọ sí $1 trillion lọ́dọọdún lórí subsidy fún wọn ẹ̀dẹ́ ẹ̀yọ́ five subsidy lórí náà five subvention lórí school ẹgbẹ́ subvention lórí ẹsùkù ẹgbẹ́ ọ̀dájú èyí ló ṣèjọba bí ló gbàgbé káṣù tó ọ̀rọ̀ fún wa.
1: Ẹ ṣeun ẹ ṣeun alejo mi ọya ẹ bá wa dá àwọn gbogbo ẹ papọ̀ ká wá lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ká lọ wọ ẹgbẹ́ òṣèlú APC.
2: Wẹ́ máa kàn rọ àwọn ọmọ Nàìjíríà ni títa ríro lápọ̀là kò sólórí tá a fẹ́ wò pé kò ń fara ni àwọn aráàlú àbáwọn tó jẹ́ tó jìbò kan fi nùnú àtayọ̀ láti gbé lórí àlefà ẹ̀tí tán bá lẹ̀ nǹkan ti bàjẹ́ kọjá àlà ìtàn bá tí ó fi lè mú CBN governor tó ń pariwo ńgbà yẹn tí minister for finance ń pariwo ńgbà yẹn pé cosmetic economic la ń rọrùn ibùn láyé jonathan gbà yẹn pé the best thing náà ni pé táwọn ilẹ̀ come back to reality and tẹ bá dẹ̀ wo most of recommendation from IMF and some other organization tó máa ń rate economy wọ́n rí i pé nigeria economy is betting ó ti ń ìdàgbàsókè ti ń dé bá so lèmi kàn rò pé káwọn èèyàn dákun kan jọ tinubu ní èròǹgbà rere sí aráàlú kan àwọn tó jẹ́ àwọn tó fẹ́ da ìjọba ẹ̀rú tó jẹ́ bí àwọn deputy general gangan àṣírí wọn ti ń tú irú àwọn fékèjẹ sí gangan tá à ń rí àwọn kan lówó kinní kan pápá wọn pé wọn tì wọn mọlé ìtàn ṣe gbà padà wọn rí gbà padà so lèmi fi wò báyìí pé kán jọ awolowo awolowo tá à ń darúgbó ń báyìí gbogbo àwọn èèyàn tó bẹnẹfìtò is 275,000 péré kìí bẹ́ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ kìíní population gbà yẹn dẹ̀ ní compare to cnc lautec population kìíní bí school tó jẹ́ mi fi ṣe reference point population lautec gan lásán ti fẹ́ wọ 45,000 students everyone gats don to
1: student
2: population kátó wá ní ti gbogbo southwest so lèmi fi wò báyìí pé ìjọba tó wà lóde èròǹgbà tán ní iná wò báyìí kò kéré o education o kìí ṣe pé bá kò rí kìí ṣe free fi adẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí náà láti primary school títí dé secondary ds classes ìjọba àpapọ̀ náà ní ṣe èròǹgbà ẹ̀kọ́ ọ̀pẹ fún primary school basic education iná ń da UBEC universal basic education tán operate lọ́wọ́ báyìí so láti ibi gíga pé okay o ilé ẹ̀kọ́ gíga ni wọ́n ti wò báyìí bóyá ẹ mọ̀ sí báyìí mọ̀ ṣàwó wọ́n dẹ̀ sì ń ṣe subsidy náà bẹ́ẹ̀ ni tán bá ṣe pé kò sí ti jẹ́ subsidy mọ̀ pé ìwọ tó bá fẹ́ dọ́mú iye ohun kìíní kan bí kó kálukú dágbé ó mọ̀ aró ìtàn private in charge
1: Ejeki awon jogbon bere bere ton fe bere ki a to gbe
3: o ti ejute education lo
1: eh ta ba bo
3: en ti se wa ta ba bo lu
4: yi
3: o ko education lo
4: enu mi eni eh ka awon omo Nigeria o ni suru eni won se amo eyin te fe ki omo Nigeria o fokan bale bawo la se fe se o bawo le se fe se ti awon eh ti eyan lati seto lati boju to ipolongo ti egbe yin loke to je pe awon owo won o mo ti abi awon jafikan eh papa julo ti won ni Victoria n soro ajo EFCC atawon to lejo je nkankan yen pupo ninu won na lo po ninu ipolongo eh iko ipolongo egbe yin bawo le se fe se awon iyen si lati fi
2: te ba le fun mi e kan fun mi loko eyan meji
4: ki lo se okay yari yari ejo to ni pelu ajo EFCC se won ti pa die
2: eh si according to our constitution
4: Abdulaziz yari ni mo so o
3: yari won bere won yen
2: to ba lejo se ngbo mi ko ni immunity to ba ni immunity a ni boya to report je governor ni abi o je kini kan ni if ti wo ba si evidence based oro to ba wa le ejo ti mo ba ti ejo le ejo ti le ko se kan yin awon te le mo daruko ti mo expect e ke mo daruko
1: eh e ja gbe pe yi
4: mo fe
1: ipe po laaro yi hello
5: hello
1: yes sir e ti wole o
5: e karo
1: e karo
5: samon e sa to se
1: e seun
5: se re 200 e ale joyi 200 I was telling her, you are for you alone. You want to get alone. Eh? Thailand, I'm not get from the or you to balance sheet. Thailand, if you 2 years, from celebrity in Thailand, people will not Thailand. I will go out here and go out my time to rule, eh? Can you go? Rule money. Eh? Rule money. And you go to my governor, eh? Governor, who was? Kind of my governor, like the book.
1: Hey, eja ka tun gbe mi 0916893 1000. Oyin to koju so ni kaluko ototo ni. Hello, e ti wole o. Hello.
4: Hello.
3: Ibada ke tun wa pe.
1: Eje tun wa pe, edakun e tun wa pe. 0916893 1000. Hello, etu wole o.
6: Hello, e karo o.
1: E karo sir.
6: E ku oro ilu ko ni re yin ko ni su yin o.
4: Amen.
6: E ku ati bo tele tele na. Ai ti fa lai de la gbe apata ni.
4: E karo sir.
6: Seri baba wa Tinubu e mo ko gbo gba tin ba ti pe won ba ebe na ni ma nbe won. Awa ta ti le ni semiti oko kan won ipo ta wa ko da. Aba ba fe ni a le ni. Ba fe rogun si. Ogun gan ti won koja bo se ye e tan yin na te tan ba won so e ma kiesi area kokan o nje won ogun won gbogbo nkan won gbogbo nkan to sara le to ni lo ngba je yawo mi baba wa to ti debe o ni awon ti lowo awon wa toju ilu ni pe ti so wa ara ilu la fe na awon ni di owa ara ilu gida rara e wa gbogbo ti won ya soto fun won si so won la dibo fun won ni president orilede o je kan la nu na wa ti won wo da ti won sanu ko ma gbowo won kon ma na kakiri kon ma ra moto ma ra gbe lori judici odo ti won se ko si wahala na awa easy ose kan so mega le ma gbo ru na da gbo bi da wa la gba patalu je ti won sanu wa asio anu ani di anu abe won ni won ma se eyan so nkan mi ti won sanu wa gbe won o ra wa pelu
1: amen amen
6: asio tala da bi da patalu
1: asio alagba ina laji eh mo ni ba ko esi wa nbe
7: mo wa pelu
1: yin eh eh eh je ka kwa si ipinle Oyo tori ta ba ni ka ma lo ni ti ijoba apapo on ta go beji la o fi lu a ni ko lori e tori eto abo si wa nbe to ya de eh ti gbogbo eto sina gbogbo e je ki amu ele to ni se pelu ipinle oyo bo lojo ojo se ri na gbe APC ni ipinle oyo a gbo pe awon kan wa omo egbe tinu bi bo lo se je papapa
2: pe ko si bi ti fakaje o saba si ni bi oselu o politics de ni ke se 1 plus 1 plus 1 plus 2 ke de se 2 plus 2 plus 2 ta ni pe a 2 plus 2 fall gbodo je iba mi wa bi ten to ba ro pe ah professor of politics ni mi to ba tin se 2 plus 2 pe o gbodo je 4 awon to je grassroots politician o mo so fun pe 2 plus 2 se 2002 44,000. Tawon kan calculate be. So there be game to be strictly for the smartest.
1: E dakun mo fo wa atomode yin lenu. Mo fo wa atomode yin lenu. E ja gbe ipe e dakun. Hello.
7: E karo sir.
1: E karo.
7: Lati ile olumu la ni mo tun pele yin odinju ni badan.
1: Yes. O ko yin o.
7: Eh eh. She ri gbogbo an fi ra wa compare America. Se ba lo gbogbo isa America ni ki is more than 40 trillion. $40 trillion America to day in any elekeji Nigerian government hey if you wait you want your own will be you want to want you want our own hey if you wait you want you could I want to what and while I want to only go back this I want to go on other that I can do but keep your baba fair develop our China say come here China you don't want your July somebody come China number one somebody to tell you if you need to get a loan eh Be lori shiriki bi gbogbo eh le fi the only thing restructuring ni a nse alaji ni suru ni o
1: eja o da e seun awon na ba wa da si ni ai sin be
3: ni
1: ai mo ko ka ni suru alagba na laji e mo boro yin bo ka si fi awon epe to ku le
2: o ni pi ti APC ko se gbe ti won koda awon egbe gan se pe a mo pe ibo ta ma ni lojo bo void ma ju ibo won lo awon ganja awon egbe to de pe mo o be politics ogun gan so in to kan sele na ni pe ke awon eyan ma ri gege bi do or die iru e ti baba wa Obasanjo introduce in 2007 ni bayin itori e politics o be mi se wo en o je en to gbodo en ba be venture into it ko je en to liar to de ma expect disappointment at any time pe o ke si ki is not e ke se bi te ma expect pe en due process. Kini kan lo gbadọ se politics things. O de bo de kiri ka kiri nu. Donald Trump nigba to won ati former president jo contest na o si insist pe won gberu o la teyin ni. O si gba ni won sawo ni. Ko si bi ti o ti ka di ale. So itori e politics te ba wo awon most of awon oro kan wa to sumo. Won ma e bele ti ma gbo rigging, vote buying, manipulation. Ballot box matching. So it's a senior man. So in the movie, we have an attribute of politics. By your work, I want some of the satanic analysis. Then my wife, ah, what's a lady by? What's a lady by? Even the back for just no Kongogan. Come on, I want to get a professor of political science. I want to go one bet to a kind jebe. But allow a gominican. Take me, Yato said, wow. Egbe yato segbe tan wa egbe ta awon mejeji wa ki segbe ototo te mo wo bayi pe iwe igbani wole won wa e ki won F9 parade na ni kan ti e wa to ko ijo te mo wo bayi pe ah se wa sa won to ka wi mo ni
1: okay
2: egbe e mo wo pe po lo ti se
1: e je ki wale egbe isejoba to wa lode bayi ni ipinle Oyo egbe lori osun egbe kegbe kegbe ti egbe oselu APC to ti waye ri ni ipinle Oyo ta ba ni e fun won ni marki bo le se fun won ni marki si
2: ijoba to wa lode under engineer Oluwaseyi Makinde won gbianju ari se takuntakun tan se but kude ko se nti o ma se tan ko de se nti o ma everybody o se ti e yo lo ni ati ri capacity tan le se awon bi ti kude kan wa ohun to wa nta o ta so gbe can try lati address it because gbogbo pa fe fa omi tutun 3.0 kan kini kan le ko da jesu gan anabi sallallahu alaihi wasallam ta to wa laye tan ko si gbogbo awon eyan kan lo ba fun wa so pe en kan ba believe pe agbo ti se gene kan omi to 3.2 itanje nla ni ko si ko le work lawyer state because ta mi owo ni pe igba ti wo de be gan ta wo be you lulo decide pe wo la fe e wa si wo lo wa fa pe sile pe o ya mo fe fa yan le ko si ndin jo mi to 3.2 ati ri capacity yin ati ri capacity pe stadium te fi opolopo billions of naira te fi renovate 5.8 billion pe ko se gba ko lo odun meji to fi di pe ijo te nsi gan in lojo ti baje to di swimming pool NFF ti council awon eyan awon shooting star o le gba bon be mo every home match is won by this nearby state or Ogun state ina ti long ba home matches won ibo di 5.8 billion te fi renovate stadium ibo lo wa agbowo shopping complex ele lease fun 55 years abi 50 years pe MES on buy 5 point something billion na abi kini kan a gbo nkan kan a ri nkan kan won kan tun ko won your glassy lati fi bi odun keje sisin te pe a kan won buy pe kini trans amusement park to je te bi e fe se basawo budoze eni kini e so di estate gbogbo le be yen a ma won fe ta fu won ta lowo ile biye ibo le fe ba ko trans amusement park te pe one of the talk of the town ni
1: e ja gbe pe kan yin
2: awon to se ngba yen
1: e ja gbe pe ba ko mi e ja gbe pe keto te waju hello yes sir e ti wole o hello eh baba wa e le tu wa pe baba e tu wa pe da
2: ko oro ta tenu bo yi mo gba awon won pe awon kan ni omi tuntun data boys kini kan e to edi won tele ni alaga oluyole local government akim olatunji ko adigunba de na wa pelu won iba to ya lo binu ko o tun ti pada bayi sherif sulaiman o na wa nbe gbogbo lo ngbo program yi e ri pe gba ta ti bere si ni soro won bayi ni awon ni o bere si ni
1: fun ko hello
2: owo se tan
8: pa mo ni latori baba wa laamu ko se ti o se ko le ko setan baba wa ladoja debe ko setan akala debe ko setan ajimabi na se won to le se yi to wa nbe na o se won to le se ni oku obe fawon na debe lo lawon o le setan ebi a debe na ti joba odun mejo lo yo se won o setan now taluko omo se ti e yo mo ku nbe ni e wa ti gogo nti o ni gomina amukensa gangan yen e ri pe gogo be yen iko ya ka se sibe na se yen ijoba to ba ni vision to do be ni future fojo ola yo se n to fara gogo bi ka lota yen nu se ki awon eyan buruku ma hide out si ma hide si kan ti awon ile se hide out ni badan ni in ta awon apc n so yen won kan igba te won kolongo ti won fe ma ba ijoba to wa beje se ina ba si debe in te se leni won o se fe ina lola
1: nda esun
8: eyin oloselu e ti e sara baba e nikan ni ijoba soro se ngba baba yo fi debe o ni ka ma fi ti o gbogbo ti n benu ijoba lo ma owo si satun se awon ka won lawon kan ni to di lowo abuari won lawon ka ka ba ni e dibu won ni ojo ti oke se ka ba na o ti to ku o ni a soro kini
1: e je ta
8: ye kara wa je awu eyan gan tara wa je ta ba se ri ni ijoba o te ma no ma ba wa lo
1: e se eja tun fe lomi lanfani baba nbo alejo mi mo nbo hello e ti wole o
9: hello e ku ya leka o
1: e seun baba
3: e seun sir
9: please bomi adefuti lo pe lati agbegbe apata mo talejo yin o
1: e seun
9: sir eri pe awo lo se lu enu won ma dun lopolopo lati fawara lu mora awara lu ni ka raju ale won sese lu tori wa o won sese lu tori ara won nítorí pé tẹnìkan máa sọ pé ìjọba kan ṣe dáadáa ṣe pa kan ṣe dáadáa àwọn tó ń wà nbẹ lé ní ṣé wọn ṣe dáadáa do not pity me bí iná bò bá dúró déédéé ẹmọ dìbò fún mi ṣàrẹ bọ́lá tinubu ti ṣe é gómìnà ṣe mákindé tó wà nbẹ lé ní ṣé kò gbìyànjú ń pa ti agbára tí ó kò tayọ tó yẹ kọ́ ọmọlúwàbí ṣe nígbà táwọn wà nbẹ ní lọkùnrin àná wọn dá àwọn títà dúró ni ṣe mákindé gbà wọn padà àbí ṣé kò gbà wọn padà iṣẹ́ tí ẹ̀yin gan ṣe pati APC ṣe pati ṣé kò kọ̀ntínú ẹni àbí ìdí àpẹ abẹ́ ìmọ̀ ọ̀nà yẹn òun ló parí ẹ̀ náà akálẹ̀ ẹ̀sì bóun ló parí ẹ̀ kò pátì nígbà tó máa tún ní mu orúkọ abiola jimobi ní technical university ó kọ́kọ́ ẹ̀ṣọ́ yẹn náà kó tó lọ ṣe sẹ́yìn campus lautech sẹ́yìn campus tó jẹ́ Department of Agriculture ko to lo se ki gomina se ma ti le ko se nkan yen kan bayi ako commission pe in ti joba kon ba bo tele se ko pari en n ton pe nu omo lu abi nipa isi joba rere niyan
1: e seun eyin alejo mi ah imoran yin fun omo ile de Nigeria e ato yonda yin e pada wa sori eto yi o ṣugbọn te ba fe pada wa e wa wa ni oju koju bayi e wa ni ṣugbọn edakun eni bere kan bi o eni bere kan lati oju opo Facebook abidakun boluwa ti fe won ni who should we vote for even if we vote for angel ni country pe abad evangeli ipe a ni dekun ati ma complain ipe ta ni ka wa dibo fun bayi pe ka tele
2: en temi o ro won na ni pe tu gege bi bere en ti o bere ijoba to nko ba wole yi ati ri kudie kudie won ati ri awon ti EFCC pe kan wa jejo lori awon wo kan to lu nponko so to avoid pe aluta continue ko ma di pe a ni mo to senu ninu ijoba to nko ba lo yi kan ma kan da kun kan ma dibo fun omi tutu 3.0 kan ja dibo fun egbe mi
1: ati campaign
2: da kun campaign
1: e mo ko de mi da ko
2: egbe o kan megbe mi egbe po se n bo mi but for kaleba wo pe igba ti won se debate tan se kini gba yen oloye bayade labu o bere pe there should be a public account nte ba si bi te ba se dere ibi te nawo dere gbèsè tẹ jẹrè ntẹ fowó ṣe rè gbogbo yẹn ló yẹ kó ṣẹlẹ ó dẹ wà lára tí èmi fi rò pé gómìnà wa ọlọ́lá jùlọ nígbà tí wọn láwọn míì ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn òfin Adélábù gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. So kí mo fẹ́ ṣe láti gbéga náà ni pé èmi o kì í ṣe pé àsìkò ìpolongo òbò tí ì dé bẹ̀rẹ̀ pé yẹn kọ́ ó fàyẹn kan kalẹ̀ pé ẹni báyìí mo fẹ́ kó kọ́ǹtínú
1: ẹjá gbé pé ẹyọkan sí ká máa lọ ẹyin tí mo fi tàlá lẹ̀kún ẹló ẹ ti wọlé o ẹ káàárọ̀ bá ẹyin ìpè tágbé kan ìrìn.
10: Adéhunkẹ́ ló ń pè pa
1: ẹ̀kú ètò
10: sá ṣẹ̀rí àlejò yín ẹnu wọ́n dùn so èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n pé kí ni so tẹ́wọ̀n bá ṣe ṣé àṣẹ máa ń sọ pé gọ́mẹ̀ ṣe Mákindé ṣe wọ́n ṣe rárá ni. Ṣèbí mi láwọn èèyàn tẹ́ pé private school àwọn pípọ̀ yẹn ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ mọ́ ọmọ èèyàn mẹ́ta dáadáa tó súnmọ́ mi tẹ́ pé wọn ti ẹ̀ mọ̀yàn tí wọ́n dẹ̀ gbà tẹ́ sí under TESCOM àti SUGEB láìlẹ̀kẹ̀lẹ̀ yẹn gan tó lọ́tọ̀ fún achievement láì mọ̀yàn tẹ́ pé ìtẹ́ lómi ti ń fi bí 2 million tó ti ń gbàṣẹ federal government tí kò dẹ̀ yẹ kó rí bẹ̀. So tó máa yẹ kẹsẹ̀ ta ìwọ̀nba ọlọ́mọ ẹ̀ká ṣáìsàn gbogbo láti ibẹ̀ náà ni wọ́n tún ti fún ẹni mo tún ti ra oògùn náà tẹ́kọ̀ọ́ mi ti ẹ̀dí tọ́ba mi láti lọ sí àjẹyọ̀ tó wà ní wíńgbò àjẹ́ tó wà ní iye mẹ́tú. So tọ́mọ ẹni bá ṣe dáadáa kárí kò ń ṣe ká máa criticize kẹsẹ̀ máa rí kankan tí ìṣèjọba yìí ṣe rárá kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: ẹ ṣeun alẹ́jọ́ mi.
2: Ẹ rí olóòtú ọlọ́run bá wa ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ tẹ̀síwájú ṣe ráwọn tó pe ìtàn yìí àti ẹ tó kó pe Adéfúsì láti àpáta ṣé àwọn jọ wà platform kan náà bọ́n ṣe máa ń rédíò station káàkiri nìyẹn ṣe bá ti bẹ̀rẹ̀ sí ní
1: sọ̀rọ̀ lọ́kẹ́ ògbò
3: rédíò yẹn náà ń gbọ́
2: ìní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pè láti máa sọ báyìí láti máa ṣàwo ni gómìnà ò ṣe gun ògbìyànjú bẹ̀rẹ̀ tèmi ń sọ ni pé kí ló mówó lautech tán bá ní 80,000 tó sọ di 750,000 poli ìbàdàn wà ń bẹ̀ gbogbo mọ́tò tán ń gbé fáwọn rédíò station káàkiri torí kí ni
1: ìṣèjọba yìí ò ṣe bẹ́ẹ̀ ó níye tí ìṣèjọba yìí lókè náà ó níye tẹ́yìn náà bá ó níye tẹ́ báwọn kankan lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ sun sókè.
11: Alàgbà iná Lájí ẹ̀dákun àtúnwá lorúkọ yóò padà
1: ẹ̀ rẹ̀ tí
3: wọ́n kọ́ retí yìí aládùn retí yìí
11: bí àgbàtẹ́ bá padà wá
1: bóyá tábàjẹ́
11: fẹ́ padà wá bóyá àwà gbé pm àgbèsè gbẹ̀rún
2: ó dá
11: ìpàdé dọjọ́
2: ẹ ṣeun ọjọ́ àlefà tífẹ̀lẹ́ yóò mọ tẹ̀síwájú ká ní orógun 750 circular road nǹkan mọ́
11: ọ̀dà ẹ ṣeun àlejò wa tàbí jọ fọ̀rọ̀ jòfin tó rọ̀ látẹ̀kọ́ àwọn náà ní iná Lájí Akinlóye Àdìsá léè tí wọ́n jẹ́ agbẹnusọ tẹ́lẹ̀ rí fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà kan rí ẹ̀yin olóògbé Abiola Ajimobi. Adúpẹ́ pé òkú púpọ̀ ẹ̀ tẹ́ pè wá. In fact, awon eyan si npe jade se a tun pada wa lase olohun lori eto ijoko ojogbo njo mejo ajo inec ola won bo wa da yin leko njo mejo o eri pe atun gbo eto ijoko ojogbo atun gba lejo mi wa lagbo olo ile duma baba won nation e dagbere jamo lole
4: so adupe oni ese olobe se awon na ku ibinu so o ba dijo mejo e pade wa ambassador wa le egbe mi baba won nation ni ire o
11: e seun ojogbo oludayo
4: so e seun lopolopo lagbara ise lowo olorun a tu pade iyen lori eto yi lose to nbo e seun
11: titi aleola ta pade lori eto itawon akoni ni ago mesan abo nibi ti a ti lanfani lati ma mu itawon akoni wa aroyin pe kete waju lati ma gbo ikanni west radio to ba ni nkan te fe ba wa so leyin eto fun ikede ipolongo oja e fe jale to alejo ni ori eto ijoko ojogbon abi eyin je oloselu te fe gbe ipolongo iboyin wa sori eto ijoko ojogbon e lanfani lati pe leyin eto 0813 864 2544 0813 864 2544 titi alolo ta pade lori eto itawon akoni temi tope olawole omo baba chaplain mc nudus loruko temi ibadan je okere temi oni je ti wa o a oni ro ngbe sona bi o se bi omo je ki sare ki awon to kan si wa loju opo facebook oluwa seun rutu e seun arowo yin o abidakun boluwa ti fe awon na kan si wa loju opo facebook dami omo to ke olori soro soro e se o aderonke akorede oladele e seun mo dupe olasan ni adupe pupo a mo lori titi alela ka pade kara layo ka pade nire ka ma du lodi leyin ara wa 0813 864 2544 O double.

0: fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ́ ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.
1: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Tẹ ba fẹ puluwo ja yin lori radio. Tẹ fẹ ma ta warawara bo meta se nta. West Radio ni ke ma bo o. Afeti wa gbe ti yin laruge. Owo gajara lo. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gugu legelege ati lajo lajo. Ile ise nla nla ati kekeke. Eyin ile ijose patapata. E ma bo. E wa gbe wo. E je wo. E jo wo. E to wo jo. Gbàtọ́ ga ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ ògùn tẹ́ fẹ́ ojú kan ló wà.
2: Àwọn ọ̀rẹ́ gúngún lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ, bóbìnrin fojú dọ́.

0: Ogo wolo nwa ba mi ise kunure re a mo ki boboli
1: oruko yin ni kikun ni kikun
0: oruko mi ni oluwa pelu mi adebanjo awon e ma npe mi ni pelu mi mp3
1: pelu mi mp3 kilo mu mp3 kan jade
0: ko se nkan to po na sugbon o da bi oruko ti gba ta n wa oruko orisirisi oruko la gbiyanju lati je so many people think that pe boya tori pe a ma n ko tabadi live bara ma n ko orisirisi styles of music ni won se n pe wa ni mp3 that's all the truth is that it simply means me me plus trinity emi ati meta lo ko so it was a name that was derived from linking what we are doing with God with Jesus with the trinity pelu eranlowo meta lo ko so that's how the name appeared from the start
1: mp3 mp3 ha awon to de n pe yin mp3 won kuku riso o tori ta ba gbe mp3 le lo to ko sorin ta fe gbonbe ta ni ri be gege na le na ko si orin ele to trend lowo lowo te ni mu jade be iranse olohun ni sa
0: gbogbo adiraṣẹ ọlọrun
1: bẹẹni ṣùgbọn a gbé àwọn kan ó yàtọ
0: ẹbí ò tí gbé kọ
1: àmọ ẹ ti ń rí kọọlù ṣe bẹ ti ń rí
0: nǹkan tó ṣẹlẹ ni wípé gbogbo adiraṣẹ ọlọrun ibi tá a pè wá sí ta ti máa ṣiṣẹ ló yàtọ of course I do minister in songs in church and even ibi tí ò kì í ṣe church náà àwọn bòmí wa ta ti máa kọrin tó jẹ wípé positive side náà ló máa jásí but the inspiration in what we do is all from God àti tá à ń ṣe ní party ọlọ́run ló fún wa tàbá ṣetán láti sọ bí káwọn èèyàn jẹ́ kájọ yin ọlọ́run náà ló fún wa so everything comes from God.
1: Gẹ́gẹ́ bí olórin pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run báwo ló ṣe rọrùn.
0: Ẹ máa la ìránṣẹ́ ọlọ́run dẹ́ sọ yìí mi ò sí ìgbà pé
1: o kúkú yé mi náà ó dẹ̀ yẹ yín náà
0: ẹ máa là dáadáa.
1: Báwo ni ó ṣe rọrùn àti pé à ń lọ bí àwọn òde àti ti ìjọ ọlọ́run báwo ló ṣe rọrùn. Ẹ mọ̀ páwọn olórin kan wà tó jẹ́ wípé orin òde náà lè kọ bá a pè wọ́n wá sí church wọn ò ní lè mẹ́tì standard ti church àmọ́ bá a pè yín wá sí church ẹ máa kọrin bíi pé ẹ̀ǹtì ẹ̀ mọ orin òde kọ rárá bódẹ̀ jẹ́ pé òde náà lẹ́wà ẹ máa kọ́ bíi pé ẹ̀ǹtì ẹ̀ mọ orin ṣọ́ọ̀ṣì kọ rárá báwo ló ṣe rọrùn.
0: Mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ bí lákọ̀ọ́kọ́ orin ni orin àwa lákọ̀ọ́kọ́ pin sí orin ẹ̀mí àtọrin ara ọ̀pọ̀lọpọ̀ ìní ìwádà pè lórí ẹ̀mí tẹ́pẹ́ inspiration tó wà behind orin ọ̀hún gan kò sùn mọ́ ẹ̀mí rárá mo bí àǹkan tí mo ń sọ yẹn yín
1: àgbọ́yé
0: ibi tá a ti bẹ̀rẹ̀ inú ìjọ ọlọ́run la ti bẹ̀rẹ̀ just as we started from church pa kọ́kọ́ lọ ń kọ live band náà pé à ń jáde lọ ṣe òde rí nímì church náà la kọ́kọ́ lọ so tí àbádẹ́ kúrò lọ́dọ̀ ọlọ́run ta gbé orin yẹn sórí pé ibi tá a bá ti fẹ́ yan lọ́run náà a máa yan lọ́run lọ ta dẹ̀ fi ìrìlẹ̀ pé ẹ̀bùn èèyàn ló máa lànà fún òun lámojúkọ pẹ̀lú àwọn ọba so if God give us the talent ta bá dé party professionally iṣẹ́ wa nìyẹn officially iṣẹ́ tá à ń ṣe jẹun nìyẹn so àgbẹ̀dọ̀ ṣe dáadáa you have a style and pattern of music but gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ń sọ lẹ́ẹ̀kan pé kò sórin tó jáde afẹ́ kí party yín dùn afẹ́ kó wà lively so depend on irú àwọn èèyàn tó wá wà ń party yín àbí bẹ́ẹ̀ bá ṣe lẹ́ẹ̀fẹ́ pẹlu agbara lọdọ Olare fun wa mo se a de ma deliver dada bo seri lati church ngbogbo nkan ti bere so lati so pe a fe korin church pe a lo si church e se so definitely e ti ri wa nbi lati korin church eh Olorun ni se bo Olorun lo fun wa lebun on de la nlo fun on la fin yin awa eyan lo ni dajo awa la so pe lagbaja bo mo nkorin tin ba de live band se ba lo munu awon eyan dun na ni positively nkan gidi na la se nse gidi nse nkan gidi nikan o mu owo pada wa sapo wa ti ebi ati aya atomo to fin 1000 jeun. If you ask me now, doing gospel music has a lot of sacrifice, so there was a time when I'm thinking maybe I should even drop
1: program you bala man say MPT.
0: Ah e ma binu eye mo ro ya mix e papo ni igba mi wa ti mo ro pe abi goda o ti di di kini lo ni pelu nto lo nfo e ko ye tele ma lo korin party ni suru otoma ni se be je ka jo gbewo Olorun ni ka yole Olorun ni ka ma sise food bi ta de ya si lapa bi ta wa ninu Christianity eyin na mo inu kerubu lati jade wa up to date ta ba gbogbo awon gospel artists to je to po to wa n tansin bayi tawon eyan pe dada sasale ti o ni ni background kerubu nu bo e bere pe bo lo se n lo kerubu yen de sin ele ma re yo kan bi meji ha se n godimo so ye yin be se bi ta ti wa niyan a de le a ni ko sile ba se ma yin Olorun ta de ma mu party dun na ni Olorun ran wa lowo
1: mo n bo lapa odo ti yen bi 3 yes lara won ti won je bumi yen ni ose to koja won ti wa ninu kulu pelu mi won ti wa ninu kulu pelu mi e ka san sa o
2: e ka san sa
1: oruko yin sa
2: oruko mi ni Mr. Adedapo Adebola
1: lati bo ni e ti wa sa
2: lati apata ni sa
1: lati apata lati apata
2: yes sir
1: ah ile ise aba ni fresh bread won ni ka fun yin ni bread ipokini ile to se dada meji e ba n gbe bread yen fun baba yi lo ni papapa won ni a fun yin ni bread in labo kini meji e ba n dupe lowo ile ise aba ni fresh bread ile ti won fun yin ni
2: a dupe lowo ile ise aba ni bread fresh bread ti won fun wa ni ebun bread Olorun a je ki ile ise na ko ma tesiwaju
1: amen
2: won ma goke lagbara Olorun
1: amen
2: a de dupe lowo ile ise olotu na
1: ile ise West Radio
2: West Radio
1: kan sa
2: ati presenter na
1: eseun kan sa
2: ti won fun tan yonda ori ofin yen sile fun wa
1: eseun kan
2: agbara Olorun igbo ile ise e ma tesiwaju
1: ni amen
2: oruko Jesus
1: ese e ba n gbe baba keji na ole

0: wọ́n gbọ́ yín sà.
1: Pàtí bá dàrú lọ́sà ń ju oríṣiríṣi ètò máa ju gbojúgbò. Àwọn tó wá tẹ̀lé mi yẹn mo sọ wípé àwọn díẹ̀ lọmọ mi nù. Ṣé rí àwọn ẹ̀ tí ò ṣọmọ mi yẹn àṣà wọn náà. Ìyá kò sí yàtọ̀ díẹ̀ nu àwọn àtàwọn tí ó ń jà. Ṣé tóun náà máa yọ standing mic.
2: Àwọn gan dira ẹ̀yin lẹ́yìn ò dira.
1: Tóun náà máa yọ standing mic. Kọ̀rọ̀ tẹ́mi ṣàgbà. Kọ̀rọ̀ tí mo ságbà ni mo ti pàdé kánú wọn tó ní wọ white dẹ̀ mú wọ ló ní ń tapo sálà rẹ̀ ń sìn ẹ̀hún kọ́mọ ìbàdàn ni inú ìbàdàn ìtìrìọ̀ ni ń tapo sálà rẹ̀ ń sìn kíní kan èyí tá à ń sọ ìdùn èmi náà bá fún lóyà ọmọ ó kéré sí mi tó bá dìjà mi rò yóò lè dá mi mú so tó bá dẹ̀ di pé ibi tí mo ti ń bàjà àwọn yòókù àká wa mọ́ bẹ́ẹ̀ mo ṣáà ń lo òun fún pé o jẹ́ tí n bá mú ẹ èyí tá à ń sọ ìdùn ó ti gbá mi ní àbàrá. Sùgbọ́n àwọn òrìṣà bàrà lílé fi ń jà ní àṣẹ òrùka òrùka ló wà lọ́wẹ́. Ìgbà tó wá ń yẹwọ́ ẹ̀wọ̀ mo rí n tó wà lọ́wẹ́. Kí la fà? Láàrin èmi àti ìgbàgbọ́ mi ò sọ pé nǹkan kan ò ní ṣe mí. Títí mo fi délé mo ṣúrò bóyá máa ṣubú. Ìgboyà mo fi ń bí pé kí ló ṣẹlẹ̀ pé ó gbá mi. Ìwọ gan ò ní dọdún méje. Ìwọ gan ò ní lọ́jọ́ méje. Bí mo yẹ ẹni tó ń wọ ẹ̀ tí mo rúrù ka gbogbo nǹkan tó wà lára mi tí wọ́n kọ́ wálẹ̀ díẹ̀ náà bí kí mo ẹ tó wáyé pé mo sì máa ṣubú ńkọ́ bìkọ́ ìgbàgbọ́ mi ò sọ pé nǹkan kan ní ṣe mí gbà ẹ̀ rízìn tó rúkà yọ ṣe ṣẹ́gun èmi gan mọ̀ ṣùgbọ́n mọ̀ pé ọlọ́run wà tàbá dẹ̀ ń jáde àfi nǹkan kan jáde ju orúkọ ọlọ́run lọ so tó bá dẹ̀ lọ́lọ́run mo bìlíìfù pé gbogbo lónìí àwọn tó ń ṣe oògùn tó gùn jẹ́ fún ìgbàgbọ́ wọn ló débẹ̀ so ẹni tó bá wọn pe ọlọ́run ẹ tọ́lọ́wọ̀ ò bá jẹ́ tó ẹni tó ń ṣoògùn bá pe ológun tó gùn ẹ̀ jẹ́ mélòó mélòó ẹni tó bá ń pọ̀ ọlọ́run gbogbo aṣá làwọn ọ̀pọ̀ ọlọ́run jógun lọ.
2: Ṣé rí ohun tẹ́kàn ránṣọ tẹ̀rín-tẹ̀rín báyìí nígbà náà lọ́hùn ogun ni o.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ la délé èmi ìṣẹ̀lẹ̀ má pò àwọn ti àwọn wà ti máa pò yẹn.
2: Owó tẹ wá pa lọ́jọ́ náà lọ báwo lè ṣe ṣe.
1: Ẹ ṣe rí bóyá torí tábà dibi ọ̀rọ̀ owó yẹn á pẹ́ kí owó bẹ́ẹ̀ yẹn tó lè sọnù torí owó ogun owó ogun wa ni.
2: Torí lójú ogun
1: báyìí. Ṣùgbọ́n bí mo ṣe lè fowó iṣẹ́ mi lẹ́tọ̀ owó tá a pa látàárọ̀ tá a ti kà táàmù iye tó jẹ bí mi ṣe lè filẹ̀ tó mo fi ti màpó yẹn lẹ o kálukú wá pàdé ní ilé wa lọ́dọ̀ grandpa ni wọ́n ti gbé owó wá pàdé bọ́wọ́ tá tiẹ̀ lówó wà nígbà yẹn kálukú gbé owó wá pàdé mi làwọn ọmọ màpó lé wa lérí ẹni tó máa fo fẹ́ǹsì àmọ́ bí kálukú ṣe délé aṣáwà pàdé ara wa ní ilé ń bẹ́ kò jáwọn rírí kéékèèké tó jẹ́ bí bóyá wọ́n bá wa jà lẹ́nu pé èèyàn fẹ́ lọ síwájú lẹ́nu iṣẹ́
2: yìí.
1: Kí Ọlọ́run ràn wá lọ́wọ́. Lára challenges wọn kọ́fíìsì bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kan. Àwọn kan bìlì pé tí ń bá máa ṣe gospel kì í ṣe gospel. Tí ń bá dẹ̀ máa ṣe live band kì í ṣe live band. Lára challenges ta kọ́kọ́ face ni. So there are some churches that won't invite me. Tí wọ́n jẹ́ ni invite me. Torí pé wọ́n mọ̀ pé mo máa ń kọrin láwọn ibì kọ̀ọ̀kan tí ò kì í ṣe ibi ìjọ. Challenges ńlá kan ta kọ́kọ́ face ni. Ṣùgbọ́n last nǹkan tí ojú wa ń pariwo yìí ìgbà látẹ̀mí títí láàrin ìrìn àtọ́ ọlọ́run ló máa padà wá it's personal. So no one can judge anybody. Ẹnìkan lè sọ pé nǹkan báyìí ló yẹ kẹ́ni kò ṣe nǹkan báyìí ló yẹ kẹ́ni kò ṣe. Ṣẹlẹ̀ rí fold ibi táwa ti wá yẹn aṣọ ohun fún yẹn ta ti wá yẹn. Ìwọ́ tó ẹ rí pé mo fi ṣẹ̀sàmpùlù ẹ̀ kan ìwọ́ tó bá jáde ń bẹ̀ tó dẹ̀ tó kọ́kọ́ fi bẹ̀lẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ̀ rí yẹn èyí tó ní background wa pọ̀ nu wọn but they had to leave because wọn fold yẹn wọ encourage àwọn star ti wọn púpọ̀. Bùrọ̀dá nǹkan tí mo ń sọ yẹn yín sẹ́ èmi dẹ̀ rí ẹnu tèmi fẹ̀ bùkátà sí pọ̀ àti wípé ẹ̀gbin ọlọ́run ló fún mi. When we go out we entertain and people are happy and you know àwọn èèyàn ń dùn so tábà dẹ̀ dé church náà. One thing ti máa ṣe ń church mi ò kí motivate pé ṣe rí pé trailer mẹ́wàá pààyàn lánàá. I'm bringing my heart to worship God. If you like join me kọ́lọ́n jọgbọ́ pẹ́ wa tó bá wò pé ta lélẹ̀ àbí tó bá wò pé lè join me omi ò ní mú ẹdẹ ìjọba ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀.
2: Ó kú ẹ̀ ó kọ́ lọ́run ni.
1: So ìwọ nìyẹn wọn lóhùn bóyá kò ṣe ẹ lóore tó.
2: MP3 torí àkókò wa.
1: Yes sir.
2: Ọlọ́run ti gba fun yin lọpọlọpọ lẹnu ise yi. Ogun fọ Ọlọ́run lókè ọrun.
1: Amen. Adupẹ lọdọ Ọlọ́run.
2: Amọ bẹ e tun si n gbọ awọn kan naa waju pe se ni wo
1: dada
2: ma mu o. Be abi bo ni abi
1: dada.
2: Se kan le daruko bi abi meja abi meta.
1: Be ti mo so
2: ta. Te se n bu pe ah. Alaye ma mu o.
1: Se ni live band setting down sorry. A tete serious n pa. Je mi o ta so fun yin lekan. Because God gave us the talent. So in fact tap let you church ah, serious in pala koko. Well ara won to je ki live band
2: kun se yes
1: kun mi se baba mi je ponu lati ri pe mo se ma wo won lori stage
2: ba mi tayo Michael
1: aji ge mo ma wo lori stage orin won ni ma nko nigba ta ke to ma ni wa konrin fun wa orin ni ma nko so leading the stage lati ba wa lori stage ati kekere ni mo tin lo tin gbe mi si center arin ero mo bi awon ti mo se
2: won wa ma
1: wa ma wo gan kan wa ta ba lo competition o le je mi ma fo ni gbe gbogbo choir wole ngba bi mo se ri ran du mi kekere
2: yen ba de ba jo ngba na lo
1: so se mo gbogbo nkan yen ara wa lo wa olodun de ti fun wa ba se ndagba bo na lo ndagba si koda ka la sise ju bayi lo lori e bi akoba tu ju bayi lo e bi ta se de do lo bayi
2: ah
1: ko lo ran wa lo
2: Amen.

0: torí àkókò wa gbajúgbajà olórin eléyìí tán ń bẹ nínú kulu pẹ̀lú mi Adébànjọ MP3 wọ́n ní ká fún ẹ̀yin olólùfẹ́ ìyẹn ní recharge card wọ́n ní ká fẹ́ èyàn márùn-ún ẹjẹ́ kí n gba èyàn márùn-ún àkọ́kọ́ 0916893 1000 0916893 1000 ojú òpó yẹn ti ń rọ gbùgbùgbù ojú òpó kan tí màá lò náà nìyẹn ẹ bá ń gbé pè yẹn engineer Henry àkókò yẹn ti lọ èyàn márùn-ún àkọ́kọ́ hello
1: ẹ kú ètò
0: ọlọ́run ló bá ti orúkọ yín ibi tẹ́sí ń bá sọ̀rọ̀
1: àyànfẹ́ ọlábísí
0: àyànfẹ́ láti mọ́níyà nọ́mbà mẹ́ta tó parí nọ́mbà yín
1: 9 8 29
0: 8 29 mo ti mú
1: mo kí

0: ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Bàmí láì àdìsí orí yín òkúkú ní dàrú. Ẹnjínírì tí ń ju wọlé belebe MP3 ẹ dákun ẹ bá ń dágbére fún àwọn olólùfẹ́ yín pé ọjọ́jọ́ mi ta bá sọ pé ìṣẹ́ jẹwà sá.
1: A máa wá lágbára Ọlọ́run.
0: Ẹ bá ń dágbére fún gbogbo àwọn
1: ìṣẹ́. A kí gbogbo ilé títún ti ń gbọ́ wa látàárọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tẹ fi sílẹ̀. A dẹ̀ kí iléeṣẹ́ alálùbárí ká Wells Radio 89.3 FM. Ẹ kú àlejò wa. Olóòtú náà Radio Evangelist ẹ ṣe o. A dúpẹ́ tẹ pè wá tẹ bá tún pè wá máa wá lágbára lọ.
0: Ẹ ṣeun gan sa. Gbogbo àwọn ikọ̀ tó tẹ̀lé MP3 wa dúpẹ́ gan. Manager.
1: Ẹ ṣe o.
0: Bàbá ìfojú mi hàn máa bò.
1: Ọmọba ni ẹ. Bóyá kí wọn gẹ́gẹ́ bí ọmọba. Ọmọba bóyá ni ẹ.
0: Ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Gbogbo gbàgbà gàgà gàgà rúru gẹ́gẹ́ gẹ́gẹ́ ilé ayé náà ló mọ̀. Bó nírin iwó ilé bó ní mílíọ̀nù ọkọ̀ ó lè mú nǹkankan lọ láíláí. Torí ẹ ni mo ṣe sọ pé ẹgbélé ayé ẹ ṣe rere o. Radio Evangelist mo ń ké tọ́tàn mo ń pariwo. Ọlọ́run gbọ́ òmù kankan lọ sọ́run bẹ́ẹ̀. Gbogbo mọ́tò tó ń kó káàkiri ẹ̀ kí lóde tó fi mi lẹ́yìn kan bẹ́ẹ̀. Mi ò lórí ọ̀fẹ́ àti gba ìpè kankan mọ́. Radio Evangelist mo ní àmàlàyáwó mi ti ń tutù dẹ̀dẹ̀. Mo fẹ́ gbéra ńlẹ̀, mo fẹ́ gbéra sọ, mo fẹ́ lọ rí jẹ́ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, inú ire, ayọ̀, àlàáfíà ni mo fi yín lẹ̀ fún tọ̀sẹ̀ yìí. Mi ò ní báyìí nínú ràbájì gan ìbànújẹ́. Ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀, mo kí yín, mo kì yín, mo lù yín lọ́gọ ẹnu. Mo sọ pé ó dàbọ̀, kẹ́tẹ́tẹ́ mi bá ti dìde, ìyẹn lórí àpèrè, iṣẹ́ ọwọ́ ló máa gbìnà ya, iṣẹ́ ọwọ́ ló máa gbìnà ya. Àyẹ́ máa yí kúrò mbẹ́ o, ẹ filẹ̀ síbẹ̀, ẹjẹ́ wà bẹ́ẹ̀, ẹlẹ̀kùn ẹ̀ síbẹ̀, ó dàá.

Radio 89.3 FM. Magic.

0: Iba feni to nise to ran ni nise. Iba fun akoda aye. Iba fun aseda orun. Iba feni to je pe kin fi igba kokon sun be si ni kin fi igba ogbon re. To fi n sise owo re ta wa wa fi n je ise owo re. Loruko re na ni mo n kin pe eku ileyi. Eku ona o ni bi gbogbo bi te gbe wa. Boy, you know, any monkey, but when you only show what she had to want,
1: baby.
0: Lock on AJG. Eto, you know, Lila, yo. Eto, bogbo, I want your fair.
1: Hey, Rami.
0: Eto, I want to kiss your leg. I want to own the beer, Leloma. Loruko Ọlọrun ọba òun náà ni mò ń kí yín. Loruko àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa Evangelist Mrs. Lillian Bademosi. Ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Loruko olóòtú ètò yìí Stephen Ige.
1: Ẹ má máa jẹ́ aṣojú kòkòrò ọmọ lápéjì.
0: Loruko ọlọ́wọ́ bọ́tìnì mi tún jẹ́ ẹnjiníà mi ní ti ọ̀sán yìí Sir Harry. Àti àwọn olùsọ̀gbì tán jẹ́ kẹ máa wo bójúwò mi lábala kojú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ̀. Ibrahim wà ń bí. Ẹnjiníà Olamide òun náà wà ń bí. Jàǹtí pupa náà gbogbo yín náà lákì o. Orúkọ mi ò yé padà. Sunday Afọlábí yín náà rí. Ní tẹ́ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Èmi Táyọ̀ Adéwùmí òun náà kalẹ̀. Ó kalẹ̀ lọ́sàn-án yìí. Tí ń wò ó pé bóyá Flatire náà ni ó tún jẹ́ léni. Ìfáàrà yẹn ó tún ti dì í wá. A tún jọjọ gbádùn ara wa, a tún jọjọ kọ́gbọ́n, a tún jọjọ kán ìmọ̀, a tún jọjọ bomi òye mọ. Lórí ètò ìṣe ọwọ́ gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ ìjẹ́ ẹ ti pe ara yín wípé ètò wa yẹn ó tún ti ṣe kíni òun tún ti gbìnà yá. Hey, iṣẹ́ tún ti wà ń bẹ̀ ẹ́ ti mọ̀ wípé lábala lábala lè tò iṣẹ́ ọwọ́ abala àkọ́kọ́ òun náà ni abala ìdán. Òun náà ni abala àkọ́kọ́ ìdán náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ìkànnì tá a wà yìí ìkànnì tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye ni. Hey, mo ń gbọ́ kìí ṣe ti ìbàjẹ́, mo ń gbọ́ ètò lẹ́nu èèyàn kan lọ́jọ́ kan mo wá ní irú eléyìí ò lè ṣe kí ni kò lè ṣẹlẹ̀ ní ìkànnì West Radio nítorí pé èyí kò kún tó gẹ́gẹ́ bí ọgbọ́n. Ṣùgbọ́n ní ìkànnì yìí ẹ ti mọ̀ pé omi ọgbọ́n òun náà là ń bò fún yín. Báwo ló ṣe jẹ́ ìdán òun náà ẹ tún gbọ́ nítorí pé abala ìdán ohun tí Táyé bá ṣe ó yàtọ̀ sí ti Kẹ́hìndé, ohun tí Kẹ́hìndé bá ṣe ó yàtọ̀ sí ti Ìdòwú. Òun náà ni a ṣe pè ní abala ìdán. A dẹ̀ tún fún yín ní abala àṣírí ìdán. Abala àṣírí ìdán òun náà ni abala kejì lórí ètò iṣẹ́ ọwọ́. Abala méjèèjì ló papọ̀ sórí ètò iṣẹ́ ọwọ́. Déédé aago méjì sí aago mẹ́ta gbogbo ọjọ́bọ̀ bí eléyìí òun náà lẹ̀ ń gbádùn lẹ̀ dẹ̀ ń mọ́gbọ́n mú. Ẹ̀yin ẹ ṣe kíni ẹ gbọ́ ran ara yín. Ẹ lè ṣí ẹ ẹ láìkí ẹ ní gbogbo ibi tẹ ẹ wà. Gẹ́gẹ́ bí àǹfààní tẹ máa ń jẹ ẹ kọjá lọ sójú òpó yẹn at West Radio 893 FM Vampage at West Radio 893 FM Vampage. Òun náà lẹ lè fi gbójú wò wá ní agbọ́ni kọjú sí mi kí n bọ́ ọ̀dọ́ rẹ̀ èyí tá a mọ̀ sí agbọ́ni Facebook ti wa. Ẹ ṣe kí ni ẹ jẹ àǹfààní yẹn. Iṣẹ́ tẹ̀ ń ṣe, iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe, ẹ fi síbẹ̀ ẹ wá tàn kálé ẹtàn kakò kó jàǹfààní fún yín káfi tiwa káfi gbé tìyín náà lárugẹ. Ẹ tẹ ẹyin náà tún yẹ pé ẹ fẹ polówó ọjà yín ẹ kàn sí ìkànnì wa West Radio èyí tó kalẹ̀ sí pópónà aláàfin Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Òun náà ni ẹ ti ṣe kíni, òun náà ni ẹ ti kàn sí wa, ẹ kàn sí ẹka ìpolówó ọjà wa. Àbí kẹ́pẹ̀ mi lẹ́yìn ètò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ò yí padà 08038072357 08038072357. Ẹ pè mí lẹ́yìn ètò náà ni WhatsApp number mi. Ní gbogbo rẹ̀ ló bá kún mòún bí ìdodo ẹ̀fọn. Ẹ ti mọ ohun tá a fi ń ṣìde ètò òun náà ni ìfáàrà òun náà la fi ń ṣìde rò de ètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Tèmítayọ̀ Adéwùmí ti wà ń bí láti tún yín fún yín ní ọ̀tàn gẹ́gẹ́ bí ìfáàrà. Kẹ́dì mú sọ́wọ́ àlàáfíà yín kẹ má bàa fi jẹun. Ó yá ẹ ti ká tètè pinà yá.
2: To mo kí gbogbo wa nílé o, mo sì kí gbogbo àwa oníṣẹ́ ọwọ́ pátápátá lórí ètò iṣẹ́ ọwọ́ ti èní yìí. Ohun tí mo ní fún wa ni mo pè ní àsìkò. Àsìkò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní àsìkò láyé nítòótọ́. Bẹ́ẹ̀ àsìkò ti táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. bíbélì gan ti sọrọ o ni pe ohun gbogbo ni igba ti akoko wa fun iwo to jo ni ise owo to ni wipe ah wipe eni ta jo bere ise tabi eni to bere ise leyin mi o ti ri se ju mi lo mo fe ko ran ti wipe asiko ti e lo to basiko ti e ba bi asiko ti e ba to leni yi to kole alaruru to fi ka sese re nigba ta asiko ti e na ba to mo fe ko ran ti wipe ohun gbogbo to hun gbe se leni o to to gbe gbogbo to se to gbe se leni nigba ti ti e ba ma de ti ti e yo je otun ti ti e yo ti di osku lagbeja ri se ju mi lo ko ni pe ko so ri ye ju mi lo mo fe ka ran ti o wi pe asiko to ni kaluku ototo ni asiko re o ba duro de asiko ti e ko le ba san to ko ni ju bayi lo lori eto ise owo ti ni yi gbogbo eyin olugbo mi nile mo ki wa pe titi jo mejo e je ka duro de asiko wa

0: ọ̀nà lẹ́ti gbọ́. Láti ẹnu tèmi tayọ̀ Adéwùmí.
1: Ọ̀gá kó.
0: Bó ṣe ń wá ń bẹ́lẹ́ ń já nítorí pé ìfáàrà la pè é.
1: Àkóyọ̀
0: yọ. Kò fún ara. Abala ní ìkànnì tá a wà ní orí ètò tá a wà yìí. Ìfáàrà ni fẹ́rẹ́ ń jógí bẹ́ẹ̀ náà ni. La máa ń jàǹfààní rẹ̀.
2: Àwọn tíṣà kíkọ́ ni ní ìwé.
0: Nítorí ìjọba àkókò ẹ̀járí kọjá lọ sí abala àkọ́kọ́. Gẹ́gẹ́ bí Tèmítayọ̀ ṣe mo wá fún wa wípé àkókò.
1: Bẹ́yàn ṣe barista lọ́yà
0: dé. Ẹlòmíràn yóò dẹ̀ sáré eléré.
1: Lẹ́jọ́ ẹlẹ́jọ́ rò.
0: Títí yóò dúró di àkókò tirẹ̀. Títí tí ó fi sáré fi àkókò tirẹ̀ sílẹ̀. Òun náà lẹ́lòmíràn ṣe lọ́wọ́ rẹ̀. Òun náà lẹ́lòmíràn fi lọ́wọ́ náà. Ọ̀nà tí ò yẹ kó wá. Òun náà lẹ́lòmíràn fi lọ́wọ́ ọ̀nà náà. Ẹ wò ó. Àbọ̀rọ̀ la ń sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ yóò dódidi. Abala idán náà láwà yìí ló ètò iṣẹ́ ọwọ́. Ó pẹ̀ yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ kọjá lọ. Sójú òpó yẹn náà ẹ lọ gbójú wò wá. Àǹfààní tí mo ní wà ń bẹ̀ fún yín òun náà ni wípé. Iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe. Ẹ fi síbẹ̀.
1: Wọ́n yẹjú lé mọ bí ohun gbígbé ìṣẹ̀lẹ̀.
0: Ẹ wá pin káàkiri. Mo sọ́lẹ̀ kan pé kí là ń pè ní idán. Ọ̀pọ̀lọpọ̀ mo rántí ìgbà tí a fẹ́ gba àlejò
1: náà tá a ń kọrin.
0: Mo kàn sí.
1: Ta fi ń jẹun. Iṣẹ́ ni iṣẹ́ jẹ.
0: Alága káàfàtà gbogbo ẹgbẹ́ NATA Lọ́yọ̀ State kó tó di pé wọ́n wá sórí ètò yìí. Ìgbà tí mo kàn sí bàbá, wọ́n ní abala kan wà tí ń já abala idán. Wọ́n ní àwọn ọmọ bá ṣe ń padán o.
1: Mọ̀mọ́ onídùn.
0: Mo ní idán lẹ̀ ń pa.
1: Kò tí ń bẹ̀lẹ̀.
0: Àwọn ọmọ bá ṣe ń padán.
1: Ilé wa.
0: Mo ní ó da.
1: Iṣẹ́
0: ni iṣẹ́ jẹ. Iṣẹ́ yín yẹn. Ǹjẹ́ télọ̀ kan ó lè wá kó sọ pé òun fẹ́ máa tú bóòtù kan sí ìkejì, òun fẹ́ máa tú ẹ́ńjìn. Òun ni kò ṣeé ṣe. Mo ní idán ni. Ó lẹ́ni tó jẹ́ wípé bí rédíò ní kì í ṣe ń tú ẹ́ńjìn tó. Bí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín, wọn lè mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tú.
2: Mẹ̀lẹ́ta
0: ni bẹ́ẹ̀ ni.
2: Mọ̀mọ́ àlámọ̀.
1: Mọ̀mọ́ aládàlú ẹ̀
0: wá. Idán abala idán kí ló ń ta fẹ́ mú wá ní ti ti ọ̀sán yìí. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wà níta níbi tẹ́ wà ní, wọ́n wò wípé ọ̀nà wo la lè tọ̀. Kò sí iṣẹ́ ọwọ́ mọ́, iṣẹ́ ọwọ́ ti pọ̀.
2: Wọ́n rè é ṣègbó.
0: Ẹ wò ó kò tí ẹ mi ò mọ iṣẹ́ ọwọ́ tí mo lè yà sí.
2: Owó ni.
0: Ẹ dẹ̀ ti mọ̀ wípé ìkànnì tá a wà yóò náà ní ìkànnì ìdílé. Ìkànnì ìdílé àkọ́kọ́. Iṣẹ́ kan wà tó jẹ́ wípé láàrin ọ̀sẹ̀ yìí àwọn náà wọ́n bá mi ṣiṣẹ́.
1: Ó
0: wá lù wọ́n lọ́gọ ẹnu díẹ̀.
1: Kí tọwọ́ bọ̀ kò díjalè. Àwọn ló bọ̀.
0: Wọ́n rí wípé iṣẹ́ yìí ò wọ́pọ̀. Àwọn tó ń ṣe ò wọ́pọ̀. Tá a bá dẹ̀ wo iṣẹ́ yìí dáadáa, ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé kò ṣe bẹ́ẹ̀ kan jẹ́ iṣẹ́ ìdọ̀tí.
1: Àwọn ló bọ̀ máa jẹ.
2: Àwọn tó ń sọmọ lọ́mọdé wúrẹ́.
0: Lẹ́yìn tí mo wò wípé iṣẹ́ yìí ò jẹ́ iṣẹ́ tó wọ́pọ̀, ẹni tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ yìí, òun fúnra rẹ̀ gan sọ wípé iṣẹ́ yìí àwọn pọ̀ pé òun wà ní jẹ́ kí n sọ wípé bí ring road lòún wà. Agbègbè ring road lòún wà. Ó ní kádẹ̀ tó lè rí mìíràn, ó ní ó tún da. Ǹjẹ́ kò sọ ẹ̀ sọ pé àpáta. Wọ́n ní pẹ̀lú bí oníṣẹ́ ọwọ́ ti pọ̀. Tá a bá wo inú kọ́ḿplẹ̀ẹ̀sì kan, a lè ka tílọ̀ márùn-ún.
1: Fọmọ ọlọ́mọ ṣo. Àwọn ló bọmọ jẹ.
0: Ní òpó méjì, a lè ka hairdresser mẹ́ta. Àwọn bábà tiẹ̀ wọ́pọ̀, àwátá jókùnrin. Láàrin kọ́ḿplẹ̀ẹ̀sì, a lè gba àwọn olóyè. Àwọn tó ṣe barbing salon náà ti gbà wọ́n lálejò.
1: Ó
0: lè jẹ́ pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ ka òpó méjì sí mẹ́ta. Wọ́n tó lè ṣí ṣọ́ọ̀bù. Ṣùgbọ́n iṣẹ́ yìí kan wà ní ring road. Ó ní kádẹ̀ tó lè rí òmíràn, ó tún da àpáta àbí bẹ̀rẹ̀.
1: Iṣẹ́ oríra mi.
0: Wọ́n ní ṣe iṣẹ́ yìí náà ṣó tó dúró tì. Ó ní iṣẹ́ tó tó yan gan ni. Níbi tí mo dúró sí. lenu aipe bi wakati ko fe ko pe wakati ke ise to ba mi se o gba bi egberun marun
3: ise orira mi ni mo
0: pe mi o ni daruko re ma awon ise tan ko wa to je pe laarin bi wakati meji yo se o to ise bi egberun marun marun bi meta o tumo si pe ti o fi lo le yo ma mu bi ogbon egberun egberun lona ogbon lo le lojumo kan nigba to je pe seni to nsi ni gbogbo agbegbe yen eni ti mo de nso yi odo ni se wa gba pe kin sise awon arugbo
3: ani
0: kini se ohun na awon tange gu won pe ni awon tange gushi awon ton ma nge gushi e gushi e gushi na ni
3: ma weju wese mi ma yara ma gba bi se emi lo
0: bi ese moto ba se kini bo ba mi jege jege boya gushi bushi bushi abi
3: itori owuro
0: ki sise mi awon ni o ge omiran si won ge bi tire bayi ni won ge si ese ti ese o fi duro pada
3: eniyan bi iya o ti ta lojo fomo olomo leko
0: mo ja ri pe eni en sa pon awon pada bi eni to je yi pe awon eleran ba won eleran si nko eran lo si nkun
3: pe yan ba da keta re
0: a to boju wo ka to boju ri
3: suboju kokoro ni
0: papa o ti ge meji papa pa
3: e ba si elebra owo lowo nje
0: gẹgẹ bi ohun ti baba e se so tan owo lowo nje
3: ba kan yato si kan
0: gbogbo bi to duro si to gba tin sise yi opolopo yo wa wo yi pe ati nba ti eko se gantan mo gbudo lo gba shop bi 600,000 mo mo wa wo bi ti arakunrin duro si
3: bawo sale oro wo o legbe
0: koda o fe le ma sanwo ibi to wa
3: oni ti ba ti je
0: to ti npa egbelegbe
3: ro ma kunle ma ya gbadura
0: gbogbo awon irinse to ko kale to fi nge yi ko ada to je pe ada lahamu
3: mama akorin sedu mare wi
0: pe yan le lo lodun mewa
3: odu
0: be na lo be
3: wa mi
0: ama
3: mo jade lo
0: mo wa bi le ri pe se ise idaduro ni abi o papo ma awon mechanic o ni rara o awon daduro ni o ni sugbon ogba awon mechanic na ti ma nse kini na ti ma na ma nduro si nitori pe ise won papo
3: se ojo mi
0: oni ise won daduro mo ni se won ko ise yi na oni won ko

0: ṣe ọwọ́ kan ni.
1: Ara mi
0: jẹ́ kó dá dúró.
1: Ìrọ̀ mi ni gbọ́gẹ́.
0: Ó ṣiṣẹ́ tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ wàhálà rárá. Bẹ́ẹ̀ mi ṣe rí o. Jẹ́ ò pé kíkọ ni mímọ̀.
1: Ìjẹ́ ìrọ̀ mi ni mò ń jẹ́ o.
0: Ìdẹ̀ ń ṣe iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ti wọ́pọ̀ ń bẹ́.
1: Ẹni bá jáde ló bọ́mọ jẹ́.
0: Ẹ tẹ̀rí mọ̀ yìí pé lójoojúmọ́. Ní àwọn ohun ìrìnsẹ̀ ń pọ̀ sí. Kò dẹ̀ sí bá a ṣe lè ṣe ẹ̀dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà wa ṣe rí ní ilẹ̀ tá a wà yìí ọ̀nà wa dára. Gbogbo ọ̀nà. Wọ́ gbogbo àwọn agbègbè kọ̀rọ̀kan dún ní gbogbo rẹ̀ ń dán yọ̀yọ̀yọ̀. Mọ́ ọ̀nà tó bá kù díẹ̀ káàtó wọn lè ṣaláìsọ pé wọn nílò àwọn nǹkan wọ̀nyí. Ìbá jẹ́ mọ́tọ̀, ìbá jẹ́ kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta, ìbá jọ́ kadà. Gbogbo wọn náà ni wọ́n ń dé ìsọ̀ àwọn wọ̀nyí. Iṣẹ́ ọwọ́ kan ni tó yẹ kó dá dúró. Iṣẹ́ ọwọ́ tó tó sinmi lé.
2: Ìbí táwọn mini bus tó dúró.
0: Òun náà ni iṣẹ́ ọwọ́ gúúsì.

0: iṣẹ́ tó jẹ́ pé wọn ò lè sọ wípé ó kòbí tí wọn ó gbà.
1: Àpápá ajé.
0: Òun náà níṣẹ́ yìí.
2: Bóyá.
0: Kí ló wá dé? Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ẹ̀yin ò rí kan ṣe. Kí ló dé? Bẹ́ẹ̀ ń sọ wípé ẹ̀mí lè tẹ́ ẹ fẹ́ ṣe. Iṣẹ́ ọwọ́ kan tún rèé o. Àwọn tán ń gé gúṣì. Wọ́n dá dúró. Lábala àṣírí dán, ó ṣe é ṣe bí àkókò bá wà bí n bá padà kàn sí arákùnrin yìí.
1: Pápá ajé.
0: Lábala àṣírí dán, ó ṣe é ṣe káwọn náà fara wọn lórí ètò yìí.
2: Inú dáńfó.
0: Wọ́n lè sọ kùnkùn dun àwọn àṣírí tó yẹ ká mọ̀ nípasẹ̀. Nípasẹ̀ iṣẹ́ yìí. Àṣírí táwọn èèyàn ó dì mú táwọn náà yóò fi ṣe kíni tí wọ́n fi lè mọ iṣẹ́ yìí tí wọ́n fi lè fi yan kan. Àwọn iṣẹ́ kan ṣì wà. Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn pọ̀.
2: Bóyá.
0: Wípé tí wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ kọ́ṣẹ́ lé ní a ní gbogbo iṣẹ́ làwọn èèyàn ti pọ̀. Iṣẹ́ kan náà tún nìyẹn.
2: Ẹ̀yin
0: ṣiṣẹ́ téèyàn lọ téèyàn mówó wálé.
1: Fún
0: ìdí èyí.
2: Bóyá.
0: Mo kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ẹ ṣe gan-an o. Mo kí ìkànnì wa.
2: Inú dáńfó.
0: Ìkànnì West Radio.
3: Ẹyà ìsọfún ní mọ́tò kó mú.
0: 89.3 FM.
3: Agome.
0: Ẹ ṣe gan-an o.
3: Jọlá máa wọṣẹ́.
0: Ní ẹ kí lóyìn ìdí tí mo fi ń dúpẹ́.

0: wọ̀nà ẹlẹ́bù wọ́n pariwo rẹ̀ tán.
1: Èmi ò lè jáde.
0: Pàtàkì ètò tí ọ̀gá wa tó jẹ́ GM ìkànnì tí wọ́n ń ṣe inside Ọ̀yọ́. Wọ́n pariwo ọ̀nà yìí. Ọlọ́run ti ṣe o. Wọ́n ti dá wọlé.
2: Ẹni ẹ tètè wọlé.
0: Wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀nà ẹlẹ́bù.
2: Ọlọ́yà ká máa.
0: Dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹjìn ni Àṣeyí Mákindé. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ ìkànnì Voice Radio.
2: Ẹ wọlé.
0: Nítorí pé wọ́n sinmi lórí ọ̀nà yẹn láti máa pariwo rẹ̀.
2: Ó yá ká máa lọ. Ẹ wọlé o.
0: Sẹ́yìn náà mọ̀ yí pé ìkànnì kì í ṣe ìkànnì abẹ́lé.
2: Ó tẹ pápá jẹun.
0: Ìkànnì táwọn ìjọba ń gbọ́ ní gbogbo ìgbà ni.
2: Ẹ mọ wí hàn. Ó yá ká máa lọ. Ẹ tètè yára.
0: Ajá dànù dúró lábala ìdán ó ta àmúwá náà léni òun náà ní iṣẹ́ ọwọ́ àwọn gúúsì iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé àwọn èèyàn ò pọ̀ ńbẹ̀ rárá.
2: Èmi ò lè sókun ìgbẹ́gbọ́.
0: Ta bá láǹfààní láti ṣe kíni láti gbé arákùnrin wá sórí ètò ní abala àṣírí ìdán. Àwọn ń lè láǹfààní láti lè ṣe kíni láti lè fẹnu ba àwọn àṣírí tó yẹ ká mọ̀. Àkókò téèyàn lè fi kọ́ iṣẹ́ yìí gan gẹ́gẹ́ bí mi ṣe ń wòwó yóò fẹ́ jẹ́ àkókò tó jẹ́ pé kò lè pọ̀ rárá.
2: Ọlẹ́
1: ọyọ́ ká máa lọ.
2: Wọ́n mo ní dábò bá máa wí.
0: Ilẹ̀ ń ṣe iṣẹ́ ìdọ̀tí.
2: Jáde.
0: Ó dá nítorí ìjọba àkókò ẹ̀yin náà fẹ́ polówó ọjà bí ẹ̀yin náà ẹ ṣe kíni ẹ sáré wá sí ìkànnì wa ìkànnì Voice Radio 89.3 FM. Ẹ ṣàsọ yí pé orí ètò iṣẹ́ ọwọ́ lẹ ti fẹ́ ṣe kíni lẹ fẹ́ ti polówó ọjà yín àbí lẹ ti fẹ́ polówó ilé iṣẹ́ yín wọ́n tọ́ yín sí ọ̀nà tó yẹ kẹ́tọ̀ àbí ẹ fẹ́ pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ ṣe kíni ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08038072357 òun náà lẹ́lẹ̀ fi pè mí lẹ́yìn ètò. Dandan ni ẹ ṣe kíni ẹ pè sí ẹ pè mí kájọ tiwa káfi gbé tiyín lárugẹ ó dà ẹ ti mọ̀ bá ṣe ń ṣe ojú ọjọ́ yẹn ti ń lọ àrọ́jọ́ mùsùlókùn ẹ járe kọjá lọ sí abala ìkejì lórí ètò iṣẹ́ ọwọ́ mọ̀ bọ̀

0: tẹ bá ti ń gbọ bí eléyìí ẹ ti mọ wípé a ti kán lo abala kejì lórí ètò iṣẹ ọwọ. Kí ló ń tó jẹ́ pé afẹ́fẹ́ kẹ́ ló lé abala àṣírí dán létí ọ̀sán yìí. Ẹ má bínú, mo ní a bẹ̀rẹ̀ mo bóyá bí ìdánilẹ́kọ̀ọ́ ni gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan, iṣẹ́ àwọn ọwọ́ kéékèèké kan tá a fẹnubà. Ẹ wò bóyá lágbára Ọlọ́run tá a bá ti gbàlejò lọ́jọ́ mẹ́jọ ìní. Wọ́n rántí a bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ ó fi máa jàǹfààní lórí ètò yìí. Ó dáa kí lóhun tá a fẹ́ mú ọ nítorí ìjọba àkókò ní àṣírí nítọ́jú ìní. Ó náà ní gbogbo àwa oníṣẹ́ ọwọ́ òun tọ́ ló dára wípé kéèyàn fún ọmọlẹ́kọ̀ọ́. Àwa ò kà á fẹ́ kí ọmọ wa kó kà ohun tó dára tó kò sí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ la máa sọ wípé mi ò lè máa singbà kọ́mọ mi tún máa singbà. Ṣọ̀rọ̀ yẹn yẹ̀yìn àgbà. Ẹ mò ń sá sábẹ́ ọkọ̀. Kọ́mọ mi náà kó tún bọ́ sábẹ́ ọkọ̀. Mo ń kanlẹ̀kùn kọ́mọ mi náà kó tún máa kan tébù. Àkò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ mò ń pọ́ táyà kọ́mọ mi náà tún máa pọ́ táyà. Ẹ má gbàgbé abala tá a wà yìí o, abala àṣírí dán lórí ètò iṣẹ́ ọwọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú olólùfẹ́ yín Sunday Afọlábí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Kẹ́mi máa gẹrí kọ́mọ mi náà tún máa gẹrí. Àwọn onígbàjámọ̀ nìyẹn. Àmọ̀ sí bábà. Kí máa rágbádá kọ́mọ mi náà tún máa rán kóòtù kò yẹ kó rí bẹ́ẹ̀. Dandan ni. Ó ní láti lọ ilé-ìwé ni. Bọ́mọ gan bá tún súnmọ́ ìdí iṣẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ yóò tún máa ṣe kinní. Wọ́n tún máa lé àwọn ọmọ wọ̀nyí sẹ́yìn. Àṣírí kí la fẹ́ mọ jáde ń bí.
1: Ẹni ṣẹlẹ̀ kó múra sílẹ̀.
0: Àṣírí dán la pé abala tá a wà yìí o.
1: Ẹni ṣẹ̀ka kó múra síta, àtọ̀rẹ́ àti ìka ìka
0: ò
1: níbẹ̀.
0: Ó wá jẹ́ ọmọ mi ò lè máa singbà kọ́mọ mi tún máa singbà. Ní àṣírí wo ló wà ń bẹ́?
1: Ìfọ̀rọ̀ bí òṣò orí ẹni.
0: Ó náà ni wípé bí ọ̀pọ̀lọpọ̀ bọ́ ọmọ bó bá ń súnmọ́ ìdí iṣẹ́ ọwọ́ àwọn ó ṣe kíni kí àì má dúró ń bẹ̀. Mi ò lè máa singbà kí ìwọ náà tún máa singbà. Dandan rí mọ̀ ipò o fẹ́ kàwé. Màá sa ipá màá gbìyànjú mi gbogbo rẹ̀ kó o fi kàwé. Ọmọ mìíràn kan tún lè sọ pé òun lọ lè wé mọ́ òun fẹ́ kọ́ iṣẹ́. Iṣẹ́ tẹ̀ ń ṣe òun fẹ́ kọ́. Púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àní rárá. Ànísẹ̀ ohun àkọ́kọ́ tí mo sọ yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò dúró lé lórí wípé mi ò lè máa singbà kọ́mọ mi náà tún máa singbà.
1: Ẹ̀dá tó rọ fọ ìga.
0: Ṣùgbọ́n
1: ó pẹ́ títí ọmọ rẹ̀ á.
0: Kò sẹ́ni tó lè ní èrò búburú kan sí ara rẹ̀. Ṣùgbọ́n a ní bá a bá ṣe ń ro ire bẹ́ẹ̀ náà la ó ṣe máa ro ìdàkejì.
1: Ẹ má mà ṣe o, ìka ò dá.
0: Àṣírí dán rèé o. Mi ò sọ ìtàn nítorí pé ohun tó bá jọun òun náà la fi ń wé nǹkan. Ohun tó bá jọun náà la fi ń wéra wọn. Bàbá yìí ni ẹni tí mo mọ̀ dáradára ni. Ó tọ́ ọmọ ìkéré. ọmọ rẹ̀ ń kéré ọmọ yóò sì lè ju bí ọmọ ọdún mẹ́jọ. Iṣẹ́ fọganáísà ó náà ni bàbá yìí ń ṣe. Àṣírí tó wà ń pé mi ò lè máa sìngbà kọ́mọ̀ mi náà tó máa sìngbà òun náà léléyìí o. Bí ọmọ bàbá yìí bá ti lọ léèwé, ọmọ yóò darí sọ́dọ̀ bàbá rẹ̀. Yóò máa fojú sí bọ́ ṣe ń ṣe kéde bọ́ ṣe ń pọ́ táyà yìí tá a mọ̀ sí fọganáísà. Díẹ̀ díẹ̀ bàbá yìí mo ti sọ́lẹ̀ kan pé láburò ní ṣẹlẹ̀ sí wa. Ó kàn dé ìkòríta kan. Bàbá yìí ò wá ṣe kíni bí eré bí àwàdà. Àrùn ojú ìwádé. Bàbá yìí gbìyànjú ibi tí ipá àti agbára rẹ̀ mọ wọ́n ṣe kíni ó ń tọ́jú ojú yìí. Ṣùgbọ́n bàbá yìí dẹ̀ láwọn kọ́sítọ́mà dáradára. Bí tọ́ bá ti wá gbé iṣẹ́ wá, bàbá ò lágbára láti lè ṣe mọ́. Ọmọ yìí ti wá ọmọ yìí gbogbo nǹkan tó yìí fi dàgbà kò tí ì ju bí ọmọ ọdún méjìlá. Ṣùgbọ́n ó jẹ́ ọmọ tó jẹ́ pé ó jẹ́ alákìkanjú ọmọ. Bàbá yóò wá sí ṣọ́ọ̀bù tọmọ yìí bá ti wá ti iléèwé dé.
2: Wọ́n wá wọ́n rí.
0: Yóò wá jókòó.
1: Wọ́n lé lélé wọn bá.
0: Yóò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí yóò bẹ̀rẹ̀ sí fi ń tọ́jú bàbá rẹ̀. Tó bá ti níṣẹ́ tán gbé wá, tó bá nílé tó lè fọwọ́ bàbá yẹn sí tí bàbá yẹn yóò bá fọwọ́ kún. Yóò mọ̀ pé ojú ni.
2: Wọ́n lé lélé.
0: Ṣé wọ́n tó sọ pé ojú ni ìmọ́lẹ̀ ara? Ṣùgbọ́n bàbá yìí ọwọ́ rẹ̀ méjèèjì pé ó yà ọmọ gbé wá. Ọmọ yìí wá ń kún bàbá lọ́wọ́. Ipa ọmọ yìí gan tún ju ti bàbá lọ. Kò wá jẹ́ kí iṣẹ́ bàbá yìí ó parun. Iṣẹ́ tiwa máa ṣe rí. Àṣírí idán rèé o. Mi ò lè máa sìngbà kọ́mọ mi náà tún máa sìngbà. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́. Ṣé kì í ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn náà lẹ̀ ń sọ? Ṣùgbọ́n ṣe máa ṣí rí. Tó wà ń bẹ́ẹ̀. Tí bàbá kan ni mo lè mi sọ yìí. Ẹ jẹ́ kí n sọ bàbá kejì. Ọlọ́run gbọ́ mi ò sọ ìtàn. Ohun tójú mi rí òun náà mo ń sọ fún yín yìí. Mi ò dẹ̀ sọ ìrírí ayé. Àṣírí idán òun mo ń sọ fún yín gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà wà ń bẹ̀ tẹ́ ń sọ pé mi ò lè máa sìngbà kọ́mọ mi tó máa sìngbà. Tábà wò ń gbà mí a máa wòye pé tòótọ́ kò dára.
1: Ẹ̀yin abanijẹ́.
0: Bàbá kejì òun náà ń ṣiṣẹ́. Ṣùgbọ́n lọ́sàn kan òru kan náà wàhálà ẹsẹ̀ ló dé. Iṣẹ́ ẹdẹ jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó nílò ẹsẹ̀. Bẹ̀tí wàhálà ẹsẹ̀ yìí náà dé bàbá bẹ̀rẹ̀ sí kó igi méjì sí apá. Bàbá ò wá fi àṣírí iṣẹ́ rẹ̀ kò fi mọ ọmọ rẹ̀ kankan.
1: Bẹ́ẹ̀ o fẹ́ ẹ̀yin abanijẹ́.
0: Iṣẹ́ panibítà kì í sọ́kò yẹ̀yìn. Ẹ lè mọ̀ wípé ohun tó dájú ni mò ń sọ kì í ṣe àrórísọ. Ó ní bàbá yìí ń ṣe. Ẹ lè mọ̀ wípé ẹni tí ó bá ṣe panibítà tí ó nàró tí ó gé páànù kó tó jó mọ́ ó bẹ̀rẹ̀ yóò dìde yóò sùn sábẹ́ ọkọ̀ yóò ṣe gbogbo rẹ̀. Ẹ mọ̀ pé ẹni tó ní ìjàmbá ọkọ̀.
1: Ẹni
0: tó ní ìjàmbá ẹsẹ̀. Kò lè ṣe nǹkan wọ̀nyí. Àwọn ọmọ dẹ̀ ti dàgbà díẹ̀. Ṣùgbọ́n kò fojú wọn mọ̀.
1: Olúwa ni ó ṣe. Ẹ̀yin abanijẹ́. Olúwa ni ó ṣe.
0: Bàbá ìwà wọ̀ wípé kí lèmi lè ṣe.
1: Ẹ̀yin ọ̀dàlẹ̀.
0: Iṣẹ́ ò dẹ̀ gbúdọ̀ parun.
1: Olúwa ni ó ṣe.
0: Ìgbà tí ò dẹ̀ ti fà ṣíìrì wọn àwọn ọmọ rẹ̀.
1: Ẹ̀yà balẹ̀ jẹ́.
0: Ó wá gbà yàn síbẹ̀. Ká mọ̀ wípé ojú kò lè jojú ara ẹni. Ẹni tí bàbá ẹ wá gbà síbẹ̀, bó ṣe wù ú ló ṣe ń ṣe é. Ó ṣoṣù àbí ọ̀sọ̀ọ̀sẹ̀, ohun tó bá rí, ohun tó bá wù ú òun náà ní mú wá. Òun náà ní mú wá. Ẹ gbọ́. Báwo náà lẹ̀yìn náà ṣe rí sí? Kí n sì gbà kọ́mọ̀ mi ó tún sì gbà. Àṣírí lẹ́wọ́ lẹ́mọ̀ ìpó wà nù rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ jẹ́ kí n mú ìkẹta sí. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń gbọ́ mi lágbègbè ẹlẹ́bú. Mọ̀ pé n ó sọ, n ó tún yan. Mi ò fẹ́yìn ò sọ ìbàjẹ́. Bàbá kan wà ń bẹ́ẹ̀. Ǹjẹ́ mọ̀ yìí pé àwọn ọmọ rẹ̀ obìnrin tún ni wọ́n. Iṣẹ́ tí bàbá yìí ń ṣe, àwọn ọmọ tí mo tún sọ yìí, àwọn ọmọ obìnrin ni wọ́n, wọn tún ìkan wà tó jẹ́ pé kò tíì fẹ́ ju bí ọdún méjìlá sọ́dún mẹ́wàá. Ó ti mọ̀ bí wọ́n ṣe ń géèjì táyà. Ìkan ti wà ńbẹ̀ ó ti lè yọ táyà ọ̀kadà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní fi àṣírí wọn àwọn ọmọ. Àṣírí dá yìí wọn ní fi wọn àwọn ọmọ wọn. Wọ́n á ṣàní ẹ̀kọ́ ni. Ẹ̀kọ́ dára nítòótọ́. Ẹ gbọ́. Ó dà, ẹ jẹ́ kí n bì tèmi Táyọ̀ Adéwùmí bí òun náà lóhùn kankan sọ nípa àṣírí yìí. Báwo náà ni báwo ló ṣe rí sí.
3: Ẹ ṣe àtọ́kùn. Ṣé ẹ rí i pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọmọ mi ò lè síngbà.
0: Mi
3: ò lè síngbà. Kọ́mọ mi tún máa síngbà. Mi ì lè sọ wípé Yorùbá pé wọ́n ṣe òwe pa. Ṣùgbọ́n èmi wò pé àṣìṣe ni fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ń ṣe bírú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wípé a mi ò kàwé. Ọmọ mi náà gbúdọ̀ kàwé. Ọmọ mi gbúdọ̀ kàwé. Wọ́n kàwé rí nínà mi. Ọmọ mi gbúdọ̀ kàwé, ó dára lóòótọ́. Ṣùgbọ́n Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní pé orí ló mọṣẹ́ àṣelà.
0: Orí ló mọṣẹ́ àṣelà.
3: Bóyá iṣẹ́ yẹn gangan lọmọ yẹn gangan máa ṣe tí yóò là. Ọmọ yẹn lè má kọ́ lóòótọ́ ṣùgbọ́n tó bá ti ń dé kó máa fojú sí. Ká má jẹ́ kó disturb ẹ̀kọ́ rẹ̀. Ó lè jẹ́ wípé iṣẹ́ yẹn lọmọ yẹn máa bá pàdé lọ́jọ́ iwájú tí ó ṣe lẹ́kọ̀ọ́ là fún. Àmọ́ bóyá iṣẹ́ yẹn kan náà lọmọ yẹn máa fi ọgbọ́n ìwé kún tó máa modernize lọ́nà ìgbàlódé tí yóò ṣílẹ̀kùn èrè fún lọ́jọ́ iwájú. Àmọ́ ṣùgbọ́n ṣùgbọ́n tàbá sọ pé ẹ pé irọ́ ìwé ni mo fẹ́ kó fojú sí lọ́jọ́kòó. À ń ṣe ẹ̀mọ̀ à ń ṣiṣẹ́ wa lọ́wọ́ ọmọ fẹ́ràn wà lọ́wọ́ adìrẹ́ rárá lọ́jọ́kòó. Ṣé àmọ̀gbà tá a dá ni? Àmọ̀gbà tá a dá. Èyí mú mi rántí bàbá kan. Bàbá yẹn náà, iṣẹ́ tí bàbá yẹn ń ṣe, ọlọ́run ló ní pé kó o mọ̀ jẹ́ irú èèyàn tó jẹ́ pé yóò mọ ilé ọmọ sẹ́yìn nídìí iṣẹ́. Láti kékeré lọmọ yẹn ti máa ń wá sí ṣọ́ọ̀bù bàbá yẹn tó bá ti mọ̀ láti school yóò mọ̀ dá síbẹ̀ láti nursery school títọ́ ọmọ yẹn fún secondary school. Ọmọ yẹn ti wá mọ iṣẹ́ yẹn dáadáa. Débi pé tí bàbá gan ọba sílé gan, àwọn kọ́sọ́mà bàbá rẹ̀ yóò ti bá ṣe yóò kówó lẹ̀. Ṣùgbọ́n ikú ọ̀tọ́jọ́ àwọn òdòṣù lójijì ó ṣe kíni. Bàbá yìí kọjá lọ. Àwọn oníṣẹ́ bàbá yìí wá nìyí ó wà nílẹ̀. Ọmọ yìí ò rí olùrànlọ́wọ́. Bàbá rẹ̀ sì máa ń kọrin létí pé o gbúdọ̀ kàwé àti wà táwọn àbúrò rẹ. Ọmọ yìí sì là kọ bí wà kí lòun lè ṣe. ìyá òun rè worobo ló ń ta kí lòun wá fẹ́ ṣe ọmọ yìí láti dìde yóò lọ sílé ìwé tó bá ti dé àwọn kọ́sọ́mà bàbá yẹn náà ti wá mọ́ ìwé àwọn kọ́sọ́mà bàbá yẹn náà ti pé ọmọ àsìkò báyìí ló máa ń ti ilé ìwé dé àsìkò ẹnu bàbá ni òun gbé iṣẹ́ wá ó dẹ̀ ń ṣe iṣẹ́ yìí ló wá fi rán ara rẹ̀ lọ sílé ìwé àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n fi jẹ́yàn lọ́jọ́ iwájú kò padà ṣiṣẹ́ yẹn mọ́ ẹ̀kọ́ tó lọ kọ́ nílé ìwé ló padà fi ṣe kíni ló padà fi ṣiṣẹ́ ṣe tó fi padà jẹ́yàn ṣùgbọ́n iṣẹ́ bàbá rẹ̀ yìí ló ṣe kíni òun ló lànà fún. So èmi rí gẹ́gẹ́ bí wípé àṣìṣe ni àṣìṣe táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó ti ṣe sẹ́yìn nìyẹn tí ò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ ká máa fún àwọn ọmọ yìí láàyè àkàn gbúdọ̀ sọ pé dandan o gbúdọ̀ ṣe tá a bá rí i pé ọmọ tó ní interest nínú iṣẹ́ yẹn ni máa bọ̀ bá ṣe ń ṣe nìyí bá ṣe ń ṣe nìyí tí a bá ti ń fi hàn irú àwọn ọmọ bẹ́ẹ̀ láti kékeré wọn tí ọmọ bẹ́ẹ̀ bá ní interest nínú ẹ̀ fine tí ò bá sì ní interest nínú ẹ̀ fine ó dàbí ẹni kan tó ń kọ́ṣẹ́ ó dàbí ọmọ kan tó ń kọ́ṣẹ́ tí bàbá yẹn ṣe ṣe mẹkáníìkì àti kékeré náà àti kékeré lòun náà ti ń fojú sí nígbà wà ní ọmọ ẹ̀mọ̀ létà ọmọ yìí wá ní ọmọ ẹ̀ wá ní ìgbà tó pọ̀ mọ́ ní ayélujára ó wòye pé ó wò mẹkáníìkì ẹ̀jẹ̀ lòun fẹ́ lọ́kọ́ ó ṣe tán ẹ̀mọ̀ ó ti mọ practical láti kékeré ẹ̀ tó fi dàgbà ó wá rí iṣẹ́ sí ilé iṣẹ́ ńlá kan àwọn òyìnbó ló ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ wọ́n wá nípa àwọn ni pé but ọmọ ọṣẹ wárọmọyẹn wá ní ìgbà tó wá fẹ́ lọ ó wá sún bàbá yẹn pé bàbá ṣẹlẹ̀ ṣe certificate fún mi òun fún yín lówó bàbá yẹn pa pé kí ló dé gangan òun ṣáà ní certificate wá fi mọ́ páálí ìwé rẹ̀ ó wá lọ submit ẹ̀ nígbà òdìpọ̀ fẹ́ ṣe interview fún wọn wọ́n ti pa àwọn òyìnbó ó ṣe wọ́n ń pè àwọn èèyàn òun ló kọ́ dé wọn kò gba àwọn èèyàn wọn pe òun bàbá tó wọ́n ṣe interview fún wọn tán àwọn ìgbésẹ̀ wà jáde pé àwọn ìṣẹ́ wọn jáde pé epe talẹ̀ tó ń jórúkọ báyìí ó lòun ni ó wá sọ fáwọn ìbẹ̀rẹ̀ pé wọn ṣe interview fún mi wọn pè mí ọni ṣàjókòó ẹ̀ mò ń bọ̀ ṣàjókòó mẹ́ títí wọ́n ṣe gbogbo tó fẹ́ ṣe wọ́n àṣẹ́sì gbé àwọn tó kù dàdúkú wọ́n àṣẹ́sì àwọn tó kù tán wọ́n sọ pé ẹ̀yìn tá a gbà ní ṣó wá rí wọ́n tó sọ pé tó tún lọ́kọ́ máa bọ̀ jẹ́ ká ṣe test fún wọn wọ́n wá lọ sí di ng kò yẹ wá ṣe kínní ó dẹ̀ ṣe perfectly wọ́n wá sọ pé ó dà láti ẹ̀ nílọ tí ó rí gbogbo àwọn tá a gbà yìí ìwọ ló jẹ olórí wọn àáfọ̀n nílé àáfọ̀n ní mọ́tò tó mọ́ fi ṣe ẹsẹ̀ ni sálárì ìyẹn bá bí ìlọ́po méjì àwọn tọ́jọ gbà ni so kí bàbá rẹ̀ má wàá fi ojú rẹ̀ sí láti kékeré ṣe mọ̀ pé ipò táwọn yẹn wà lòun náà bá wà.
0: Gẹ́gẹ́ bí ohun tá à ń sọ yìí mi ò lè máa sin gbà kọ́mọ mi máa sin gbà gbogbo ẹ̀yin náà tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò iṣẹ́ ọwọ́ òun náà la wà yìí abala ìkejì tí ń ṣe abala àṣírí dán tẹ̀yìn náà bá rí ẹ̀rìmọ̀ pé àkókò wa yẹn náà ti ń lọ ẹ̀jẹ̀ kì í ṣe lè léyìí bóyá àkàkàn fún èèyàn kan láàyè bóyá àwọn náà ohun tí wọ́n lè rí sọ sílẹ̀ yìí bóyá oníṣẹ́ ọwọ́ lẹ́yìn náà ẹ̀yìn náà wá ń sọ ẹ̀ wá ń pèdè yìí kò wá jẹ́ kẹ́ lè fi àṣírí iṣẹ́ yín kẹ́ fi lé àwọn ọmọ yín náà lọ́wọ́ bóyá ẹ̀yìn náà bóyá ẹ̀dẹ̀ fi lé àwọn ọmọ náà lọ́wọ́ kí n tó wá sọ ohun tí mo fẹ́ sọ láàrin yìí pẹ̀lú ohun tó jẹ́ pé Tèmítayọ̀ Adéwùmí tóun náà ti sọ 0913 1000 0913 1000 tàbí 0913 333 8933 0913 8933 0913 8933 ó náà ló wọnú kúlò yìí ẹ mọ̀ pé a kì í ṣe bẹ́ẹ̀ ń gba ìpè lórí ètò yìí bó ti jẹ́ pé àkókò wa gan ti fẹ́ lọ ṣùgbọ́n a lè fún èèyàn kan láǹfààní gẹ́gẹ́ bí ohun tá à ń sọ ní abala àṣírí dán gẹ́gẹ́ bí ìkórìtà tá a dé yìí ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin wà ẹlòmíràn a máa wò pé iṣẹ́ yìí iṣẹ́ ọkùnrin ni ọmọbìnrin lọ́lọ́run dẹ̀ yọ̀ǹda fún òun kì í ṣiṣẹ́ tó jẹ́ pé ọmọbìnrin lè ṣe ẹlòmíì yóò máa wò pé iṣẹ́ yìí iṣẹ́ obìnrin ni kì í ṣe ohun tó jẹ́ pé àwọn ọmọkùnrin lè ṣe yóò wò pé òun ti gbà nítorí pé ọmọkùnrin ni ọlọ́run yọ̀ǹda fún òun tí n kọ́kọ́ wò ná ojú òun lọ́kọ́ fi rí eléyìí seyan le fi ise be le a awon omo be lowo asiri ise be seyan le fi le awon boya lo nfa opolopo ta ma wi pe
3: ese atokun se ri aye igba kan ni pe ise kan lokunrin se ise kan lobirin le se o jeje mo pe aye igba kan obirin lo se hairdresser okunrin tin se o aye igba kan ni pe obirin lo pe okunrin lo ngun opo omo obirin to lo read the letter kan ti won gba si se nepa aye igba se ri aye ti change aye ti se kini aye ti change awon obirin ma saba so awon ma saba so ko won ni ko se nkan tokunrin se
0: to
3: bi ni o le se laye isin yi
0: be ni
3: so emo se ri gbogbo nkan se ri ogbon iwe won ti fi ogbon iwe won ti fi kun gbogbo nkan o ti wa je ki awon se yen ko rorun yo ba si mo so oro kan won ni pe ogbon ju agbara lo
0: be ni
3: agbara emu lagbara mo le se kidi kan yo re agbara lojo kan amo ogbon o se kini ojo agbara lo
0: gege bi ohun to je pe ta fi kun yi akoko yi ti lo o da e je ka kan sare mo mo ni bilinja ka le ma dagbere lori eto ni ti osan yi a ni lanfani lati le gbe igbimo boya to ba dojo meta tun jo mejo atun le fe lojo abala ashiri dona la waye e don to ye pe a n pe kelo ati gba obin okunrin to je alase lori eto yi ati gba won lalejo to je pe alase won bele okunrin ni gege bi o elomi lo je wi pe ise ase ise awon to ti decoration gbogbo kan ba won yen lo je pe o ko sugbon a ma wo ye pe ise obinrin ni mi o nilo lati fi asiri re won obin won omo to je okunrin he kori be gege bi on ti temi tayo so won lo je kin ya si kori ta yen a mo yin pe lakoko yi ati nri mechanic obinrin ise gan ta wo yi pe okunrin lo ni o na lele yi awa to je pe ane omobirin ko so n to je pe on di wa lowo ka ma fi asiri ise na ka ma fi le omobirin lowo ka ma fi le omobirin lowo nitori pe obirin na tin se mechanic o tin tu moto se to ba se ara ise na ta tun se nitori pe ogbon imo oye lati fi fun yin na e ti mo pe o na ni se wa ni ikan ni ye a gbe obirin wa to je mechanic lori eto ye ni abala asiri dan gege bi on ta nso ye e wo e je ka se kini ka mo be nitori ijoba akoko ne lori eto ise owo mo nbo.

0: ẹ wo
1: wọ́n ti ń ṣe ọwọ́ sinmi lóde kejì.
2: Jari bombers atúntidé bí a ti ń dé.
1: Ètò iṣẹ́ ọwọ́ náà ni.
3: Ọlẹ̀ jẹ́ òkùnkùn parada.
1: Ẹ̀yin onígbọ̀wọ́ ẹ má sùn ẹ má wo. Ẹ jẹ́ ká túbọ̀ fe ètò yìí lójú. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ṣẹ́gi ọlà fún. Gbogbo ẹ̀yin oní ilé iṣẹ́ ńlá ilé iṣẹ́ kékèké.
2: Ọrún o.
1: Ẹ̀yin náà ẹgbẹ́ iṣẹ́ yín wá. Ẹ̀yin tẹ̀ ń tajà ẹgbẹ́ ọjà yín wá.
3: Ọrún lẹ já sí wa.
1: Ẹ wò pé báwo lẹ ó ṣe rìn yín. Ẹ kàn sí ìkànnì wa West Radio 89.3 FM tó kalẹ̀ sí pópónà aláàfin Olúyọ̀lẹ̀ Ẹ̀sìtì ní ìlú Ìbàdàn. Adékẹ́ pè mí lẹ́yìn ètò sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi kí n kàn sí yín 08038072357 lórúkọ lọ́nà ọba lórúkọ àwọn aláṣẹ àti lórúkọ lọ́gàlọ́gà lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi tó tún jẹ́ ẹnjiníà mi ní ìtọ̀ ọ̀sán yìí sa henry lórúkọ tèmítayọ adéwùmí tá a jọ wádé. Orúkọ mi ò yí padà Sunday Afọlábí èyí tí a mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ jápàdé lórí ètò èmi lọ́lọ́pẹ́ ní ọjọ́ ìsinmi ní dédé àgùgù mẹ́rin. Iṣẹ́ yín ò ní dìbàjẹ́ o. Iná kéré ó tóbi kò ní wọ ilé iṣẹ́ yín. Iṣẹ́ yín ò lè ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Yóò tó yín jẹ ẹ ó dì ńlá ní di iṣẹ́ yín. Ojo ìbùkún yóò rọ̀ sí iṣẹ́ yín o. Ẹ sì jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Ẹ já pàdé lórí ètò yìí bó bá tún dọjọ́ mẹ́jọ ní dédé agogo méjì ságogo mẹ́ta ni ó dàbọ̀ ó di ọjọ́ mẹ́jọ.
3: Ọrún o. Ọrún lẹ já sí wá sáyé. Ìṣọwọ́ ọmọ rẹ̀.
4: Gbọ̀ngàn wo ni gbogbo ayé ń dàgbére tí wọ́n ń pa yìí. West Radio 89.3 FM. Gbọ̀ngàn agbẹ́magbẹ́.
5: Ẹ má gbé kúrò. Ẹ má yí kúrò.
6: Ẹ má yí kúrò.
5: Ẹ má gbé kúrò.
6: Ẹ má gbé kúrò.
5: Ẹ má yí kúrò.

OK， 啊，就是代币学完了你耶，一里啊这里，这里一里啊，一里

A ma ṣaroyin yẹn jọ látẹsẹ kuku. A ṣajọ láti tosi. A tu ṣajọ láti ayika àti agbègbè. From here to there. Láti bi sọdọ yin. Titi de tibutoro. Orila ide agbaye ni. Láti ma ha àwọn ìròyìn. Àwọn tó ń ṣẹlẹ̀ nítòsí àti àyíká. No time to check time. Ago mẹ́ta ti kọjá ìṣẹ́jú mẹ́sàn. Lọ́dọ̀ ti àárín, bágo ti yóò bá ti sọ bẹ́ẹ̀. Ẹ̀yà ṣe ń jí ẹ̀. Ẹ ṣe C to the H to the A to the G to the E. Ṣó ti pé ẹ ṣe ń jẹ́. 309. Àbí kẹ́ mú wá kí n bá yín adjust ẹ̀. Mo lè bá yín ṣàtúnṣe sí. Mo lè bá yín adjust ẹ̀. Débi pé ago yẹn a lè máa ṣe rẹ́gí. A lè ṣe pẹ̀kí ìrẹ̀kí. Ọ̀tọ̀ làwọn aláàgọ́ tí

àwọn kan wà tá wa náà fi kọ agóńgbà yẹn wọn ní lọwọ bí tí ọwọ kúkúrú wà àti bí tọwọ gígùn wà gbogbo ẹ ago náà ni mọmì yẹn ń rẹrìn wọn rántí àwọn ẹyà táwọn fi jẹ àwọn ọmọ ọlọmọ lórí lọwọ ago wá kìlà ago sọ ọkọ kúkúrú wà lórí 5 ọwọ gígùn wà lórí 6 kìlà ago sọ bẹ yẹn ọpọ èèyàn ló jẹ fọrùn ọpọ èèyàn ló jẹ gbájú ọpọ èèyàn ló jẹ gbátí ṣẹmọ báwọn kiní yàtọ síra wọn ìgbájú yàtọ sí gbátí ìgbátí yàtọ sí ìgbárùn ìgbárùn gan tún yàtọ sí fọrùn èwo náà fún yín jẹ lórí ọrọ ṣago kò ṣago lọwọ ago wá lọwọ ago wá. ó dá ò tí mọ́ntàgò sọ ó dá lọ́wọ́ bí tọwọ́ kúkúrú wà ná àtọwọ́ gígùn wọn ni ó padà wá sọ fáwọn ẹ̀yin mọ́mì dádì sàdánkátà yín. ìsìn digital clock ti báyé jẹ́ ṣọ́bàjẹ́ ni àbótún sí ẹṣẹ́ àjàmú kan nù gbogbo ẹ̀. digital clock ti sọ gbogbo ẹ̀ di rọrùn àwọn kan dẹ̀ sì wà tó sì mọ́ wọn lára láti máa lo àwọn tí èṣe digital yẹn àwọn digital àwọn tí ó máa kọ 03.52 àwọn kan wà yóò máa kọ 03.11 irú eléyìí tí mò ń wò lórí sísítẹ́mù báyìí ṣùgbọ́n kí mẹ́tẹ̀yìn jẹ ó yàtọ̀ síra wọn àwọn eléyìí tó máa ń gùn yẹn tó máa lọ́wọ́ kíkúrú àtọwọ́ gígùn àwọn ago ní ìsìn wọ́n tún ti ní déètì bẹ́ẹ̀ bá ṣọ́ra gan ẹ̀rà ago tó ní state and capital abiyamọ sóòtà alámọ́là wà á jẹun bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹjẹ́ abẹ̀rẹ̀ ká mọ àwọn ìròyìn tí mo kó wá fún yín lórí eré yàtọ̀ rí ẹ̀yìn àti sam adeleye rẹ̀ jọmọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n ìsinmi rẹ̀ ṣì ń tẹ ọwọ́ iwájú wọ́n tẹ̀ ti fẹ́ kọ́kọ́ kọ̀ tí ẹ̀ ṣọ́ọ̀tì ṣùgbọ́n kò jẹ̀bẹ̀ kò jọ kan òun náà fi ń sọ pé ẹṣẹ́ àfilẹ̀ ẹjọ́ ò lò pé wọ́n ti wá bẹ̀rẹ̀ countdown fún báyìí countdown ẹ ti ń lọ lóní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ lóní serere lóní wẹ̀rẹ̀wẹ̀ inside kò ló tómi nígbà bá fi ṣẹ́jú tá a lajú báyìí ohun gbogbo kú mú bí ìdodo ẹ̀fọn ni yóò bá tún padà sọ́fíìsì ebi tọ́rẹ̀ bí àná táwọn kan náà ń lọ wọ́n digbá dàgbọ̀n wọ́n láwọn wọ́n lò náà digbá dàgbọ̀n nígbà tó ń lọ àbí bí ẹni ń kó lọ àbí bí ẹni tó tẹ̀ ríṣẹ́ ń lé epo nígbà táwọn náà dé náà ń dán wá bí ẹ̀yìn ayán wọ́n ń dán wá ní àbí bí gíláàsì wọ́n tún káwọn oríṣiríṣi wíìgì mo ní àyíbo lẹ ti lọ lo líìfù wọ́n lábẹ́ òkúta ni mo ní àá ṣé bá ní ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ bí òkúta ó jìnnà síra wọn pé bí ìràpẹ́yà ń fi london wé kinní kan ní àwọn ológa o nílẹ̀ yìí wá ń dán báyìí kò sí wàhálà ẹ̀rìn ìgbà oníwọ̀n náà ń lọ líìfù èyà tètè apply o kó tó di december bá ti di anything bàbà bàbá mi ò approve líìfù fẹ́ anybody mọ́ gàjánu o ó tánu o. mo kí yín jàre sáàmù ọfẹ́ ẹ dé padà nígbà tó bá dé padà ẹ jọ tún máa wà á kò ẹ̀yìn àti ẹ̀ láago mẹ́ta sí mẹ́rin lórí eré ẹ̀tọ́ rí níkànnì kànga gbọ́mọgbẹ 89.3 FM olúyọ̀lẹ̀ ẹ̀sẹ̀tì lẹ́ẹ̀bàdàn láwàyé lóko alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí lóko àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan lóko àmójú ẹ̀rọ fún sàtàwàyé henry ònlọ́lọ́wọ́ bọ́tìnì bàbá ibo ọ̀wọ́ méjì fẹ́ èèyàn kan afúnimọ̀wò rẹ̀ àwọn alágo díjítà nìyẹn àwọn olóòka bláàkì. ókè gavment of praise náà ti gbórí wọlé ẹ mọ̀ pé aago mẹ́rin sí márùn-ún ó ní gavment of praise lẹ́jọ́ láǹfààní àti gbádùn ara yín bí ọlọ́ba ó ti gbórí wọlé ó ní kò sí tata lójú yányàn no tata for yányàn ọ̀rẹ́ ti wá ṣe kíni ó ti wá lọ bá a ṣe kọ̀wé ẹ̀ àdédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiyè yín náà rèé èmi ni ọmọ bàbá olómiyè mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ẹ sì kó àtàárọ̀ ẹ sì káàbọ̀ sórí ètò yín ètò wa eré àtòrí ibo ni ká ti bẹ̀rẹ̀ àrọ́jọ́ mùsùlókùn láàrin 2.5% àti 5% sóòótọ́ ni àbẹ́ ń gbé wa mọ́ra ẹgbọ́ ìròyìn yìí ó dàbí ìkìlọ̀ ìròyìn dàbí information tẹ́ ẹ̀ sanwó fún announcement tẹ́ ẹ̀ sanwó fún ni o public service announcement ó ní ìròyìn jọ lójú mi kò síbẹ̀ tẹ́mi náà níbẹ̀ sí máa fi mú fílẹ̀ tẹ́mi náà gba torchlight kí ibẹ̀ sí máa wà tí ò sọnù kiri kí ni tó ṣẹlẹ̀
won pe ajo EFCC niyan ajo tin gbogun ti sise owo ilu maku maku lorile de Nigeria Economic and Financial Crimes Commission won ti kede financial incentive kini je be ajo tin gbogun ti ka sowo ilu maku maku lorile de wa Nigeria EFCC Ọlọ CCC o pọ na awọn kan ta ma se Nigeria Ọlọrun o ku saanu wa won ti offer 5% reward wi pe iwo na gba fun ise takun takun to se won ti ani owo sise pupo kan fa won info se mo pe info ohun lo ma gbe eyan fo laye ta wa yi bi eyan ba ni info to jina daada yo raaye fo emi wa mo bi to be fo lo won ni wo to ba le fa won info ti o gbe awon fo ta won si ra won ka ti o fo so wo awon lasiko ta wa yi o won ni wo gan wa gbenu si wa ganu si mo bi so pe won ni won pe eyin na eje tete gbera eyin na ma tan wadi awon ti e ba ti gbe nkan ko nkan awon ti e ti feyin pon nkan ti e ti feyin pon owo lorilede yi ti e ti pon lo sibi ti o da ajo ye ta nso ran pare yi ti gbogun ti sise owo ilu maku maku ati mi ma je ke eto oraje orilede yi ko ma je ki ajerere o ma lu won ti offer yin whistle blowers ele ituma wa bring memory awon kan awon na se whistle blower njo kini ana won pe ki loju won ri e gbo se won lanfani ati ganu si se won pari oro yen ti won si mu adehun won se won ni abate bi idan marun lasiko ta wa yi ninu dukia ti ba lanfani ati recover won ni o judge o sese o ko je pe won to ba mu info yen wa iwo no lanfani ati gbenu si bi 5% ka ti e so pe bi keyan ni keyan ri info lori bi 100 billion ko ri info a pe eyan kan gbe bi 500 billion tawa na be fun ni 5% ti 500 billion ye aye mi o eje yin te gbe owo e wa salaye fun kemi na ti e mu info lo sodo EFCC EFCC na le gbe mi kemi na ka le gbe mi na fo o ngbe mi fo o ngbe mi sare info te niyan e mu wa fun mi o won ni ti info yin ba le je ka won lanfani ati gba won dukia abowo pada nile yi abi loke okun lowo awon omo orile ede Nigeria ti an corrupt boya won te diboyan aba won ti won gbanyan sipo oluko ede en ti se oga agba ajo tin gbogun ti wa asise owo ilu maku maku ohun loro awon omo orile ede Nigeria eyin te ni credible information lori location awon dukia ni Nigeria eleyi ti won fura si bipe o je ere tawon kan awon eni bi faposo fo ko ri awon aje loju onle awon igara olosa ti an fi bairo se gunu awon na soro npare ye abile ni wiye lorile ede agbaye won ni ke wa ba won o e kan si wa office wa a si nje ko di mimo a nse le ri fun yin e wa ma gbo agreement is agreement yo agreement is e kini agreement is agreement one promise financial incentives beti kini yi to ba le mu yesi to ku mu bi dodo efon inu atejade kan lojoru Wednesday e ti sagbenu so EFCC dele oyewale on lo salaye oro yi wi pe se ri alaga ile ise wa ola olukoyede awon na disclose oro na nigba ti an deliver lecture kan iyun 43rd international symposium lori economic crime in Cambridge iyen ni legacy United Kingdom won ni mo ki gbogbo yin o sinu ayika ati aye awon olusofofo ah ola mo se mi lo lofofo bofofo to ba ma mowo wale obowo taba ma gbe kini si yan lapo o ya ja lo be won ni bi enikeni ninu yin se ba lanfani sibi ti duke omo orilede Nigeria eleyi ti won ji ko tabi ti won ko wa tan ko lo se anywhere lorilede agbaye ani incentive fun yin laani 2.5% si 5% ejo tin ba ri 500 billion elo ni ma gba 5% ye kere femi 5% kele femi elo ni 5% 500 billion henry ba mi se ma se calculate e elo lo je te ba ti le lanfani ati je ka mo eyin na agbenu si won ni incentive yi lati gbe kale lati encourage awon eyan ki won le wa ki won fun an information lori awon nkan ta won kan ti ji stolen asset
bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn. Alága EFCC onírìwọ́ọ̀dì yìí òun ló lè mú kí àwọn tí wọ́n pé wọ́n bá ṣòfófó fún wa káwọn náà di olówó kan dọlọ́rọ̀ tó yẹ pé àwọn náà ó di millionaires who want to be a millionaire. Ó dìpẹ́ndì lórí value asset tá a bá recover lórí information tẹ́ ẹ bá fún wa. Ó ní ẹ̀mọ̀ wípé ọ̀gọ́rọ̀ yín tẹ́ ẹ bá gbòǹbí lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ̀yin náà lè padà di multimillionaire lọ́jọ́ iwájú pẹ̀lú ìgbésẹ̀ tá a fẹ́ gbé kalẹ̀. Abẹ́ ẹ̀ fi ilẹ̀ ni abẹ́mi nìkan ni mò ń ro kiní yẹn ni pé kémi náà ti ẹ̀ rí. Kí ló dẹ̀ torí eléyìí ṣàlàyé wọ́n ní ìdí táwọn fi gbé ìgbésẹ̀ yìí. Ó ní wípé láti strengthen ààyè commission yìí ìyẹn iléeṣẹ́ wọn sí credible intelligence láti lè máa trace asset eléyìí tí wọ́n bá move out kúrò Nàìjíríà nípasẹ̀ àwọn ọ̀nà tí kò tọ́. Olúkóyèdè ṣàlàyé wípé EFCC wọ́n ti recover wọ́n sì ti secure for official cash àti asset tó worth more than $500 million fúnjọba àpapọ̀ láàrin ọdún mẹ́ta ìṣàkóso eléyìí ti ń bẹ lóde lásìkò tá a wà yìí. Oníṣẹ́ rí láàrin ọdún mẹ́ta nígbà tóun ti dé ọ́fíìsì àti láǹfààní àti gba àtowó àti dúkìá tí owó rẹ̀ ń lé ní $500 million fọwọ́ ìjọba. Ẹ jẹ́ ń mẹ́nu kú ńbẹ̀ tó má dàbí ìgbà pé mò ń pọ̀n. Ẹ̀yin náà tẹ́ ẹ bá rí ẹgbẹ́ wa débẹ̀ o ẹgbẹ́ wa débẹ̀ o ibi tẹ́ bá mọ̀ tó wo wà ẹgbẹ́ wa débẹ̀.

mo ti ku nbe niyan. No time to share time aro jo muso lokun. Hey, Nati, we pay be our MBA, Nigeria Bar Association. Nibati won si awon eto won kan ti ase lenu lolo yi. Won lanfani ati pe orisirisi awon eyan. Lara en ti pe on social media activist Martin Zotse ti gbogbo eyan mo si very dark man. VDM. Oni ape o soro. Nibati o wa nbe. Oro to si so, o soro nipa non government ati unknown government. Awon ni wo ni unknown. Àwọn wo gan ni nóònù ọ̀rọ̀ sàpọ̀ ní kẹ̀yìn kẹ̀yìn lára àwọn ọ̀rọ̀ tó sọ. Ó ti fa oríṣiríṣi ọ̀pọ̀ ìkanminú. Báwọn kan ṣe ń sọ pé I support the motion we see. What VDM has said, I conclude with it. Àbí àìṣe kí ni o? Wọ́n ṣàgbà pẹ̀lú tó sọ sá. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé I hereby say that whatever he has said, I antagonize it. Ìyẹn ni pé àwọn kan tako, bẹ́ẹ̀ làwọn kan ní orí wí, right down president, ní ìmọ̀bíyàn ti rí president. Sáwọn ara tẹ́ẹ̀ni ẹni president ni àbí gbogbo àwọn ọmọ Nàìjíríà. Níbẹ̀ yìí, lára ọ̀rọ̀ tó sọ, òun ló ti mú kí iléeṣẹ́ ọlọ́pàá, kí wọ́n láǹfààní àti sọ̀rọ̀ sókè, wípé kí ni, wọ́n ní ara tí VDM sọ ni wípé, a police, àwọn gan ni unknown gunmen. Wọ́n sì ní kó mú evidence wá pé kí ló ń tà láti sọ. Tó fẹ́ máa bà wá lójú jẹ́ ni, ó dídí iléeṣẹ́, eléyìí tó rí sí ààbò ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n fẹnu sátà tí wọ́n fẹnu yẹpẹrẹ wọn. Nígboro ayé, who does that? Ta ni máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀? Tí ó sì mú jẹ bá just like that. Wọ́n ní kó wá ṣàlàyé, kó wá sọ bó ṣe ṣẹlẹ̀. Nígbà tó máa sọ pa, wọ́n ní very dark man. Ó ti respond sí invitation. Eléyìí tí pé wọ́n mú wá láti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Nigeria Police Force, NPF ni ẹ o, lórí allegation. Eléyìí tó sọ nígbà tí wọ́n pé ó ń ṣe kópa níbi ètò ìpàgọ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà. Nigeria Bar Association, ìyẹn nílùú Port Daily Post, jẹ́ kó di mímọ̀, wípé very dark man, lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, òun ló sàbù gẹ́gẹ́ bí panelist síbi ìpàgọ́ yìí, níbi tí wọ́n ni, ó ti kó àwọn ẹ̀sùn lóríṣiríṣi, ó dorí àwọn elétò àbò orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ elétò àbò ọlọ́pàá, kódà kò ṣàìfọ̀rọ̀ kan àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí gan, nínú ọ̀rọ̀ tó sọ ń bẹ̀, ó àlẹ́ẹ̀dì wípé àwọn police officers, eléyìí tí wọ́n máa mà ní àwọn checkpoint láwọn ojú ọ̀nà mẹ́sọ̀ọ̀sẹ̀, ìyẹn major highways lórílẹ̀-èdè yìí, òun ni a máa ń relay information. Àwọn kidnappers àti àwọn bandits lórí irú àwọn èèyàn tí wọ́n máa ń wà nú ọkọ̀ nígbà tí àwọn ọkọ̀ bá rìnrìn àjò wípé wọ́n wá pè pé a rí mọ́tò kan báyìí. Kọ́lọ̀ mọ́tò yìí ni kinní kan, ní plate number tó wà lára rẹ̀ yìí, èèyàn tá a sì ń wò nu mọ́tò ọ̀hún, ó jọ ẹni tó ṣe kinní kan, ó jọ ẹni tó ṣe kìdí kan, ẹ̀mí ṣe ọ̀pẹ́ ṣe kinní o, sódà táwọn náà lè gba kọ́ọ̀tì. Nínú statement tó yíṣù lọ́jọ́ Thursday, tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Anne Iniedo, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti fìwé ránṣẹ́ sí VDM pé kó wá provide evidence lórí ẹ̀sùn eléyìí tó fi síta.

gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń sọ̀rọ̀ síwájú. Wọ́n ní ká máa tanra wa. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá táwọn máa ń darí lọ sí checkpoint wípé ẹ lọ dúró bẹ̀ fún ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn oríṣiríṣi ibi. Kò sí méjì tí a fi kó wọn lọ bẹ̀ láti dènà ìwà ọ̀daràn. Kí láti kẹ́fì àwọn

àti láti dáàbò bo ẹ̀mí àwọn èèyàn kì í ṣe láti mú kí ìgbésẹ̀ ìjínigbé kò lè láǹfààní àti mọ sẹ́lẹ̀ rú gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti ṣe iṣẹ́ ọlọ́pàá ti ẹ̀fẹ̀ síta wọ́n ṣàfikún rẹ̀ wípé police personnel wọn a máa confront àwọn criminal element. Bẹ́tẹ̀ bá gbàgbé tẹ́ bá rántí ọ̀pọ̀ àwọn òṣèlétò ààbò àwọn ó ní àwọn ẹni bíi fàpòsùfọ́kọ́ rí àwọn agbésùmọ̀mí ajínigbé àti àwọn oníwà jàgídí jàgbọ́n ó ní àti ṣe lọ́ṣẹ́ o tẹ́ bá gbàgbé ẹjẹ́ mẹ́rin rán yín létí bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń ṣàlàyé ṣírú àwọn èèyàn wọn yẹn ni ó lẹ́nìkan wá nà ka lébù sí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ wípé wọ́n ń lọ́wọ́ nínú ìwà ìjínigbé àbí wọ́n ń lọ́wọ́ nínú ìwà ìpànìyàn àbí wọ́n ń lọ́wọ́ nínú ìwà táwọn unknown gunmen àbí gunmen àbí men gunmen tí wọ́n ń wùsà lórílẹ̀-èdè náà ó ti yé yín bẹ́yẹn sá. Lọ́rọ̀ kan sá iléeṣẹ́ ọlọ́pàá retí very dakun kó wá produce evidence tó support allegation rẹ̀ pàápàá jùlọ lórí n tó ní ṣe pẹ̀lú báwọn agbófinró bí wọ́n ṣe máa ń pe àwọn ẹni bíi fàpòsùfọ́kọ́ rí wípé ẹ wò ó ẹja fẹ́yìn náà ní fò kẹ́ ẹ lè rí nǹkan mú bọ̀ tẹ bá sì ti rí mú bọ̀ kẹ́ ẹ lè jẹ́ ó kárí ilé kó lè kárí dọ́dọ̀ tiwa náà. Àmọ́ VDM náà ṣàṣọ̀rọ̀ ó ní ẹ mọ̀ wọ̀ rí evidence pọ̀ evidence pọ̀ aso you mean ó ní evidence àwọn ọlọ́pàá tí wọ́n ń pe àwọn agbésùmọ̀mí ìsọ́kè ọ̀sẹ̀ yìí máa lọ́n ọ̀sẹ̀ yìí ti fẹ́ parí ti fẹ́ ní ọ̀sẹ̀ yìí máa lọ́n gèlè. Ẹ̀jẹ̀ ń sáré délé òkèrè màmá ṣe lálàfibọ̀ ni. Màmá wọlé jáde wọlé jáde màmá enter come out wọlé jáde wọlé jáde tí máa ṣe ń kó Nàìjíríà ni màmá lọ sí UK tí máa ṣe ń kó UK màmá lọ sí Nepal tí máa ṣe ń kó Nepal màmá lọ sí China. Níbo lẹ́yìn náà fẹ́ lọ ẹ mú ọkọ̀ yín wá kí n gbé yín rìn ẹ jẹ́ ń gbé yín rìnrìn àjò lórí area torí nírọ̀lẹ́ tòní. At least èèyàn 95 ló ti gbẹ̀mímì tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sì ti dẹni tí wọ́n wá báyìí bí ẹ̀kún omi flash flood ni bó ṣe gbá àwọn agbègbè kan eléyìí tó jẹ́ bí ẹnu ìloro Nepal àti Tibet. Bí ìròyìn ṣe ń gbé wá síwájú mi nínú ìwé ìròyìn Nigerian Tribune at least èèyàn bíi 85 òun náà ti jẹ́ mímí o tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó jẹ́ àwọn arìnrìn àjò ó ní wọ́n pé àti lè sọ pé yé báyìí lẹ́yìn tí ẹ̀kún omi alágbára kan a powerful flash flood eléyìí tó kọlu àwọn agbègbè ẹnu àlà Nepal Tibet ní èyí tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti fa oríṣiríṣi nǹkan lágbègbè ọ̀hún lásìkò yìí kí ló sì fa jojojo ó ní wípé ọ̀pọ̀ àwọn tó wà ńbẹ̀ òun ni àti lè sọ pé n tó ṣẹlẹ̀ gangan rèé àti lè sọ pé iye àwọn tọrọ ọkàn rèé àyàfìgbà tá a bá rí wọn. According to Nepal's terrorist board jare terrorist kọ o ẹ má ṣe mí gbọ́ o ṣòkòtò bá a mú ṣẹ̀fí o. According to Nepal's terrorist board wọ́n ní àwọn tí wà mísìn òun ló include more than 100 Indian nationals àwọn ọmọ orílẹ̀-èdè India bíi 100 ó lé gan àti lè sọ pé iye báyìí 47 Americans yé Jésù mi o àwọn ọmọ ilẹ̀ America bíi 57 àwọn ọmọ ilẹ̀ Britain bíi 63. Wọ́n pé ojú ọ̀nà yìí pàápàá jùlọ ààlà tí à ń sọ̀rọ̀ pa alẹ̀ yìí ó jẹ́ ibi gbajúgbajà tó jẹ́ ojú ọ̀nà fáwọn arìnrìn àjò ẹ̀sìn àti àwọn tí wọ́n máa ń sábà fẹsẹ̀ rìn eléyìí tí wọ́n ń ṣàlàyé wípé ibi ìbàyí gan òun ló máa ń pọ̀ sí táwọn èèyàn tó jẹ́ àwọn arìnrìn àjò foreign visitors níbi yẹn máa ń sábà wà sí jù nìyẹn níbi tí ìṣẹ̀lẹ̀ kún omi yẹn tó sì ti lọ rèé ṣọṣẹ́ nù. Foreign Minister Nepal ó ti suggest wípé disaster yìí ó lè bríga earthquake eléyìí tó sì jẹ́ wípé wọ́n àti ìmọ̀n tí ó padà tẹ̀yìn ẹ̀ yọ bó tilẹ̀ jẹ́ wípé wọ́n àti ìsọ̀rọ̀ ó tó ṣokùnfà gan nísìn. What is the cause of these causes? Kí ni tó kọ̀ sí incident? Kí ni tó ṣokùnfà gangan nísàn? Wọ́n lẹ́nìbọ̀dì ò tíì lè ṣàlàyé. Àmọ́ oríṣiríṣi fọ́nrán eléyìí jẹ́ pé wọ́n ní ó ń ṣe kíni o eléyìí tó ń jẹ jáde tó ń wá láti igun méjèèjì eléyìí tí orílẹ̀-èdè àwọn agbègbè yìí tí wọ́n fara tì sí ó ti capture scale of destruction àwọn nǹkan tí ẹkún omi tó ti bàjẹ́ CCTV recordings láti Tibet ó

Wednesday, lọ́jọ́ ìṣẹ́gun, Tuesday, àbí Tuesday, èwo lẹ fẹ́ mú bẹ̀? Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣàlàyé èrèdí tí àwọn ọ́fíṣàsì kan láti ìpínlẹ̀ Kwara, Kwara State Police Command ni ẹ̀ o, tí wọ́n àtẹ́ǹtì láti ha ìrẹsì. Wọ́n Abdulaziz Adégbọ láti gbogbo àwọn èèyàn mọ̀ sí Tanlọ́lọ́run nílùú Ìbàdàn. Lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nìyẹn ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ọ́fíṣàsì yìí wọ́n wà níbàdàn unofficial duty ní o. Wọ́n ṣiṣẹ́ ọwọ́ ara wọn, iṣẹ́ tó fi gbélé wọn lọ́wọ́ oníyàn pé wọ́n ń ṣe. Láti àrẹ́sì Tani Ọlọ́run based on a warrant eléyìí tí wọ́n pé wọ́n issue rẹ̀ fún wọn láti ilé ẹjọ́ kan nílùú Ìlọrin nìyẹn, ìyẹn Upper Ìlọrin Magistrate Court, lórí ẹ̀sùn lórí àwọn nǹkan tán ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ó fẹ́ da omi àlàáfíà rú. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyinka òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ o, àyẹn statement tí wọ́n fi síta, warrant yìí ní àyíṣù lẹ́yìn tí wọ́n ní Tani Ọlọ́run ó kùnà láti ọ̀nà condition bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n grant fún tẹ́lẹ̀ tó wá prompt ilé ẹjọ́ yìí tí wọ́n fi wá pàṣẹ wípé ẹ lọ wá wá fún mi. Ẹ jẹ́ rí ọmọ yẹn pè wá fún mi síbíṣẹ́. Bí wọ́n ṣe ń láǹfààní àti ṣe àkójọpọ̀ rẹ̀. Wọ́n ti kọ́kọ́ ṣe ìròyìn wípé àwọn ọ́fíṣàsì kan wọ́n àtẹ́ǹtì láti àrẹ́sì Tani Ọlọ́run. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn ará àdúgbò tí wọ́n ní wọ́n dìde. Lóríṣiríṣi o, lóríṣiríṣi o, làwọn ará àdúgbò dìde. Lóríṣiríṣi gbẹ́gbẹ́ làwọn ará lù. Làwọn aráàlú jáde síta. Ó tó di wípé wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn gbajúgbajà ọmọ wọn ní ìpínlẹ̀ ajìjàgbara olóyè Sunday Adeyemo Igbòho kó tó di pé wá dá sí ọ̀rọ̀ pé ẹjá fi sùúrù, ẹjá fegun òtòlù, ẹjá fi tó ọ̀rọ̀ náà. Ó fẹ́ di làákàjà láàrin àwọn ará àdúgbò, àwọn aráàlú àti àwọn tí wọ́n pé wọ́n fẹ́ wá fòfin gbé èèyàn. Wọ́n ní fọ́nrán ti ń lọ káàkiri, òun ló ṣàfihàn àwọn èèyàn kan eléyìí tí wọ́n pé wọ́n ní wọ́n fojú jọ ọlọ́pàá, ṣùgbọ́n wọ́n ní aṣọ tí wọ́n wọ̀ àti mọ́tò tí wọ́n kọ́ wá. Wọ́n ní ó dàbí ìgbà wípé kò jẹ́ káàkàn àwọn èèyàn ó balẹ̀ lágbègbè ọ̀hún. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni kọmíṣọ́nà ọlọ́pàá ó wá pàṣẹ fáwọn ọ́fíṣà pé ẹ padà sádùúgbò yín, ẹ ṣe advice àwọn complainant, ẹ lọ approach appropriate court níbàdàn. Níbi tí wọ́n pe arákùnrin yìí tó ti ṣe ẹ̀ṣẹ̀ tó wù tẹ ní kó gbóṣẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin àti gbogbo ìgbésẹ̀ tó yẹ kó tẹ̀lé. Àmọ́ gbogbo dédé náà àti dédé náà ẹ̀ṣẹ̀ wọ́n ní fàákàjà yẹn pọ̀ gan-an débi wípé lẹ́yìn ọ̀rẹ́yìn. Tani Ọlọ́run tí à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ilé ìwòsàn ló padà gbà nítẹ̀ẹ́ torí wípé nóbì ṣeré ṣeré.

Ah, wa men to le dagan mo. Toro di fa kaja. Oh, the survivor of the fittest. Abibo le yen lo ebo se ma npe. Won foju ara won han mo bu. Lẹ́yìn náà wá padà tún wá ń gbéròyìn wípé olóyè Sunday Igbòho ló dí àwọn ọlọ́pàá lọ́wọ́ o. Ìròyìn tún wá jáde. Ẹ̀wọ́n ni àwọn kan gbéròyìn wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún olóyè Sunday Igbòho òun ló dí àwọn agbófinró lọ́wọ́ láti ṣe sí ọwọ́ wọn. Ìgbà tó tún yá. Tani Ọlọ́run fúnra ara rẹ̀ náà tún wá sọ̀rọ̀ sókè. O ní òun òkò olóyè Sunday Igbòho kọ́ ló dí wọn lọ́wọ́ òun. Kò dá wọn ọlọ́pàá lọ́wọ́ kọ́ láti àrẹsì fóun. O ní pé olóyè Sunday Igbòho ṣe. O ní pé ó gbà wọ́n lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá bò wọ́n bí ìràbọ̀ ṣúgà. Ha! Ẹ bá bu àwọn agbófinró. On top waiting. Ẹ mọ̀ lé dáwọn agbófinró wa mú. Ẹ má lu àwọn agbófinró o. Bẹ́ ẹ bá lu ọlọ́pàá ìjọba lẹ́lù, ìjọba lẹ́lù. Ta ni Ọlọ́run ló ṣàlàyé ọ̀rọ̀? Wípé olóyè Sunday Igbòho wọ́n kàn dá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pé situation yẹn ó ti ń degenerate. Àwọn kọ̀ọ̀kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní confront àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ wá fọwọ́ òfin gbé òun. Pé ẹ má di ọ̀rọ̀ lu ẹni ẹlẹ́ni lórí o. Kọ́rọ̀ má wà á di ìfọ́nàfọ́sù. Ká má wà má ẹ̀hẹ́n ká má máa gbà bí ẹni gbagbá ti bí. Gẹ́gẹ́ bí Tani Ọlọ́run bó ṣe láǹfààní àti ṣàlàyé gangan. Fúnra lára rẹ̀ ló sọ̀rọ̀ síta lásìkò tá a wà yìí. Èmi sàdí ikú òun bẹ̀yẹn pápá pàǹtẹ̀mí mi ò rọ́jọ́ mú sọ.

Bàbá mi fàlànà, wọ́n criticize àwọn NBA fún pé wọ́n pe social media activist. Ó ti yé yín. Fàlànà ṣàlàyé, wọ́n sì fi ọ̀rọ̀ ojú táwọn fi rí ọ̀rọ̀ náà wọ́n fi hàn. Pàápàá jùlọ, nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi lórí àwọn controversy tó tẹ̀lé bí VDM ṣe fojú hàn níbi ìpàgọ́ ọlọ́dọọdún àwọn NBA. Eléyìí ti ṣe ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rin irú rẹ̀ 66th Annual General Conference. Níbi tó ti sọ̀rọ̀ lórí insecurity, senior lawyer ó ṣàlàyé, ó sọ̀rọ̀ wípé àwọn speakers tí wọ́n invite láti wá address àwọn lawyer, ó yẹ kí wọ́n ní relevant expertise àbí experience nínú àwọn subject tí wọ́n fún wọn láti wá discuss lórí rẹ̀. Oníṣẹ́ rí ìpàgọ́ NBA ó bọ́lọ̀ jẹ́ ibi tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tí a lè mọ̀ sí intellectual people tí wọ́n lè ṣe engagement tó mú yányán dáadáa tí wọ́n lè fa fojú rẹ̀ hàn dípò wípé kákan máa hó ká máa pàtẹ́wọ́ ṣe máa dára wa lára yá. Ó ní entertainment kọ́ la wá ṣe bá ti entertain ara wa ó gbọ́dọ̀ ní slave ó gbọ́dọ̀ ní stage. Ẹ̀gẹ́ ti ẹ̀ Bàbá Fàlànà àwọn náà sọ̀rọ̀ sókè. Níwòye tí wọ́n báwọn ti ṣe rí òní wọ́n ti sọ̀rọ̀ yìí. Wọ́n ní ṣe rí láyé ìgbà yẹn in those days àwọn tí NBA máa ń gbé wá àwọn tí wọ́n ti pay dues wọn ni. Wọ́n bọ̀ wá engage lawyers intellectually a fẹ́ kẹ́kọ̀ọ́ látara wọn ni. Ọ̀rọ̀ pọ̀ nù.

níbi tó ti ń gbìyànjú àti dóòlà ẹ̀mí màálù. Pé kí màálù má ba kú, lòun wá fẹ́ lọ gbẹ̀mí ara rẹ̀ kí ni ká ti pelé ìtorí Ọlọ́run. Báwo lẹ ṣe débì iná o ẹ̀yin èèyàn yìí o? Ọpẹ́ lọ pé àwọn panápaná, ọpẹ́ lọ pé àwọn òyìnbó onílé kejì, tán kígbe fá, fáfà, fáfá ya fàyà kí panápaná tó dé. Ọpẹ́ lọ pé àwọn panápaná o. Ọjọ́rùú Wednesday ní Sábó Rúwá nìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Nígbà tí màálù ọlọ́dún márùn-ún arákùnrin yìí, tán ni ó kó sínú kànga kan tí wọ́n ti abandon. Nínú statement kan lọ́jọ́bọ̀ Thursday, alūkkóró iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kano, ACFO Saminu Yusuf Abdullahi, òun ló ṣàlàyé wípé àwọn àjọ náà, pàápàá jùlọ Emergency Response Unit ti ń bẹ ní Damba Ta Fire Station, ni wọ́n ní ẹ gba distress call wípé ẹ má wò wá ran o. Ní nǹkan aago 3 àbọ̀ kú ìṣẹ́jú bíi 4:22 PM. According to the statement, distress call yìí, ó ní ó pé Ibrahim Jibril nìkan, òun ló pe èpè náà, tí ó sì visiti Damba Ta Fire Station. Wípé ẹ̀yin panápaná ẹ má wò wá ran, ẹ wá bá wa dóòlà bàbá tó torí màálù lọ kó tó lọ há sínú kànga. Ọlọ́run má jẹ́ àhá o. Elédùà náà sànú wá o. Má jẹ́ àhá. Pápápá ẹ jẹ́ kí n máa gba bí wọlé padà. Ibẹ̀ ni mo máa gbà lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Bí ròyìn ṣe ń láǹfààní àti tẹ̀mí lọ́wọ́ náà ni mò ń mú jáde báyìí. Lórí gbajúgbajà òǹkọrin ni Nigerian Juju and Highlife Musician. Iyun Janet Ajilore tí gbogbo èèyàn mọ̀ sí Saint Janet. Ó ní pé wọ́n ní ti ṣẹ̀yẹ ìkẹyìn fún báyìí o. Ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn nílùú Abẹ́òkúta, lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n kéde pé arábìnrin náà papòdà. According to bí ròyìn ṣe gbé, gbajúgbajà òǹkọrin náà, òun ni wọ́n pé wọ́n ní àfilẹ̀ bò láṣìírí lọ́jọ́rùú Wednesday nílé ìgbé rẹ̀, tí ayẹyẹ ìsìnkú sì wáyé pẹ̀lú bí àwọn ọmọ, àwọn ẹbí, àwọn ẹgbẹ́ àti àwọn tí ó jẹ́ olólùfẹ́ rẹ̀. Lára àwọn tí wọ́n darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí láti ṣèdárò gbajúgbajà òǹkọrin náà, òun láti rí veteran Juju singer Gentleman Dele Taiwo àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn míì tó fi máwọn olórin míì tí wọ́n wà níbẹ̀. Fọ́nrán tó ní ṣe pẹ̀lú burial ceremony yìí, òun ló ṣe àfihàn emotional scenes níbi tí àwọn ọmọ Saint Janet àti àwọn tí wọ́n ń ṣèdárò lẹ́yìn rẹ̀ ti kóra jọ pọ̀. Láti ṣe ń tó tọ́ àtẹ́lẹ̀ èyí tó yẹ, ìyẹn nípa fífi eérú fún eérú àti fífi erùpẹ̀ fún erùpẹ̀. Wọ́n ní ètò ayẹyẹ ìsìnkú yìí. Òun náà ti bẹ̀rẹ̀ látọjọ́ Ìṣẹ́gun Tuesday pẹ̀lú Candlelight Service. Wọ́n ṣe Christian Wake, Artist Night àti àwọn oríṣiríṣi ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni mò ń gbà lọ sínú ti ìpapòdà. Ọ̀gbajúgbajà òṣèré orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn òṣèré tíátà Taiwo Azan Ogogo. Ó ti dun ọ̀pọ̀ àwọn èèyàn yéye tó. Ẹ wá wo oríṣiríṣi àwọn èèyàn bí wọ́n ṣe ń gbáradálẹ̀ tí àwọn èèyàn ń ké, bí ọmọdé ṣe ń ké, bẹ́ẹ̀ làgbà náà mọ̀ lára wípé kò tí yẹ kó lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́dorin, a ò fẹ́ kó lọ. Ṣùgbọ́n àwọn onítọ̀ lọ́jọ́ ti àìsàn lamẹ́rìnwò, kò sẹ́ni tó máa rí tọ́ lọ́jọ́ ṣe. Bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi là ń rí níbi tí àwọn olólùfẹ́, àwọn ọ̀rẹ́, ẹbí, ará, ojúlùmọ̀, àwọn aráàlú, àwọn alájọgbé níbi tí a ti túyáyá jáde. Níbi ẹ̀yẹ ìkẹyìn, eléyìí tí wọ́n ṣe fún gbajúgbajà òṣèré ni Taiwo Azan, kódà ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, eléyìí tí gbogbo èèyàn mọ̀, tí wọ́n tún jọ jẹ́ akẹgbẹ́ òṣèré, Iyan Alhaji Yinka Kadri. Eléyìí táwọn náà ṣe kíni o, àwọn náà break down nínú kíni, nínú tó ní ṣe pẹ̀lú ẹkún, wípé ha ọ̀rẹ́ mi kò tí yẹ kó lọ, báyìí kọ́ la ṣe jọ sọ. Veteran Nollywood actor Yinka Kadri, ó ní ìròyìn gbé wípé bàbá àwọn náà ṣe kíni o, wọ́n bara jẹ́ púpọ̀ púpọ̀ ní
níbi tí a ti ń ṣètò ẹ̀yẹ kẹyìn fún ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ Alhaji Taiwo Azani tí gbogbo èèyàn mọ̀ sí ògógó ọmọ kúlódò. Gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe mọ̀, ògógó ọ̀gàn kì í ṣe alájọṣiṣẹ́pọ̀ ṣùgbọ́n tí a jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, eléyìí tó jẹ́ bí àjọṣepọ̀ tó dára. Ó wà láàrin àwọn méjèèjì nínú iṣẹ́ à ń ṣe sinimá àgbéléwò pẹ̀lú Yinka Kodri àti Taiwo Azani. Gẹ́gẹ́ bí ìlànà àti ìṣe bá ti ń ṣe nílẹ̀ sí Islam, ètò ẹyẹ ìkẹyìn yìí wọ́n ní à ń ṣe. Gẹ́gẹ́ bí ìlànà à ń tẹ̀lé ní ìlú Taiwo Azani, ìyẹn nílùú Ìlaro ní ìpínlẹ̀ Ogun lọ́jọ́ ajé ọjọ́ Monday. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, bẹ́ẹ̀ ò bá rántí, bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé, tẹ́ ẹ bá wá gbàgbé ẹ jẹ́ ran yín létí. Wípé ọjọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí, ó ní wọn ìròyìn jáde tí òkìkí sì kàn, tí kálukú bẹ̀rẹ̀ sí ní rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wípé Alhaji Taiwo Azani, ẹni ọdún 84 66 years, ó ní pé ó gbẹ̀mí mì lẹ́yìn tí pé wọ́n ni ó ti wọ̀yá àjà pẹ̀lú àrùn jẹjẹrẹ. Eléyìí tí pé àwọn onímọ̀ nípa ètò ìwòsàn wọ́n jẹ́ kó di mímọ̀ ó ti dé ìpele kẹrin stage 4 cancer. Ní kúkúrú èdè, àwọn ọ̀rẹ́ àti gbogbo èèyàn ni wọ́n pé wọ́n bara jẹ́. Àwọn mọ̀lẹ́bí Taiwo Azani wọ́n ti wá ṣíṣọ lójú ọ̀rọ̀ lórí tó ní ṣe pẹ̀lú ètò fún prógrámù láti parí gbogbo ayẹyẹ ìkẹyìn tí wọ́n fẹ́ ṣe. Bí gbogbo ó bá ṣe lọ, èyí náà máa láǹfààní àti gbọ́, ṣùgbọ́n lẹ́nu tó tún tẹ̀ ọwọ́ iwájú tí ó máa wáyé báyìí, wọ́n ní 40 days wọ́n láǹfààní àti ṣe láìpẹ́ láì jìnà. Ìyẹn nílùú Ìlaro náà ni wọ́n ti láǹfààní àti ṣe. Artist Night and Co, gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀ náà wọ́n ṣe. 8-day Fidal Prayer yóò wáyé lọ́jọ́ ajé ọjọ́ Monday 31st of August 2026 nílùú Ìlaro náà ni ó ti wáyé. Eré àtòrí ti ń lọ báyìí, ó fẹ́ lọ wọ káàsùn fún ta ọ̀sẹ̀ tá a wà yìí. Eré gbogbo tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn wá ń kọ́ yìí. Ẹ̀yin àti Sáàmù lẹ́jọ́ máa wà kò padà. Wọ́n tún sáré fi hàn mí. Wọ́n ní ṣe mo gbọ́ pé wọ́n ní ọmọ Alhaji Taiwo Azani ṣe lọ́tún bímọ lánàá òde yìí. Mo ní tọ́ oyè Ọlọ́run. Ọlọ́run nìkan ló mọ bó ṣe ń ṣe. Òun ló mọ bó ṣe ń pin. Ṣùgbọ́n Ọlọ́run dákòókò bá wa tẹ àwọn èèyàn wa wọ̀nyí tí wọ́n ti lọ yìí, kó bá wa tẹ wọn sáfẹ́fẹ́ rere. Àwa tá a kù lẹ́yìn, ẹja wa náà sọ sí. Ẹ àmọ́ tí ó kẹ̀yìn kálukú, ọjọ́ kan ni wọ́n mọ̀ sọ pé lágbájá náà ti lọ, tàmẹ̀dùn náà ti lọ. Bó ni wọ́n ṣe bara jẹ́ sáwọn èèyàn ni wọ́n sọ pé àṣẹ wọn padà kú. Tí wọ́n ní máa sọ bẹ́ẹ̀ fún wọn náà, ẹja a máa run tá a bá ń ṣe. Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè, òun lorúkọ tèmi jẹ́. Nígbà míì tá a tún máa pàdé,

0: a tún ti dé o. Ètò àkọ̀dá ẹ̀dọ́mà tún ti ṣẹ́yọ kàsàgbà.
1: Báwo lẹ̀ níyàwó mo bá yẹn ra wọ.
0: Bí a ṣe máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ ní gbogbo ọjọ́ tó ọ̀sẹ̀, aago mẹ́rin sí aago márùn-ún.
2: Láìdí oṣù fáwọn ọkùnrin máa tún dé o.
0: Títè ní tún ti dé o, ó tún ti dé lóní ràbájìgan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fẹ́.
2: Èmi la pèpè, èmi la ìmọ̀.
1: Oṣù fáwọn lókè.
0: Ẹ jẹ́ kọ́kọ́ gbóṣùbà fún olú ọ̀run ọba tó bá jẹ ayé ìmí ni tí ń jẹ ìmí ni. Parí ọlá kìkì ògo kìkì agbára. Ọlọ́run tó ti wà kí ayé tó wà Ọlọ́run tó tún máa bẹ nígbà tí ayé ò ní já ayé mọ́. Ipá mi agbára mi ìmọ̀ mi òye mi. Ọ̀rọ̀ tí mò ń sọ tí ò jẹ́ kí ọ̀rọ̀ tí mò tẹnu mi kó jọ ti asínwín Ọlọ́run ìwọ ni. Apani ají ni awo ni ala ni. Ọba tó ń gbé ní ga láìwo tẹ̀sí ẹni kẹ́ láìwo tẹ̀sí ẹni.
2: Ọkùnrin máa tún dé o. Èmi la pè mí ìgbẹ́ni láìmọ̀ràn.
1: Láti ìlàlà.
0: Ọba tó ń sọ ẹni tí ò lójú méjèèjì tó dẹ̀ ń sọ dọba lórí ẹni tí ó jẹ́ pé wọ́n lójú wọn ní gbogbo ẹ̀ Ọlọ́run ògo ni fún orúkọ rẹ.
1: Ẹ tètè mọ o. Pípò ti rere oorun ṣe ìkan dalẹ̀ sáré lọ wéré. Ṣáyídì.
0: Ọba tó ń sẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì tí ò lápá ó dẹ̀ ẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì tí ò lápá tó dẹ̀ tún sọ di ọba lórí àwọn tó lẹ́sẹ̀ tí wọ́n dẹ̀ ń jẹ lábẹ́ tí wọ́n mọ lábẹ́ ẹ̀ rí pé eléyìí kọjá ìmọ̀ ènìyàn. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ o.
2: Òṣùpá o, ọkùnrin máa tún dé o. Èmi la pè.
0: Ọlọ́run mo gbé fún ẹ nírọ̀lẹ́ yìí mo gbé fún ẹ 100%. Ọlọ́run ẹ kò sóhun tí a lè fi yọ́ wé. Kò sí nǹkan kan mo wò sọ́tún mo wò sósì mo wò sẹ́yìn mo wò síwájú. Ẹ mo tún wà wò sókè mo wò sílẹ̀ kò sẹ́nikẹ́ni tí a lè fi yọ́ wé Ọlọ́run.
1: Ọmọ pẹ̀láńgọ̀ ìyàtọ̀ o, àárín wọn pọ̀ gan ni o. Kámá ìsòye.
0: Ògo ni fún orúkọ rẹ Ọlọ́run mímọ́ o, mo gbé fún ẹ lẹ́ni 100.
1: Ọlọ́gbọ́n wa rí fún.
0: Ètò àkàndá ẹ̀dámà ló tún dé sétí gbọ́yìn nìkan ni West Radio 89.3 FM your preferred awesome radio. Ìkànnì tá a tún ń pè ní kànga agbọ́n mágbẹ́ tó ṣe bẹ́ẹ̀ kún fún omi ọgbọ́n omi ìmọ̀ àti omi òye.
1: Àní wọn kọ ọgbọ́n ni o, kápá ìṣòro ọlọ́gbọ́n wa rí fún.
0: Mo fi àsìkò yìí kí gbogbo àwọn lọ́gàálọ́gà ní ìkànnì látòrí ìyá wa tó jẹ́ olùdásílẹ̀ ìkànnì yìí títí dórí gbogbo àwọn GM pátá títí dórí àwọn tó jẹ́ pé wọ́n wà lẹ́nu ìloro lọ́hùn mo kí yín o títí dórí àwọn tó jẹ́ pé wọ́n ti ṣètò kí n tó ṣètò mo kí yín. Àní tẹnu gbó bí ọwọ́ lágbára olódùmarè. Ìbàrẹ́ kábíyèsí olúwa ọba àwọn ọba.
1: Àbíyèsí o,
2: olúwa ọba.
1: Paríparí ọlá,
2: olúwa.
0: No sentiment ti wà pẹ̀lú mi lẹ́ni, kò sí ìfòyà kí n máa ṣe kíni kí n máa lọ.

0: Orúkọ tèmi ò yí padà Olúwa tó sin GOP Garment of Praise.
1: Olúwa ọba arúgbó ọjọ́. Olúwa ọba.
0: Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé bá ṣe máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ kò ń ṣe mí nìkan ni mo máa ń wà lórí ètò. Ẹnì kejì mi ti wà níbi bí yẹn sà ẹ ti mọ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń sọ gbogbo ẹ̀ tó máa fi ṣe kí ni tó máa fi wọnú ara wọn. Esther ó yá gbóhùn sókè wọ́n fẹ́ gbóhùn ẹ̀.
2: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tó bá bẹ̀rù Olúwa, àti ṣe rere kan kò ní ní lára. Sọ ìwà wọ̀ ọ̀rẹ́ mi, ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lóko lódò wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ̀ ní gbogbo tẹ́ ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Esther Ọmọwálé Ọlá, Aya Adédèjì Ìṣẹ̀lẹ̀, Ọmọ Adéṣínà Ṣọdẹ̀kẹ́, Àdẹ̀kú Iṣẹ́ Àtàárọ̀, Ọba Òkè yóò jẹ́ kí iṣẹ́ wa kó yọ. Ojú òní tì wá a ó máa rí ṣe lọ́la Ìlédùmarè.
0: Ṣúgà ajá.
1: Ìbáwọn tó láyé. Ojú ayé tuntun. Àwọn tó láyé.
0: Ẹ rí pé kò pẹ́ dé kíláàsì lénìí ìgbà tí mo ti gbowó létí lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Ẹgbẹ́yàn jẹ́ kó pẹ́ dénú kíláàsì lénìí.
1: Ojú ayé tuntun. Àwọn ọ̀yà mi. Ojú ayé tuntun. Ojú ayé tuntun.
0: Ẹni tá a gbàlé lálejò ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn a gbà wọ́n lálejò lọ́sẹ̀ tó kọjá náà. Oríṣiríṣi nǹkan ló ti ń lọ lórí wọn. In fact, ẹlẹ́lómi ti ẹ̀ pè mí lẹ́yìn ètò pé kí ló dé ṣé ẹ̀ léyàn ńlẹ̀ ni mo ní èèyàn wà ńlẹ̀. Mo ní a gbúdọ̀ ṣe bó ṣe yẹ ká ṣe ni àwọn nǹkan kì í ṣe báyìí àwọn nǹkan kì í ṣe bó ní kálukú ṣe ń ṣe tiẹ̀ ó yàtọ̀.
1: Ojújú mi rí ojú báyẹ̀ tuntun.
0: Nǹkan táwọn èèyàn dẹ̀ ń sọ ó yé mi ìtara bí ẹni yẹn ṣe ń sọ̀rọ̀ àti pé ipò tí ẹni yẹn wà ìtara yẹn làwọn èèyàn fi ń sọ̀rọ̀ ó yé mi gidi gan-an ni.

ẹni tó ti ń ríran tẹ́lẹ̀, tó ti ń fojú méjèèjì ríran, tó ti ń jáde, tó ti ń wọlé, tó ti ń ṣiṣẹ́, tó ti ń pawó, tó wá di wípé kò lè fi ojú méjèèjì yẹn kò lè fi ríran mọ́, ẹ rí pé ó máa ṣe díẹ̀. Nígbà tí wọ́n kọ́kọ́ pè mí, mi ò lówó kankan tí mo lè gbé fún yín o, mo ní kí láwa ṣe báyìí, kó tó di pé mo ní pé ẹ má wọ́rì, nǹkan tá ṣe lélẹ̀ pé àwọn èèyàn wa, àwọn ọmọ Nàìjíríà ẹlẹ́yinjú àánú, Ọlọ́run ó fọwọ́ tó oníkálukùn lọ́kàn láti ṣe kíni, láti dìde ìrànlọ́wọ́ fún yín. Mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ̀rí ló máa tẹ̀lé gbogbo ẹ̀ lágbára Olódùmarè.

0: torí ọ̀sẹ̀ tó kọjá àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ pè wọlé sórí ètò ṣùgbọ́n ojú òpó yẹn kò ṣe dáadáa anígbàgbọ́ pé gbogbo ẹ ti ṣe kíni ó ti sẹ́tù lénìí àwọn èèyàn tó bá sì fẹ́ pè wá wọlé ayé wà dáadáa ṣùgbọ́n kó tó di pé àwọn èèyàn ń pè wọ́n máa pè wá wọlé màá fẹ́ jẹ́ kí tó bá ti tó àkókò àlejò wa gbóhùn àlejò wa torí ká lè ṣe gbogbo ẹni kọ́mọ́kọ́mọ́ àwọn náà ń gbọ́ wa níbi tí wọ́n wà báyìí ẹjọ́ ṣàsọkóyá bí 10 minutes sí 5 minutes ó yẹ ká lè gbé wọn wọlé torí ká lè yanjú torí ààrọ̀ ọjọ́ mùsùlókùn mọ́ ọjọ́ yẹn ti ó ń sáré gidi gan ni.
1: Ìlú ọba wọn sọ pé bókì ni ó ti ṣe lọ́nà fẹ́ jó.
2: Láti ní lọ sí Ìbàdàn lọ́dẹ.
0: Mo dá pé Mr. Abiodun àbí Broda Abiodun ra ànúgbà Broda yẹn ti try wọ́n gbìyànjú ṣé ìgbà tó ń kọ́kọ́ pè mí ni tó jẹ́ pé èmi gan ti ẹni ráyè gan láti pí kíkọ́ tó jẹ́ pé ìgbà míì wọ́n á tún pè mí má tún wà níbì kan má ṣàtúnṣọ fún ọ pé ẹ má wọrí infact tó bá jẹ́ pẹ́ lomi gan ni a ti wò pé wo jẹ́ má pe àwọn ẹni mọ́jàre ó dà pé mò ń dìsọ́ ó dà pé wọn ò ráyè titẹ̀ ṣùgbọ́n kàkà kún wọn rẹ̀wẹ̀sì wọ́n tún ṣe kíni wọ́n tún ẹ̀kọ́rẹ́jì ara wọn lára àwọn nǹkan tá a máa ń sọ náà nìyẹn lára àwọn nǹkan tá a máa ń sọ nìyẹn lórí ètò yìí àwa lè yàn àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ẹ̀kọ́rẹ́jì ara wa ìwọ lè yàn àkọ́kọ́ tí wà kọ́kọ́ ẹ̀kọ́rẹ́jì ẹ nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe láyé ìwọ ní èèyàn àkọ́kọ́ tí wà kọ́kọ́ ẹ̀kọ́rẹ́jì rẹ tó bá ń dúró pé lágbájá báyìí máa ẹ̀kọ́rẹ́jì mi lágbájá tó ń dúró dèpo máa ẹ̀kọ́rẹ́jì yẹn òun náà ní nǹkan tóun náà ń pátrò òun náà ń wá èèyàn kan tó jẹ́ pé máa ẹ̀kọ́rẹ́jì òun náà so ìtorí ẹ anything tá a bá fẹ́ ṣe láyé àwa lè yàn àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ẹ̀kọ́rẹ́jì ara wa kí ẹ lò míì kó tó wá ẹ̀kọ́rẹ́jì wa pé ó bá dẹ̀ tún ṣe báyìí ṣùgbọ́n tá a bá kọ́kọ́ ẹ̀kọ́rẹ́jì wa tá a bá jẹ́ kí àwọn èsì tá à ń rí tó kó bomi tútù sí wa lọ́kàn a nílé ṣe kí ni a nílé tẹ̀síwájú bó ṣe yẹ ká tẹ̀síwájú.

0: fẹ́ ma ṣe tọ́ bá ti ẹ̀ padà wá ọ wá ní àwọn fẹ́ ma ṣe ọ̀sìn adìyẹ táwọn táwọn bá rí adìyẹ máa sìn pé àwọn dẹ̀ tún fẹ́ ilé so nǹkan tán láwọn nídìí ṣe ó pọ̀ díẹ̀.
1: So nǹkan tí wọ́n fẹ́ wọ́n fẹ́ ilé
0: bẹ́ẹ̀ni
1: wọ́n dẹ̀ tún fẹ́
0: máa business
1: owó láti máa ṣe okòwò ọ̀sìn adìyẹ so láti máa fi láti máa fi pawọ́ dà ẹ dẹ̀ mọ̀ pé èèyàn tó bá fẹ́ tó bá dẹ̀ fẹ́ ṣe nǹkan báyìí ó gbúdọ̀ ìrànlọ́wọ́ náà ló nílò
0: bẹ́ẹ̀ni
1: so a wá bèèrè lọ́wọ́ pé báwo lẹ ṣe fẹ́ ṣe wọ́n ní nǹkan táwọn lè ṣe ni pé àwọn ti ṣe irú bísínẹ́sì yẹn rí nígbà
0: kan
1: tó jẹ́ pé ìgbà táwọn dẹ̀ ṣe ó dẹ̀ já àwọn lọ́wọ́ wọ́n ní ìfà àti ìgbà táwọn ṣe ń gbà yẹn gan táwọn lára àwọn nǹkan táwọn sìn táwọn tà wọ́n ní owó táwọn rí ń bẹ̀ òun làwọn fi san owó ilé
0: nígbà
1: yẹn so wọ́n nígbà táwọn dẹ̀ sanwó ni pé kò sí nǹkan kan mọ́ pé so kò sówó láti fi fẹ okòwò yẹn láti fi fẹ lójú sí so wọ́n ní àwọn nǹkan táwọn mọ̀ nípa ẹ̀ dáadáa ni Mr. Biodun à ń dúró dè yín o gbogbo ọmọ Nàìjíríà ń dúró dè yín báyìí o à ń dúró dè yín gidi gan so àrọ́jọ́ múso lókun àbí Esther torí nǹkan kan sọ sí.
0: Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn ará ilé nítorí kò ní í dá kójáwa náà là ń pa
1: tàtúnkún kábíyèsí ọlọ. Fún àwọn ará ilé tó ń gbọ́ wa tó jẹ́ pé wọ́n gbọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ pé wọ́n gbìyànjú
0: láti pè wọlé
1: ṣùgbọ́n ojú òpó yẹn ò jágere àti àwọn tó tún gbọ́ wa lénu pẹ̀lú nǹkan tá a ti sọ sílẹ̀ ẹ jẹ́ ń pe studio line jáde 0915338938 0915338938 0915338938 ó dà pé ìpè kan ti wọlé bẹ́yìn. Hello. Okay, Mr. Biodun náà ló ń pè wá yìí. Mr. Biodun ló ń pè wá yìí. Láti ibo lẹ ti ń pè wá?
2: Ọ̀yọ́ nínú wa.
1: Láti Ọ̀yọ́. Ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gangan fún yín fún yín òun náà ló ń pè wá yìí. Ẹni tí a gbà lálejò ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹni ló pé ọ̀sẹ̀ kẹta tí a ti ń gbà wọ́n lálejò tí àwọn èèyàn ti in fact ẹlòmíín ṣáà ń sọ̀rọ̀ pé kí ló dé tẹ fi ń ṣe báyìí Mr. Biodun ẹjọ́ lẹ́ẹ̀kan sí ẹjọ́ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ wa. Irú ìpèníjà wo lẹ ní fún àwọn tó kọ́kọ́ ń gbọ́ wa nígbà àkọ́kọ́? Ojú méjèèjì. Ṣé fi ríran díẹ̀díẹ̀ ni àbí ẹ̀ tí ẹ̀ fi ríran rárá? Ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ bá a sọ̀rọ̀ sókè. Ẹ fi ríran rárá. Tabá ní ká tún máa padà sẹ́yìn ọjọ́ a máa lọ. Kí ni nǹkan tẹ fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà?
2: Mo níbi owó tí mo lè fi bẹ̀rẹ̀ bísíǹsì ọ̀sìn adìyẹ.
1: Ọ̀sìn adìyẹ.
2: Bẹ́ẹ̀ni, mo lè dùn níbi ìrànlọ́wọ́ ilé gbígbé. Bóyá bí ẹni tó bá lè gbà mí àbí wọ́n bá lè fi owó ilé.
1: Ẹ nídìí ìrànlọ́wọ́ fún owó ilé. Káṣà sọ pé owó ilé, ẹ má sọ pé bẹ́ẹ̀ni tó lè gbà
0: yín.
1: Ọ̀rọ̀ yín dẹ̀ náà, ọ̀rọ̀ yín ó pín sí ọ̀nà méjì. A lè rẹ́ lómi tó jẹ́ pé ó yá wàá máa gbé níbi bí o, mo fún ẹ ní ilé,
0: wàá
1: máa
0: gbé ẹ.
1: So a gbúdọ̀ gé ìgbàgbọ́ yín, a gbúdọ̀ gé kúrú. So ó yá àwọn ọmọ Nàìjíríà lẹ́ ń bá sọ̀rọ̀ báyìí o, kò ń ṣàlà ń bá sọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kẹ́ ẹ dẹ̀ jẹ́ kí ohun yín ẹ sọ̀rọ̀ sókè dáadáa torí àwọn tó ń gbọ́ wa.
2: Nǹkan tí mo fẹ́ náà ni torí tí mo bá ní ìjẹ́ lọ ní ìgbè oògùn kankan ń bẹ tí wọ́n kọ fún mi. Bó ti máa lò

0: jẹ́ pé kí ni bá ti àgbàdo yẹ̀ ti tán báyìí àti ibi láti àlójú tán tó oògùn yẹn lélẹ̀ ìṣe pàǹdè mo mọ ìran sùn dáadáa bọ̀ tí ni bá ti dùn ẹyin bí mà ronú mi bí mà wà mí bí mà ronú tí wọ́n ti yàn mí nínú sùn ẹ̀yin àmọ́ pé bí yàn bá fẹ́ dìbò tó bá di dìbò pé ẹyin bí bá rí yàn èèyàn fi ń lé ronú sùn. Ifo káfàní bá wà tí ń dá ọkọ ìgbẹ́ mo lè dárúkọ rẹ̀.
1: Kò nílò pé ẹ̀ ń dárúkọ ògùn yẹn.
0: Kọ ògùn yẹn lílè 120 ni wọ́n lò.
1: Kí lẹ sọ?
0: 120
2: pieces ló wà nínú ẹ̀ àbí 120,000 lọ́ntà.
0: Bẹ́ẹ̀ni
1: 120
2: pieces ló wà nínú ike.
1: Iṣẹ́ wo ni ògùn yẹn ń ṣe? Iṣẹ́ wo ló ń ṣe nínú ojú yín?
0: Kò jẹ́ kẹ́yìn bí ó ronú mi.
2: Kò kí ń jẹ́ kẹ́yìn ojú ooru àwọn.
1: Ok, kò kí ń jẹ́ kí ojú kó ronú nìkan ni àbí?
2: Ẹ̀yin ojú kó ronú dẹ̀mọ́jẹ̀ kan.
1: Ok, àwọn ọmọ Nàìjíríà náà ti ń gbọ́ báyìí.
2: So nǹkan tẹ ní ìdí mẹ́ta ni báyìí, ó ti kúrò ní méjì.
0: Méjì ni bí àwọn tí ń bá di tí ń bá tún jẹ́.
2: Ẹ máa lè ra ògùn fúnra yín.
1: Ok, nǹkan táwọn sọ ni pé táwọn bá ti ń ṣiṣẹ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn lè máa ra fúnra àwọn láti máa lò ó ṣùgbọ́n ni wọ́n gbà
0: tí o.
2: So èwo ni priority nínú gbogbo nǹkan tá a ti kà sílẹ̀ yìí? Èwo gangan lè fẹ́ káwọn ọmọ Nàìjíríà kọ́kọ́ bá
0: yín gbọ́? Owó iṣẹ́ owó business àti ìrìn kókó.
2: Owó business.
1: Àti ilé àbí.
2: So tó bá pẹ́ owó business ẹ máa dúró sọ̀yọ́ ẹ ní wá síbàdàn mọ́.
0: Kò ní mọ́ fẹ́ ṣe lọ́yọ̀ mọ́ ìgbìyànjú ọ̀yọ́ ni.
1: Ok.
2: Tó bá jẹ́ owó business ló yọ báwo lẹ ṣe fẹ́ ṣe?
0: Kò sí nǹkan lọ́wọ́ ò lè ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí nǹkan tí mò ń ṣe ni.
1: Bẹ́ẹ̀ni. Mo láìkì ìgbàgbọ́ yín. Gẹ́gẹ́ bí ìgbà tá a ṣe tò tán ní ọ̀sẹ̀ tó kọjá lára àwọn tó pè wọ́n ní nǹkan tó bá láwọn fẹ́ wọ́n ní tó bá jẹ́ méjì ni kí wọ́n sọ wọ́n ní so nǹkan táwọn èèyàn bá dẹ̀ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ wọ́n lè tó bá ká ń bẹ̀
2: wọ́n á fi ṣe.
1: So gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ Mr. Abiodun ló ń pè wá àwọn ní àlejò wa wọ́n ní ìpèníjà ojú wọ́n láwọn ní.
0: Nílò gan-an ṣọ́njọ́ ìrànúgbà. Ipa aráàánú gbà lágbára ọlọ́run tó ní káàkiri gbà. Mo lè yọjú sí níbẹ̀ yẹn kẹ́ ẹ gbà mí lálejò. Gẹ́gẹ́ bí ilé àgbègbè tó jẹ́ mẹ́jọ. Ó máa ń dàbí ìgbà tó jẹ́ pé bóyá.
1: Ó yé mi. Ẹ ra àánú gbà lágbára ọlọ́run. Ẹ jọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì Facebook wa. Ẹ jọ ẹ bá wa pín kinní yìí kó ẹ bá wa pín kó lọ kálé kó lọ káko. Ẹjọ́ ẹ bá a pin kó dọ́dọ̀ àwọn aláàánú kó dọ́dọ̀ àwọn olóore kí Brother Abiodun kán rí àánú gbà torí àkàndá tó bá wà tí ò bá rí àánú gbà ìgbésí ayé máa nira fún láti gbé àkàndá tó bá wà tí ò bá rí àánú gbà ìgbésí ayé máa nira fún díẹ̀ láti gbé ṣùgbọ́n àkàndá tó bá wà tó rí àánú gbà ilé ayé máa ń rọrùn fún irú ẹgbẹ́ láti gbé ẹjọ́ gbogbo èèyàn tó ń gbọ́ mi pátápátá káàkiri gbogbo àgbáláyé ẹjọ́ ẹ jẹ́ ká ṣàánú fún Brother Abiodun ẹjọ́ kò ń ṣe pé wọ́n ń tọrọ wọ́n nílò ìrànlọ́wọ́ wa wọ́n nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Wọn ò fẹ́ tọrọ jẹ́.
2: Wọn ò fẹ́ máa ṣàgbé
1: nínú ipò tí wọ́n wà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọwọ́ kan.
2: Tí ẹ̀gọ́ tó yẹn tó máa ti sọ rẹ̀ dínkàn
1: mí. Tó ń ṣàgbé káàkiri. Ṣùgbọ́n nínú ìpèníjà tí bọ̀dá yìí ní ìpèníjà ojú tí wọ́n ní, wọ́n làwọn ò fẹ́ ṣàgbé. Adẹ̀bí kí lẹ fẹ́ ṣe wọ́n ní àwọn lè sin ẹdìyẹ. Àwọn dẹ̀ tún ní ìrànlọ́wọ́ ilé. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Fún àwọn èèyàn torí mo tiẹ̀ wá ń wò ó pé báwo la ṣe fẹ́ ṣe torí a gbúdọ̀ mójútó nǹkan tó bá ń wọlé.
2: Bẹ́ẹ̀ni.
1: tori mo wa wo pe bawo la se fe se kini kini awon register ta de nse oruko eto yi akanda akanda ati n gbianju lati register so that elomi ta ba send the account number si won le ri oruko yen pe
2: nko ba en office sugbon won ti send this
1: eh eh sugbon pelu igbianju wa register ta nse yen ko ti complete. So tabade ni ka fi tiyen pe ka fi tiyen se nkan ta fe se fun bodai
2: ati ni se
1: so nkan ti mo wa nwo bayin pe mo ni personal account to je ti UBA ti a le lo fun won so nkan ton ba nsta won eyan ba send sibe e sa ma ko bi odun sibe e ma ko bi odun e ma ko bi odun pe gift fun bi odun ni leyi o but that te gbe wa lati a le join lori radio e sa ko sibe
2: ma ti ko bi odun
1: eh ton ba sa ti ko bi odun sibe so ma ti mo wi pe eni ilo wa fun so a de raye lati mojuto ni pe nkan bayi lo wole
2: o won ti se o won ti gbale o a dupe lowo eyan mo Nigeria a le dupe
1: bo ba ti e se nwole
2: beni
1: a ni je ke ti awon eyan
2: a ma so beni beni so, a le dupe
1: tori mo ti ba boda bi odun kan so mo ni ba se ma se lele won ni ko si ko si wahala pe ko si problem e je ka fun awon eyan laye
2: line ti won ma pe si
1: okay
2: bo ya ka tun yen pe
1: e je ka tu line ti awon eyan ma pe si
2: ben
1: line ti awon eyan ma pe si okay 0915 33 34 893 line ti awon to ba fe pe sori eto ton fe ba da sito line te le pe si niyan 0915 33 34 893 ejekun koko pe gbogbo e na 0916 893 1000 0916 okay hello hello 0916 893 1000 0916 893 1000 or 0915 33 48 93 0911 33 33 893 0911 33 33 893 0911 33 33 893 ni ikanni West Radio 89.3 FM your preferred awesome radio 0916 893 1000 0915 33 38 93 0915 33 38 93 hello hello hello ipin yen ti rebete o 0916 je ka tun gbele wo
3: hello
1: hello
3: hello
1: hello ma e ku ole ma
3: yes ma e kweto
1: yes ma olorun lo n ba wa toruko yin ati bi te tin pe wa ma 0916 893 1000 0916 893 1000 or 0915 33 48 93 0915 33 48 93 or 0911 33 33 893 0911 33 33 893 fun awon to ba fe nowo si brother Biodun fun awon to ba fe nowo si brother Biodun lati ni okowo ti won won la won fe ma sin edie won la won de tun gba olorun gbo lati fun awon ni ile tawon ma ma gbe tawon ma ma gbe so akosi nkan ti Olorun le se fun eyin te fe na wa anu si won fun account te le fi te le ba won se nkan te ba fe fi saanu won account te le se si lele UBA 22 76 99 72 20 UBA 22 76 99 72 20 Oruko to ma gbe wa to sin John alo nu yin oruko te ma ri nbe e je kin tu pe lekan si 22 76 99 72 20 UBA 22 76 99 72 20 UBA Tosin John alo lo ma gbe wa ekan sa ko te ba ti nkan te ba fe fi sowo si won eko
2: abiodun
1: ekan ko abiodun sibe ti ba ti ri message yen ma ti mo wi pe nkan to wa fun lele se ti gbo e se gidi gan ni thank you very much asin wo pe ka awon eyan pe wole si so ka le gbo opinion awon eyan 0916-893-1000 ètò àkàndá ẹ̀dá ló ń lọ lọ́wọ́ nìkan ni West Radio 89.3 FM your preferred awesome radio. À ń bọ̀ ẹ jẹ́ ká ṣe mumu díẹ̀ àbí ká dé òkè lọ́hùn díẹ̀ abápadà dé àá ṣe kínni àá tù wá bọ́ sí ohun tó kàn.

0: Premiership won vintage in England ni. La Liga won vintage Spain ni.
1: Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ̀.
0: Ìyá àwọn fìdíje ní ti ni.
1: Bọ́dà bí ọdún wọ́n ti wá bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ gbogbo àgbálá ayé. Wọ́n ti wá fún láti wá bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ látọwọ́ èmi àti tiẹ̀. Ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká wọn bá ta bá lè ṣe fún wọn, ẹ já ṣe fún wọn.
0: Sígá wọn fi díje Jámánì ni.
1: Torí pé ipò tí wọ́n wà yẹn kò ń ṣe pé ó dùn mọ́ wọn nú, kò dùn mọ́ wọn nú rárá.
0: Fúánù wọn fi díje France ni.
1: Wọ́n ní ìpèníjà ojú, ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹni tó bá ní ìpèníjà ojú ó lójú iṣẹ́ tó ẹni tọ̀hún ló lè ṣe.
0: Pàtó máa kó qualifiers jọ, àwọn qualifiers náà máa díje champion yẹn.
1: Ohunkóhun tá a bá lè fi tì wọ́n lẹ́yìn pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ à ṣe é fún wọn.
0: Tàbí wá náà champions pa. Bí Madrid ṣe kojú òye jàjẹ́, ọ̀gá àgbà náà máa wá padà gbẹgbẹ fún.
1: Torí pé rántí pé nǹkan tí ìwọ náà ń jẹ lénìí, ìrànlọ́wọ́ èèyàn kan náà níwọ náà ń jẹ lénìí o.
0: Bó ṣe ń lọ máa ṣàníyàn lórí pápá yìí ṣeré.
1: Rántí wípé ipò tó wà lénìí yẹn, èèyàn kan náà ló ràn ẹ́ lọ́wọ́ tó fi débẹ̀ o.
0: England ni.

0: spa.
1: Torí pé àwa ti ṣe tiwa fún wọn báyìí àti nǹkan tá a lè fi ràn wọ́n lọ́wọ́ a ti fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáláyé ẹjọ́ ẹ jẹ́ ká ràn bọ́dà ẹ̀ lọ́wọ́ bọ́dà Abiodun wọ́n ní ìpèníjà ojú wọ́n dẹ̀ ni pé nínú ìpèníjà ojú táwọn níyẹn àwọn ò fẹ́ máa jókòó sí ẹ̀bá ẹ̀nà káàkiri láti máa tọrọ jẹ láti máa tọrọ mu ipe nkan tó wù àwọn láti ṣe ipe àwọn fẹ máa ṣe okòwò ẹdìyẹ káwọn máa sin ẹdìyẹ táwọn bá dẹ ṣe ń sìn káwọn máa tà á ìgbà tó ń sọrọ nǹkan bẹ́ẹ̀ yẹn in fact inú mi dùn gidi gan tó jẹ́ nǹkan tó yà mí pé ẹni tó ní irú ìrònú báyìí irú ẹni bẹ́ẹ̀ lèèyàn ṣe kí ni lèèyàn ràn lọ́wọ́ ẹjọ́ ẹlòmíì owó nǹkan báyìí kò ju nǹkan tó fi ń ṣe fàájì lọ
2: bẹ́ẹ̀ni
1: lẹ́lòmíì bá jókòó síbi fàájì báyìí ilẹ̀ àwọn ẹ
2: irúgbìn ti ẹ lórí
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
2: ẹni tí ò bá gbìn kò lè ka
1: so
2: tábàdẹ̀ gbìn nítorí ara wa ẹ jẹ́ ká gbìn nítorí àwọn ọmọ wa nítorí pé kò sẹ́ni tó mẹni tó máa kàn ibi òní kan ní kálukú alágbára ọlọ́run
1: àmì bí a kì í pe account number yẹn fún àwọn tó bá fẹ́ náwó àánú sí wọn ẹ̀yin tẹ bá fẹ́ náwó àánú sí bọ́dà Abiodun tẹ bá ṣe owó sí wọn ẹ kọ̀ọ̀kọ́ bọ́dà Abiodun kọ̀ọ̀kọ́ Mr. Abiodun ẹ kọ́ síbẹ̀ ẹni owó tẹ bá fẹ́ fi assist wọn láti fi ràn wọ́n lọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ okòwò ẹdìyẹ tí wọ́n fẹ́ ṣe account number èyí tẹ máa bá wọn ṣòwò sí òun náà lélẹ́yìn òun náà ní 22 76 99 72 20 UBA 22 76 99 72 20 22 76 99 72 20 UBA Bank orúkọ tó máa gbé wá tósìn John Alọ́ tósìn John Alọ́ ni orúkọ tó máa gbé wá.
0: Máa ní ìdí ṣe bójú kò lè ṣàjẹ́, ọ̀gá àgbà náà máa wá padà gbẹ̀gbẹ̀ fún.
1: Àbí kí ni Esther Arisọ sí?
2: Èmi ti ẹ̀wò pé bóyá kẹ́tùpẹ́ nọ́mbà yín síta torí ọ̀pọ̀ lè má ní owó àti fún wọn kó jẹ́ pé irú bá ṣe sọ́lẹ̀ kan tó jẹ́ pé ilé lẹ́lòmíì nípa mo dẹ̀ lo bíbí ìwé akọ́ni wa máa mánèjẹ̀ adẹ̀lẹ̀ rẹ lómi tó jẹ́ pé ó lè níṣẹ́ míì fún wọn
1: tó wọn lè ṣe
2: wọn lè níṣẹ́ míì fún wọn tó lè má jẹ́ iṣẹ́ adìyẹ yẹn torí bíbélì ni bí ọ̀run ti jìnà sí ayé bẹ́ẹ̀ ni èrò mi tó jìnà sí ti yín ọlọ́run lè ru ẹlòmíì sókè láti ṣe ohun tó tayọ gbogbo tá à ń sọ yìí so èmi fẹ́ kẹ fi nọ́mbà yín síta àwọn tí àwọn èèyàn tí ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn lórí brọ́dá Abiodun yìí kí wọ́n pè wá n tí ẹ bá ní tẹ̀fẹ́ fún wọn ẹjọ́ ẹ lè fi ránṣẹ́ sí wa.
1: Gẹ́gẹ́ bó ṣe sọ yẹn fún ẹ̀yin tẹ fẹ́ pè mí lẹ́yìn ètò nítorí ti bọ́dà Abiodun láti ṣe ìrànlọ́wọ́ fún wọn nọ́mbà tẹ lè pè mí sí òun náà ni 090 26 02 58 87 090 26 02 58 87 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 090 26 02 58 87.
0: Sọ̀rí dánpápá nínú olórin champion ni lírìkálì ó ṣiṣẹ́ di star ni láti star ó ṣiṣẹ́ di super ni.
1: Lágbára Ọlọ́run bó bá ṣe ń jẹ́ ní ọjọ́ mẹ́jọ gbọ́ áàfùn yín lábọ̀ lágbára Ọlọ́run.
2: Ẹ̀rí tí ẹ̀ la máa mú wá lọ́sẹ̀ tó.
1: Lágbára Ọlọ́run bá ṣe jẹ́ áàfùn ẹ̀yìn ìyẹn wa áàfùn yín lábọ̀ bó bá ṣe jẹ́.
2: Ṣùgbọ́n sẹ́yìn láti yanjú gbogbo nǹkan tó ń ṣe tó jẹ́ titi wọn
1: o.
2: So kẹ́tù máa expect nǹkan tuntun láti ọ̀sẹ̀ tó ń bọ̀
1: lágbára
2: Ọlọ́run.
0: Láti super òdíje wọ mẹ́gà ni mẹ́gà lè ó ti wà ní àlùjọ́nú.
1: No sentiment ẹ máa kú iṣẹ́ kíní kan ń já lálá létí mi ni kábíyèsí ọlọ́run.
0: Amọ̀ṣùpá ṣáìdì ni ọ̀bọ̀ orin tó jiná bí.
1: Ẹ̀rẹ́ mi gan gbádùn ara mi gan yàtọ̀ wípé kí n má kúrò lórí ètò mọ́ ní báyìí.
0: Messi ó tàbí Ronaldo ó
1: Oh yes, sir. Ba mi dagbere fun awon eyan fun tose ti fun tose yi.
2: Akweta lataro. Adeku mo fe ki wa pe se te joko sibe te ngbo wa. Eti te fi ngbo wa loruko Jesus ko ni di. Nkan ti mo fe ko tun gba wa niyanju bi a tin so lataro ni pe omo lakeji e eni to le ran lowo ni. Eje ka rora wa lowo nitori pe iran lowo nikan lo le mu ki ala eni keni ko se. Loruko Jesus oju oni ti wa eje ka rora wa lowo. Lose ton ba o tun pade pelu ayo mi o fi yin sinu bi mi ni bayin ninu bi mi o ni gbo bi sin yen de ni gbo sa wa na e se pupo
0: ora lo o si skin ninu olori o le le ba
1: fun eyan ololufe wa te ba wa gbo eto yi lati bere titi de pari mo kiyin o kiyin e se gidi gan ni
0: lampali ninu olori ebe mi
1: a ti sete ni a o tu sete ojo mejo lagbara olodumare pelu anu re
0: a mo su pa fa yi ni ni
1: Emma yikuru nbe o ti mo pe temi ba se ndide fuya eto topon ma sukan omo ni yi omo ni de eh kabiyesi olohun baba ti ba yin ru wale ni o
0: obo ni sayi su mere obo ni to ji lo bi mesi
1: titi dojo mejo ta tun ma fi pade lori kan ni west radio 89.3 fm pelu eto akoda ode akanda eda eh kabiyesi olohun anu olohun iri e kuni fi wa sile o emma gbadun ninu ri olohun yafun yafun Orisun ayo yin ko ni dikoro lagbaro lodumare o di ojo mejo bye

Ẹ kúrò lẹ́, ìròyìn lérèfé la máa fún yín láti ìkànnì kànga agbọ́mọ̀gbẹ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lóníròyìn yín. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera, wọ́n ní ṣe àfilọ́lẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́yẹ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ojú ọjọ́ àti ètò ìlera gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti so ipa ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tí wọ́n ṣe àsúrò rẹ̀ láti kojú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àyípadà tó ń débọ̀ ojú ọjọ́. Komisanna fọ́rọ̀ ìròyìn Ọmọọba Dọ̀tun Oyèladé ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde oníròyìn tó síta nílùú Ìbàdàn ṣiṣẹ́ lólu ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí òde yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe àfilọ́lẹ̀ ètò ìlànà kan fún ọ̀rọ̀ àwọn nǹkan mímu tó jẹ́ ọlọ́tílele àti àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú ìlànà tí a fẹ́ ṣàmúlò láàrin ọdún 2026 ọdún 2030 gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti mú àdínkù àwọn ewu tó lè dé bá ètò ìlera, àwùjọ àti ètò ọrọ̀ ajé nípasẹ̀ àwọn nǹkan ọlọ́tílele wọ̀nyí, eléyìí tí wọ́n pè àwọn èèyàn mọ̀ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ètò ìròyìn tó fi síta. Ìgbésẹ̀ ọlọ́dún márùn-ún yìí òní yóò ṣe àpèsè àwọn nǹkan àmúlò, eléyìí tí wọn yóò ṣàmúlò rẹ̀ fún ètò ìpèsè, pínpín, títà àti ṣíṣe àmúlò àwọn nǹkan mímu lórí àwọn nǹkan ọlọ́tí yìí nígbà tí ètò ìgbélárugẹ àwọn àǹfààní àti ìlànà yìí yóò máa lọ káàkiri àwọn iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìpèsè rẹ̀. Jankan-jankan àti àwọn ìkànnì ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ní ìpínlẹ̀ Èkìtì òní àkórajọpọ̀ nílùú Adó-Èkìtì ti ṣolúlu ìpínlẹ̀ Èkìtì lónìí láti ya píamọ́ ọ̀nà tí wọn yóò fi ṣe ètò ìkórajọpọ̀ àwọn èèyàn lẹ́sẹ̀kùkú fún àtìlẹyìn olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà. Èèyàn ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ṣíwájú ètò ìdìbò gbogbo ọdún 2027 eléyìí tún bọ̀ lọ́nà. Olóyè inú ẹgbẹ́ òṣèlú PDP àti olùkòkárí ètò náà ní ìpínlẹ̀ Èkìtì Abẹ́lẹ́kọ̀ Láǹre Fájuyè tó ṣàlàyé wípé ìkórajọpọ̀ fún ètò ìdìbò sí ipò ààrẹ gómìnà Mákindé òní wọn pé wá láti ṣojú àwọn ìṣọwọ́darí àti àwọn nǹkan tó ní ṣe pàtàkì ìṣàmúlò ètò ìdarí rẹ̀ lórílẹ̀-èdè yìí lásìkò tá a wà yìí.

Àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ní ààrẹ rẹ̀ Ibrahim Gusau ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ rẹ̀, eléyìí tó sì ń kéde èròǹgbà náà lásìkò tí a pè wọ́n ní a ṣe ìkójọpọ̀ àwọn oníròyìn lónìí òde yìí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe láǹfààní àti fi léde lójúpa ayélujára ti X tó jẹ́ ti Super Eagles. Gusau ní apẹ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ rẹ̀ ní apẹ́ kórajọpọ̀ nínú ètò ìfọwọ́ fi ipò kálukú sílẹ̀ látàrí gbogbo làásìgbò àti àwọn kan tó ní ṣe pẹ̀lú bí ikọ̀ Super Falcons orílẹ̀-èdè yìí ṣe kùnà láti kógojá níbi ìdíje ìfẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ àti bí wọn kò ṣe láǹfààní àti lọ rí kópa níbi ìfẹ̀yẹ ìgbáyé tàwọn obìnrin tọdún 2027 eléyìí tí ó wáyé. Olóyè pàtàkì lórí ohun tó ní ṣe pẹ̀lú àjọ àgbáyé Antonio Guterres lónìí ló ti rawọ́rasẹ̀ fún àtìlẹyìn owó bílíọ̀nù kan lé ẹyọ kan dọ́là láti ṣètò ìgbésẹ̀ àwọn nǹkan ìrànlọ́wọ́ láti gbógun ti àrùn ẹ̀bólà eléyìí tí a pè òde tọrọ fọn kalẹ̀ ní ilẹ̀ olómìnira ti Congo. Guterres ṣiṣọ́ lójú èròǹgbà rẹ̀ yìí ní pẹ̀lú owó eléyìí tí a pè wọ́n fojú sọ́nà fún ti lọ bí bílíọ̀nù méjì lé ẹyọ kan dọ́là gẹ́gẹ́ bí ara àwọn àtìlẹyìn tí wọ́n ti láǹfààní àti gbà ládọ̀ ilẹ̀ Amẹ́ríkà, ṣùgbọ́n tí a pè àfikún owó ìṣúná yìí ni wọ́n ṣe ń retí lásìkò tá a wà yìí eléyìí tó jẹ́ pé wọ́n nílò rẹ̀ fún ètò tó tọ́ àti eléyìí tó yẹ. Ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ tòní kò ní ju báyìí lẹ darapọ̀ mọ́ aláago mẹ́jọ alẹ́ lórí àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣòwò sójú òpó WhatsApp ní yàrá ìkọ̀rí ròyìn jọ ìkànnì ìkànga abẹ́mọ̀gbẹ́ lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè Lómùrè náà wá sí ti gbọ̀nyìn ẹ̀ṣẹ́ tẹ́ ń gbọ́ ìkànnì ìkànga abẹ́mọ̀gbẹ́ 89.3 FM. Ẹ̀ṣẹ́ tẹ́ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún fún yín.

0: Hello.
1: Hello, sir.
0: Yes.
1: Sir,
0: please, Mama, pay me to down your man. Báyìí ṣe díẹ̀ nínú ká fi èdè ká fi rú òjò sókè ká fi èdè ká fi ṣèkìlọ̀ ká fi èdè ká fi polówó ọjà
2: ká tún fi kọ́ ìrìn lẹ́kọ̀ọ́
0: ká tún fi kọ́ ìrìn lẹ́kọ̀ọ́. Tubadi yago márùn-ún àbọ̀ tàbá ti fi polówó ọjà dé àbọ̀ sábàlá kejì tó yé ọ̀run dẹ̀dẹ̀ mọ́ kanjúmọ̀ gbogbo wa là ń bọ̀ o ọlọ́run kọ́ wa dẹ̀lẹ̀ fi èèyàn rẹ̀ o sọ díjọ́ òun nìbi pé tí ọmọ jọkùn mọ́ jẹ́ kòló ẹyin bá a bá wa ní ọmọ jọkùn kọ́ ọmọ jẹ́ kòló tọ́bádẹ́ pé nìjẹ́ jẹ́.

0: ẹrí ni gbà ní kọ́ máa jẹ. sórí njẹ́ bá ń jẹ nǹkan ní kọ́ máa wálé kọ́kùn wọn jẹ máa jẹ.
1: àárín nǹkan mísèsè.
0: kí ló wí.
1: àárín nǹkan mísèsè.
0: bọ́ba jẹ́ kọ́kùn ni wọ́n jẹ lọ́rùn. bàbá alábí ògúndépò máa bá wọn jẹ o. a ò fẹ́ kí ibi kọ́ bí ó tún máa fa bọ́mbà lọ. ọmọ ṣákí ni bàbá. ṣùgbọ́n òṣùgbò ni wọ́n fi sílé títí tí ọlọ́jọ́ fi dé. bàbá náà lo díẹ̀ nu ayé.
1: gbogbo olóyìnbó yẹn wọn káàkiri káàkiri.
0: gbogbo ẹ̀ ni a gbà sá yorùbá ni a gbèdé. bàbá sì lo ó lo ọdún márùndínláàádọ́rùn-ún láyé.
1: 85 years.
0: yẹni 85 years. kọlọ́run kó bá wa dẹ̀lẹ̀ fún wọn.
1: àmì o
0: tọ́jú ilé àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ àtàwọn atọ́jẹ́ pé wọ́n fẹnu bí iná.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: tọ́lá wa náà ń wọ̀n láwò
1: kó sí ìgbà náà lọ. bẹ́ẹ̀ni àwọ̀kọ́ ṣe
0: rómọdẹ̀ gẹ́gẹ́
1: bí ẹ̀yin bàbá
0: olóyìnbó. gbogbo ẹni tó diwọ́ disẹ̀ sínú láyọ̀ àtàlàfíà lẹ́mọ̀ bíi.

àwọn àgbà mẹ́fà lọ sóde márùn ló padà ẹ farabalẹ̀ kẹ gbọ́dọ̀ fẹ́ kẹ dáhùn o àwọn àgbà mẹ́fà lọ lọ sóde márùn ló padà ewo ni ọ̀padà wọn. Zero 0916-893-1000 0915-333-4893 0911-333-3893 àwọn àgbà mẹ́fà lọ sóde márùn ló padà ewo ni ọ̀wá padà nú wọn.

0: di ọmọkùnrin dára kò lọ́nà ọmọkùnrin wo ni kí ló kọ ọmọkùnrin náà. Ọ̀dà ààrẹ nìkan kan bá wa já lọ́nà lónìí nù.
1: Ìjìlẹ̀ lọ́lẹ̀ pa yóò.
0: Wọ́n sì máa
1: àgbéyẹ̀wò
0: ni. Àwọn aláwọ̀ tú sí ẹ̀. Àkọ́kọ́ yẹn mo ní wípé àwọn àgbà mẹ́fà lọ sóde. Márùn-ún ló padà wá. Sẹ́gbẹ̀ẹ́ kọ́ padà ìwọ lọ́wọ́ ara nù ẹ̀ ni.
1: Tí ó padà wálé.
0: Ó ní òkèlè. Oúnjẹ tá à ń gbé ẹnu.
1: Ẹ rí
0: pé àmàlà yẹn tá a bá ń jẹ. Márùn-ún ìka márùn-ún. Òkèlè di ẹ̀kẹfà wọn. Mẹ́fẹ̀ẹ̀fà ni ó lọ ẹnu. Òde ni ó lọ́hùn. Márùn-ún padà wá. Ìwọ lọ́wọ́ ìwọ ni ó padà wá nù wọn. Òkèlè ni o. Ìkejì tá a bíwọ́ ni pé ilé ọmọkùnrin dára ṣùgbọ́n. Kọ̀lọ́nà àbáwọlé o ẹyin ni o ẹ̀rí pé ẹyin da púpọ̀ ńbùrọ̀lẹ́ bá wọnú rẹ̀
1: kò
0: sí ẹyin ni nínú ilé ẹ̀yà fún látẹ̀wọ́ tèmi o.
1: Ṣé
0: ń pọ̀.

0: bí wọn ṣe débẹ̀ níjọ́ kẹta wọn rí i pé agbára lúgbò omi ti yọ inú wọn dùn wọn tún bọra wọn lọ́wọ́ wọn gbádùn dáwọn àṣàtúnrómi ńlẹ̀ yìí. gẹ́gẹ́ bí wọn ti ń ṣe ìpinnu bẹ́ẹ̀ náà nìjà pàápàá àpà náà ń gbèrò lọ́kàn ara rẹ̀ pé tó o pé ẹ̀yin omi tẹ́lẹ̀ ẹgbẹ́ yà á gbogbo rẹ̀ ń ajé ẹ̀rí kankan mú bèbí mọ̀ sọ bẹ́ẹ̀ fún un. Professor ìwọ kọ yìí ìjàkábọ̀ lọ kó kéǹgbè ó lọ kó àwọn kéǹgbè tọ́pọ̀ ó lọ kójọ nílé rẹ̀ bọ́bá ní ó ní nǹkan ṣe wọ́n ó ní gbogbo ohun tí òun lòun ó sì gbogbo ó ní gbogbo ohun tí orí ogun lọ́gbọ̀n èèyàn gbẹ́
1: òun lòun
0: ó jàǹfààní wọn. ìjàkábọ̀ gbogbo àwọn kòǹgbè ọba gbé kọ́rùn o ló sì ń fi lu ara wọn òun pàápàá sì ń kọrin bó ti ń lọ ó ní mọ̀ bá bèrè lódò má tẹ́ kàǹdù má bẹ́fọ̀n lódò má tẹ́
1: kàǹdù
0: má yapa kan fà á
1: kàǹdù
0: má yata kan fà á
1: kàǹdù
0: má finna mi pa á
1: kàǹdù
0: gàgà lálágùgù gúgú ma ọba sà ń kọrin bẹ́ẹ̀ ta ló fẹ́ gbọ́rú orin bẹ́ẹ̀ tí ò ní ọ lódò ilé gbogbo wọn ti wà nú odún wọn ti wà lójú ọ̀tí wọn fẹ́ pa omi láfẹ̀mọ́jú ń kòrí ni kọ̀mọ́ ní fẹ́ẹ̀rẹ̀fẹ́ gbogbo wọn bá jú bá ehoro lóde gbùdùgbùdùgbò ta lọ fẹ́ kú gbogbo wọn sá lọ jàkábá débi pátá lọ́ba fa omi gbẹ o bí jàká ṣe rí pósí orù lórí lọ́fà lọ́wọ́ lọ́fà ẹsẹ̀ lódì ẹ̀yìn o gbogbo omi odò pátá jàkábá fa gbẹ o ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta lọ ọwọ́ dàbí ẹni pé wọn àṣẹ ẹ̀ṣẹ̀ kankan rárá nínú ìlú wọn àṣẹ ẹgbẹ́ odò rárá nàá bá tún pé bí ìrìkò tó pé ọ̀nà wo lágbà ní tí ń lé wa lọ́dọ̀ yìí tá a fi

0: mo kí ẹyin tèmi káàkiri àgbáláyé. Ẹ wo ìkànnì West Radio láwà 89.3 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́, kò sétò mí ju ètò Sport Assembly lọ. Orúkọ tèmi ò yí padà o, Raymond tanátaná. Ẹ mọ̀ pé èmi nìkankan mo máa ń gbé yín débẹ̀, èmi nìkankan mo wà nùkulu nírọ̀lẹ́ tèmi. Lọ pọ́lísì, lọ pọ́lísì tèmi nìkan. Ẹ mọ̀ pé tó bá ti di pé ka yànnà náà eré ìdárayá, kò sẹ́lẹ̀ mi lọ pọ́lísì o, mi fi bẹ́ nìkankan ṣeré. Ẹ wo bẹ́ẹ̀ béèrè fún lónìí mi ò lónìí. Bẹ́ẹ̀ gbowó wá bẹ́ẹ̀ gbọ́dọ̀ mílíọ̀nù yúrò wá mi ò ní tà á. Ṣé rí lọ pọ́lísì mi fi bẹ́ nìkan ṣeré. Ó yá ẹ jẹ́ ń gbé lọ pọ́lísì tèmi wọlé, kó kí àwọn tèmi lé.
1: Ẹ̀yin tèmi ẹ kúrọ̀ lẹ o, Lord Policy ló ń kíyan akú àtàárọ̀ akúṣẹ́ òní o. Mo nígbàgbọ́ pé ní dùn fún yín o, gbogbo èròǹgbà yín mo nígbàgbọ́ pé Ọlọ́run ti jẹ́ kó di mímú ṣe. Èyí tó dẹ̀ kù tó yẹ ṣe ń wojú ẹ̀ náà fún náà, mọ̀ pé kílẹ̀ òní tó ṣú àgbésí ayọ̀ lé lórí. Lord Policy ló ń kí lẹ́ẹ̀kan sí lórí ìkànnì 89.3 FM Wells Radio. Lọ ẹ mọ̀ pé Sport Assembly là ń pe bíbáyì. Tẹ bá ti mú gègé, tẹ bá ti mú ìjókòó yín, ẹ jókòó kẹ gbé popcorn, kẹ mú drink kan, kẹ fi jó sígẹ̀. Tẹ bá dẹ̀ ṣe ń gbọ́ wa, mo mọ̀ pé a máa gbá sí yín lára lẹ́sẹsẹ ni. Tinú yín á dẹ̀ máa dùn. Eléyìí gan, tẹ bá gbọ́, tẹ bá lọ gbọ́, ẹ lọ gbọ́ sùn bó ṣe wà yẹn gan. Ẹ ti mọ̀ pé orun ayọ̀ ni, ẹ máa sùn lálẹ́ òní nìyẹn. Lord Policy ló ń kí yín lẹ́ẹ̀kan sí pé Sport Assembly ló ń pe bí, ẹ máa bá wa ká lọ.
0: Oya Sport Assembly náà ń pe bí, ẹ máa bá wa ká lọ. Oya pápápá ṣe mọ̀ pé lè darapọ̀ mọ́ wa, ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ wo tẹ bá ti wọ Facebook yín, ẹ search fún West Radio 893 FM fanpage. West Radio 893 FM fanpage. Ẹ jọ̀wọ́ tẹ bá ti wọlé. Tẹ bá ti wọlé síbẹ̀, ẹ má wọlé lásán o. Tẹ bá ti ń tẹ gbogbo láìkì yẹn, kẹ máa ṣí ẹ̀ sí gbòòrò ayé. Ṣé rí gbogbo kọ́mẹ̀ntì ẹ bá ń drop, gbogbo ẹ̀ la máa kà fáwọn tiwa ní gbòòrò ayé. Àwọn tèmi ti ń gbórí wọlé. Àwọn ẹ pé Demi Samson, ó ní good evening. Ó yá Victor Ayọ̀mídé ni. Good evening Mr. Oracle Promise and crew up Madrid. Àwọn tí Ala Madrid nìyẹn. Ẹ ti borí, ẹ ti borí ìfẹsẹ̀wọnsẹ̀ lánàá. Ẹ bojú Real Sociedad jẹ́. Àmì ayò mẹ́rin sí ẹyọ̀kan ló bá dé. Ó yàṣẹ tí ń gbáradì UEFA Champions League. Mọ́ṣe máa kojú ara wọn. Olólùfẹ́ Arsenal, olólùfẹ́ Man U, olólùfẹ́ Liverpool. Ó yà gbogbo àwọn Atletico Madrid, Bayern Munich, Real Madrid, Barcelona. Ṣé gbogbo yín ti ń gbáradì? Ẹ wo a máa já yín tán nírọ̀lẹ́ tèmi. A máa gbé yín débẹ̀. Mọ́ṣe máa kojú ara wọn. Àwọn kan bèrè pé Chelsea ń kọ́. Ṣé ẹ mọ̀ pé ikọ̀ Chelsea? Ọjọ́ Monday làwọn máa ń gba Champions League tiwọn. Ẹ wo ẹ jẹ́ kí n kí olólùfẹ́ wa tí ń ṣe ọjọ́ ìbí rẹ̀ lénìí. Victor Ayọ̀mídé òní, Victor Ayọ̀mídé òní. Bí ayọ̀ rẹ̀ ṣe dé, ayọ̀ rẹ̀ ò ní tán o. Bó ṣe ń ṣe ọjọ́ ìbí lénìí, o ò ní fele ṣàṣemọ. Ó yá Victor Ayọ̀mídé òní lápá bíbẹ yẹn. Gbogbo ọdún ọdún kan ni o, ìgbà ọdún ọdún kan. Ó ṣetọdún tó ń bọ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ó yá lápá bíbẹ yẹn. Adéolú Tony, Adéolú Tony, ó ní good evening bro, how is your day? Adéolú Tony ṣe o ti ń gbaradì. Ó yá Fíjọ Arsenal, ó ti jáde o. Gbogbo ikọ̀ tí Arsenal máa kojú, tá a bá ń sọ̀rọ̀ ìdíje UEFA Champions League, wọ́n ti gbé gbogbo wọn jáde o. Ó yá Ibrahim Guza o. NFL president, ṣe ti gbọ́ pé ó ti resign bí gbogbo prayer ṣe pọ̀ tó. Lọ́sẹ̀ tó kọjá, nígbẹ̀yìn gbẹ̀yìn, ó ti di woro sí woro o. Ó ti resign lápá bíbẹ̀ yẹn. Lọ Policy ibi tá a máa gbà wọlé lélẹ̀. Ibrahim Guza ti resign. Ṣé good one ni fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú iṣẹ́ takuntakun tó ṣe nínú ikọ̀ Super Eagles?
1: Níwòye tèmi o, good one ni o fún orílẹ̀-èdè Nàìjíríà. Kéèyàn tó lè wòsùnsùn kó tó lè lóhun resign. Àwọn gbogbo alamọ iṣu tí ó wà lórí ọ̀rọ̀ glass house yẹn, lórí ọ̀rọ̀ owó ṣòwò kò ṣòwò, àwọn ẹwo àwọn ọmọbìnrin wa tán gbá bọ́ọ̀lù lọ́dún mẹ́ta sẹ́yìn, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbowó wọn lóyún ọdún yìí, èyí tó gbá bọ́ọ̀lù ọdún mẹ́rin sẹ́yìn bóyá gan náà ti fún wọn. Gbogbo àwọn olórí wa, àwọn agbábọ́ọ̀lù wa àtẹ̀yìnwá tán ti dolóògbé, gbogbo àwọn promise tán ti fún wọn, tán hàn ṣe fún wọn. Àwọn Eagles wa arí wọn, wọn ò lọ́wọ́ cup. Gbogbo yẹn, gbogbo ẹ̀ dẹ̀ ní owó wà tó wà budgeted fún. Èmi mọ̀ pé gbogbo wàhálà hurunhurun tó ti ń hùn lẹ̀ láti ìbẹ̀rẹ̀ ló pọ̀ lọ́rùn ògùsọ tó fi tètè pé ó pé òun kóhun tètè àforí òun pamọ́ kóhun tètè ya ju ọwọ́ ọlẹ̀ láti pòkè mi ò ṣeṣẹ́ yìí mọ́. Ẹ má bínú ẹ̀yin ọmọ Nàìjíríà, mo ti sìn yín tó ẹ̀kẹ́ lómìn náà wà gbà. So nítorí níwòye tèmi, iṣẹ́ good one ni fún Nàìjíríà football. Kẹ́lòmíì náà wá ṣe tiẹ̀ kọ́ báyìí. Bọ̀ nǹkan kan tí mo fẹ́ insist lé lórí ni pé kò gbúdọ̀ kan resign níbẹ̀ yẹn. Tó bá máa nídìí kan probe ẹ̀, ẹ̀jẹ̀ kan probe ẹ̀, kan ṣe ìwádìí ẹ̀, kan ṣọ̀fin tó tún ẹ̀. Torí pé ministry of sport yẹn generally gan, ó yẹ kán wò wọ́n ló dídín ni. Ẹ̀mí àti wọ́n ti ń sọ pé EFCC fẹ́ máa ṣọ́ àwọn kan, wọ́n ti sọ pé àwọn kan fẹ́ máa mú àwọn kan yẹn. Èmi mọ̀ pé kò sí ni resignation letter máa pọ̀. Bọ̀ pó tẹ̀ jórí tiẹ̀ ló ti bẹ̀rẹ̀ yẹn. Nǹkan tó dáa ni fún Nàìjíríà. Ó túmọ̀ sí pé ìgbàgbọ́ wà, ìrètí wà fún wa npe Nigerian sport Nigeria in general o ma o ni reti ati da laipe yi de ni Olorun a de fun gbogbo wa se
0: o ya Olorun ma fun gbogbo wa se won ni Nigeria sport o ma da o won ni laipe lo ma da o ya Stella temi fagba yi ke awon ti sa delere awon lolufe Chelsea se ti gbo pe Champions League yin ojo Monday le ma gba o ni good evening Oluwaye Raymond ijoba Man U West Radio Lord Policy I greet you o gbogbo wa na greet e lapa bi o ya Liverpool Rally Bakola at last Liverpool ti gbe tan o Sherry ki ose to pari won mo pari gbogbo eto o ma di agbabolu Liverpool officially nitori pe Liverpool ti gba lati kowo le fun Bradley Bakola o ya bakan na eyin Chelsea e ti tari re lo ibo le tari re lo e tari re lo ni ko Aston Villa mo n soro nipa Nicola Jackson Aston Villa ti gba lati gbe Nicola Jackson se mo pa ja yin tan lana bi pe Chelsea won fe gbe asole Aston Villa mo n soro nipa Dibu Martinez e wo oro tin wo o tin se ro tin lo si rin wen re laarin iko Chelsea ati Aston Villa o ya papa lapa bi be yen.

ó yá ìjẹ́ wọnú ikọ̀ Arsenal lọ declarize ti sọ̀rọ̀ oníṣẹ́ rí EPL kékeré ilẹ̀ tí rí ní sáà tó kọjá ṣe rí EPL sáà ta wà bá a ṣe gba tọdún tó kọjá a tún gba ti sáà ta wà ṣe rí gbogbo rọ̀bọ̀ rí bí tá a ṣe ní sáà tó kọjá a ti kẹ́kọ̀ọ́ lára rẹ o a ti kẹ́kọ̀ọ́ látara nǹkan tó ṣe wá ẹ mọ̀ pé kínkín ní báyìí ló kù ká jábọ́ nígbà tí líìgì ń lọ òpin ṣe rí ní sáà ta wà láti ìbẹ̀rẹ̀ dópin gbogbo yín lẹ máa gbà gbogbo yín lẹ máa gbà o àti ikọ̀ Chelsea àti ikọ̀ Man U àti ikọ̀ Liverpool ẹ wo mi ìfẹ́ mọ anybody gbogbo yín pátá lẹ máa gbà ó yá inú ikọ̀ Arsenal mo ṣì wà Gabriel Jesus ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí kò gbáradì pẹ̀lú ikọ̀ Arsenal o kò gbáradì o ó ṣeéṣe kó kúrò nínú ikọ̀ Arsenal Liverpool Barcelona ti wọ́n ti ṣàfihàn ẹ o mo sọ nípa Livakovic ìyẹn ọmọ léńjele tán gbé aṣọ́lé tán gbé ọmọ orílẹ̀-èdè Croatia ó yá Manchester City àwọn ti ń ronú o wọ́n níṣẹ́ rí ilimọ̀ ìdíyàyè agbáwọ̀ ẹgbẹ́ ikọ̀ Everton wọ́n láwọn máa gbé ṣe mọ̀ pé ó ṣeéṣe kí Jack Grealish kó fi kọ́ Man City sílẹ̀. Ó yá bákan náà Atletico Madrid àwọn tún tọ́ sókè wọ́n fojú gbà wọ́n níṣẹ́ orí ìwọ́ Julian Alvarez ṣé orí ikọ̀ Barcelona tójú rẹ̀ wà yẹn ikọ̀ Barcelona tó fẹ́ fagídí lọ kó ló gbogbo nǹkan kó lọ gbọ́lọ́pàá kó gbé sójà ní tà fún ikọ̀ Barcelona lọ́wọ́lọ́wọ́ báyìí Atletico Madrid wọ́n ti gbé ọ̀fíṣálì o wọ́n ti kéde wọ́n ti make announcement wọ́n níṣẹ́ rí Julian Alvarez kò ní darapọ̀ mọ́ ikọ̀ Barcelona ẹ̀yin olólùfẹ́ Barcelona ẹ gbójú ń bẹ́ o torí Julian Alvarez ẹ lè rí gbé ó yá Ayu Buadi ó ti darapọ̀ mọ́ ikọ̀ Man City ó ti ọ̀fíṣà ó ti di agbábọ́ọ̀lù Manchester City ó yá bákan náà Real Madrid ti gbé ọmọ léńjé 21 years old ọmọ orílẹ̀-èdè Ghana mo sọ nípa agbọ́wọ́ ẹ̀yìn Oscar Nasey wọ́n ti gbé o àmọ́ Real Madrid Castilla ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́.

ó yá bákan náà ṣe rí agbábọ́ọ̀lù Manchester City agbábọ́ọ̀lù Man City mo sọ nípa ti Jani Ranger tó lọ darapọ̀ mọ́ ikọ̀ Akasia ìyẹn lórílẹ̀-èdè Saudi Arabia ó ti sọ̀rọ̀ ó ní Atletico Madrid làwọn dúró de nígbà tán kọ̀ tán gbowó wá ikọ̀ Juve àti Galatasaray wọ́n ní owó mi ti wọ́n jù nígbà tí Akasia sì wá tán gbowó ribiribi wá ẹ wo èmi ò lọ́pṣàn o ṣe ẹ mọ̀ pé Manchester City owó làwọn ń ta sí ti wọn nígbà táwọn tó kù ò dáhùn Akasia ikọ̀ gidi ni ẹ wo bẹ́mi ṣe darapọ̀ mọ́ wọn nu.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: Ekale asiko ise lataaro akojopo iroyin lewa la mo afun yin la le toni lati ikoni konga gbomogbe 89.3 FM eleti akale si opopuna Laafin Avenue Oluyole Estate nle Ibadan Adedamola Oloyede lo niroyin saju egba won koko to wa ninu iroyin na are Tinubu obura fun Abel Enitan gege bi olori osise ijoba papo tutun. Ijaba papo ele ye bere ito ijiro papo lori ati se awon atunto kokan lori le de ye. Ijaba ipinle Oyo sise loju ibi ma musaya ti o koju awon kan to ni se pelu ayikada to n de ba oju ojo nile ye. En ti se alakoso ati oludari le se itewe Purple Bloom won lo ti pe fun igbese ati ayipada ninu ito ikawe ati kiko iwe lori le de ye. Ni bayi iroyin on re lekun rere. Are orilede wa Nigeria Bola Tinubu ti bura fun Abel Enitan gege bi olori osise ijoba apapo tutun forilede wa Nigeria Enitan ti bura fun loni nibi eto kan to wa ni ile ise are nilu Abuja nibi ti o ti gba ipo gege yin ti en ti se adeletele re dede wasin jag ile ti apo ni o ti la feyin ti lenu se baye en to feyin ti lasiko ta wa ye oni apo ni ku o lenu opo re leyin ti apo ni o ti de ipele ojo ri ele eteyin afin sise selo ti se ogota odun gege bi eto ikowe fise sile lasiko ta wa ye ni apo waye loni pelu bi wasin jag ati eni tan ti se lanfani ati towo bo awon iwe adehun ele eto ni se pelu ifise sile ati igbase tutun gege bi olori osise ele eteyin si se agbekale re gege bi ilana ntele ninu ikede iyansipo are on lo sise loju oro opi eni tan oni o lanfani lati ma gbe awon imo ati oye to ni lati awon eto eko to ti ko seyin ati awon iloye to ni ninu eto ise ijoba ele eteyin pe o ti ni imo ninu re ti o si ma lanfani ati samulo re ninu eto ise to yan layo lasiko yi ninu iroyin mi ewe ijoba apapo ile ye ti se ifilole igbimo apapo kan ele ti o se abojuto isayewo awon oju opo ayelujara ele to je tawon ile ise eka ati ajo ijoba fun odun 2026 ti won si ro awon omo egbe na niyanju lati ri daju pe ise na je ohun ti ko ni ojusaju ti o si ni imo nipa ise ti o yan layo pelu eto akoyawo oludari agba fun ise eto atunse Dasuke Arabi won lo safihan eyi loni nilu Abuja nibi ifilole iwe igbelewon ijoba apapo fun isayewo oju opo awon ilese igbogbo Arabi salaye pe eto naa je apa kan ninu awon atunse ti ijoba nse lati mu ki awon ilese ijoba je eni to ma nse ojuse won ki won si tubo pese ise to dara fawon omo orilede Nigeria ninu ise isin ti won yan layo. Are Bola Ahmed Tinubu ni re ti fide emule lasiko ye pe an se ipade papo pelu awon gomina ti an dibo yan labe egbe oselu All Progressives Congress APC eleyi ti a tun da pe mo si awon egbe gomina nite so waju nile ise are nilu Abuja ipade naa ti a pe o bere ni nkan ago merin ni irole oni on lo waye leyin ti awon gomina naa ti a pe won yanju nibi ipade kan eleyi ti a pe an se nibi igbimo alase ti en ti se igbakeji are orilede Nigeria Kashim Shettima to lewaju ipade naa lasiko ti an sakojopo iroyin ipade naa se n tewo waju pelu bi won o ti se salaye eredi ati ohun ti ipade naa to dale lori ijiroro n lo waye bi arin bi ojo bi mejo leyin ti eto ipolongo ati eto imo se eto awon ti an fe se ipolongo si eto idibo odun 2027 eleyi ti o bere ni ibamu pelu ilana nla kale ti ajo ti seto idibo lomira ni HINEC ti an ti se agbekale re eleyi ti an pe o si ni bi ojo bi marun ti ejo osele APC ti an se akojade awon omo egbe eleyi ti o mo ri si ibimo eto ipolongo fun ile ise are eleyi ti an ti se gomina ipinle Zamfara teleri sa iyan asofin Abdulaziz Yare ti o mo lewaju gege bi oludari agba fun egbe naa. Ijoba apapo ile yi ti bere ijiroro jake jado orilede Nigeria pelu awon ijoba ipinle ati awon alajosepo miran lati se agbekale adehun apapo lori omi eyi ti yo dojuko awon isoro omi ati imototo tun ba orilede yi fera lati ojo pipe wa ati lati pese abo lori omi lorilede Nigeria. Mr. fun oro mi ati imototo ojogbon Joseph Utsave on lo safihan eye loni nilu Abuja lasiko ipade ijiroro pelu awon alajosepo láti ṣe àgbékalẹ̀ ètò yìí. Ọ̀jọ̀gbọ́n Rousseff ṣàlàyé pé ètò náà ṣe pàtàkì láti dojúkọ àwọn ìṣòro tó ń dojúkọ ẹ̀ka omi, ìdàgbàsókè àwọn ìlú, ìbísí ènìyàn, àyípadà ojú ọjọ́, ìbàjẹ́ àyíká, àìsí ohun èlò amáyédẹrùn tó péye tó fi máa sí ìṣọ̀kan láàrin àwọn iléeṣẹ́ àti àìsí owó tó tó. Ìgbésẹ̀ yìí wáyé lákòókò tí àwọn ènìyàn ń ṣàníyàn fún ọ̀pọ̀ ọdún nípa agbára orílẹ̀-èdè yìí láti pèsè omi mímu tó mọ gaara fáwọn èèyàn rẹ̀ tó fi máa ìtótó àti ìmọ́tótó àti ìlera àyíká fáwọn ènìyàn. Eléyìí tó ń pọ̀ sí lójoojúmọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ iléeṣẹ́ ètò ìlera ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ àwọn amòye ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àyípadà ojú ọjọ́ àti ipa tó ń dé bá ìlera gẹ́gẹ́ bí apá kan nínú ìgbésẹ̀ láti mọ agbára ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ sí láti kojú àwọn ipa tí àyípadà ojú ọjọ́ ní lórí ìlera àwọn aráàlú. Kọmíṣánná fọ́rọ̀ ìròyìn Ọmọọba Dọ̀tun Òyéládé ló kéde ọ̀rọ̀ yìí nínú ìkéde kan tó fi ránṣẹ́ sáwọn oníròyìn lónìí nílùú Ìbàdàn ti ṣèlúlò ìpínlẹ̀ Ọ̀yọ́. Lásìkò ìfilọ́lẹ̀ náà tó wáyé ní Sekitiriat nílùú Ìbàdàn, Kọmíṣánná fọ́rọ̀ ètò ìlera Dókítà Olúwaṣẹ̀rìmí Ajétumọ̀bí ló ṣàlàyé pé àyípadà ojú ọjọ́ wọn ni kò yẹ kí a tún máa kà sí ohun tó jẹ́ tuntun tàbí tó jìnnà sí wa mọ́, ṣùgbọ́n tó jẹ́ ìṣòro ńlá fún ìlera ọ̀pọ̀ àwọn ènìyàn tó sì ní ipa lórí ìlera àti àlàáfíà àwọn olùgbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé pé àyípadà nínú ìgbóná ojú ọjọ́, bí òjò ṣe ń rọ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ ojú ọjọ́ tó le tí ń fa àìsàn tó jẹ mọ́ ooru, ìkún omi, ọ̀dá, àwọn àrùn tí ẹ̀fọn àti omi ń tàn káàkiri, àwọn àìsàn ẹ̀dọ̀fóró, àìní oúnjẹ àti àwọn ìpèníjà ìlera mìíràn jákèjádò ìpínlẹ̀ yìí. Dókítà Ajétumọ̀bí ṣàlàyé pé ikọ̀ náà yóò mú agbára ẹ̀ka ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ sí láti lè gbaradì, múra sílẹ̀ àti mójútó àwọn ewu ìlera tó jẹ mọ́ àyípadà ojú ọjọ́ nígbà tí wọ́n rí dájú pé àwọn iṣẹ́ ìlera pàtàkì ń tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ìkànnì ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti Allied People's Movement APM ní ìpínlẹ̀ Èkìtì ò ní pé wọ́n kóra jọpọ̀ nílùú Adó Èkìtì ti ṣolúlu ìpínlẹ̀ náà láti gbé a mọ bí wọn ó ṣe ṣe ìkórajọpọ̀ àwọn ènìyàn lẹ́sẹ̀ kúkú fún àtìlẹyìn ìbò sí ipò ààrẹ. Eléyìí ti pín ohun wáyé fún ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Enímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé síwájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Olóyè inú ẹgbẹ́ òṣèlú PDP tó tún jẹ́ olùṣekò kárí ètò yìí ní ìpínlẹ̀ Èkìtì Abilékọ Lánre Fájuyì òun ló ṣàlàyé pé ìkó àwọn èèyàn jọ yìí fún gómìnà Ṣèyí Mákindé láti du ipò ààrẹ rẹ̀ òun ló wáyé látàrí ìgbàgbọ́ àti ìgboyà tí àwọn èèyàn ní nínú ìṣọwọ́darí rẹ̀, eléyìí tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílò lásìkò tá a wà yìí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, bí a ti ṣe kó àwọn èèyàn jọ láti ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ 44 ní ìpínlẹ̀ náà, Abilékọ Fájuyì ṣàlàyé pé èròǹgbà yìí òun ló wá látàrí bó ṣe ṣe kókó ṣe pàtàkì láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jọ fún àti wá ojútùú àti ọ̀nà àbáyọ míì sí ètò ìṣèjọba tí ń bẹ lóde lórílẹ̀-èdè yìí. Bẹ́ ò bá gbàgbé, ẹ rántí pé gómìnà Ṣèyí Mákindé òun ni pé ó jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdíje ti ẹgbẹ́ òṣèlú APM fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 lẹ́yìn tí wọ́n ṣe ìkórajọpọ̀ ẹgbẹ́ òṣèlú PDP àti APM papọ̀ lóṣù karùn-ún ọdún 2026, èyí tí ọ̀pọ̀ èèyàn nígbàgbọ́ wípé wọ́n ti ṣe àgbékalẹ̀ ara wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ olóṣèlú eléyìí tó kórajọpọ̀ tán sì ṣe tán láti gbéná wojú ẹgbẹ́ òṣèlú APC tó ń darí lórílẹ̀-èdè yìí. Níparí nínú ìròyìn wa fún ti alẹ́ tòní, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbà ní ìmọ̀ràn pé kí wọ́n mọ àṣà ìwé kíkà àti ìwé kíkọ wọn lágbára sí, nítorí pé àṣà kíkọ̀wé eléyìí tó ní ìtumọ̀ jẹ́ irinṣẹ́ pàtàkì fún àkójọpọ̀ ìmọ̀, ìdàgbàsókè ẹnìkọ̀ọ̀kan àti àyípadà rere láwùjọ wa. Olùdarí iléeṣẹ́ àtẹ̀wé Paul Bublum Abilékọ Adéjọkẹ́ Oyékan ló pe ìpè yìí lónìí níbi àpèjọ àwọn òǹkọ̀wé ọdún 2026 níbi tó ti rọ àwọn òbí àti alágbàtọ́ láti kọ́ àwọn ọmọ wọn nípa nínífẹ̀ẹ́ sí ìwé kíkà déédéé. Abilékọ Adéjọkẹ́ Oyékan tẹnumọ pé fífi àṣà ìwé kíkà kọra láti kékeré òun ló máa mú kí àwọn ọmọ kí wọ́n gbòòrò sí nínú ìmọ̀ wọn tó sì mú ìrònú àti òye wọn dàgbà sí, bákan náà ló sì lè ràn wọ́n lọ́wọ́ láti ní ọjọ́ iwájú tó dára. Lásìkò ètò náà, olùbánisọ̀rọ̀ tí ó tún jẹ́ olùdarí fún iléeṣẹ́ Primus Media Àfọ̀dá Samuel ni àti ẹni tí ṣe olùbáwọn tó wà ń bẹ̀ sọ̀rọ̀ níbi ètò náà, Dókítà abilékọ ti Newsmate on lo gba àwọn olùkọ̀wé nímọ̀ràn láti ṣe àmúlò àǹfààní ojú òpó ayélujára láti ṣe ìgbéra ẹni kalẹ̀ síbi táwọn èèyàn ti láǹfààní àti rí wọn àti ohun tí wọ́n dúró fún nípa ṣíṣe àgbékalẹ̀ àwọn ohun tí àwọn èèyàn lè rí nígbàkúùgbà eléyìí tí ó sì wúlò fún ara wọn àti ọjọ́ iwájú wọn àti àyíká nígbà tó ń sọ̀rọ̀ wọn pe àwọn tí wọ́n pe wọ́n ń ṣètò ìwé kíkọ àti ìwé kíkà àti àwọn olùkópa wọn wọ̀nyí wọn ni wọ́n pè fún àfikún àwọn olùkọ̀wé àti ìpèsè ìwé kíkà eléyìí tó mọ́yán lórí tí ó sì jẹ́ ètò ìkọ́ni fún àwùjọ òun ni ó ṣe àgbélárugẹ àwọn ìwà tó dára àti ìwà tó tọ́ láwùjọ wa gẹ́gẹ́ bí o ti ṣe láǹfààní àti sọ.
1: Èèyàn jẹ́ òǹkọ̀wé kò túmọ̀ sí pé èèyàn ò ní láti wà lórí social media ayélujára. Nítorí ní kí n sọ̀rọ̀ lé lórí lónìí ni visibility ìyẹn túmọ̀ sí pé ká má fira wa pamọ́ láti ṣe. Àmọ́ rí dájú wípé nǹkan tó ń sọ ohun kan tí ó yẹ kó máa sọ tó ní ṣe pẹ̀lú bó ṣe fẹ́ káwọn èèyàn rí ẹ̀ òun ló ń sọ. Ó gba ogún orí tó pọ̀ fún ẹni tó jẹ́ òǹkọ̀wé pàápàá jùlọ láti jẹ́ kí ayé rí òun tó bá wà ní orí ayélujára.
2: Olumide Ogunrin, Chief Registrar, High Court of Justice, Oyo State Judiciary. Ìwé kíkà jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń ran èèyàn lọ́wọ́. Ó wà fún ìdàgbàsókè èèyàn fúnra ẹ̀, ìdàgbàsókè ọkàn ẹ̀, ìdàgbàsókè ẹ̀mí. Torí ẹni tí kì í bá kí kàwé, ó gbé ẹni pé èèyàn tí ti ṣe rẹ̀ ń jàǹbá ni.
3: Olúwafẹ́mi Olúwadúrótìmí Kópọlá. Ó yẹ kí ìwé ní effect or impact tó ṣe dáadáa lọ́kàn àwọn èèyàn tó bá kà. Anybody tó bá fẹ́ kọ̀wé, ó yẹ kí ẹni náà ní ọkàn mímọ́, ọkàn tó lódodo. It has to be sincere. Níbi téèyàn bá ti wà sincere tó bá kọ̀wé or tó bá ń kàwé, nǹkan téèyàn bá kọ ó máa ní more effect.
0: Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la ti máa fọyín pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti búra fún Abel lẹ́nu ìtàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tuntun nígbà tí wọ́n sì ń ṣiṣẹ́ lójú àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá eléyìí tí ó ṣe àbójútó ìṣọwọ́ ṣiṣẹ́ àti ojú òpó tó wà fáwọn iléeṣẹ́ àjọ àti ẹ̀ka tó jẹ́ ti ìjọba. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ètò ìjíròrò pẹ̀lú àwọn ìpínlẹ̀ àti àwọn ìkànnì tó rọ̀ kan láti ṣe àgbékalẹ̀ rẹ̀ ìlànà ń tẹ̀lé fọ́rọ̀ omi lórílẹ̀-èdè yìí eléyìí tó wà láti kojú àwọn ìṣòro tí ètò omi àti ìmọ́tótó àyíká eléyìí tó ń dálẹ̀ láwùjọ wa káàkiri. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ ẹ̀ka tó ní sọ̀rọ̀ ètò ìlera ní àti ṣíṣọ lójú ìgbìmọ̀ àmúṣẹ́yá eléyìí tí ó rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ àti ọ̀rọ̀ ètò ìlera gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti ṣe àsopọ̀ àti ìgbélárugẹ ipa ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kojú àwọn nǹkan tí àyípadà ojú ọjọ́ ń ní nípa ìlera àwọn èèyàn.

Iba Olorun ati gbogbo eyin ti en gbo wa lale yi ka to bere on ko on ka o ko fi toluwa ka fi siwaju nitori pe ti ki ba se nipa agbara Olorun kini awo ba ma wi kini awo iba ma so Orun lade damola lohun fe lo sun le oto ni ohun to nse Le kan si eka le o gbogbo ipinle Oyo eka le gbogbo ilu Ibadan salaafia ni mo tun ba yin Ti Oluwa ni le ati ekun re aye ati awon ti o tedo sinu re Nitori ti o fi idi re sole lori okun si gbe kale lori awon isan omi Tani yo gun ori oke Oluwa lo tani yo duro ni bi mimo re Eni ti only owo mimo ati yaya fufun eni ti ko gbe okan re soke si asan ti ko si bura itan. Only yo ri ibukun gba lowo Olorun ati ododo lowo Olorun igbala re. Eyi ni iran awon tin se aferi re tin se aferi re Olorun Jacobu. Egbe ori yin soke eyin enu ona ki a si gbe yin soke eyin ilekun ayeraye Egbe ori yin soke gbogbo ohun to le je idiwo gbogbo ohun to le je idena fun eto awari ife lati debi to ye ku de lale etoni Egbe ori yin soke gbogbo ija gbogbo wahala gbogbo idaru ati gbogbo ohun ti o ye ko wa ninu molebi to nbe nbe egbe ori yin soke o Gbogbo ohun to le se idiwo fun alaafia ni ipinle Oyo ati ninu idile ti e tin gbo mi lale eto ni egbe ori yin soke. Gbogbo agbara to n ba afefe sore ti o ni je keto yi debi to ye ko de eyin na egbe ori yin soke. Ki a si gbe yin soke eyin ilekun ayeraye. Ki oba ogo ko le wo inu ile yi wa. Ki oba ogo ko le gba inu radio yi ko wo inu okan yin wa. Ki oba ogo ko le wo inu ipinle Oyo wa ki oba ogo ko le wo inu idile yin be ni idile ti yin e ko ba ogo ko le wonu e wa ki oba ogo ko le wole wa ko mu aisan kuro ko mu aini kuro ko mu idamu kuro ko mu ekun ohun ose ko mu kuro ninu idile te tin gbo mi lale yi eyin na e pe oba ogo wole funra yin o abe fe ko wole Nigba ati ati ni ki awon oke kan gbe ori won soke ati pe oba ogo wole. Oya eyin na e pe oba ogo wole o. Tani oba ogo ti mo nso yi gan. Oluwa ti o le ti o si ni agbara. Be o na ni Oluwa ti o ni agbara ni ogun. Nigba te ti wa mo le kan si o ye eyin ilekun yo ye gbe ori yin soke o. Eyin enu ona yi o ye gbe ori yin soke ki a si gbe yin soke eyin ilekun ayeraye ki oba ogo ko le wo inu ile yi wa lekan si ki oba ogo ko le wo inu okan yi wa ki oba ogo ko le wo orile ede Nigeria wa boda oloju ko mu lo yi ki oba ogo ko le wo inu okan won wa Wọ́n ní ohun tó tó ń lé ṣùgbọ́n ètí ò sọnù náà ń wá kiri ọba ọ̀gọ́ á wọnú ọkàn yín wá o. Mi ò mọ̀dí tí mo fi yà lọ ọbẹ̀ yẹn ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan kan wà ńbẹ̀. Ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ ẹ̀tò nílẹ̀ kan sí ṣàlàáfíà ni mo bá yín o. Báwa náà ti ṣe wà lálàáfíà ń bí. Lọ́sẹ̀ tó lọ là ń dágbére fúnra wa pé lágbára Ọlọ́run eré àtayọ̀ láti fi pàdé. Àwa náà kọ́ Ọlọ́run náà ló fún wa ṣe Ọlọ́run náà ló ń bá wa ṣe. Bí kò bá ṣe ti Olúwa tí ó kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọ́n kàn ń ṣe lásán ni o. Àwárí ìfẹ́ òun ni ètò tó gorí afẹ́fẹ́ lórí ìkànnì kànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́
to ba ni se pele eto lolokan ojokan e to we ti gbo e ti gbogbo idile le joko lati ma gbo bi awari ife bayi boya losan lale tabi nigbakigba ti iba je eto awari ife lori ikoni konga gbo magba ti gbogbo eto wa lolokan ojokan gbogbo e lo we ti gbo lasiko ko n se tele omode lo gbogbo losun baba mama iya o le gbo on la se npe ni ikoni akoko fun gbogbo molebi ni ipinle oyo ayo Emmanuel ojo on lo ko temi e ka le o nipa ore ofe olohun orisirisi testimony lati gbo pe awari ife nse ninu idile kokan ada gbogbo ogo pada sodo olohun olohun to nfun wa se lori eto yi be ni olohun lo nfun wa se eyin le ma gbadun eke rope nikan se kini kan da sugbon gbogbo ogo ada pada sodo olohun eyi to olohun ti ran wa lowo lati se ati opolopo iru e ta tu se lori eto yi be mi se ma so lori eto yi kinu ki idile kokan ko wa lalaafia on lo ma munu eto awari ife dun koda ta ba de korita kan ti wa lafia wa ti ko si wahala ti ko si idamu to ko se to mo o abala meji ni eto awari ife lo pin si abala akoko lori eto yi nibe lati man gbara wa ni iyanju lenu jo meta nibe na lati n dahun ibere lolokan ojo kan o awon ti oro kokan ti o ti toju sun won kekeke won ko ra fi lo awari ife ki le fi o awari ife kini kin se awa mu wa sita eyin agba won yanju orisirisi iwa lo nkun lo wa lowo okunrin lo wa lowo obirin ni paapa julo lenu ojo meta awon owaru eta ri ri lorisirisi la nri awon wa kan to je wa tijo lolokan ojo kan gbogbo e tu da po tun je yo laarin awon eniyan sin labala koko lori eto awari ife loni oro nla kan le mi ati yan tu jo so e sha ti mo ba se jo man se sugbon to ba je igba koko ti yin re eyin e ma gbe kuro nitori pe ni abala keji gan lo gboruko eto iru awari ife eyi ti mo mu wa ni abala keji teto lale eto ni yo ma ni agbara gidi gan o mi o ni tan yin o ni agbara gidi gan eyin agba na le ni ariru eleiri a fin be deru bo loro ni abi tẹyin náà bá gbọ abala keje to awari ife lálẹ tòní ọlọrun á ràn wá lọwọ. Arákùnrin kan ni ó kàn sí ìkànnì wa lálẹ tòní mo fẹ kí gbogbo ó tẹsí sí ìkéde kékeré yìí pé ọlọ́kadà ni wọn wọn kó àwọn aṣọ ankara bí ọ̀pá mẹ́fà tán dì sí ọ̀nà márùn-ún. Àwọn ankara yìí wọn ni kọlọ oríṣiríṣi kọlọ yẹlò ńbẹ́ńbẹ́ kọlọ blu ńbẹ́ńbẹ́ wọn dẹ̀ ń bọ̀ láti agbègbè kúọlá wọn bọ̀ ní agbègbè olúyọlé bẹ́ẹ̀ ni gbogbo aṣọ yìí ló dànù lórí ọ̀kadà wọn. Tí mo ṣe sọ arákùnrin yìí kọ̀ sí ìkànnì kànga gbọ́mágbẹ́ pé àwọn kọ́ àwọn aṣọ ankara ọ̀pá mẹ́fà tán dì sí ọ̀nà márùn-ún tán ní àwọ yellow green àti blue wọn dẹ̀ ń bọ̀ láti agbègbè kúọlá sí agbègbè olúyọlé bẹ́ẹ̀ wọ́n di àwọn aṣọ yìí sí ẹ̀yìn ọ̀kadà wọn gbogbo àwọn aṣọ yìí dẹ̀dànù ẹ dákun ta bá rí ẹni tí ó ṣe kòǹgẹ irú aṣọ báyìí lálẹ́ tòní ẹ kàn sí phone number yìí 08105977765 máa pe nọmba yẹn lẹẹkan sí ta bá rí ẹni tí ó rí àwọn aṣọ yìí ní pàápàá jùlọ ní agbègbè láàrin kúọlá sí agbègbè sharp corner ní olúyọlé nìbàdàn níbí 080 or 0810 0810 597 7765.
nkan ti wa na o ni sonu lagbara Olorun edakun te ba ri e ma le raso ifa o e ma le ti raso keresi ni August edakun nkan ti wa na o ni danu eru ti wa na o ni sonu lagbara Olorun eyi to ba wa da ipo yo sonu Olorun a je ko se ni nkan ta ri boro lagbara Olorun e seun pupo nkan ti wa na o ni sonu lekan si.

Abala keji ni eto yi lo gbe oruko eto iru awari ife. Iye wa je abala meji lori eto awari ife abala akoko lati ma gbara wa yanju bere bere lori sirisi ta ma mu eko jade nnu e. Temi ati yan ma mu eko kan tabi meji jade nnu e. Bi mo se nso kin se pe mi na pe o kin se pe mi na mo nto. Ṣùgbọ́n gbogbo wa a jọ máa kẹ́kọ̀ọ́ lórí àwọn ọ̀rọ̀ yìí ní kọ̀ọ̀kan ìjejì. Ẹ má gbàgbé pé kò síbi tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà tàbí lágbàńlá ayé tẹ̀ láǹfààní àti máa wò wá tàbí gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ́ 89.3. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo wà lójú òpó Facebook báyìí tẹ́yìn bá fẹ́ wò ó. Bí bá a ṣe ń sọ ẹ fẹ́ máa wò bó ṣe ń dún ẹ fẹ́ máa wò bó ṣe rí. Ẹ máa lọ sójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page. Tàbí kẹ́ ẹ̀kan sórí ẹ̀rọ ayélujára wa www.wellsradio893.com. www.wellsradio893.com. Tàbí kẹ́ ẹ̀kan sójú òpó Radio Garden ẹ máa rí wa ń bẹ̀ Wells Radio 89.3 FM. Tí íńtánẹ́ẹ̀tì bá ti wá wà ń bi tẹ́yìn wà lágbàńlá ayé ẹ ti láǹfààní àti máa gbọ́ wa ketekete. Kódà kẹ́ ẹ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà báwọn kan ṣe ń gbọ́ mi báyìí. Tàbí kẹ́ ẹ wà lórílẹ̀-èdè United Kingdom, Canada ẹ máa gbọ́ bí pẹ́yìn kùlé ilé yín ló ti ń dún. Agbára ti technology fún wa nìyẹn 89.3 FM náà fún yín láǹfààní àti bọ́ síbẹ̀ o.

0916-893-1000. 0915-333-4893 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-3993. Kí ló máa ń fà á tí ọkùnrin máa ń ṣojú kòkòrò gan?

0: ṣe ìwà bímọ ni àbí ìwà tán bá láyé táwọn náà mú pé akíní ìdẹ̀dá o. A wù mí láti gbọ́ èrò tiyín tó bá jọ́kùnrin. Kódà a wù mí láti gbọ́ èrò obìnrin náà torí pé lẹ́nu jọ́ mẹ́ta ìmọ̀ rí pé púpọ̀ nú àwọn ìṣòro ọkùnrin obìnrin ló mọ̀ ń pa ẹ̀ dáadáa. Hello, ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ sá, orúkọ yín ṣàtúbọ̀lẹ̀ tí ń pè wá.
1: Ẹ̀ka tó o.
0: Yes sir, ẹ̀ka alẹ́ o.
1: Iṣẹ́ ò ní.
0: Yes sir.
1: Ọ̀gbẹ́ni àti Olúfáyọ̀dé ni.
0: Ẹ̀ka alẹ́ o, bàbá.
1: Ẹ̀ka alẹ́.
0: Yes sir. Ó yẹ ẹjẹ́ ń gbọ́ èrò yín. Ẹjẹ́ ń gbọ́ èrò tí yín sá.
1: Ṣé ẹ rí kíníyàn? Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ti sọ, ọ̀rọ̀ ni pé àdámọ́ ọkùnrin ni láti ìpìlẹ̀ ẹ̀sìn.
0: Àdámọ́ ọkùnrin ni.
1: Yes, ẹ̀sìn tó ní kálukú wá lọ sínú ẹ̀, òun ló dàbẹ̀ ń kó kọ̀ bu wa. Ṣóyè yín, òun ló dàbẹ̀ ń kó ká wa lápá kù. Àwọn ní ojú kì í rí arẹwà, kó máa wò ó. Ọ̀pọ̀ náà ọkùnrin bẹ̀ gbìyànjú láti káwọ́ ọ̀kan jù ẹ̀, ṣùgbọ́n ìwà àwọn ìyá wa nínú ilé ń gbà mí. Yes, torí tó bẹ̀rẹ̀ bá ṣiṣẹ́ pé kí ni ẹ gan kí ló já mọ́, ṣùgbọ́n ọkùnrin ò lè fẹ́ máa gbọ́. Ìyá dà máa wò ó pé ṣé ọ̀rọ̀ pé kóòtù ni ẹ ni àti kí lẹ́ rìn sẹ́mu. Èrò tara fẹ́ gbìyàn wọ̀, ọjọ́ èèyàn bá ní ẹni ọlọ́run. Ní akọ́ àwọ̀ pé kó ń gbà gẹ́gẹ́ bí àgbélé bú òun. Kódà ń kọ́ òun onímọ̀ ní nǹkan tó ti wà ọkùnrin ni. Abẹ ń pè é ṣe èèyàn ló kàn máa mú ìyí tó bá fẹ́lẹ̀ ìgbé
0: òun ò rẹ́
1: jẹ́ yọkan lọ. Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́.
0: Àmì
1: ọlọ́run kó ṣàánú fún wa bàbá mi.
0: Ẹ ṣeun gan bàbá o, mo dúpẹ́ o.
1: Ẹ máa bí tó bọ̀.
0: Yẹ ṣeun, ẹ ṣeun gan sá. 0916-893-1000 0915-333-4893 tàbí 0911-3-4-8-93. Kí ló fà á tí ọkùnrin fi máa ń ṣojú kòkòrò gan? Ní pàápàá jùlọ ká sọ pé ojú kòkòrò obìnrin. Kí ni ìdí tí ọkùnrin fi ń ṣe ojú kòkòrò obìnrin? Bàbá ní ó dà pé ìwà àbímọ́ ìwà àdámọ́ ni. Wọ́n ní ìwà táwọn obìnrin náà máa ń wù nú ilé ńgbà míì ló tún máa ń fà á. Ṣé ẹ̀yin gbà pẹ̀lú wọn bẹ́ẹ̀?

0: iṣẹ́ yìí gbà pẹ̀lú wọn bẹ́ẹ̀ lálẹ́ tòní. Èyí tọkùnrin míì ti fi ojú kòkòrò wọn tó ti fi dálẹ̀ inú ilé wọn ló ń lọ lọ́ nǹkan yẹn. Àìsàn ìbálòpọ̀ lóríṣiríṣi. Ó lẹ lòmíì ti lọ fi kó báyàwó ẹ̀ ńlé. Ẹni ẹlẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀. Níbi ojú kòkòrò yìí náà ni. Pupa kọjá o tẹ̀lé. Dúdú kọjá o tẹ̀lé. Ìjọ yìí ti ẹ̀ mọ̀ páwọn obìnrin míì tí ẹ̀ ti gbá ká mú pé bọ́kọ àwọn ṣerí nìyẹn. Hello, ẹ̀ka alẹ́ o. Ẹ̀kalẹ́ o, Mrs. Akinola láti New Garage. Ẹ̀kalẹ́ ma, yes ma. Ẹ jẹ́ gbọ́ ìròyìn.
1: Èrò tèmi ni pé àìnítẹ̀lọ́rùn ni
0: kò ń ṣe àdámọ́. Àìnítẹ̀lọ́rùn kì í ṣe àdámọ́.
1: Àìnítẹ̀lọ́rùn bẹ́ẹ̀ ni sà. Àwọn ọkùnrin náà náà ṣàwà tó yẹ pé àwọn bá ti níyàwó, àwọn náà ti mọ̀ pé wọ́n ti níyàwó ni wọn dé níwò ta. Ṣebéèyàn kan náà làwọn ẹni ọkùnrin náà dẹ̀ ni wọn. Ọkùnrin tó bá ti lékọ̀ọ́ máìndẹ̀ pé òun ò ṣe òun ṣerú kan bẹ́ẹ̀ yẹn kò ṣe náà nìyẹn.

0: bóyá àdámọ́ àdéhùn láàmú ìṣúrò wọn ò bá máa rí gbogbo nǹkan tóbìnrin ṣe bóyá tó bá rí pé obìnrin mi wà ń ta nǹkan tí kò rí lára ẹ̀ ó máa sọ fún ìyàwó sí ẹ̀jẹ̀ náà fẹ́ ẹni báyìí báyìí ṣe báyìí tó kò sí nǹkan tóbìnrin náà fi yàtọ̀ sí ra tó wọ́n ṣe àdámọ́ ojú kòkòrò àìnítẹ́lọ́rùn òun ni ọlọ́run dá pé bóyá dandan kọkùnrin máa ṣe jù náà bí nǹkan rárá ò tó ń ṣe àdámọ́ ẹnu abẹ́ tó tó.
1: Ẹ ṣeun gan-an Mrs. Akinola, ẹ ṣeun gan-an. Wọ́n ní kí n ṣe àdámọ́ o. Inú mi dùn pé báwọn èèyàn ṣe ń pè wọlé oníkálukú ló ń fún wa ní ìdí tó fi ń sọ ohun tó ń sọ. 0916-893-1000 Kí ni ìdí tí ọkùnrin fi ń ṣe ojú kòkòrò obìnrin? Tí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan oríṣiríṣi àrùn ìbálòpọ̀ lóríṣiríṣi ló kún inú àwọn ìdílé báyìí. Hello, ẹ kaalẹ́ o. Ẹ̀ka Alẹ́sà, orúkọ yín sà àti wọlé tí ń pè wá.
2: Orúkọ tèmi ni Adékúnlé láti Àpàtà.
1: Adékúnlé láti Àpàtà, ẹ ṣeun gan sà. Ẹ jẹ́ ń gbọ́ èrò yín. Bẹ́ẹ̀ ni.
2: Ẹ rí èrò ti tèmi ni wípé ní sẹ́dá wo ìgbà ayé àwọn bàbá wa.
1: Bẹ́ẹ̀ ni.
2: Sẹ́yìn. Àwọn bàbá yẹn máa wọ́n dẹ̀ rí wọn mójútó wọn. Ṣóyẹ nísà. Ṣé bẹ́ẹ̀ ni nísìnyí gbogbo ìgbà yẹn sà ayé ti dáa. Kí ni táwọn sọ̀rọ̀ pa èyí inú ẹ̀jẹ̀ ló wà.
1: Fún ọkùnrin inú ẹ̀jẹ̀ ló wà.
2: Fún ọkùnrin inú ẹ̀jẹ̀ ló wà. Àwọn obìnrin fẹ́ẹ̀sì ń ṣe gan nísìnyí wọ́n ń yájú ni. Ìgbà yẹn tá ń sọ yìí àwọn bàbá máa káwọn yára lọ sóko ìfẹ́dẹ̀wà bàbá fẹ́ òdìdí ìyàwó bíi márùn-ún mẹ́fà wọ́n dẹ̀ jọ ń jẹ wọ́n jọ mu wọ́n wà òkè. Bọ̀ ní ìsinyìí bá tẹ níbi palẹ̀ fún arọ́ fún tó máa fóbìnrin méjì sí dé torí pé agbára ò gbé mọ́. Ṣùgbọ́n àwọn tó wáyọ pé wọn wá kẹ̀lé agbára àti fẹ́ méjì yẹn kẹ wá rí wọn tí wọ́n sọ pé tá ń sọ̀rọ̀ pa ìpínlẹ̀ ó ní àlè yìí. Torí pé kò ságbára mọ́ ni ṣùgbọ́n kinní yẹn wà nínú blọọgù ibù tóbi lórí pásítọ̀ àmúṣọ́rí kì í ṣe àwọn àáfàá ilé tó bá ṣẹ́ra ni ò fi ṣe tí ò bá fẹ́ borúkọ ìjọ jẹ́ àbúrúkọ ara ìṣẹ́ ni ò fi ṣe ṣùgbọ́n ilé tó bá jẹ́ pé kì í ṣe pásítọ̀ bí àwọn ìdí dídà bí àwọn báyìí a máa ṣe káàbà tẹ̀lé ilé wá sílé bí a fẹ́ fẹ́ a máa yàn án.
1: Ẹ̀ṣẹ́ yín gbà kó wà nú ẹ̀jẹ̀ tí yín báyìí.
2: No, ó gba àwọn náà ti ṣe rí. A ti ṣe rí bàbá ẹ má jẹ́ ká parọ́ tanra wa. A ti ṣe rí. Ṣé nígbà tó bá di táìmù kan láìṣẹ́ a máa filẹ̀. Èèyàn máa filẹ̀.
1: Kí ni ìyàtọ̀ láàrin kí ni ìyà kí n tó jẹ́ kẹ́ ẹ lọ kí ni ìyàtọ̀ láàrin ìgbà yẹn àti sin yìí tẹ́ wá ti filẹ̀.
2: Ìgbà yẹn ni pé
1: ìgbà ọ̀dọ́ àbí
2: a sì wá ń ta ojú bẹ. A ò pé ìfẹ́ níbo ètò fẹ́ mú wa ṣùgbọ́n àgbà bá ti padà ń pé kò sérè kankan mọ̀ kí ni.
1: Tọ́ ẹ ṣeun gan bàbá. Ẹ jẹ́ ń wo bóyá a ṣe lè rí ìpè kan tàbí méjì lórí ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí tó dàbí rainbow míì. Tó dàbí àwàdà ń bò míì. Ó ti da ìdílé míì rú, ó ti dàrú pátápátá ẹ̀yìn àgbámọ́ ohun tí mò ń sọ. Kódà àwọn ọ̀dọ́ ti sin yìí tiẹ̀ ti fi sọ́ di nǹkan eré. Tọ́ ń sọ láàrin ara wọn pé bóò ló ṣe máa níyàwó ńlé tó tún ní girlfriend ńta. Ẹ̀ ń gbọ́ ẹ̀yìn náà ìgbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Wọ́n á ní bóò ló ṣe lè níyàwó ńlé tó tún ní girlfriend ńta ìlú. Ẹ kaalẹ́ o.
2: Ẹ kaalẹ́ sá
1: o. Ẹ kaalẹ́ o. Orúkọ yín àti bọ̀lẹ́ tí ń pè.
2: Ìyá
1: Sátọ̀dé láti ẹlẹ́yẹlé. Ẹ kaalẹ́ màmá. Yes ma, mo dúpẹ́ o. Ẹ jẹ́ ń gbọ́ èrò yín màmá. Àìnítẹ́lọ́rùn.
2: Àìnítẹ́lọ́rùn ni. Torí mo ti rí ètò sọ tó ń sọ tí mo gbọ́ sí pé báwo lòun ṣe máa máa jẹ̀bà lójú ohun ìtumọ̀ tóun wà ní ṣẹ́ǹjì ẹ̀sàmálà. Pé
1: tó ṣeé ṣe kóun ṣáà máa jẹ̀bà kan lójoojúmọ́.
3: So I need the Lord on you.
1: I need the Lord. I need the Lord. Eshungo. Eshu mama. Saturday Eshungo. Yes, ma'am. I need te lorun ni mama pe ngba ti nkan te eyan ba ni ti o ba te eyan lorun awon omokunrin na jo joko awon odo lokunrin na jo joko bugun won jo joko won jo se faji lowo orole no wan so fun ra won pe aiwo na pe girlfriend there iwo na pe girlfriend there hello e ka le o hello. Yes, sir. Oruko yin, sir. Yes, sir.
4: Ami Dambu.
1: E mo kale.
4: Yeah. E kale ba.
1: Soju tin se wa nta.
4: O fara ti ya wa something. Ya wa doki kan si to ni ai ni te lorun ni.
1: Be ni.
4: Lo to ni. Ai ni te lorun ni ati ai ni ko ba ji ni janu. Ejeji yen. Yeah, I mean understand that there are okun mo pe we are moved by what we see. Amo yen.
1: Yeah.
4: No be yo ba wa ni kureni danu pupu bi na la fe ma
1: bo nkan to lo wa tele.
4: I get the biji o ma bi pa ilira re la na na e ni ba to ba ya. Ibu ga to ba sa di ni sin yo lu lo. E to ba ja yo na wu fun. Oro ku mi ni ko ko ni te lo la yo ga ya wa o do sin. Ah ba ko do sin won ni fe ya o be di beta. Ko won sa gbe nkan mi lo. Ẹ kọ pé ìyàwó méjì péré kọ́jẹ́ faramọ́ wọ́n lè níbi ìyàwó kan lé wọ́n ní àlèbí mẹ́jọ. Yọ̀ọ́ká wọ́n wá wọ́n pè fún Africa wà kúkú fẹ́ bí mẹ́rin
1: fẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ ni.
4: Ẹ kú ètò kù.
1: Ẹ ṣeun gan ohun Hamid Ambo Modupe. Wells Radio 89.3 FM ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ́ tó wà ní Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Hello, Ekaleo.
5: Hello.
1: Ekale.
5: Ọgbẹni Ade Olúfẹ́ọ̀dẹ ni lẹ́ẹ̀kan.
1: Ẹ ṣeun gan bàbá. Ó yá.
5: Ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan. Wípé àfẹni tó bá káwọ́ ọ̀kan jù à ẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Ènìyàn ni wá. Ẹ̀jẹ̀ ló ń fò lára wa. Gbogbo ala ni ojú kòkòrò nígbà nìkan ni òní ojú kòkòrò rẹ ẹjọ mo sọrí kára ìfẹ ó ní ẹmí ọlọrun nínú oníkálukú a ti gbọ ó jẹ ìrírí lọ sẹlòmíì ẹlòmíì ò dẹrí sí kankan yẹn mo sọ pé ọkàn ju oníkálukú wa ni ká káwọ ẹ bá káwọ ọkàn ju àìní òkè wípé àmọ́ mi sọ ẹ̀kọ́ pé ọlọ́run ní kéèyàn lọ ṣàgbéyẹ irú ọ̀gbẹ́ lẹ́sìn kejì wọ́n ní mẹ́ lọ́lọ́ ojú kòkòrò ẹ̀ ló fi fẹ́ mi ó fẹ́ sínú lé ní kò ṣàgbéré náà ó fẹ́ kejì ó fẹ́ kẹta bó ṣe mí nìyẹn mo ní sọ pé ẹlòmíín wà ní wọn ló fẹ́ pé ẹyọkan péré yẹsùpẹ̀tì péré ní ẹyọkan péré adẹ̀rí tó péré lọ́mọ ẹlẹ́yìn kristi tó ní mẹ́ta mẹ́rin so ìfájú ọ̀kọ́jú àwa òun ní nǹkan ojú kòkòrò rẹ sà at the first approach try. Ẹ̀mí á fẹ́ but èèyàn ló máa ṣà láti gbójú ààrẹ pé àti gbọ́. So ọlọ́nkúnrún wà lọ́wọ́.
1: Ọlọ́nkúnrún wà lọ́wọ́. Ẹ ṣeun gan bàbá. Mo lérò pé àmú nǹkan kan jáde nínú ọ̀rọ̀ yìí. Mo lérò pé àárín nǹkan kan mú jáde nínú ọ̀rọ̀ yìí. Torí ìdí tá a fi máa ń mú wá sí abala àkọ́kọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí wá ní abala àkọ́kọ́ ètò yìí nìyẹn. Káàbalẹ̀ ní àǹfààní láti lè ru àròjinlẹ̀ lórí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Kí ni àwọn ìpalára tí irú ojú kòkòrò báyìí lè fà? Ibi tí mo fẹ́ sáré mú ọ̀rọ̀ yìí lọ níbi ìṣẹ́jú kan méjì nìyẹn. Kí ni àwọn ìpalára tí ojú kòkòrò báyìí lè fà? Ṣó ti ṣẹ̀yìn iríṣẹ́ ẹ lè pèsè orí rédíò kẹ́ ẹ ṣàlàyé. Nígbà tí mo wúrú wà báyìí ńjọ́ sí nǹkan báyìí ló fà á. Àìsàn báyìí ló fà á. Wàhálà báyìí ló dálẹ̀ nínú ìdílé mi nígbà tíyàwó mi gbọ́. A wò mí tá a bá rírú èèyàn bẹ́ẹ̀ nílò láti dá orúkọ yín tí ò bá rọ̀ yín lọ́rùn o. Ṣé ṣùgbọ́n kí ni ìdí tá a fi fẹ́ gbọ́ láti lè fún àwọn èèyàn míì láǹfààní bí ẹni tó ń wúrú wà bẹ́ẹ̀. Hello, ẹ káàlẹ́ o. Hello. Hello, ẹ ti wọlé o, ẹ káàlẹ́ o. Ìpè yẹn ti rè. Ojú kòkòrò obìnrin bóyá àbímọ ni bóyá ìwà àkànjú à ni bóyá ìwà ìnítẹ̀lọ́rùn ní kílà àwọn nǹkan tó le fà. Ká a fìyẹn ṣe ìṣí tí fẹni tó bá jẹ́ pé rú ìwà bẹ́ẹ̀ ló ń wù. Èmi ti rọ́kùnrin tó sọ pé ṣó pọ́síbù ṣá. Ìyàwó ngọ́mọ̀ ń lé pé rú ìwà báyìí lòun ń wù. Hello, ẹ káàlẹ́ o. Ẹ̀ka àlẹ́ sà, ẹ ti wọlé, orúkọ yín sà.
6: Ọ̀gbẹ́ni Adé Oníkàdé náà.
1: Ok, bàbá, ó yẹ ajá ń gbọ́ ẹ̀rọ yín.
6: Sà.
1: Mọ̀ ń gbọ́ yín sà.
6: Àmì ẹ̀lẹ́gùn wípé.
1: Ó yá, ẹ ṣàlàyé fún wa.
6: Sọ́yìn sà. Ẹ ṣàìsàn wípé mo mọ̀ lọ́kàn mi, I don't do it, and I don't have to. Sà, my wife is distant. Ṣé wípé àmì ẹ̀lẹ́gùn wípé kí mo sì ta.
1: Ẹ ṣeun kan bàbá. Hello, ẹ káàlẹ́ o.
7: Ẹ káàlẹ́ sọ.
1: Ẹ káàlẹ́ mà, orúkọ yín mà àti bulletin pè wá.
7: Ìyá Sátọ̀dé náà ló
1: pè wá. Ìyá Sátọ̀dé láti ẹlẹ́ẹ̀lẹ́.
7: Bẹ́ẹ̀ni.
1: Yes, ma. Ẹ jẹ́ ń gbọ́ ìròyìn màmá.
7: Ṣé rí tàwọn obìnrin? Sáwá obìnrin.
1: Bẹ́ẹ̀ni ma.
7: The same thing náà ni. Àìnítẹ̀lọ́rùn
1: náà
7: ni. Àìní àfaradà. Àìnítẹ̀lọ́rùn. Ṣòye yín. Mo rò pé yóò bá mi yẹn, ó yé yín.
1: Ó yé mi dáadáa.
7: Àìní àfaradà. Ó kọ̀ sí fún obìnrin mi. Àjà kò nítẹ̀lọ́rùn náà. Torí obìnrin mi náà máa ń sọ á ní kùkùnbà nílá. O lòun láìkì. Kùkùnbà kékeré yẹn ó ti kéré jù. Ìmí àkókò ẹ ti tóbi jù. Kékeré lòun láìkì. So, ó ti mọ ọdún nǹkan báyìí tẹ́lẹ̀. Wàá fara mọ́ nǹkan tó bá ti rí lórí igbá náà ni. Wàá dẹ̀ máa lò lọ bẹ́ẹ̀. Pẹ̀lú ẹ̀mí ìtẹ́lọ́rùn láti gbàdúrà.
1: Pẹ̀lú ẹ̀mí ìtẹ́lọ́rùn.
7: Jẹ́ kí n máa lò lọ bẹ́ẹ̀. Bémi ṣe rí
1: mi. Ẹ ṣeun gan, màmá Sátọ̀dé, àgbà onítàn lórílẹ̀ o. Ẹ ṣeun gan, màmá. Ìtẹ́lọ́rùn ni kókó ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ àbáyé ìjẹ́ ju bí tó ti bàjẹ́ dé ìlọ. Ìtẹ́lọ́rùn. Arábìnrin kan ni mò ń rí kà láàárọ̀ èyí tó sọ pé ìdí tóun fi ṣègbéyàwó ni pé ọjọ́ ti ń lọ lórí òun. Ìdí tí òun fi ṣe ìgbéyàwó ni pé ọjọ́ ti ń lọ. Ní pàápàá jùlọ pé ìdí tóun fi ṣe ìgbéyàwó pẹ̀lú ẹni tóun fẹ́ kì í ṣe pé ẹni yẹn gan ló wú òun láti fẹ́. Ẹ rí pé irú èèyàn báyìí á ṣòro fún láti ní ìtẹ́lọ́rùn nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀. Nǹkan míì tí mo ti rí lórí ọ̀rọ̀ yìí ni pé tí èdè àyedè bá wáyé àti jókòó àti parí ẹ̀. Èmi jù ọ́ ìwọ òjò mi. Báwo ni màá ṣe máa bẹ̀ẹ́? Báwo lè ó lè mi ọkùnrin? Báwo ni mo ṣe máa bẹ obìnrin? Kò possible now. ile o wa ti e toro ko ti en kaluku ile iwole ko ri si bi ile ko wole ko ri si tohun to giri o ba lanu alangba o le wo o eja tun wa owo wa se odo awon okunrin lo bo si lale toni oju kokoro ni ko loruko meji o mole goke mole so yo de korita kan sugbon ti mo ma nri ni pe lopolopo igba ngba ti kini ibaja tan to ba ti e je ni to se nikan ni kini ijale lori se ibada sugbon awon eni eleni ti o mowo ti o mese yo fori ko nbe ele imagine oko to ko aisan ko gbogun ati gbogbo e to ko lole ya oni ya to rora wa nle ti o mowo ti o mese o na je ni a je nu ya yen orisirisi sharp object gbogbo nkan to le seyan le se nle te fi jeun lorisirisi awon omo na o ba tu ko olorun ran wa lowo idile wa oni daru idile wa oni baje ṣugbọn e je ko ma je iranti fun wa pe awa na ni ojuse to ni agbara lati se ko nso gbogbo e na la ma di l'Olorun lori Olorun ti se ti e o ti wa gege bi eniyan oni ki awa na ka se ojuse ti wa e je asare doke l'Olorun lati mu awon ipolowo oja yi ta ba wa pada de abala keji awari ife e ma mi ise o mo nbo na
8: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
9: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
8: Same excuse yesterday. It is unacceptable. Please. You better switch to One Data Internet Service.
9: One Data?
8: Yes. One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
10: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jayi Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
11: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé-iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www www.cbn.gov.ng, www.nacom.gov.ng, www.fencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng.
10: Ekwe CBN, sorry, 0817-665-7060. SEC, sorry, 0209-462-1168 at 0916-772-3240. Olukede, FSRCC.
12: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.

0: Ekaabo pada sori to awarife. Ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM. Ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo. Demi sheman so te bare to farajo ko jona ni. Kule dabi e lailai. Itumotumo wa ni abala yi, tale yi yode tu, oturi bakan. Ma feke farabale ma sare she ni kia kia kia kia. Tori timbani ima so bi moshe gbo. Wakati meji moshe wambi. Shugbo ni di ita wenyo fin firu orobe, oni di toche fin ronche siwa. Biko she ka ba le ba won gbe safefe kan ba le ri ohun ton fe nbe biko she oro imoro ati oro iyanju ṣugbọn ba se n gba won eyan iyanju eje ka wa na o ma fi kọgbọn o ta won odo oni tale toni eje ka wa na ka fi kọgbọn o ṣugbọn eniru oro be to ni se pẹlu oro ife ololufe tabi oro toru yin loju ti o ye yin rara te fe ki n gbe wa sori eto awari ife ki nọmbẹ sita ka won eyan o ba le gba yin yanju 0815 519 8656 le kan si nọmba ti fi sms iyẹn text message tabi WhatsApp te fi ranse si re 0815 519 8656. Eda kun e ma se pe nọmba yi lọsẹ to lo enikan fe o fe flash mi ri o fe flash mi ri nkan mi mo tu gbe eniyan o tu soro e dakun nọmba yen ki nse nọmba te flash ki nse nọmba te pe e dakun Ifọlọrun be wa e seun mo dupe o. Ọdọ arabinrin kan ni ọrọ tale toni yi ti wa o. Arabinrin ni ngba ta won pari ile eko giga university. To to asiko lati lo se agunbaniro NYSC. Oni ile Ibo lohun southeastern Nigeria ni won gbe awon lo. Ibi te de awon otijo ti won. Won nsin ta won ba mi soro yi la won ri pe irin ajo ta won rin yi on lo yi igbe aye awon pada patapata. Tabi ka won ni irin ajo yi wa laarin abi lara awon irin ajo to yi igbe aye awon pada patapata. Ẹdá kò máa fẹ́kẹ́ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ talẹ́ yìí dáadáa nítorí pógùn díẹ̀ o. Ṣùgbọ́n máa gbìyànjú bí mo ṣe sọ láti gé pé pé pé. Arábìnrin ní ìdílé onígbàgbọ́ ni àwọn ti wá ń bi táwọn òbí àwọn ti máa ń dàbò bo ọmọ gan. Wọ́n ní kódà ládùúgbò òbí táwọn ti dàgbà wọ́n máa ń pè àwọn láwọn ọmọ stay inside làwọn eléyìí o. Ẹ ti mọ̀rú àwọn ọmọ bẹ́ẹ̀. Ọba ti dé láti ilé ẹ̀kọ́ wọn ti wọlé. Bí gbogbo ọmọ ń yí táyà kiri ládùúgbò ẹ̀ ẹ̀jẹ̀ rí wọn bẹ́ẹ̀ o. Kódà bọ́mọ ilé kejì ń ṣe bẹ́ẹ̀ dé pati àwọn òbí wọn ò jẹ́ yanjú. Wọ́n ní irú ìdílé bẹ́ẹ̀ làwọn ti wá. Wọ́n láwọn òbí àwọn kì í ṣolówó. Ṣùgbọ́n wọ́n gbìyànjú láti rí pé kò sóhun táwọn fẹ́ tí wọn ò pèsè o. Wọ́n nígbà tí àsìkò àgùnbánirọ̀ dé tán gbé àwọn lọ sílẹ̀ Ibo lọ́hùn-ún. Wọ́n ní gbogbo ọ̀nà ni àwọn òbí àwọn gbogbo ibi tán mọ̀ gbogbo ẹni tán mọ̀ náà pè láti lè ran àwọn lọ́wọ́ kán dá wọn padà sílé. Wọ́n ní ṣùgbọ́n káwọn má tàn mí àwọn ò fẹ́ padà wálé o. Wọ́n ní torí pé àwọn náà fẹ́ wò ó bá yé ṣe rí gan. Àwọn náà fẹ́ ní òmìnira káwọn ní fírídọ̀mù yìí. awon na ti e fe ji ka won ni wo mi je rice la ro ye wa mo fe je mi je bread la ro yi should mo fe je won ni freedom tawon obi awon o fa won ile eko alakobere freedom ti won o fun awon ile eko grammar tawon o tun ni ngba tawon wa university o won tu wa fe lo sagunba ni ro e tu ni ko won tu wa se npinle kan na rara awon o se o sugba won o so fa won obi awon sugbon dun ma won nu ibi to gbe awon lo o jina sile daada bo ti e lawon o fe wa wo awon kin se rin ajo to wa ko ji pe mo fe lo wo e kokko pe mi ke to le nbo won ni idile onigbagbo lawon ti wa sugba won obi awon le die o won ni koda inu ijo tawon ti wa kin se jo bi te ti le fi se ti fi sorun o ti gbin ti kara e ti moru awon ijo be won ni kin se ijo bi te ti le wa sorun fi sowo sesho lorisirisi la se da olori fe won ni lara idi tawon fi fe ominira yi ni pe kawon na o ba ti e le don gbogbo kini iwo o awon na fe lanfani ati se bo se wo awon lai se pa won obi awon wa ntosi won ni sugbon awon o mo pe ominira tawon wa yi yo pada di nkan tawon aki ka abamo bonu lojo ola abi ka won ni titi aye awon tori lara e lawon fe so yi bi kini lara e ni won ba mi so temi so fun yin lale eto ni eto awari ife o na le se ngbo lori ikoni konga gbo magbe 89.3 FM abirin ni kete ti awon pari camp e ton ma nse fun ose meta gbogbo eniyan ngba ta won wa nbi ton jo ko won po si na ngbadura kan fi awon si gboro won ni sugbon awon gbe awon si igboro ile to nbi kan na gbe awon lo o ola won ta won wa ominira lati jo igboro la won ro be won fa won si sugbon bi ton gbe awon lo yo ba won nu je gidi gan bo le se gbe mi lo ilu ese kini kan ti o si ah o ma se o ola won ro be won gbe awon lo igboro nbi ta won ti ri awon eniyan tutun tawon ati se faaji tawon ati e fi le gbadun pa won wa se agunba ni ro daada won ni sugbon abule nbi kan la won bara won o ibi tawon tin soyinbo gan tele omi ife le mo gbo won ni be la won ti bara won won ni sugbon bi tawon de ye ati wari ile o ma di wahala o won ni ile eko bi ton fi awon si lati se agunbaniro opese ile fun awon gbogbo awon ton de gbe sibe on kaluku ni yo wa bi ti o gbe fun rara e o sugba ati ri ile e to bojuri to de le je nkan tagunbaniro le gbe o le die la gbegbe ibe yen won ni be lawon eyan so fa won pe wo ona kan ona abayo kan soso lo wa lati le ri bi gbe o awon agunbaniro to je lesson christiani won ni ile ibi ti gbogbo won jo n gbe etimo abi mi ni da oruko won gbogbo eyin te ba sa agunbaniro to ba de je omo lesson christiani etimo ti mo nso won lawon fellowship yi awon ni ile ti won o tori re o le lo be wa ma gbe be ka to ka odun kan ma ti pe won ni sugbon awon ti gbo orisirisi itan nipa bo se n gbe igbe aye ni ile iru ile be ni awon ta won dagba sile ibi ta won obi awon tin oya dide gbadura sesese awon a ti wa tu di eni to ti kawe tan to ti kawe to ti graduate awon a ti wa ma gbe bi kan enikan a ti ma so fa won pa asiko adura re asiko ati sun re asiko ati pana re iru aso bayi lo wo iru aso bayi ko lo ni wo awon o se o won ni sugbon ngba ti o si bi tawon o gbe to awon o ma ni choice o la won ba darapo ma won tan wi yi lati jo ma gbe nu ile kan na won ni sugbon ka won ma tan mi awon olojo se kan lo nbe o won ni ose kan yen gan ori ofe olohun ni nitori pe o fe le ju le awon obi ohun gan lo koda gbogbo awon ofin ma sumato ti o ti esin le awon ogbo e lo nba pade nbe tori na ba won se ra kuro nbe ri ta won bere sin lo lati le enikan sibi kan ta won ba ti re nikan ta won pade n camp bi ti won sise won fun en bi kan abi joje n lo bi ojo meji joje n lo bi ojo meta ba won se deni to n keru to n sun kiri niyan o won ni sugbon ngba to di ojo kan awon pade arakunrin kan bo ni ti arakunrin yi bo n ti e se je ta la arakunrin yi gan bo ni ta arakunrin yi se je gan won ni bi ti awon tin se itoloyinbo npe ni CDS e ti gbogbo awon agunbaniro ma nse lo na ti wa si ijoba ibile ibi ta won tin se eto yi lati wa se nkan ibe la awon mejeji ti pade awon de kira awon awon soro oro enu e dun oro enu e daada be o tudun ri o dun wo daada awon mejeji de jo soro fun mi number iwo na gba number temi won be larakunrin iya de pe awon pe igboro o fi gbogbo ara jina o de wa si gboro ka sere jade ohun to won o de kuku lore ilu bi to jina sile ni ohun a de lo awon a soro awon a jeun awon a ya foto won a tu pada sile arabirin ni arakunrin yi mamo faji se gidi gan o be o dun wo daada oro enu e tu da oro ologbon lo ma n jade lenu e n gbogbo igba awon dore loju ese arabirin ni ko pe ko jina awon mejeji bere si nife ara awon mo nife arakunrin arakunrin na nife mi lẹ́yìn ìgbà díẹ̀ táwọn méjèèjì ti jọ ń ṣọ̀rẹ́ arákùnrin ìpè ó ní ṣóun lè wá kí òun nílé ibi tó òun gbé lòun bá sọ fún un pé òun ò mà nílé ibi tó òun gbé òun máa ń sùn kiri lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ òun máa ní oníṣùgbọ́n lásìkò yìí àwọn òbí òun gbàgbọ́ pé ọ̀dọ̀ àwọn fellowship yẹn níbẹ̀ lòun gbé o torí bẹ́ẹ̀ lòun sọ fáwọn òbí òun pé òun gbé kódà táwọn òbí òun bá pè jẹ́ ń bá ẹnìkan sọ̀rọ̀ ń bẹ ọ̀rẹ́ tó bá wà ń tòsí òun á sáré fún fóònù bá wọn sọ̀rọ̀ ṣàṣọ fún wọn pé báyìí báyìí lájọ́ wa o arábìnrin ní ngbà tóun sọ fún arákùnrin yìí pé òun ò nílé ibi tóun gbé oníbárákùnrin yìí dẹ̀ ṣe send 120,000 sóun lọ́dún yìí rèé o ìgbà 120,000 kò fi gba lé àbí kò ń kúkú ṣe pé ń gbẹ̀yìn gbẹ̀yìn òun ò rílé agbára ni ò sí èló ní ìjọba ń fún agùnbánirọ̀ ńgbà náà kò dàbí ìtìsín arábìnrin ní inú òun mà dùn gidigidi ni o kódà ńgbà tí owó ìwọ ọwọ́ òun ń ṣe lòun rí bíi pé ayé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kódà òmìnira ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń tòótọ́ òun gba self-contained lọ́dún náà lọ́hùn pẹ̀lú 50,000 change ṣìkù sóhun lọ́wọ́ tóhun tó fi túnlé náà ṣe tó fi máa wojú rí tó máa bojú wò ó ní bẹ́ẹ̀ ìfẹ́ tóhun tún ní sí arákùnrin yìí nífẹ́ ìbádẹ́tú ló bá tún dìde sí arákùnrin ní kò òun má fọ̀rọ̀ gùn arákùnrin yìí má dá sóhun ní tòótọ́ ó ṣe dáadáa sóhun oni ṣùgbọ́n gbogbo ìgbà tóun bá lọ pàdé ẹ̀ nígboro àwọn á lọ ṣe fàájì àwọn á jáde nígbà tó di pé ọ̀rọ̀ àwọn méjèèjì ọ̀rọ̀ àwọn ń bẹ̀rẹ̀ sí ń wọ̀ dáadáa táwọn méjèèjì bá jọ lọ ṣeré ló bí a lọ jẹun ló tẹ́ ọ̀ bí kan àwọn á gba yàrá àwọn méjèèjì á jọ wà ń bẹ́. Arábìnrin ní lọ́pọ̀lọpọ̀ ìgbà ló bá òun sọ̀rọ̀ pé káwọn jọ wọnú ara àwọn káwọn jọ lájọṣepọ̀. Ṣùgbọ́n òun á sọ fún un pé rárá o, òun ò fẹ́ ní àjọṣepọ̀ títí tóun á fi ṣègbéyàwó. Ó ló dẹ̀ gbà pẹ̀lú òun pé ìyẹn náà dáa bẹ́ẹ̀. Oyajì á fi ilẹ̀ bẹ́ẹ̀. Oníṣòwò láti ìgbà náà àwọn méjèèjì á jọ wà ní yàrá lótẹ́ẹ̀lì, àwọn á jọ sun, àwọn á ṣeré, nǹkan kan ò ṣẹlẹ̀ o. Arábìnrin ní ìgbà tó pé bí oṣù márùn-ún tí òun ti wọnú àgùnbánirọ̀ tóun ti ń ṣètò yìí lọ. Ló bá dẹ̀ pé òun lọ́jọ́ kan pé ilé ẹ jẹ́ ń tiẹ̀ wá kí ẹ lè àbí báwo ló ṣe ro. Níbẹ̀ nínú tòun náà dẹ́dùn pé àsìkò ti tó. Ló dẹ̀ sọ fún un pé ọ̀nà ọ̀dọ́ yẹn ó nọsẹ̀ díẹ̀ ò tí ń bá wà mulè má padà ṣó máìndì tí ń bá sun ọ̀dọ́ ẹ̀. Olóhùn dẹ̀ ní kò sí problem. Àwọn méjèèjì kúkú ti di ọ̀rẹ́, wọ́n ti di boyfriend àti girlfriend. Nípa jùlọ ibi tó ń gbé ṣùgbọ́n òun ló sanwó ẹ̀. Àwọn méjèèjì ti jọ wà lótẹ́ẹ̀lì lọ́pọ̀lọpọ̀ ìgbà tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ ńgbà tóun ti sọ fún pé òun ò ṣetán àti lájọṣepọ̀. Ó dẹ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀lú òun. Nítorí náà ẹ̀rù ò ba òun pé bóyá nǹkan kan lè ṣẹlẹ̀ àbí nǹkan míì lè ṣẹlẹ̀ o. Ó nígbà tí arákùnrin yìí ń bọ̀ oríṣiríṣi ẹ̀bùn ló kó wá, ó pọ̀ lóríṣiríṣi. Oni ṣùgbọ́n ní weekend yìí nǹkan kan ṣẹlẹ̀ o. Nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló bí ibi tí a mú ọ̀rọ̀ ìtàlẹ̀ ìtòní lọ lórí ètò àwárí ìfẹ́. Kí ló ṣẹlẹ̀ láàrin arákùnrin yìí àti arábìnrin lálẹ́ yìí? Ẹyin òbí bóyá ẹlọ́mọ ń bi tó jìnà ó ń ṣe dáadáa àlàáfíà ló wà, ẹ má gbà bẹ́ẹ̀ ńgbà mí o. Nǹkan kan ṣẹlẹ̀ láàrin arákùnrin yìí àti arábìnrin yìí tó gbé wa débi tá a mú ọ̀rọ̀ lọ lálẹ́ tòní. Ètò àwárí ìfẹ́ rèé lórí ìkànnì ìkànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Mo ń bọ̀ ná, ẹ má yín kúrò.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs, èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng.
2: Ẹ pè CBN sórí 0817-665-7060, SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240. Olùkéde FSRCC.
3: Jesus is the answer for the world today.
4: Voice of Revival, Voice of Revival, Voice of Revival is a program on West Radio 89.3 FM, brought to you by Jesus Generation Ministries, also known as Holiness Bible Church. Meet Pastor Johnson Oluniyajulo, the presiding pastor and set man for undiluted Word of God. Pastor Oluniyajulo will minister to you clearly, distinctly, and directly every Saturday at 6:15 a.m. on West Radio 89.3 FM. The Lord will do you good.
5: Yo mo poju ogun laye o, ba ma ti mura sile, lati gba iwe ni ba ma ti mura sile.
6: Bawa ibada si oko, bare to atota.
5: Emi Michael Ade loni ke ma gbo Wells Radio 89.3 FM to kale si Oluyole ni Ibadan. E ma yi kuro nbe.

fẹ́. Arábìnrin ni arákùnrin yìí, ó wá kí òun. Oríṣiríṣi ẹ̀bùn ló rà wá. Arábìnrin ni òun ò fi ẹnu ọ̀hún òun ò fi kan tírí. Ṣùgbọ́n gbà tó ń bọ̀ oríṣiríṣi ọtí ló rà wá. Kò ní kó òun mú irú ètò òun lè mú rà wá. Òun ṣí tòun òun mú. Òun náà ṣí tiẹ̀ òun náà mú. Ó ní ṣùgbọ́n ṣèbẹ́ni tóun nífẹ̀ẹ́ ni. Oya mo wa jẹ́ kí mi náà try ẹ̀ bó ṣe rí. Freedom lòun kúkú ń wá kiri ń tòun. Nǹkan tóun ò láǹfààní láti lè jẹ gbádùn ẹ̀ ńlẹ̀. Arábìnrin ni òun mu díẹ̀ nú ẹ. Àwọn jó àwọn rẹ́rìn. Àwọn ṣe fàájì. Oni ṣùgbọ́n àwọn jó àwọn rẹ́rìn àwọn yọ inú àwọn dùn lòun rántí mọ́ o. Nǹkan tí òun rántí mọ́ ń tòun nìyẹn o. Arábìnrin ni nígbà tí òun á fi jí ní àárọ̀ ọjọ́ kejì. Nǹkan ti ṣẹlẹ̀ o.

Oni ṣugbọn lẹyin ọpọlọpọ wakati tohun o dide lori bed bẹẹ lohun o gbo won e. Bẹẹ lohun jade wo baluwe lohun ori. Oun lo sita moto e o si nbe mo o. Oni ṣugbọn tori ibinu to nbi ohun yi ohun pinu pe ohun o ni pe. Fun kan to se ohun lo ye ko pe ohun lati be ohun. Àwọn dẹ̀jọ́ ṣe àdéhùn yìí fúnra àwọn ni ábù wù kí ló tó ṣe báyìí. Ṣùgbọ́n arákùnrin yìí ò pé òun o. Ọ̀sẹ̀ kíní lọ o. Ọ̀sẹ̀ kejì tẹ̀lé. Bẹ́ẹ̀ nínú ìbínú òun ń ru sí. Ọ̀sẹ̀ kẹta lọ òun ò rí pé arákùnrin yìí o. Onígbà tó di ọ̀sẹ̀ kẹfà tí kiní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lòun wá bẹ̀rẹ̀ sí mí sí arákùnrin yìí. Àwọn ti dọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ti di boyfriend òun tòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ti jọ sọ, àwọn ti rẹ́rìn-ín, òun ti bẹ̀rẹ̀ sí mí sí ẹ. Ó dá nǹkan tó ṣe fún mi yìí ò dá ń bolo wà lòun bá send text message sí. Òun ò rèé sí. Lòun bá send WhatsApp sí lòun bá rí pó ti block òun o. Òun pè é nọ́mbà ẹ̀ ò ti ẹ̀ lọ rárá mọ́. Òun sunkún pé arákùnrin yìí lò mí. Ṣé freedom tóun wá ṣé bóun á ṣe rí rèé? Lòun bá nomijú òun nù pé tọ́ ìyẹn ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti lọ nìyẹn o. Ṣùgbọ́n tó bá jẹ́bi tó tọ́ sí nìyẹn ṣé ìbádá. Arábìnrin ni lẹ́yìn bí oṣù méjì tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Níbi tí gbogbo àwọn àgùnbánirọ̀ ti ń ṣètò CDS táwọn máa ń ṣe. Òun tóun mọ̀ kẹ́yìn ni pé òun náà rò pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun àwọn jọ ń sọ̀rọ̀ o. Nígbà tóun ó lajú òun bá lajú sí hospital òun lajú sí o. Ṣèná lòun faint òun dákú o. Nọ́mbà dẹ̀ gbé òun wá sí hospital o. Ṣùgbọ́n ìròyìn tóun gbọ́ láti hospital òun ò tiẹ̀ mọ bóun ó ṣe ṣe. Dókítà sọ fún òun pé òun ti lóyún o. Oyún bíi ti bá o bó lòun á ṣe ṣe. Ta lòun á sọ fún? Níbo lòun á gbé wọ̀? Ọkùnrin tóun ò mọlé ẹ̀. Táwọn bá pàdé hòtẹ́ẹ̀lì ni òun ò mọ̀nà ẹ. Kò ti ẹ̀ gbé fóònù mọ́. Arábìnrin yìí lòun sunkún kíkorò. Kóun dẹ̀ ti mọ̀ kóun dúró ń bi tóun dúró sí lálákọ̀ọ́kọ́ ń bi fellowship tóun wà. Ó ní gbogbo ọ̀rọ̀ yìí bíi November December kíní ìṣẹ̀lẹ̀. Gbogbo àgùnbánirọ̀ tó kù ń lọ lé òun ò lè lọ lé. Òun parọ́ fáwọn òbí òun pé òun túrúṣẹ́ títà kan bì kan wọ́n ní káwọn tètè wọlé ní 1st of January. Tóun bá wálé òun ò ní lè tètè wá àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ lòun sọkún lòun ṣe wàhálà gidigidi. Ọjọ́ ń lọ oṣù ń lọ oyún ga sí. Ṣùgbọ́n abímọ tí ò ní bàbá. Ṣùgbọ́n kí n má fọ̀rọ̀gùn lórí ètò àwárí ìfẹ́ fún ta lẹ́ẹ̀tò ní ó bí ọmọ yìí o. Bẹ́ẹ̀ ni arábìnrin bí ọmọ tá ń sọ yìí. Arábìnrin lòun parí NYSC òun yẹn àgùnbánirọ̀ nínú ìbànújẹ́. Nínú wàhálà àti làálàá. Ó ní lẹ́yìn ìgbà tóun bímọ tágùnbánirọ̀ parí kò síbi tóun á yà sí. Owó ilé ti tán òun ò lówó tóun á fi san. Òun wá dẹni tó bọ́ sí títì tó ń tọrọ jẹ. San abẹ́ bíríìjì bìkan lónìí. Pẹ̀lú ọmọ lọ́wọ́ sun bìkan lọ́la. Bẹ́ẹ̀ táwọn òbí òun bá pè òun á ṣohun dáadáa òun á sọ fún wọn pálàáfíà lòun wà. Ó ní kò sí bébí ṣe lè pa òun tó òun á rí pé 100 naira òun ṣàfihàn ra káàdì pé lébọ̀n pé òun láti má rí pé nìkankan fura pé òun kankan ń ṣẹlẹ̀ sóhun.

0: ọmọ ẹsẹ.
1: Ó níbi tó ń jókòó sí ńgbà tó dà pé àwọn èèyàn ò tún fóun lówó mọ́ dáadáa lòun bá bẹ̀rẹ̀ sí ń gbọ́mọ kiri tọrọ owó kiri. Àgùnbánirọ̀ ọdún kan parí, ó ti gbẹ́nu lọ́dún kejì báyìí o. Ó ní bẹ́ẹ̀ lòun ti pàdé arábìnrin kan. Arábìnrin yìí ló ṣàánú òun, ló bojú àánú wò òun, ló gba òun sílé tọmọtọmọ káwọn òun jọ máa gbé. Láti rí pé òun fẹ́ mí ìmoore òun lòun bá bẹ̀rẹ̀ sí ń túnlé alábìnrin yìí ṣe láìṣepó bẹ́ẹ̀ òun. Ó ní ṣùgbọ́n gbogbo ìgbà tóun bá wo ọmọ tóun gbé lọ́wọ́ tìbànújẹ́ lòun wò ó. Lọ́pọ̀lọpọ̀ ìgbà á dàbí pé kóun dẹ̀ ju ọmọ náà nù pé ìwọ dẹ̀ ló bá yé òun jẹ́ báyìí. Ó ní jọ́kan lòun bá dẹ̀ lọ bá arábìnrin lòun bú sẹ́kún gidi gan. Màdámù ẹjọ́ ẹ gba ọmọ yìí lọ́wọ́ mi. Mi ò lè tọ́jú ọmọ yìí, ẹ gba ọmọ yìí lọ́wọ́ mi kẹ bá mi wò ó. Tẹ́ ẹ bá gba ọmọ yìí lọ́wọ́ mi, orí òun lè yí, orí òun lè dàrú. Ó lóun bẹ arábìnrin yìí, ṣùgbọ́n arábìnrin yìí ní rárá, ìwọ nìyá ọmọ, ìwọ náà ni wàá ṣèyá fọ́mọ ẹ. Ó ní ṣùgbọ́n ńgbà tó di ọjọ́ kan lòun sọ fún arábìnrin yìí pé òun á lọ gbé ọmọ yìí sọ́nu o. Òun á kàn ra gbé ìjókòó lẹ́gbẹ̀ẹ́ títì nbí kan lòun á bá tóun lọ o. Arábìnrin yìí ní kóun má ṣe bẹ́ẹ̀, kóun tọ́jú ọmọ, ó lóun ní kò lè yé eyín. Ìbànújẹ́ lọmọ tóun gbé lọ́wọ́ yìí. Ó ní ṣùgbọ́n ńgbà tó dọjọ́ kan arábìnrin yìí pé òun pé ní tòótọ́ ìwọ ló lọ́mọ ẹ̀. Ṣùgbọ́n níkoríta tó wà pẹ̀lú mi, màá máa tọ́jú ìwà àtọmọ ẹ̀. Ó yá gbé ọmọ náà wá. Ìwọ lè jáde láti lọ wọ́ ọ̀nà míì láti wáṣẹ́, ṣùgbọ́n èmi á máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ìyá. Nígbà tó o bá dẹ̀ fẹ́ gbé ọmọ ẹ, o lè gbé ọmọ ẹ. Skúù bí báyìí ni màá mú lọ, ìwọ náà lè wà á lọ máa gbé skúù torí iṣẹ́ tẹ̀mí ò fàyè sílẹ̀. Ó nínú òun dùn dáadáa. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà arábìnrin ni ó wẹ̀ fún láàárọ̀, gbé lọ iléèwé, gbé lọ crèche, ibi tán ń gbé lọ. Tòun ni pé kóun jí, kóun túnlé ṣe, kóun ṣe gbogbo nǹkan. Òun wá dàbí ọmọ ọ̀dọ̀, arábìnrin yìí dàbí ìyá ẹ̀ gangan. Arábìnrin yìí ní lẹ́yìn bí oṣù méjì tí gbogbo kinní yìí ti bẹ̀rẹ̀, òun nìkan lòun wà ń lé lọ́jọ́ náà. Lòun wòkè, lòun wulẹ̀ pé àsìkò rèé láti sá lọ. Àwọn òbí òun ti ń pè òun lé ńgbà náà pé ó yá máa padà bọ́ nlé, àti bẹ́ẹ̀ ríṣẹ́ gidi o. Àní o máa bọ́ nlé, iṣẹ́ títà yẹn tó ń ṣe lọ́hùn, ó yá máa bọ́ nlé, àti bẹ́ẹ̀ ríṣẹ́ gidi. Àsìkò náà dẹ̀rẹ̀ iná ti bú ọmọ lọ́wọ́ òun náà ń bò ń tọ́jú ẹ̀. Òun ò fẹ́ ọmọ yìí mọ́. Tóun bá sọ fárábìnrin yìí pé òun lọ ilé kò ní gbà á. Bóun ṣe rọra mú bí aṣọ bíi méjì mẹ́ta nìyẹn o. Bóun ṣe rọra sá ní ìpínlẹ̀ eré e o. Tóun padà wálé. Òun rọra ṣojú fúrú bíi pé nǹkan kan ò ṣẹlẹ̀. Àwọn òbí òun rí òun inú wọn dùn ayọ̀, wọn kún ọmọ wọn padà wálé. Òun ṣojú fúrú, nǹkan kan ò ṣẹlẹ̀ sẹ́. Sí ìmù tó wà lọ́wọ́ òun tóun ní nọ́mbà lọ́wọ́ òun kàn dànù. Wọn ò lè róhùn pè mọ́, ó ti lọ. Onílẹ̀kọ̀ọ̀kan òun máa ń rántí pé òun lọ́mọ. Ṣùgbọ́n tóun bá tún rántí, òun á tún tì í dànù pé ìdìnà lọmọ ìyá jẹ́ fóun. Ó padà wálé, àwọn òbí ẹ̀ bá ríṣẹ́ gidi o. Láti bẹ̀ United Kingdom yá láti lọ ṣe Masters yẹ o. Nígbà tó délu òyìnbó ló pàdé ọkọ ẹ̀ o. Àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn, wọ́n ṣèyàwó. Ṣùgbọ́n níbí ni àwárí ìfẹ́ gangan ti wọlé. Àwọn méjèèjì ṣègbéyàwó gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. Wọ́n ń gbàdúrà fún ọ̀sọ̀ ọmọ, ọ̀kan náà ń pèsè ọmọ fún wọn. Kò sọ fọ́kọ ẹ̀ pé òun bímọ rí. Bẹ́ẹ̀ ni ò tiẹ̀ sọ fún pẹ́nìkan fi tipá bóun lájọṣepọ̀ rí. bẹ́ẹ̀ kò sọ fún pé òun gbọ́ mọ́ lẹ́ẹ̀mbì kan ẹnìkan ń tọ́jú ọmọ ń bì kan. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà. Àwọn méjèèjì wà lẹ́nu à ń wojú Ọlọ́run fọ́mọ. Nígbà tó dọdún kẹfà ná bẹ̀rẹ̀ sí ń ya hospital sọ hospital kejì o. Bọ́ ṣe ń lọ sílé ìwòsàn bẹ́ẹ̀ náà ná ń lọlé aládùúrà. Arábìnrin ni ṣùgbọ́n ńgbà tó di ọjọ́ kan táwọn délé àlùfáà kan. Òun àtọkọ àwọn lọ ọbẹ̀ làlùfáà yìí bá gbàdúrà fáwọn pé madam ẹ màti bímọ rí. Ó ní ẹ̀rú kọ́kọ́ fẹ́ bá òun. Ó ní bẹ́ẹ̀ lọ́kọ̀ ń wojú òun làwọn méjèèjì bá bú sẹ́rìn. Nígbà táwọn kúrò ń bẹ́ẹ̀ làwọn bá ń fẹ́ àlùfáà náà ṣe yẹ̀yẹ́ pé àwọn àlùfáà tọ́kàn wá nǹkan tó máa jẹ́ kiri àwọn bá fi ṣe yẹ̀yẹ́. Ó ní ṣùgbọ́n inú ọkàn òun ó mọ̀ pé ta leléyìí. Ó ń lọ́pọ̀lọpọ̀ ìgbà ń lé òun àtọkọ òun á tiẹ̀ tún fa àlùfáà náà ṣe yẹ̀yẹ́ dáadáa. Bẹ́ẹ̀ nígbà tó yá àwọn òbí òun tún mú òun lọ lé wòlíì mí o. Bẹ́ẹ̀ ni àwọn wòlíì náà tún sọ the same thing o. Òun tún sọ fáwọn òbí òun pé àwọn wòlíì fake tẹ́ máma lọ tẹ̀lé kiri. Kódà àwọn òbí òun máa ń lọ gbàdúrà ń bẹ̀ẹ̀ dáadáa ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yìí wọn lọ́bẹ̀ mọ́ o. Tọ́ra àwọn gan wò pé kí irú ìran wo ni wòlíì rí yẹn. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí tẹlẹ́ẹ̀kejì ṣẹlẹ̀ ní kọ́kọ́ wá tají nínú òun pé òun mà lọmọ ń tòótọ́. Nǹkan tó ṣẹlẹ̀ nígbà tóun lọ ṣàgùnbánirọ̀ kò sẹ́ni tó mọ̀. Kò sẹ́ni tó mọ̀ pé òun gbọ́mọ lẹ̀ ń bì kan nọ́mbà arábìnrin ongo òun ò ní mọ́ òun ti kán sí ìmúdanú. Bẹ́ẹ̀ àwọn àlùfáà méjì ti sọ pé arábìnrin yẹn màti bímọ rí. Ó ní láti ìgbà náà àti ró orun sùn wàhálà má dé o. Ìṣe ló dà pé òun ti fọjọ́ ọ̀la òun sílẹ̀ sẹ́yìn o. Ṣọ́mọ òun ṣì wà láyé ṣá. Ṣó máa mọ̀ pé òun ni màmá òun ṣá. Bóun bá tiẹ̀ rọ́mọ yìí lónìí ṣé kò ní kórira òun ṣá. Ẹnu wo lòun fẹ́ fi ṣàlàyé fún ọkọ òun. Tóun bá sọrú ọ̀rọ̀ yìí fáwọn òbí òun ó mà lè ṣekú pa wọ́n. Tóun bá tiẹ̀ sọ pé òun fẹ́ wá arábìnrin yìí ló ń bo lòun mọ̀ tóun fẹ́ wá sí. Ọdún ti gorí ọdún kò lè jẹ́ lé ibì kan náà ná máa gbé lọ títí láì. Òun ò ní nọ́mbà tóun lè pe. Arábìnrin yìí wá kanlẹ̀kùn àwárí ìfẹ́ lálẹ́ yìí pé ká gbà ó níyànjú. Eléyìí ká mi láyà ń gbà tí mo gbọ́. Ibi tí àwárí ìfẹ́ ń gbé wa lọ ní agbára o. Ìpele ń pele ni. 0916-893-1000 jẹ́ ń tètè ṣojú òpó. 0915-3334-893 tàbí 0911-3 ní ọ̀nà mẹ́rin 893. Hello, ẹ kàlẹ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí. Ẹ̀rọ sà, ẹ kàlẹ̀ sà.
0: Ẹ kàlẹ̀ o.
1: Yes, sir.
0: Ẹ kú ìlànà lọ́yẹ̀ o.
1: O ní agbára bàbá. Ẹ jẹ́ ń gbọ́ ìròyìn sà ní kíákíá.
0: Ẹ gbàgbára o. Hello sir.
1: Hello sir, mo ń gbọ́ yín dáadáa. Mo ní kíákíá jẹ́ sáré gbọ́ èrò tiyín kílẹ̀ ní kẹ́lábìnrin yóò ṣe.
0: Yàrá kò sí ohun tó lè ṣe o. Ju wípé kó tọpasẹ̀ abúlé yẹn lọ. Kò sí ilé ìfẹ́ jẹ́. Ó máa lọ sí ọmọ àlàfíìsì nínú àyẹ̀fẹ́. Kò sí ilé ìfẹ́ jẹ́. Wọ́n sì tó bá ti gbà tó bá ti lọ padà bá wù lé yẹn. Wọ́n á gbàdúrà ká máa fàtó àṣẹ náà fún un. Á ti pàṣẹ ẹni ẹnu. Má kàn sí ní lọ́kàn yìí pé nínú gbogbo ẹgbẹ́ òun àtọmọ ẹ ló máa dáyé gbé. Tó bá wù ọkọ yẹn. Tó lè fojú fò. Tó bá bá fi àdúrà ìgbàdé bẹ́ẹ̀. àwọn òbí ẹ̀ náà wọn ò lè kọ́ ọ lẹ̀ má bí mo sì fìmọ̀ á pàpà tí mo dàrú náà ni àánú ni kò lọ bèrè fún
1: àánú kò lọ bèrè fún
0: lọ́run ni àánú ni.
1: Ẹ ṣeun gan baba, ẹ ṣeun gan sir.
0: Ó wà lẹ́, ó kọ́ wọn mọ̀ sí ilé ẹ̀kọ́
1: ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan baba.
0: 120 ṣe fara Christmas lẹ́ni yẹn ni. Ó yẹ kó máa ṣe wọnú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ṣe nǹkan nítorí Ọlọ́run náà.
1: Ó lágbára ìpé pọ̀ lójú ńlá bàbá, ẹ jẹ́ sáré mú ìpè yé. Hello, ẹ kaalẹ̀ ti wọlé o. Ẹ̀ka Alẹ́sà, orúkọ yín sà ti wọlé tí ń pè yìí.
2: Orúkọ mi ni Mukaila Ladimeji.
1: Mukaila Ladimeji, láti bó sà?
2: Láti ìlú Ìbàdàn lóde.
1: Láti Ìdó?
2: Ìlú Ìbàdàn òde.
1: Òjé, òjé. Ó yá bàbá, ẹ jẹ́ ń gbọ́ ìròyìn.
2: Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá sọ, mo fọ́ mi. Orí òjọ́ ni, àánú ni kí obìnrin náà rẹ̀ bí rẹ̀.
1: Àánú.
2: Nkú mọ bèrè fún. Mo rí kìí ṣe gbogbo ọkùnrin ní ó gba mú ìmọ̀ra. Bó ṣe wà ọkùnrin lè dé ní ẹ̀lẹ̀ ọkùnrin rẹ̀ ó sì lè jẹ́ ìlú rẹ̀ pé yóò bá ń jẹ́ nípa jọ́lú ẹ̀. Ìfún mo ní kí n sọ náà
1: mi. Ẹ ṣeun gan bàbá mi láti òjé, mo dúpẹ́ o. Hello, ekaale orúkọ yín àti ìbọ̀lẹ̀ tí ń pè.
3: Hello, ekaale Mr. láti Jericho.
1: Mr.
3: Alagbe láti Jericho.
1: Mr. Alagbe láti Jericho. Ekaale sir.
3: Ẹ̀kọ́ ètò ẹ̀kú jẹ́ mẹ́ta.
1: Ẹ ṣeun gan bàbá, mo dúpẹ́ sà.
3: Ó tó jẹ́ mẹ́ta tí mo gbé pò.
1: Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun gan sà. Ẹ̀kọ́ àfisọ́kàn o.
3: Lákọ̀ọ́kọ́ ń bẹ̀. Tí gbogbo ẹ̀dá lè mọ̀ pé kò sí ohun tó ń jẹ́ àṣírí.
1: Kò sí ohun tó ń jẹ́ àṣírí.
3: Bẹ́ẹ̀ni, torí ẹni tó bá ní òun fẹ́ gbàgbọ́ pàṣírí wa á jẹ́ pé ó fẹ́ fojú kan lọ́wọ́n bá ní torí ẹ̀ sí ẹ̀dá adáre irun kan tó fojú kan lọ́wọ́n bá rí. Tó bá jẹ́ pé ó ti gbà pé kò sí ohun tó ń jẹ́ àṣírí ni kò ní ní gbogbo pọ́blẹ́mù. Tó ní báyìí ni ọ̀nà àbáyọ kan ló wà fún òun náà ni pé kí òtítọ́ kó fara hàn. Ó máa wá obìnrin tó tó ní kó wá obìnrin yẹn lọ àbó tiẹ̀ fi sọ fún ẹnikẹ́ni kó kọ́kọ́ gbadà sọ́dọ̀ náà ó gba àwẹ̀ kó dẹ̀ gbàdúrà láì ṣe pé ó máa ní wòlíì kan tó máa sọ fún abíkíní kan ó gba àwẹ̀ kó gbàdúrà bí kí ọlọ́run jẹ́ kí kó gbé òun pàdé obìnrin yẹn nírọ̀rùn àkọ́kọ́ nìyẹn. Ó tó wá di tó bá ti gbàdúrà tó gbàwẹ̀ tán ó tó wá di tó máa gbé ìgbésẹ̀ láti wá obìnrin yẹn lọ kó kọ́kọ́ jẹ́wọ́ fún òbí ẹ̀ kó bí ẹ mọ bọ́n ti máa fi ọkọ ẹ̀ kó tó wá obìnrin yẹn lọ rárá tó bá máa wá obìnrin yẹn lọ a ti mọ̀ pé ihun tó bá wù kó ń bá bọ̀ bóyá lọ́tún ló fi dá sí
1: àbúsí
3: òun ti kọ́kọ́ yanjú ìwà mọ́ nípa pé láti rí obìnrin yẹn kò ṣe tó rọrùn ó dẹ̀ rọrùn fún ọlọ́run tó bá gbàdúrà tàwẹ̀ àṣírí tó rò pé kò sí ní ká máa gbè tí ò ní wù ó kàn lè pẹ́ ó lè yá ni ó ti rò pé òun ti gbìn
1: pé ó lè wò ó dáwọn lè yá.
3: Ó kàn lè pẹ́ ó lè yá ni kò sí ìta máa dùn kí ò ní padà
1: wò.
3: Ẹ kú ètò ẹ máa bẹ́ẹ̀ tó rọjẹ́ fẹ́rùmì náà.
1: Ẹ ṣeun gan bàbá, mo dúpẹ́ o. Hello, ẹ kaalẹ̀ o. Mrs. Akinlọ́lá, ẹ kaalẹ̀ mọ́ o.
4: Ẹ sọ̀rọ̀ talẹ̀ yìí ó tọ́ ìyàn lọ.
1: Ó ní agbára.
4: Ilé ìjà wọn náà ọgbà tó ṣe bíbẹ̀ yẹn ó sì yá ìyá àyàn níyá àyàn máa máa jẹ́ ilé dúró eléyìí tó kọ́ ṣe ọ̀rọ̀ yìí kọ́ máa máa yẹn létí ó kàn tẹ̀ tó wú ẹ̀dì rárá pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ tí bàbá ò bá ti ẹ̀gbọ́ sí i ó yẹ kí ìyá gbọ́ lẹ́yìn ìgbà tó fẹ́ kúrò ń bẹ́ ó yẹ kí nǹkan kan wà tó mọ̀ pé ọmọ tó tara ẹ jáde tó ti lè padà sí bẹ́ẹ̀ yẹn ó yẹ kó kọ́kọ́ mọ̀ pé ẹnìkan ló ń kàn lè padà wá ó máa padà wọ ọmọ ilé lọ ni kò sí bó ṣe lè rí irú ọkùnrin yẹn báyìí sìn ọkùnrin míì náà á ṣàfọwọ́ fà obìnrin míì náà á ṣàfọwọ́ fà ó kó bọ́kùnrin yẹn sìn kò mọ̀ pé ó fúnra rẹ̀ ló ti lè ṣàfọwọ́ fà
1: fún ọmọ
4: yẹn báyìí. Ọlọ́kùnra rẹ̀ á pé ní rírí o ó máa fi ọlọ́run ọlọ́kùnra rẹ̀ ó máa rí ó tiẹ̀ máa rí mọ̀bọ̀ ṣé bẹ́ẹ̀ náà lọmọ náà ṣe sáré wá gba sáré gbà yá yẹn ní ìyá padà
1: bẹ́ẹ̀ bó tiẹ̀ rí náà ọ̀tọ̀ tún nìyẹn.
4: so easy then no last carry toro that is come e no dey gba be ah o easy o no wa fun won
1: se o da ro sa e se o Mrs. Akinola ami ami e se ngoma.